0: rọ̀.
1: Níbikíbi ò jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn, tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn, tí ó sọ wípé ó jáde ní oko ẹrú Íjíbítì, ó ṣòro láti gbàgbọ́. Àwọn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹrú, àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí 400 ọdún, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí wọn ò ní ohun kan, ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. Kí la ti rí? Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Egypt lẹ́jọ́, títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde. Gbà tí wọ́n jáde, kí ni wọ́n ní? Ṣé wọ́n ní ilé? Ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí? Ọjọ́ yìí gan ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn. Ni àwọn ọmọ Egypt ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́, tí wọn kò san fún wọn, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn. Gbà tí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní. Bí wọ́n sì ti ń jáde lọ, ni Ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wọn wípé ẹ̀sà àgbọ́ràn, ẹ̀sà àgbọ́ràn. Nínú ọdún yìí, mò ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí Ọlọ́run ń sọ fún wa. Bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run ni pé ẹ̀sà àgbọ́ràn bí o bá wà nínú ẹbí rẹ. Bí wọ́n bá ń fẹ́ pa ọ́ lọ́kàndà, rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn bí o bá wà ní ibi iṣẹ́. Tí wọ́n ń dáyà fún ọ, tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ, bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe, wípé iṣẹ́ á bọ́ lọ́wọ́ ẹ, rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí àwọn ìtì ń lọ. Ní kí la máa rí? Ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí, oúnjẹ áńgẹ́lì, ni Ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, gbogbo àwọn tí ó jẹ́ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, Ọlọ́run wo gbogbo wọn sàn. Ó pèsè fún wọn, ó ṣíji bò wọ́n, ó dáàbò bò wọ́n. Bí wọ́n ti ń lọ, kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn. Àwọn rántí pé ẹrú ni wọ́n o tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò jẹ́ jagun jagun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò lóye, wọn ò nímọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n lọ ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun. Bí wọ́n ti ń wọ ilẹ̀ Kénánì nígbà tó yá, a rí bí Ọlọ́run ti fún wọn ní ìṣẹ́gun. A rí i pé lónìí Ísírẹ́lì tá ń sọ nípa ó jẹ́ mọ̀ wípé wọ́n ṣì wà. Àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí Ísírẹ́lì a ti gbàgbé wọn, ilẹ̀ ti fi wọ́n ṣomi mu. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀, wọ́n ṣì wà síbẹ̀síbẹ̀. Bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni, ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn. Ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá, ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí, ó ní mo fẹ́ gbé ọgà, mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ, mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ, mo fẹ́ fún ọ ní àlàáfíà, ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú. Ó ní ṣùgbọ́n fetísílẹ̀, farabalẹ̀ sí ohùn Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ̀ gbogbo, kí èmi kí ó ba lè gbé ọgà ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wẹ́sẹ̀ ìkejì, gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, bí yóò sì bá ọ, bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Sọ fún mi, báwo ló ṣe lè ṣeé ṣe? Kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún. Kí a máa lọ kí ìbùkún kí ó sáré tete kí ó bà lé wa. Kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa, kí ó sì jẹ́ tiwa. Kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa. Kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé. Kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa. Báwo ló ṣe lè ṣeé ṣe? Èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn Olúwa Ọlọ́run wa. Wo orin Dáfídì, orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín. Bí a bá ń sọ wípé ọkùnrin náà, ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà Bíbélì wípé kì í ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run sọ nípa rẹ̀. Èyí jẹ́ bí Bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin, àti ọmọdé lọkùnrin lóbìnrin, àti arúgbó lọkùnrin lóbìnrin, àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ nípa rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà. Ọkùnrin wo? Ṣé ẹni tí ó mọ Bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kì í ṣe rárá? Ìbùkún ni fún ọkùnrin náà. Ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún? Ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo, tí ó ń jókòó jẹ́ bí ọmọ Ọlọ́run, tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ, tí ó gbóná ninu ile se iru eni be ni an so wipe ibukun yo wa fun rara o o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni an pe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yin so o so fun a wipe ibukun o jina si wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí ọlọ́run ń bèrè lọ́wọ́ wa ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà wọ́n á gbé ìjókòó síta àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀ èyí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́ àwọn obìnrin tí ó kù ní ilé ó ṣeéṣe nílé ìdáná ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn wọ́n á jókòó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́ wọ́n máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kó gbà fọkùnrin yìí ọjọ́ kan tó bá ti bójú fún ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ wípé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀ wọ́n sọ pé mo ṣe ṣe nìyẹn ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan mi lọ gbà tí mo ti bójú fún tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́ nísìnyí ó mọ̀ wọ́n ara ẹ o wà ní ẹ̀ẹ́ àbí bẹ́ẹ̀ ni ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́ o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú àwa tí a jẹ́ ọkùnrin ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn anglican àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí o bá ti ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde wọn á gbé ayò wọn á gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn àwọn á jókòó síbẹ̀ wọn á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà ti máa ẹ̀mú á tún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdí lúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti máa ń fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde á ní òun ní ẹ̀rọ a ní ò ní nǹkan ó ní bóun bá ti fi paí lórí òun fi paí lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgòróró tàbí ìgòrí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún wọn wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní ilé ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nǹkan kan nú sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹbọ káàkiri awon ton ma nfi oro olorun se agalamasa ton ma so ye pe awon ko ri si oro olorun ibojoko elegan ni o ni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Christi o ni a ko gbodo joko ni ibojoko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe o nfe wo television o nfe lo si le cinema o nfe lo si le ejo o nfe ka iwe tohun o nfe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa koni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibuku olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibuku olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo segbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wala bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ore ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a dide duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ore ofe lati gboran ore ofe lati se gege bi oro olorun ore ofe lati rin ye gege bi oro olorun ore ofe lati woso gege bi oro olorun ore ofe lati sin gege bi oro olorun ore ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a o ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi yo je odun ibukun alaafia olorun yo si wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

ọ̀pọ̀lọpọ̀ ìwé láti kọ, èyí ni ó fi pe nǹkan wọ̀nyí ní ìwé kúkúrú tí mo kọ sí yín. Nísinsìnyí, à ń wo ìkejì, ọ̀rọ̀ ìmúlọ́kànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀. Ní ẹsẹ̀ ìkẹtàlélógún, ẹ mọ̀ pé Adá Tìmótíù, arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹsẹ̀ kékeré tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa ìbáṣepọ̀ tàbí ìdàpọ̀ tí ó wà láàrin àwọn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan kì í dàbí àbàtà tó ń ta kété bí ẹni wípé kò gbódò tán. Ó jẹ́ kí ó yé wa wípé nítòótọ́ ni Timotiu yìí ni ó ti lọ sí ilé túbó, ṣùgbọ́n Paul ó ń gbàdúrà fún ní àkókò tí ó wà nínú inú níbí ni. Ó sì jẹ́ kí àwọn ará Hebrew wọ̀nyí kí ó mọ̀ wípé gbà tí a tú u sílẹ̀, tí a dá a sílẹ̀ nínú wàhálà tí ó ti wà, ó jẹ́ ọ̀kan nínú wa. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ará. Ó sì yẹ kí ó dùn mọ́ àwọn wọ̀nyí nínú wípé àtitú tàbí àtidá Timotiu yìí sílẹ̀. Èyí kọ́ wa ní ẹ̀kọ́ kan wípé ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí ọ, ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí mi, ó yẹ kí a ka ara wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó wà nínú agbo àwọn onígbàgbọ́ tàbí àwọn tí ó wà nínú ẹbí Ọlọ́run. Kí a máa pa àwọn ohun tí ó ń ṣe wá, kí a máa pa mọ́ra bí ẹni wípé a ò fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀, a ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ nípa àwọn ohun tí ó ń ṣe wá. Akọ́ ẹ̀kọ́ mìíràn níhìn-ín, ó ń sọ fún ọ wípé ẹ mọ̀ wípé Timotiu yìí, arákùnrin wa, àti tú sílẹ̀. Ó ní bí ó bá tètè dé, èyí jẹ́ wípé ìròyìn ti dé ọ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n kò tí ì fi ojú rí Timotiu tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní ìgbà tí ó bá dé, òun pẹ̀lú Timotiu yìí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew. Ó jẹ́ kí ó yé wa wípé ó fẹ́ fún ní ìṣírí tàbí ó fẹ́ fún ní ọ̀rọ̀ ìmúlọ́kànle. Ó sì ń fẹ́ kí àwọn ará Hebrew kí wọn kí ó múra sílẹ̀ láti gbà á àti láti tọ́jú rẹ̀. Èyí ń kọ́ wa wípé bí ẹnikẹ́ni nínú wa, bóyá a ṣe àìsàn tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gbàdúrà, nísinsìnyí a ní ìlera. Irú ẹni bẹ́ẹ̀ tí a ti tú sílẹ̀ kúrò nínú ìdí àìsàn tí ó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nílò ìmúlọ́kànle ẹnì kọ̀ọ̀kan wa, tàbí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó wà nínú inú níbí ni. Ṣùgbọ́n nísinsìnyí ó ti ní àlàáfíà, a ti tú sílẹ̀, ó dàbí ẹni wípé ìrọ̀rùn ti dé. Nísinsìnyí irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí Timotiu yìí, ó nílò ọ̀rọ̀ ìmúlọ́kànle ẹnì kọ̀ọ̀kan wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ti ń la ìdánwò kọjá, ìdánwò gẹ́gẹ́ bí iná, bóyá nínú ẹbí ni tàbí níbi iṣẹ́ ni. Ṣùgbọ́n nísinsìnyí pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ àti fún un ní ìṣẹ́gun, irú ẹni bẹ́ẹ̀ ó nílò ìmúlọ́kànle wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ní ìdáhùn sí àdúrà tí inú rẹ̀ ń dùn, ó ní àwọn tí ń yọ̀ kí a máa bá wọn yọ̀. Èyí ni a fi sọ wípé Timotiu yìí o, àti dá a sílẹ̀. Paul sì sọ wípé nígbà tí ó bá dé, òun nìkan kì yóò wá bá wọn, ṣùgbọ́n àwọn méjèèjì yóò lè wá bá àwọn ará Hebrew. Ta ni a tilẹ̀ ń pè ní Timotiu yìí? Kí ni a mọ̀ nípa ẹni yìí tí a ń pè ní Timotiu? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kékeré kan nínú Bíbélì kí ó lè dá wa lójú ẹni tí a ń pè ní Timotiu nínú Iṣẹ́ àwọn Apọ́stẹ́lì. Iṣẹ́ àwọn Apọ́stẹ́lì láti orí 16 láti títí dé ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, bí o bá kà á níbẹ̀, ó rí wípé Timotiu yìí ó ti gba Ọlọ́run gbọ́. Ó sì rí wípé ó jẹ́ ọmọ ìyá rẹ̀ jẹ́ Jew, ṣùgbọ́n bàbá rẹ̀ jẹ́ ẹni tí kì í ṣe Jew, ṣùgbọ́n a ti kọ́ ọ lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí a sì kọ́ láti kékeré yìí, ó ti fún un ní ìgbàlà nínú Timotiu 2:3. Timotiu 2:3, à ń wò ó láti ẹsẹ̀ 15. Ó ní, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ṣùgbọ́n nígbà ó ṣe, Timotiu wá di ẹni tí ó jẹ́ wípé òun pàápàá ó di ìránṣẹ́ Ọlọ́run, ó di oníwàásù. A rí wípé ó jẹ́ oníwàásù nítorí wípé nínú Kọ́rìntì 1, 4:17 ni a ti kà nípa rẹ̀. Ó ní, nítorí náà ni mo ṣe rán Timotiu sí yín, ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi, gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ nígbà gbogbo. Ó ní yóò máa mú wọn rántí ohun tí òun ti ń kọ́ àwọn ẹlòmíràn. Nínú Kọ́rìntì 1:16 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11, ǹjẹ́ bí Timotiu bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun

ṣe iṣẹ́ olówa bí èmi pẹ̀lú ti ń ṣe. A rí i níhìn-ín wípé ẹni yìí ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni tí ń ṣaápọn, ó jẹ́ ẹni tí ó ń fi ọkàn ìrẹ̀lẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí Paul apostle pàápàá tí ó gba ẹ̀rí rẹ̀ jẹ́ wípé òun ṣe iṣẹ́ olówa bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gan rẹ̀ ní ṣùgbọ́n ẹ̀sìn yìí jáde lọ́nà àjò lé àlàáfíà kí òun kí ó lè tọ̀ mí wá, nítorí tí èmi ń wọ ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin. Nínú Fílípì orí kejì ni a tún rí ohun mìíràn tí a sọ nípa Tìmọ́tíù yìí, bí ó ṣe jẹ́ olóòótọ́, tí ó jẹ́ ẹni tí a lè gbáralé nítorí ó jẹ́ olóòótọ́ nínú iṣẹ́ Ọlọ́run. Fílípì orí kejì láti ẹsẹ̀ ìkọkàndínlógún, ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Tìmọ́tíù sí yín ní lọ́lọ́ yìí, kí èmi pẹ̀lú lè ní ìfàyàbalẹ̀ nígbà tí mo bá gbòòrò ìjókòó yín, nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín, nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn, kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristì. Ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni ó sì ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìhìnrere. Èyí ni àwọn nǹkan tí a rí kọ́ nípa Tìmọ́tíù yìí. A rí wípé ó jẹ́ olóòótọ́, ó sì jẹ́ ẹni tí ó jẹ́ olùfọkànsìn tí ó sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Ni Paul wá ń sọ wípé nísinsìnyí ó jẹ́ ìdùnnú wa, ó sì jẹ́ ayọ̀ ẹni kọ̀ọ̀kan wa wípé a ti dá Tìmọ́tíù yìí sílẹ̀. Inú níbí ni tàbí wàhálà tàbí ìpọ́njú tí ó ní ó ti kọjá, òun pẹ̀lú Paul wọn ó sì wá láti bẹ àwọn ara Ébéro láti bẹ̀ wọ́n wò. Ẹ jẹ́ kí a padà sí Ébéro orí kẹtàlá. Ébéro orí kẹtàlá ní ẹsẹ̀ ìkẹtàlélógún, ẹ mọ̀ pé a dá Tìmọ́tíù arákùnrin wa sílẹ̀. Bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé Paul ó ń gbà á ní ìmọ̀ràn, ó ń ṣe ìpinnu wípé òun yóò lọ bá àwọn ará Ébéro láti tẹ̀síwájú láti máa kọ́ wọn. Àti wípé Tìmọ́tíù tí ó ti la ìpọ́njú kọjá, tí ó ti la inú níbí ni kọjá, èyí ò dá a sílẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run. Ó sì ní láti tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ Ọlọ́run, kí ó sì máa mú àwọn ẹlòmíràn lọ́kànlé. Bí ó bá jẹ́ wípé ìwọ pàápàá o ti fojú finá, a sì ti ṣe ọ́ ní wàhálà tàbí inú níbí ni nítorí ìhìnrere, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí a bá tú ọ sílẹ̀ tàbí tí a dá ọ sílẹ̀, wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò máa tẹ̀síwájú. Nísinsìnyí à ń wo ìkẹta, ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin. Ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá sí kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Èyí ni ọ̀rọ̀ tí ó kẹ́yìn nínú Epístélì yìí. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni a rí kọ́ nínú ọ̀rọ̀ tí a ń sọ yìí, ṣùgbọ́n kí a tó wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí, kí a tó ṣe ìtumọ̀ wọn, ó yẹ kí a rán ara wa létí wípé níhìn yìí a ti dé òpin Epístélì. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá wa péjọ, o mọ̀ wípé ó gbà wá ní ọ̀sẹ̀ 52 gbáko kí a tó wá sí ìparí. Ẹ̀kọ́ kan ni a rí kọ́ níhìn wípé bí ó ti wò kí ìrìn àjò wa kí ó gùn tó, tàbí kí iṣẹ́ kan kí ó nira tó, ó pẹ́ ó yá ni a ó dé òpin rẹ̀. Jẹ́ kí o yí ọ wípé bí o bá ní wàhálà, ó pẹ́ ó yá, wàhálà yóò dópin. Bí ohunkóhun bá sì wà nínú ìgbésí ayé wa, bí a bá tọ Ọlọ́run lọ, ó pẹ́ ó yá ni yóò dópin lorúkọ Jésù. Àti wípé ìrìn àjò wa pàápàá nínú ayé yìí fúnra rẹ̀ yóò dópin lọ́jọ́ kan. Ǹjẹ́ báwo ni o ti ń lo ìgbésí ayé rẹ? Bí ó bá jẹ́ wípé ọwọ́ aago tí à ń wò tí a fi ń ka ọjọ́ yóò dópin fún ẹnì kọ̀ọ̀kan wa nísinsìnyí, níbo ni a ó ti lo ayérayé? Ẹ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ láti rán ara wa létí wípé òpin yóò dé lọ́jọ́ kan. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó múra sílẹ̀. Nínú Pétérù kínní orí kẹrin, Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó wà lé àìrè kọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ó ní bí a ti mọ̀ wípé òpin ò ní pẹ́ dé, òpin ẹnì kọ̀ọ̀kan
tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisin bi a ti mo we pe ko si dede oni ki enikokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fe je Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura ṣugbọn o nki enikokan won o ni ye ki gbogbo awon ti se olori yin e je ki o ye wa wi pe ayin lati ma fi ife han fun awon ti se olori awon ti se ni wasu tabi oluṣagotan tabi awon adari wa ni ekun wa tabi ni agbegbe wa o ni ki a si ma ki gbogbo awon eniyan mimo o ye ki a mo we pe nitori aje bi kan na o ye ki a ma ki ara wa ki a ma ṣanu fun ara wa ki a ma ṣori fun ara wa o ni awon onigbagbo ti o wa ni Italy papa won fi ikini won fi ranṣẹ si enikokan wa ni opin gbogbo o wa nso fun won wi pe ki ore ofe ki o wa pelu gbogbo yin bi a ba nso nipa ore ofe o ye ki o je ki o ye awa ti a je onigbagbo onihirere wi pe ore ofe o se pataki pupo fun enikokan wa ti a wa ninu ebi olorun lati ni igbala o gba ore ofe olorun lati ni isodi mimo o gba ore ofe olorun lati ni aidahun si adura wa o gba ore ofe olorun lati bori idanwo lati bori awon wahala awon iponju ti ma de bani ni kokan o gba ore ofe olorun eyi lo fi ri wi pe ninu majemu titun lati ibere de opin ni a tin so nipa ore ofe je ki a wo awon ese die ti o so nipa ore ofe ti enikokan wa ti anilo ninu Rome ori keta ese ikerin le logun awon eni ti an dalare lofe nipa ore ofe re an dan won lare won je elebi tele tele won je eni ti o wa labe idajo ibinu olorun tele tele sugbon nigba ti a ba to Jesu Kristi wa ti a ba so wi pe agbagbo ninu ebo ati eto ti o se fun wa loroke kanfari o ni an da wa lare lofe lai sowo a da wa lare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi je ki o yi o nigba na we pe bi o ba nfe idalare bi o ba nfe igbala bi o ba nfe idariji yi wa o sin wa lati odo Jesu Kristi nipa ori ofe re ninu Rome ori ikarun Rome ori ikarun ese iketa din logun nje bi nipa ese okunrin kan iku joba nipase enikan na melo melo li awon ti ngba opolopo ori ofe ati ebun ododo yo joba ninu iye nipase enikan Jesu Kristi o so fun anihi wo pe ki se ore ofe die lo wa fun enikokan wa o pe ni opolopo ore ofe o si tun ni isopo mo pelu ebun ododo o ni eyi ni yo je ki atile le ma joba pelu iye ninu ese ikokan le logun pe gege bi ese ti joba si nipa iku be ni ki ore ofe si le joba nipa ododo titi iye nipekun nipa Jesu Kristi oluwa wa adura mi ni we pe ore ofe yi yo je ti enikokan wa loruko Jesu o ti le won fi ye wa ninu iwe mimo we pe lai si ru ore ofe yi ti an so nipa re ko sese lati sese esin kan si olorun ti yo le je itewogba ninu ebero ebero ori kejila ebero ori kejila ese ikeji din logbon nitori na bi awa ti ngba ile oba ti a ko le mi eje ki a ni ore ofe nipa eyi ti awa le ma sin olorun ni itewogba pelu owo ati ibero re oni bi a ba fe sin olorun pelu itewogba o ye ki a ni ore ofe ki a ni ore ofe yi nipa eyi ti awa le ma fi sin olorun ni itewogba ninu ori iketala ebero ese ikesan ni apa keji nibe ni o ti so pe nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe o ti o ma nfi ese wa mule ni nigba ti a ba ni opo ore ofe olorun ti a si mo we pe a nsimi le olorun agbara le olorun ninu gbogbo eyi ma nje ki a ni imulokan le tabi ifese mule bawo ni a se le ri opo ore ofe yi gba o so fun a we pe nipa adura ni ninu ebero ori kerin ese ikerin din logun nitori na eje ki a wa si ibi ite ore ofe e ki se ite idajo nisinsin gege bi omo olorun
gẹgẹ bi eni ti o ti fi ese re re koja si ayeraye pelu iwenumo eje Jesu Christi o ni eje ki a wa si ibi ite ore ofe pelu igboya ki se pelu ibero ki a le ri anugba ki a si ri ore ofe lati ma ran ni lowo ni akoko ti o wo onkan ti iba je isoro wa bi a ba to Olorun wa yo fun wa ni ore ofe yi ni Olorun papa ni o so fun Paul apostle nigbati yo ni egun kan ni hare ti o ni wahala kan ti o ndojuko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigbati o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti Olorun so fun Paul ni igba na ki a si ranti wo pe eyi ni oro kan na ti Olorun so fun wa nisisiyi Corinthi keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wo pe wahala wa ninu ile o dabi eni wo pe ati ri nkan se o le popo o dabi eni wo pe ati ri je o soro popo fun wa ki aran ti wo pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ran ti wo pe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wo pe isun gbogun ti o ki o ran ti wo pe ore ofe o wa fun enikokan wa o ni ore ofe mi to fun o Paul wa so wepe nitori pe aso agbara mi Olorun so fun Paul wepe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara Christi ki o le ma gbe inu mi ninu Corinthi keji kana ni ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi Olorun ki o tumo ese ro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo Olorun yo ma bisi yo ma po si fun enikokan wa oni bi o ba je be oni enikokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko awa si ipari ki a to lo gbadura e je ki a wo orin David ki a ri wipe awon nkan miran awon ibukun ajemonu wa fun enikokan wa bi a ba ni ore ofe Olorun ninu orin Dafidi ori 84 ni ese ikokanla oni nitori Olowa Olorun li orun ati asa oni Olowa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo Olorun ti o si je ti Olorun ni toto ore ofe wa fun o loni ati wi pe gbogbo ohun rere ti Olorun ti pese sile to ti se leri fun eni kokan wa yo je ti re loroko Jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se oran ti orin ti a ma nko ti o so we pe ore ofe iyanu Olowa wa ore ofe to ta ese wayo lati tujade lori oke kan fari nibe lateje Jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o nfe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to ndariji ni to nweni mo ore ofe ti o ta gbogbo ese wa yo ore ofe yi nduro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe Olorun wi pe o mo wi pe ore ofe la fi gba wala bi a ba fe ni isori mo o duro lori ore ofe Olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba nfe anu Olorun lori ore ofe ni bi a ba nfe ki Olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba nfe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a si nfe ki Olorun ki o wo inu ile wa wa ki o fun wa ni alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu enikokan wa.

kíní àdúrà gbígbà ìkejì ọ̀rọ̀ ọlọ́run ní gbígbọ́ ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́ àgùntàn ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run tí a ń kọ́ wa lẹ́ẹ̀kejì bí a ti ń gbàdúrà fún wa ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa a sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀ ìkíní nípa gbígbàdúrà ìkejì nípa kíkọ́ni nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará kólósè ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ jésù kristi wá wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ ọlọ́run òye ìgbàlà ọlọ́run tí kò yé wọn ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ ọlọ́run fún wọn ìkejì láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú ẹ jẹ́ kí a padà sí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án mo ń kà fún wọn lẹ́ẹ̀kan sí i nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí kí ó sì ka gbogbo orí kìíní kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ọlọ́run yìí bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa ìkíní àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́ ìkejì ìmọ̀ ìfẹ́ ọlọ́run ìkẹta ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí ẹ jẹ́ kí a lọ sí ìkíní àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́ bí a bá wo àwọn ohun tí paulu apostoli tí ó ti kọ tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní kólósè ó sọ fún wa wípé lẹ́ẹ̀kíní àwọn wọ̀nyí wọ́n ti ní oore ọ̀fẹ́ ìkejì wọ́n ti ní àlàáfíà ọlọ́run ní ọkàn wọn ìkẹta wípé wọ́n jẹ́ ènìyàn mímọ́ ìkẹrin wọ́n sì jẹ́ olóòótọ́ arákùnrin àti arábìnrin ó sì ń sọ wípé kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí i fún wọn kí àlàáfíà ọlọ́run tí ó ti wọ inú ọkàn wọn lọ kí ó sì di gbígbòrò kí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn ó sì ń sọ fún wa wípé àwọn wọ̀nyí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti bá jésù pàdé ni a ti sọ wọ́n di ènìyàn olóòótọ́ tí ó ń dúró ṣinṣin tí ó ń gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ẹ jẹ́ kí a wo orí kíní kólósè yìí láti ẹsẹ̀ ìkejì kí ó sì fiyèsí dáradára àwọn àmúyẹ tàbí ohun tí ó sọ nípa àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n wà ní kólósè tí wọ́n ti di onígbàgbọ́ láti ẹsẹ̀ ìkejì sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú kristi tí ó wà ní kólósè oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa àwa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo nígbà tí àwa gbúròó ìgbàgbọ́ yín nínú kristi jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́ jẹ́ kí n tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín lé ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere èyí tí ó dé ọ̀dọ̀ yín àní bí ó ti ń so èso pẹ̀lú
ni gbogbo aye ti o si npo si bi o ti nse ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese olorun yi fun ni wepe ki o le mo igbesi aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu jesu kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan won yi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o nso wipe ihere ti won ti gbo o ti so eso ni igbesi aye won iru eso wo ni ihere so ni igbesi aye won eso ironope wada eso ododo o si nso fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa nso wipe oun gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si ti n so eso emi eso ironupo ada ati eso dodo wipe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wepe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu kristi opo igba ni a ma n saba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon ohun ti a so nipa ni wepe ni ekookan ni awon elomiran ma n gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wipe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki a gbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso a ri wipe awon ti o wa ni Kolose won ki se alailera nipa ti emi ki se wipe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iye olorun ni igbesi aye won won je awon ti o ni ore ofe ni igbesi aye won won je awon ti o n gbe igbesi aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won tile je awon ti o duro sinsin sibe sibe ni Paul iranse olorun ni o n gbadura fun awon wonyi e je ki a wo oro olorun
ki a wo awon ti o ye ki a ma gbadura fun. E je ki a wo Galatia ori kerin ese ikokandini ogun. Eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Kristi ninu yin. Nigbati Paul apostle gbo nipa awon ara Galatia ti o dabi eni we pe won fe ni ilowo owo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu Kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo nfi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalem ni o ye ki awa paapa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin ni iyanju o saju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a nso fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a n so ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun eje ki a wo Luke 22 ese ikokanlelogbon Oluwa si we pe Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa niwaju Peteru idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni iwaju re ti o si ri wi pe Peteru je alaikiyesara o so fun wi pe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o seese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe eso n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun Israeli ni fun igbala won bi a ba ri awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala olorun ti o je wi pe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won si n jalanka to wi pe pelu ise esin won yo se se fun won lati ri oju olowa
láì gba Jésù Kristì gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn. Ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rome wípé ará nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ Ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù orí 17, Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá. Tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wàásù, wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólóòtọ́ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí, wọ́n di ènìyàn mímọ́,
ènìyàn ọ̀tọ̀, ènìyàn lóòótọ́, síbẹ̀síbẹ̀ Jésù ń gbàdúrà fún wọn, èyí àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristi, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa dá dúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú, ó yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bí ti ayé, láti má jẹun bí ti ayé, láti má gbéyàwó bí ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bí ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bí ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn, síbẹ̀ síbẹ̀ Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá Ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ̀sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn
lẹ́yìn tí a bá ti parí ìsìn nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀ èyí ń jẹ́ ìwúrí fún wa ó sì ń jẹ́ ìpèníjà fún wa a fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí pọ́ọ̀lù pápá ti ṣe ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe kí a sì fi kọ́ra láti máa gbàdúrà kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa a kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège a ní láti máa gbàdúrà déédéé ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn máa gbàdúrà ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́ láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà ni ó yẹ kí a máa gbàdúrà kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédé kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a máa gbàdúrà ní ìgbà gbogbo kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí kí a máa béèrè wípé ọlọ́run ṣe èyí fún mi ṣe tọ̀hún fún mi ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ kristi àti fún ògo ọlọ́run kì í ṣe fún ìwà ojú kòkòrò ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé olúwa kọ́ wa bí a ti gbàdúrà ẹ jẹ́ kí a wo lúkù ìwé ìhìnrere ti lúkù orí ìkọkànlá ẹsẹ ìkíní ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibìkan bí ó ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé olúwa kọ́ wa bí a ti gbàdúrà èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé olúwa ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà ẹ jẹ́ kí a padà lọ sí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án kí ni àdúrà tí paul apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ a kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ ọlọ́run ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún jésù kristi a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́ ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn kí ni a mọ̀ sí ti onígbàgbọ́ ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ ọlọ́run àti láti ṣe ìfẹ́ ọlọ́run bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ èyí ni àmì wípé o kò tí ì mọ jésù o jẹ́ àjòjì o jẹ́ àlejò sí ìfẹ́ ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti pasẹ̀ jésù kristi wá bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ ọlọ́run o ní láti ní ìfẹ́ o ní láti ní ìgbóná ọkàn o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ jésù kristi ẹ jẹ́ kí a wo jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà jésù dá wọn lóhùn ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́ ẹ̀kọ́ nípa dídi àtúnbí a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kí ó sì wá ojú olúwa kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún
a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́, wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa, ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ́ ọ, tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ 16, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi, bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ 17, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ 12. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa, tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Jẹ́ ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí o lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí 16, ẹsẹ̀ 6, kíákíá. Jọ̀hánù
orí ìkẹrìndínlógún ẹsẹ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn apostoli orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé, lí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ lí ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù. Ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí, tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe, tí ó ń wàásù ní orúkọ Jésù, àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ni kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́. Kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni wípé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run. Ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo ní Tẹsalónika kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó ta kété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní
wi wa ni mimo yin bi onkon ba wa ti o jeyo ni igbese aye wa ti an bere lowo ara wa wi pe nje eyi je ife olorun on ti a le bere tabi ti a le gbeyewo ni wo pe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si olorun nitori wi pe ife olorun ti o saaju ni wi pe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan olorun ife olorun fun wa ni wi pe ki a je mimo nitori be bi onkan ba wa si olokan wi pe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi yewo wi pe bi n ba dawo le nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa eje wi pe nkan na ko le se ife olorun je ki n to se apojuwe lona bayi wi pe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n so fun wi pe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun wi pe o ti laala igbese ti o si ye ki o gbe ni wi pe ki o se bayi bayi bayi sugbon ye ki o beere lowo ara re wi pe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akoko ni wi pe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wi pe o n ri ile isin miran wi pe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wi pe olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife olorun ibeere ti o ye ki o beere ni wi pe bi n ba kuro ninu ijo ti a ti n so oro olorun lesese ti a ti n je ki o ye wa bi a se le di eni igbala bi a se le je mimo fun olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba kuro ninu iru ijo bee ti mo lo si ijo miran nje o si le se se fun mi lati wa ni mimo si oluwa bi a ba bere iru nkan wonyi a o mo kini ife olorun tabi enikan lo fe gba o sise o si n so fun o wi pe won ma n ta siga won ma n ta oti won ma n ta nkan yi tabi nkan miran o si n bere wi pe nje ife olorun ni ohun ti o ye ki o gbe yewo ni wi pe nje bi mo ba bere si ni ta nkan wonyi bi mo ba n gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si oluwa ohunkohun ti o le fe sele ni igbesi aye re ohun to ohunkohun ti o n pero tabi ti o fe se ipinnu le lori wi pe se ki n lo bayi se ki n lo si ona bayi ibeere ti o ye ki o ni ni wi pe nje bi mo ba gbe igbese yi yo se se fun mi lati wa ni mimo sibe sibe niwaju oluwa nitori ife olorun fun wa ni lati je mimo e je ki a wo kolose leekan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ki se ogbon ti o ti ati odo olorun wa a si n ke wa ni ilo wi pe iru ogbon bee ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon bee se iwa ho e je ki a wo jakobo ori keta jakobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese ikerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se seke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni
ti emi esu ni o ye ki o ye wa wi pe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jala nka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wi pe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emesho si ni pelu nitori ibi ti owo ija ba gbe wa nibe ni rudurudu ati ise boboro gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo asi ni alaafia ani ipamora ki si soro lati be bi abase akun fun anu ati fun eso rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se n gbadura fun awon wonyi wo pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo wi pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Corinthi kini ori kini ese ogbon Corinthi kini ori kini ese ogbon sugbon nipasẹ re li eyin wa ninu Christi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi abati to olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Christi ti a das ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Christi aso pe bi Jesu ba ti n wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon olorun ti olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese ikedogun yi o n so wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Christi ti a n so nipa re yi oun ni ogbon olorun bi Jesu ba ti n wo inu okan re a ri wipe ogbon olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile olorun ani Christi Christi yi ni a n so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si
nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun ofe bi re ati fun awon aladogbo re o ye ki o gba jesu si okan re gege bi olugbala bi jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori wo pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun we pe bi abaka oro olorun yi nitoto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o tin pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je ranwo fun wa lati wa ninu ife olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo eyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si kepe olorun o daju wipe yo gbo ti wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun olorun pe ki o so di alagbara ninu adura gbigba de ileri olorun mu o se leri wipe oun yo gbo tiwa bi a ba kepe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

àkókò tí a wà yìí jẹ́ àkókò kan nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu. Ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ní àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀ tí o sì fi ara balẹ̀ tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa. Mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébùú Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní ẹsẹ̀ 54, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ò bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbì rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí i ní ìdí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú. Àwọn ilẹ̀ ọba ṣídì, ó fọhùn rẹ̀, ayé yọ. Olúwa, àwọn ọmọogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Ẹ wá wò ó, àwọn iṣẹ́ Olúwa, irú aporo tí ó ṣe lé ayé, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Ó ṣe ọrun, ó sì ké ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́, kí ẹ sì mọ̀ pé èmi lé Ọlọ́run, a ó gbémi ga nínú àwọn kèfèrí, a ó gbémi ga lé ayé. Olúwa, àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àwọn tí ó wà nínú ayé, wọ́n wá ààbò káàkiri. Gbogbo àwọn ènìyàn, yálà olówó tàbí ọ̀jọ̀gbọ́n, ó sì ṣeéṣe àwọn tálákà pàápàá tí wọn kò ní nkankan, tí ó dàbí ẹni wípé ó yẹ kí ọwọ́ ìyà kí ó dúró lára wọn, nítorí pé towó wọn ò ní, ti gbajúmọ̀ kò sí, tàbí ti dúkìá ohun ìní kò jẹ́ ti wọn. Síbẹ̀síbẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò ní nǹkan púpọ̀ nínú ayé, síbẹ̀síbẹ̀ èṣù ọ̀tá ẹ̀mí wa kò jẹ́ kí wọn kí ó gbádùn. Ó sì jẹ́ ohun tí àwọn ènìyàn máa ń wá kiri, ààbò, tí wọ́n rò wípé bí ohun gbogbo bí ó bá dojúpọ̀ tí ó sì ń dàrú. Èyí tí onísáàmù tí ó ń ṣe àlàyé rẹ̀ ní ẹsẹ̀ kẹta wípé omi ń hó. Èyí ń sọ nípa wípé nǹkan gbóná mọ́ àwọn èèyàn tí ó wà nínú ayé lára. Ó sì sọ pé òkè ńlá pàápàá tí a lè rò wípé ó fi ìdí múlẹ̀ ṣinṣin, ó ń sọ wípé ó mì. Àwọn ènìyàn tí ó dàbí ẹni wípé pẹ̀lú ohun ìní wọn, pẹ̀lú gbajúmọ̀ wọn, wọ́n dàbí òkè tí a ti fi ìdí rẹ̀ kalẹ̀, tí ó dàbí ẹni wípé kò sí ohun tó lè dé, wípé kò sí mímì, kò sí sí ẹ̀rù. Ṣùgbọ́n ẹni tí ó kọ ìwé yìí nípa ẹ̀mí sí Ọlọ́run, ó ń sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tí ara rọ̀ tàbí tí ara tù, pé bí wọ́n tilẹ̀ dàbí ẹni tí wọ́n dàbí òkè tí a fi ìdí wọn kalẹ̀, síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun tó ń ṣe.

Ìrere ti Lúùkù, orí ìkejìléníogún. Àjọ̀dún àìwúkàrà tí a ń pè ní ìrékọjá síkù fẹ́fẹ́ àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti ṣe pa á nítorí tí wọ́n ń bẹ̀rù àwọn ènìyàn. Sátani sì wọ inú Júdásì tí a ń pè ní Ìskáríótù, ọ̀kan nínú àwọn méjìlá, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n, ó lọ láti bá àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ mọ̀ ọ́n pọ̀ bí òun ìbá ti fi ilé wọn lọ́wọ́. Wọ́n sì yọ̀, wọ́n sì bá Adámájẹ̀mú àti fún un ní owó. Ó sì gbà, ó sì ń wá àkókò tí ó wọ̀ láti fi ilé wọn lọ́wọ́ láìsí ariwo. Ọjọ́ àìwúkàrà pé nígbà tí wọn kò lè ṣe àìṣe bọ ìrékọjá, ó sì rán Pétérù òun Jòhánù wípé ẹ lọ pèsè ìrékọjá fún wa kí àwa kí ó jẹ. Wọ́n sì wí fún un pé níbo ni ìwọ ń fẹ́ kí á pèsè sílẹ̀. Ó sì wí fún wọn pé kíyèsí, nígbà tí ẹ̀yin bá ń wọ ìlú lọ, ọkùnrin kan tí ó ru ìsàn omi yóò pàdé ẹyin, ẹ bá a lọ sí ilé tí ó bá wọ̀. Kí ẹ sì wí fún baálé ilé náà pé olùkọ́ni wí fún ọ pé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà níbi tí èmi ó gbéjẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. Òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́, níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀. Wọ́n sì lọ, wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀. Nígbà tí àkókò sì tó, ó jókòó àti àwọn àpọ́stélì pẹ̀lú rẹ̀, ó sì wí fún wọn pé tinútinú lèmi fẹ́ fi bá yín jẹ ìrékọjá yìí kí èmi kí ó tó jìyà, nítorí mo wí fún yín, èmi kì yóò jẹ nínú rẹ̀ mọ́ títí a fi mú ṣẹ ní ìjọba Ọlọ́run. Ó sì gba ago, nígbà tí ó sì ti dúpẹ́, ó wí pé gba èyí kí ẹ sì pin láàrin ara yín, nítorí mo wí fún yín, èmi kì yóò mu nínú èso àjàrà mọ́ títí ìjọba Ọlọ́run yóò fi dé. Ó sì mú àkàrà, nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ú, ó sì fi fún wọn, ó wí pé èyí ni ara mi tí a fi fún yín, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́, ó sì mú ago, ó wí pé ago yìí ni májẹ̀mú tuntun ní ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kíyèsí, ọwọ́ ẹni tí ó fi mí hàn wà pẹ̀lú mi lórí tábìlì. Ọmọ ènìyàn ń lọ ní tòótọ́ bí a ti pinnu rẹ̀, ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà nípasẹ̀ ẹni tí agbé ti fi hàn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn, ta ni nínú wọn tí yóò ṣe nǹkan yìí. Ìjà kan sì ń bẹ láàrin wọn ní ti ẹni tí a kà sí olórí nínú wọn. Ó sì wí fún wọn pé àwọn ọba kẹfẹ́rí a máa fẹ́ lálórí wọn, a sì máa pe àwọn aláṣẹ wọn ní olóore. Ṣùgbọ́n ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀jù nínú yín kí ó jẹ́ bí àbúrò, ẹni tí ó sì ṣe olórí bí ẹni tí ń ṣe ìránṣẹ́. Nítorí ta ni ó pọ̀jù, ẹni tí ó jókòó ti oúnjẹ tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́? Ẹni tí ó jókòó ti oúnjẹ akọ, ṣùgbọ́n èmi ń bẹ láàrin yín bí ẹni tí ń ṣe ìránṣẹ́. Ẹ̀yin ni àwọn tí ó ti dúró tì mí nínú ìdánwò mi, mo sì yan ìjọba fún yín gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi, kí ẹ̀yin kí ó lè máa jẹ, kí ẹ̀yin kí ó sì lè máa mu lórí tábìlì mi ní ìjọba mi, kí ẹ̀yin kí ó lè jókòó lórí ìtẹ́, àti kí ẹ̀yin kí ó lè máa ṣe ìdájọ́ fún àwọn ẹ̀yà Ísíráẹ̀lì méjìlá. Olúwa sì wí pé, Simoni, Simoni, ṣáwo, Sátani fẹ́ láti ní ọ kí ó lè kù ọ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ, àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Ó sì wí fún un pé, Olúwa, mo múra tán láti bá ọ lọ sínú túbú àti sí ikú. Ó sì wí pé, mo wí fún ọ, Pétérù, àkùkọ kì yóò kọ lónìí tí ìwọ fi sẹ́mi ní ẹ̀rín mẹ́ta pé ìwọ kò mọ̀ mí. Ó sì wí fún wọn pé, nígbà tí mo rán yín lọ láì ní àsùnwọ̀n àti àpò àti bàtà, ọ̀dá ohun kan dá yín bí? Wọ́n sì wí pé, rárá o. Nígbà náà ni ó wí fún wọn pé, ṣùgbọ́n ní ìsinsìnyí, ẹni tí ó bá ní àsùnwọ̀n kí ó mu àti àpò pẹ̀lú, ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó sì fi rà kan. Nítorí mo wí fún yín, èyí tí a ti kọ̀wé rẹ̀ kò lè ṣe kí ó má ṣe lára mi, a sì kà á mọ́ àwọn arúfin, nítorí ohun wọn ni nípa ti èmi, ó ní òpin. Wọ́n sì wí pé, Olúwa, ṣáwo, idà méjì ń bẹ ní yìí. Ó sì wí fún wọn pé, ó tó, ó sì jáde, ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn. Nígbà tí ó wà níbẹ̀, ó wí fún wọn pé, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. Ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìsọ̀kò kan, ó sì kúnlẹ̀, ó sì ń gbàdúrà wípé, Bàbá, bí ìwọ bá fẹ́, gbá ago yìí lọ́wọ́ mi, ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe. Áńgẹ́lì kan sì yọ sí i láti ọ̀run wá, ó ń gbà á ní ìyànjú, yóò sì ti wà ní ìwàyà ìjà, ó ń gbàdúrà sí i kíkankíkan. Òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá, ó ń kán sílẹ̀. Nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà,

0: tí ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn fún ìbànújẹ́. Ó sì wí fún wọn pé, kí ni ẹ̀yìn ń sùn sí? Ẹ dìde, ẹ máa gbàdúrà kí ẹ̀yìn kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. Bí ó sì ti ń sọ lọ́wọ́, kíyèsí, ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí a ń pè ní Júdásì, ọ̀kan nínú àwọn méjìlá, ó ṣáájú wọn, ó súnmọ́ Jésù láti fi ẹnu kò ó ní ẹnu. Jésù sì wí fún un pé, Júdásì, ìwọ́ fi ìfẹnukonu fi ọmọ ènìyàn hàn. Nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ rí bí yóò ti já sí, wọ́n bi pé, Olúwa, kí àwa kí ó fi ìdàṣá wọn. Ọ̀kan nínú wọn sì fi ìdàṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. Ṣùgbọ́n Jésù dáhùn wípé, ẹ jọ̀wọ́ rẹ̀ báyìí ná, ó sì fi ọwọ́ tọ ní etí, ó sì wò ó sàn. Jésù sì wí fún àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbààgbà tí wọ́n jáde tọ̀ wá pé, ẹ̀yin a jáde wá ti ẹ̀yin ti idà àti ọgọ́ bí ẹni tọ lọ́ṣà wá. Nígbà tí èmi wà pẹ̀lú yín lójoojúmọ́ ní tẹ́ḿpìlì, ẹ̀yin kò na ọwọ́ mú mi, ṣùgbọ́n àkókò ti yín ni èyí àti agbára òkùnkùn. Wọ́n sì gbà á mú, wọ́n sì fà á lọ, wọ́n sì mú un wá sí ilé olórí àlùfáà, ṣùgbọ́n Pétérù tọ̀ lẹ́yìn ilé òkèrè. Nígbà tí wọ́n sì ti dáná láàrin gbọ̀ngàn, tí wọ́n sì jókòó pọ̀, Pétérù jókòó láàrin wọn. Ọmọbìnrin kan sì rí bí ó ti jókòó níbi ìmọ́lẹ̀ iná náà, ó sì tẹjú mọ, ó ní eléyìí náà wà pẹ̀lú rẹ̀. Ó sì sẹ́, ó wí pé, obìnrin yìí, èmi kò mọ̀ ọ́n. Kò pẹ́ lẹ́yìn náà, ẹlòmíràn sì rí, ó ní ìwọ pẹ̀lú wà nínú wọn, ṣùgbọ́n Pétérù wí pé, ọkùnrin yìí, èmi kọ́. Ó sì tó ìwọ̀n wákàtí kan, ẹlòmíràn gidigidi tẹnumọ́ wípé ní tòótọ́, eléyìí náà wà pẹ̀lú rẹ̀ nítorí ara Galili ní í ṣe. Ṣùgbọ́n Pétérù wí pé, ọkùnrin yìí, èmi kò mọ tí ìwọ ń wí. Lójú kan náà, bí ó ti ń wílé ẹnu, àkùkọ kọ. Olúwa sì yí padà, ó wo Pétérù. Pétérù sì rántí ọ̀rọ̀ Olúwa bí ó ti wí fún un pé, kí àkùkọ kí ó tó kọ, ìwọ sẹ́mi ní ẹ̀rìn mẹ́ta. Pétérù sì bọ́ sí òde, ó sọkún kíkorò. Àwọn ọkùnrin tí wọ́n mú Jésù sì fi ṣe ẹlẹ́yà, wọ́n lù ú. Nígbà tí wọ́n sì dì í lójú, wọ́n lù ú níwájú, wọ́n bi pé, sọtẹ́lẹ̀, ta ni lù ọ́ ni? Àti nǹkan púpọ̀ mìíràn ni wọ́n ń fi ọ̀rọ̀ òdì sọ sí. Nígbà tí ilẹ̀ sì mọ́, àwọn àgbà àwọn ènìyàn àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé péjọ, wọ́n sì fà á wá sí àjọ wọn. Wọ́n wí pé, bí ìwọ bá ṣe Kristi náà, sọ fún wa. Ó sì wí fún wọn pé, bí mo bá wí fún yín, ẹ̀yin kì yóò gbàgbọ́. Bí mo bá sì bí yín léèrè pẹ̀lú, ẹ̀yin kì yóò dá mi lóhùn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jọ̀wọ́ mi lọ́wọ́ lọ. Ṣùgbọ́n láti ìsinsìnyí lọ, ni ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. Gbogbo wọn sì wí pé, ìwọ á ṣe ọmọ Ọlọ́run bí? Ó sì wí fún wọn pé, ẹ̀yin wí pé, èmi ni. Wọ́n sì wí pé, kí ni àwa ń fẹ́ ẹlẹ́rìí mọ́ sí? Àwa ti kara wá ṣàti gbọ́ ní ẹnu ara rẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí, nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wò kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wá láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀yìn wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa, kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń wo ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ̀ 25. Ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ̀ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi gbe oju yin soke se bi giga ke se wo tali o da nkan won yi ti mu ogun won jade wa ni iye o npe gbogbo won le oroko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ku e se ti iwo fi nwi iwo Jacobo ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi iwo ko ti imo iwo ko ti igbo pe Olorun ayeraye Olowa eleda gbogbo ipekun aye ki share be ni are ki mu ko si awari oye re o nfi agbara fun ala re o si fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le sobo patapata sugbon awon ti o ba duro de Olowa yo tun agbara won se won fi ye gun oke biidi won sare ki o si re won won rin are ki o si mu won loni mo fe ba wa soro lori diduro de Olowa diduro de Olowa bi o ba wa nihin ni ose ti o koja mo soro lori ayo Olorun e ti je agbara ati okun fun onigbagbo awon nkan wonyi ti Olorun se wa loju lati ri ti Olorun ko si wahala o kan aya wa won je awon nkan ti o je ki igbagbo wa ki o le ki o gbona ki o lagbara ju be lo won o je ki ayo wa ninu Olorun ati ife wa fun Olorun ati igbagbo lati duro ti ri pelu Olorun titi a o fi ri dahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon nkan wonyi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de Olowa diduro de Olowa kini eredi ti a fin duro de Olowa bawo ni a se le duro de Olowa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wi pe a je eni ti o ti duro de Olowa a si ti ri idahun eredi ti a fin duro de Olowa ati papa akoko wo ni o ye ki a ma duro de Olowa ki awon ibere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de Olowa je kin tun ka ese ikokan le logbon le kan si o ni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wi pe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won o si fi iye gun oke biidi won o fi iye gun oke biidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba nso wi pe awon wonyi won o tun agbara won se eyi nso wi pe se iwo na mo awa ti a nlo moto lekookan bi a ba ti lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wa wi pe o ye ki a gbe lo si odo awon mechanic wi pe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re sese ki o mu wa o seese ki o dabi eni wepe ade ikorita a o mo ibi ti a o gba o seese ki o dabi eni wepe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o seese ki o je wepe omi ti o kun popo ti o si kunre koja o ni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wepe bi a ba duro de olowa wipe a o fi iye gun oke bi idi e ni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de oluwa olorun a fun wa ni iye bi ti idi nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bi idi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbese aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ile iwe ti won ma n sare ije bi won ba tin dije a ma n ri pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobolole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won tin sare won sare yi won sare eje yi won tin gbianju sile bi won ba ti be sin sare won ma sare lo won ma sare lo tete ki yo si re won be na ni an so fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wipe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won a le ta awon nkan won yi fun awon ni bara won awa ti o je pe a duro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a n lo lakoko ti o ye ki a debe e ni o fi se pataki wepe a ni lati duro de oluwa sugbon mo so tele wepe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni a ni lati koko mo ye ki a wo lati ese ikedogbon o ni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mimo wi eyi ni ibere pepe eko ti o ye ki ako ati ti o ye ki amo se o mo we pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won daradara o sese awon elomiran a ma wa si lesin won ma so we pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won e ni olorun fi n bi wa pe ki a tile tun so wipe andro di oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olohun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki ti o se fun wa o ni lakoko ta ni eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo we pe olorun o ni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi o ni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wipe ko si angeli kan ko si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihinrere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bo won ba tin gbadura won ma so pe olorun lagbaja olorun temedu won fi olorun olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi pe ki atile to duro di oluwa ki a to so wi pe an lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyin ni eni mimo israel wi je ke wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wepe opolopo isin lo wa wepe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi nje wepe won ro wepe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wepe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si ilesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wipe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan soso ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le oluwa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyorisi rere ati itesiwaju ni wepe ki o duro di oluwa so ni wahala ni so da bi eni wepe o nsun ekun asunrin so da bi eni wepe awon nkan ti o nwa o jina rere si o so da bi eni wepe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wepe o fe mu olomi o da bi eni wepe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro di oluwa o se duro di oluwa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro di oluwa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo eru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele so je wi pe awon ileri won ti kuna ni so je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara re di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wipe afowo fa Samson ni nitori wipe o lo sinu ese ohun ti o je wipe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se o bi o ba je elomiran ni a ro wipe gbogbo nkan ti pin wipe ohun ti o ku ni pe ki ohun lo pokunso ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa Oduro de Olowa oni Olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de Olowa be oran ti Dafidi ni wahala popo ninu ebi ni oran ti igba ti omo re Absalomu ti o dide si tabi oran ti nigba ti oba Saulu nigba ti o dide si Dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se oduro de Olowa ni bi a ba wa sinu majemu titun se oran ti awon aposteli aso won sinu tubo se oran ti awon aposteli ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de Oluwa awa na be na lo ye ka se wepe bi awon ti isaju bi won ti duro de Oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de Oluwa oju ko si ni ti wa ni oruko Jesu wo orin Dafidi ikokan dini adorun ejo esan orin Dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we Olowa daun se angeli kan wa le orun boya Michael ni o tabi Gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we Olowa je iru eni be wa rara tani ninu awon oma lagbara ti a le fi we Oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a le fi we Oluwa o tun wa so fun wa pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we Oluwa o se je ki okan re ki o sinmi le Oluwa nigba ti o ti mo we pe ko si eni ti a fi le we Olorun ti a le fi we Olorun wa nigba ti o ti mo we pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijoloto ni ninu ohunkohun ko si eni ti a le fi we Oluwa o se duro de Oluwa o se gbe oju re si oke ki o so fun Oluwa wi pe won duro de o je ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si ibi giga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si ibi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fo ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi oni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele oni ki a gbe oju wa soke si bi giga ki e se wo tali o da nkan won yi wo awon irawo tani o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se katan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo je ki a mo we pe awon nkan wonyi won wa lati owo Olowa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe Olorun wa alagbara ni nitori be ki a gbe oju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe Olorun wa ko si ohun ti o le se Olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketadinlogbon e se ti iwo fi n wi iwo Jacobu ti iwo si n so iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo olorun mi
3: eni ariti awon mo israeli se ranti itan mo israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore olorun won gbagbe anu olorun won gbagbe ileri olorun won gbagbe majemu ti olorun ti ba won da on ti o se laanu ninu ni ti awon mo israeli ni we pe se oranti lati akoko abrahamu ni olorun ti fun ni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko jafara ni akoko mose ni olorun pe mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye mose ni akoko ti o so wi pe ta le mi ti won lo doju ko farao olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se titi okan awon omo ijiti ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ati okun mo ti won so fun amo ise pe o ya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wi pe bi won ti de bi bebe okun popa ti won be sin ro we pe aye fe pari ti won ro we pe o da be ni pe iku ti de fun won nisisin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun popa wa ni waju nbo ni ke agbegba be ni won ke pe Olowa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun popa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo komana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israeli fi di afoju bayi ti yi won ra ti won ranti awon ore Olorun won ranti agbara Olorun won ranti awon ileri Olorun won ranti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israeli lebi awa na nko nje awa na nigba ti a ba de ikorita awa na nigba ti o ba da bi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigba ti o ba da bi eni wi pe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori Olorun ati gbagbe awon eri ti an je tele tele wi pe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba Jesu pade nigba ti mo ti ni igbala nigba ti Olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti Olorun se fun mi awa ti a tin jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to nsunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko l'Olorun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta ti nbo bawo lo se ri bayi se oro we po Olorun ti gbagbe re ni e se ti iwo fi n wi pe ona mi wahala mi awon nkan to n doju ko mi awon inu ni bi ni ti mo n doju ko ti mo n ba pade wi pe Olorun ko mo nkan won yi mo awon nkan wonyi pamọ kuro lodo Oluwa e se ti a fi sunkun be ni ti o ni baba e se ti a fi kaakiri be ni ti o lo Olorun se Olorun wa ti ku ni se Olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipasẹ Jesu Christi nigba ti o ku lori igi agbelebo se awon nkan wonyi ko tun ja mo nkan ni waju Olorun ni e se ti a wa fi so bi awon mo Israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo Olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo Olorun mi eni o wa fi bi wa ni ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti igbo pe Olorun aye raye Olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara Olorun awa maridi ni agbara Olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi a ba je eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba jesu kristi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo wepe ani olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo wepe lati ese kokandinlogbon o nfi agbara fun ala re o nfi agbara fun ala re o nfi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa ohun ti a se duro de olowa ni wo pe ki o le fun wa ni agbara ki o le fun wa ni okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu le ba ona nitori wi pe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to gbe won ro ko je ohun to fun olokun ati agbara nigba ti awon ba nsubu le ba ona wi pe awo ma sare ki yo si re wa a o ma rin wi pe are ki yo mu wa sugbon je kin bi o le re nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso nipa di duro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wi pe won ko mo jesu kristi gege bi olugbala won ti le ma gbianju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a npe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma gbianju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti mo jesu kristi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wi pe oun fe lo gbadura oun fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu lai lai abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala jesu kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idariji ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori kedogbon orin dafidi ori kedogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo ni hin ni olorin dafidi lo ti nso fun wa wi pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo wi pe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won tako ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be a duro o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo
2: o sese ni laarin awon aladugbo tabi ni bi ise ode ikorita awon nkan ti o ngbo won taku ara won ti bi aso ti bi to won aso to hun awon nkan won yi ti won so ko bara won mu o si nfe mu ipinu awon nkan to fe mu ipin le lori yi o ti mo otito ijinle otito nipa won iru akoko be nigba ti a mo wi pe olorun mo gbogbo awon nkan to pamo loju eniyan won si paya ni waju olorun nitori be o ye ki o le duro ti oluwa ki o duro de wi pe olorun mo woju re olorun mo mo wi pe gbogbo otito awon nkan won yi won o pamo fun o nitori be mu duro de o eni a fi duro de oluwa ni akoko ti a duro de oluwa yi a o ka bibeli a wo awon ileri olorun a wo awon ase olorun a wo awon nkan ti olorun pase fun wa lati se ti o dabi eni wipe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin olorun ni wipe awon akoledo isin awon agbekari esin won ki je ki a le raye lati duro de oluwa elomiran o sese ibi to ti fe ka bibeli won so wepe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkan kan ni boyo duro de oluwa ni o si fe mo o fe mu ona re gun ni waju oluwa ah won ni won pe yin o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de oluwa je ki a wo orin dafidi ori keta din logbon orin dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire oluwa ni ile alaye duro de oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro de oluwa yo si mu ole ayale e je wipe nigba ti o ba dabi ni pe aje alai lagbara nigba ti o ba dabi eni wepe aje alailera yala nipa ti ara yala nipa ti emi o je wepe okun tan ninu wa agbara tan ninu wa o je wepe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wepe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro shinshin ke ama yese o dabi eni wepe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura eti jo gbadura awon ore re ti ejo man ka bibeli ti ejo man gbadura ti ejo man mu ibere ara yin lo siwaju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo siwaju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to man di wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisu bo sinu ese lai ro tele ni boya o dabi eni wo pe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wo pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wo pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wo pe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda
3: oni iru akoko be ni o ye ki owoju Oluwa iru akoko be ni o ye ki o kepe Oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu Oluwa iwe owe ni atun kan nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wipe emi o gbesan ibi iwo ma se wipe emi o gbesan ibi sugbon duro de Oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lu pada paromohun na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de Oluwa we pe bi o ba duro de Oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba won yi ninu Isaiah ori kejo ese iketa din logun Isaiah ori kejo ese iketa din logun emi o duro de Oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe Olorun wa o jina rere nigba ti o ba dabi eni pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa oni ohun to ye ka se ni pe ki a duro de Oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be oni awa ti a fe di orun awa ti a fe fi orun sereje leyin aye yi oni o te ye ki a se ni pe ki a duro de Oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanle logbon sugbon awon ti o ba duro de Oluwa yo so agbara won dotun awon ti o ba duro de Oluwa won o tun agbara won se won fi yegun oke biidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa niwaju re duro de Oluwa se o dabi eni pe okun lo wa niwaju re o si mo bo se fo re koja okun yi duro de Oluwa se o tin re oni se o dabi eni pe adura ogba ni so ni wahala ni so da bi eni pe awon keferi fi ose sin won fi ose eleya so da bi eni pe on to tin reti o da bi eni pe won jina re won o ti de oni o ti an lati se ni pe ki a duro de Oluwa ki a duro de Oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun Olorun we pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de Oluwa o duro de Oluwa ma se je ki are ki o mu o duro de Oluwa kepe Oluwa yo si da o sile yo si tun o sile duro de Oluwa yo tun agbara re se
0: ti Luku ori iketa le ni ogun gbogbo ijo eniyan si dide won si fa lo si odo Pilato won si bere si fi sun wi pe awari okun yi o n yi orilede wa le okan pada o si nda won lekun lati san owo ode fun Kesari won wi pe ohun ti kara ohun ni Kristi oba Pilato si bi ile re wi pe iwa ni oba awon Jew o si da lohun wi pe iwo wi Pilato si wi fun awon olori alufa ati fun ijo eniyan pe emi ko ri ese lowo okunrin yi won si tubo tenumo pe o n ru awon eniyan soke o n ko ni ka gbogbo Judea o bere lati Galilee wa ti o fi de ihin yi nigba ti Pilato gbo oruko Galilee o bere bi okunrin na se ara Galilee nigba ti o si mo pe ara ile Herodu ni o ran si Herodu eni ti ohun ti kara re wa ni Jerusalem ni akoko na nigba ti Herodu si ri Jesu o yo gidigidi nitori ti o ti n fe ri pe o sa ti n gbo ihin pupo nitori re o si tan mo ati ri ki ise iyanu die ki o ti owo re se o si bere oro pupo lowo re sugbon ko da lohun kan soso ati awon olori alufa ati awon akowe duro won si n fi sun gidigidi ati Herodu ti o n ti awon omo ogun re won kegan re won si n fi ise sin won wo ni aso daradara o si ran pada to Pilato lo Pilato ohun Herodu di ore ara won ni ijo na nitori lati ijo ọ̀tá ara wọn ni wọ́n ti ń ṣe rí nígbà tí Pilato sì ti pe àwọn olórí àlùfà àti àwọn olórí àti àwọn ènìyàn jọ. Ó sọ fún wọn pé ẹ̀yin mú ọkùnrin yìí tọ̀ mí wá bí ẹni tí ó ń pa àwọn ènìyàn ní ọkàndà. Sì kíyèsí, èmi wádi ẹjọ́ rẹ̀ níwájú yín. Èmi kò sì rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí ní gbogbo nǹkan wọ̀nyí tí ẹ̀yin fi í sùn sí. Àti Hẹ́rọ́dù pẹ̀lú, ó ṣàrán padà tọ̀ wá wá. Sì kíyèsí, ohun kan tí ó yẹ sí ikú, a kò ṣe sí ti ọwọ́ rẹ̀ wá. Ǹjẹ́ èmi ò ná, èmi ó sì jọwọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Ṣùgbọ́n kò lè ṣe àìdá ọkàn sílẹ̀ fún wọn nígbà àjọ ìré kọjá. Wọ́n sì kígbe sókè lọ́wọ́ kan náà wípé mú ọkùnrin yìí kúrò kí o sì dá Bárábà sílẹ̀ fún wa, ẹni tí a sọ sínú túbú nítorí ọ̀tẹ̀ kan tí a ṣe ní ìlú àti nítorí ìpànìyàn. Pilato sì tún bá wọn sọ̀rọ̀ nítorí ó fẹ́ dá Jésù sílẹ̀. Ṣùgbọ́n wọ́n kígbe wípé kàn má gbélébú, kàn má gbélébú. Ó sì wí fún wọn ní ẹ̀rìn kẹta pé èéṣe, ó burú kí ni ọkùnrin yìí ṣe. Èmi kò rí ọ̀ràn ikú lára rẹ̀, nítorí náà èmi ò ná, èmi a sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Wọ́n tilẹ̀ kiri mọ́ igbe ńlá, wọ́n fẹ́ kí a kàn má gbélébú. Ohun ti wọn àti ti àwọn olórí àlùfáà borí tirẹ̀. Pilato sì fi àṣẹ sí i pé kí ó rí bí wọ́n ti ń fẹ́. Ó sì dá ẹni tí wọ́n ń fẹ́ sílẹ̀ fún wọn, ẹni tí a ti torí ọ̀tẹ̀ àti ìpànìyàn sọ sínú túbú. Ṣùgbọ́n ó fi Jésù lé wọn lọ́wọ́. Bí wọ́n sì ti ń fà á lọ, wọ́n mú ọkùnrin kan Símoni ará Kirene tí ó ń ti ìgbèríko bọ̀. Òun ni wọ́n sì gbé àgbélébù náà lé kí ó máa rù ú bọ̀ tẹ̀lé Jésù. Ìjọ ènìyàn púpọ̀ ni ó ń tọ̀ ọ́ lẹ́yìn àti àwọn obìnrin tí ń pohùn réré ẹkún tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀. Ṣùgbọ́n Jésù yíjú padà sí wọn, ó sì wí pé ẹ̀yin ọmọbìnrin Jerusalemu, ẹ má sọkún fún mi, ṣùgbọ́n ẹ sọkún fún ara yín àti fún àwọn ọmọ yín. Nítorí kíyèsí, ọjọ́ ń bọ̀ ní èyí tí ẹ̀yin ó wí pé ìbùkún ni fún àgàn àti fún inú tí kò bímọ rí àti fún ọmú tí kò fúnni mu rí. Nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wí fún àwọn òkè ńlá pé wólùwá àti fún àwọn òkè kéékèèké pé bò wá mọ́lẹ̀. Nítorí bí wọ́n bá ń ṣe nǹkan wọ̀nyí sára igi tútù, kí ni a ó ṣe sára gbígbẹ? Wọ́n sì fa àwọn méjì lọ pẹ̀lú àwọn arúfin láti pa pẹ̀lú rẹ̀. Nígbà tí wọ́n sì débi tí à ń pè ní agbárí, níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébú àti àwọn arúfin náà, ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti ọ̀kan ní ọwọ́ òsì. Jésù sì wí pé bàbá dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n sì pin aṣọ rẹ̀ láàrin ara wọn, wọ́n di ìbò rẹ̀. Àwọn ènìyàn sì dúró ń wòran àti àwọn ìjòyè pẹ̀lú wọn. Wọ́n ń yọ ṣùtì sí i wípé ó gba àwọn ẹlòmíràn là kí ó gba ara rẹ̀ là bí bá ṣe Kristi àyànfẹ́ Ọlọ́run àti àwọn ọmọ ogun pẹ̀lú ń fi ṣe ẹlẹ́yà. Wọ́n tọ̀ ọ́ wá, wọ́n fi ọtí kíkan fún un. Wọ́n sì ń wí pé bí ìwọ bá ṣe ọba àwọn Júù, gba ara rẹ̀ là. Wọ́n sì kọ̀wé àkọlé sí ìgbèrí rẹ̀ ní èdè Eléni àti ti Látìnì àti ti Ébérù. Èyí ni ọba àwọn Júù. Àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ ń fi ṣe ẹlẹ́yà wípé bí ìwọ bá ṣe Kristi, gba ara rẹ̀ àti àwa là. Ṣùgbọ́n èyí èkejì dáhùn, ó ń bá a wípé ìwọ kò bẹ̀rù Ọlọ́run tí ìwọ wà nínú ẹ̀bi kan náà. Ní tiwa, wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe ni àwa ń jẹ. Ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan. Ó sì wí pé, Jésù, rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. Jésù sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ, lónìí ni ìwọ wà pẹ̀lú mi ní Paradísè. Ó sì tó ìwọ̀n wákàtí kẹfà ọjọ́, òkùnkùn sì ṣubú gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ọjọ́. Oòrùn sì ṣú òkun, aṣọ ìkélé ti tẹ́ḿpìlì sì ya ní agbèdè méjì. Nígbà tí Jésù sì kígbe ní ohùn rara, ó ní, bàbá, ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Nígbà tí ó sì wí èyí tán, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Nígbà tí Balógun Ọ̀run rí ohun tí ó ṣe, ó yin Ọlọ́run lógo wípé dájúdájú olódodo ni ọkùnrin yìí. Gbogbo ìjọ ènìyàn tí ó péjọ sí ìran yìí, nígbà tí wọ́n ń wo ohun tí ń ṣe, wọ́n á lu ara wọn ní òkan àyà, wọ́n á sì padà. Àti gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí ń tọ̀ lẹ́yìn láti Galilee wá, wọ́n dúró ní òkèrè, wọ́n ń wo nǹkan wọ̀nyí. Sì kíyèsí, ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù, ìgbìmọ̀, ènìyàn rere àti olóòótọ́, òun kò bá wọn ní ohun ní ìmọ̀ àti ìṣe wọn, ará Arimatea, ìlú àwọn Júù kan, ẹni tí òun pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run. Ọkùnrin yìí tọ Pilato lọ, ó sì tọrọ òkú Jésù. Nígbà tí ó sì sọ ọ́ kalẹ̀, ó sì fi aṣọ àlàdí, ó sì tẹ sínú ibojì tí a gbẹ́ nínú òkúta, níbi tí a kò tí ì tẹ ẹnikẹ́ni sí rí. Ó sì ṣe ọjọ́ ìpalẹ̀mọ́, ọjọ́ ìsinmi sì kù sí dẹ̀dẹ̀. Àti àwọn obìnrin tí wọ́n bá a ti Galilee wá tí wọ́n sì tẹ̀lé, wọ́n kíyèsí ibojì náà àti bí a ti tẹ òkú rẹ̀ sí. Nígbà tí wọ́n sì padà, wọ́n pèsè ohun olóòórùn dídùn, òróró ìkunra àti tùràrí tútù. Wọ́n sì sinmi ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Rere ti lóko, orí ìkẹrinlé ní ogún. Ní ìjọ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wá sí ibojì, wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn. Wọ́n sì bá àti yí òkúta kúrò ní ẹnu ibojì. Nígbà tí wọ́n wọ inú rẹ̀, wọn kò sì rí òkú Jésù Olúwa. Ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránranrun kiri ní ha ibẹ̀. kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọn nígbà tí ẹrù bà wọn tí wọn sì dojú bolẹ àwọn angẹli náà bí wọn pé èéṣe tí ẹyin fi ń wà láàyè láàrin àwọn òkú kò sí níhìn yìí ṣùgbọn ó jíǹde ẹran ti bí ó ti wí fún yín nígbà tí ó wà ní galili pé a kò lè ṣàì má fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹṣẹ lọwọ a ó sì kàn án mọ àgbélébùú ní ijọ kẹta yóò sì jíǹde wọn sì rántí ọrọ rẹ wọn sì padà ti ibojì wá wọn sì ròyìn gbogbo nǹkan wọnyí fún àwọn mọkànlá àti fún gbogbo àwọn ìyókù maria magdalene àti joanna àti maria ìyá jacobu àti àwọn òmíràn pẹlú wọn sì ni tí wọn ròyìn nǹkan wọnyí fún àwọn apostoli ọrọ wọnyí sì dàbí ìsọkúsọ lójú wọn wọn kò sì gbà wọn gbọ nígbà náà ni pétérù dìde ó súré lọ sí ibojì nígbà tí ó sì bẹrẹ ó rí aṣọ àlà ní ọtọ fún ara wọn ó sì padà lọ ilé rẹ ẹnu yà á sí ohun tí ó ṣe sì kíyèsí àwọn méjì nínú wọn ń lọ ní ijọ́ náà sí ìletò kan tí a ń pè ní emmausi tí ó jìnnà sí jerusalemu níwọn ọgọ́ta fúlọ́ǹgì wọn bá ara wọn sọ̀rọ̀ gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀ ó sì ṣe nígbà tí wọ́n bá ara wọn sọ tí wọ́n sì ń bá ara wọn jíròrò jésù ti kara rẹ̀ súnmọ́ wọn ó sì ń bá wọn rìn lọ ṣùgbọ́n arú wọn ní ojú kí wọn kí ó má ṣe lè mọ̀ ọ́n ó sì bí wọn pé ọ̀rọ̀ kí ni ẹ̀yin bá ara yín sọ bí ẹ̀yin ti ń rìn wọ́n sì dúró jẹ́ wọ́n fajúro ọ̀kan nínú wọn tí à ń pè ní cleopas sì dáhùn wí fún un pé àlejò ṣáà ni ìwọ ní jerusalemu tí ìwọ kò sì mọ ohun tí ó ṣe níbẹ̀ ní ọjọ́ wọ̀nyí ó sì bí wọn pé kí ni wọ́n sì wí fún un pé ní ti jésù ti násárẹ́tì ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú ọlọ́run àti gbogbo ènìyàn àti bí àwọn olórí àlùfáà àti àwọn alàgbà wa ti fi ilé wọn lọ́wọ́ láti dá a lẹ́bi ikú àti bí wọ́n ti kàn án mọ́ àgbélébùú bẹ́ẹ̀ ni òun lé àwa ní ìrètí pé òun ni ìbá dá ísírẹ́lì ní ìdè àti pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí òní ni ó di ọjọ́ kẹta tí nǹkan wọ̀nyí ti ṣe àwọn obìnrin kan pẹ̀lú ní ẹgbẹ́ wa tí wọ́n lọ sí ibojì ní kùtùkùtù sì dá wa níjì nígbà tí wọn kò sì rí òkú rẹ̀ wọ́n wá wí pé àwọn rí ìran àwọn áńgẹ́lì tí wọ́n wí pé ó wà láàyè àti àwọn kan tí wọ́n wà pẹ̀lú wa lọ sí ibojì wọ́n sì rí gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí ṣùgbọ́n òun ti kara rẹ̀ ni wọn kò rí ó sì wí fún wọn pé ẹ̀yin tí òye kò yé tí ó sì yigbì ní àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́ kò wá yẹ kí kristi kí ó jìyà nǹkan wọ̀nyí kí ó sì wọ inú ògo rẹ̀ lọ ó sì bẹ̀rẹ̀ láti mose àti gbogbo àwọn wòlíì wá ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀ wọ́n sì súnmọ́ ìletò tí wọ́n ń lọ ó sì ṣe bí ẹni pé yóò lọ sí iwájú wọ́n sì rọ̀ ọ́ wípé bá wa dúró nítorí ó di ọjọ́ alẹ́ ọjọ́ sì kọjá tán ó sì wọlé lọ ó bá wọn dúró ó sì ṣe bí ó ti bá wọn jókòó tí oúnjẹ ó mú àkàrà ó súre sí i ó sì bù ú ó sì fi fún wọn ojú wọn sì là wọn sì mọ̀ ọ́n ó sì nù mọ́ wọn lé ojú wọ́n sì bá ara wọn sọ pé ọkàn wa kò á gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa wọ́n sì dìde ní wákàtí kan náà wọ́n padà lọ sí jerusalemu wọ́n sì bá àwọn mọ́kànlá péjọ àti àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn ń wí pé olúwa jíǹde ní tòótọ́ ó sì ti fi ara hàn fún símónì wọ́n sì ròyìn nǹkan tí ó ṣe ní ọ̀nà àti bí ó ti di mímọ̀ fún wọn ní bíbu àkàrà bí wọ́n sì ti ń sọ nǹkan wọ̀nyí jésù ti kara rẹ̀ dúró ní àárín wọn ó sì wí fún wọn pé àlàáfíà fún yín ṣùgbọ́n àyà fò wọ́n wọ́n sì dìjì wọ́n ṣe bí àwọn rí iwin ó sì wí fún wọn pé èé ṣe tí ara yín kò lélẹ̀ èé sì ti ṣe tí ìròkurò fi ń sọ nínú ọkàn yín ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi pé èmi ti kara mi ni ẹ dì mí mú kí ẹ wò ó nítorí tí iwin kò lé ẹran òun egungun lára bí ẹ̀yin ti rí i tí mo ní nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ òun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò sì tí gbàgbọ́ fún ayọ̀ àti fún ìyanu ó wí fún wọn pé ẹ̀yin ní ohunkóhun jíjẹ níhìn yìí wọ́n sì fún un lé ẹja bíbù àti afárá oyin díẹ̀ ó sì gbà á ó jẹ ẹ́ lójú wọn ó sì wí fún wọn pé ìwọ̀nyí ni ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí èmi ti wà pẹ̀lú yín pé a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin mose àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi nígbà náà ni ó ṣí wọn ní iyè kí ìwé mímọ́ kí ó lè yé wọn ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònú pìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti jerusalemu lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí sì kíyèsí mo rán ìlérí bàbá mi sí yín ṣùgbọ́n ẹ jókòó ní ìlú jerusalemu títí a ó fi agbára wọ̀ yín láti òkè ọ̀run wá ó sì mú wọn jáde lọ títí wọ́n fẹ́rẹ̀ dé bẹ́tánì nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn ó sì ṣe bí ó ti ń súre fún wọn a yà á kúrò lọ́dọ̀ wọn a sì gbé e lọ sí ọ̀run wọ́n sì forí balẹ̀ fún un wọ́n sì padà lọ sí jerusalemu pẹ̀lú ayọ̀ púpọ̀ wọ́n sì wà ní tẹ́ḿpìlì nígbà gbogbo wọ́n bu ìyìn wọ́n sì ń fi ìbùkún fún ọlọ́run àmì èyí ni òpin ìyìn rere ti lúùkù.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. baba wa tin be le orun a dupe lowo yin loni we pe o tun win ninu anu yin lati mu wa si yin lati gbo oro yin lati de alagbara tabi akoni ninu igbagbo ke a ba le

Mo sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn. Ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew 11 ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew 11, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, n ó ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí a ń sọ. Láti ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí a ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run. Ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògùn òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun rè. Ẹsẹ̀ 11 nípa ìgbàgbọ́ ni Sara ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a dán wò fi Isaaci róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ 20 nípa ìgbàgbọ́ ni Isaaci súre fún Jakobo àti Esau ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí 12, ẹsẹ̀ 1. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí 12 láti ka ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2 fún ọ. Jẹ́ kí a kọ́kọ́ wo èyí wípé láìsí ìgbàgbọ́ kò sí ẹni tí ó lè wu Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ 6 11, kí a wo bí ìgbàgbọ́ ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín

I'm going to go to the hospital.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: In reality, Joanu, ori ikini, li ati te koshye ni oro wa, oro si wa pelu olorun. Olorun si li oro na, o na ni owa ni ati te koshye pelu olorun. Ni pase re ni ati da unbubu, le yinre ako si da unkani no unti ada. Inu re ni iye wa, iye na si ni imole araye. Imole na si imole ni no kunkun, o kunkun na ko si bori re. Okunrin kan wa ti a ran lati odo Olorun wa oruko eni ti je Joanu o na ni a si ran fun eri ki o le se eleri fun imole na ki gbogbo eniyan ki o le gbagbo nipase re ohun ki se imole na sugbon a ran wa lati se eleri fun imole na imole otito nbe tin tan mole fun olukuluku eniyan ti o wa si aye ohun si wa le aye nipase re ni a si ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re bo awon eni ti a bi ki se nipa ti eje tabi nipa ti ife ara be ni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti Olorun oro na si di ara ohun si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso lati odo baba wa o kun fun ore ofe ati otito Joanu si jeri re o si kigbe wipe eyi ni eni ti mo soro re pe eni ti n bo leyin mi o po ju mi lo nitori o wa siwaju mi nitori ninu ekun re ni gbogbo wa si ti gba ati ore ofe kun ore ofe nitori nipase Mose ni ati fi ofin fun ni sugbon ore ofe ati otito ti pase Jesu Kristi wa ko si eni ti o ri Olorun ri omo bibi kan soso ti n be ni o kan aya baba o na ni o fi han Eyi si ni eri Joanu nigba ti awon Ju ran awon alufa ati awon omo Lefi lati Jerusalem wa lati bi ilere pe tani iwo ise o si jewo ko si se o si jewo pe emi ki se Kristi na won si bi pe tani iwo ise Elija ni o bi o si wi pe be ko iwo ni woli na bi o si dan wi pe be ko nitori na won wi fun pe tani iwo ise ki awa ki o le fi esi fun awon ti ran wa kini o wi ni ti ara re o wipe emi le ohun eni tin kigbe ni iju e se ki ona oluwa to gege bi woli Isaiah ti wi awon ti aran si je ninu awon farisi won si bi ilere won si wi fun pe nje e se ti iwo fin baptisi bi iwo ki ba se Kristi na tabi Elija tabi woli na Joanu da won lohun wipe emi n fi omi baptisi enikan duro laarin yin eni ti eyin ko mo o na le eni ti n bo wa leyin mi ti o po ju mi lo eni ti emi ko ye lati tu okun bata re nkan wọnyi ni a se ni Bethany loke odo Jordani nibi ti Joanu gbe n baptisi ni ijo keji Joanu ri Jesu n bo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eyi le eni ti mo ti wi pe okunrin kan bo wa leyin mi eni ti o po ju mi lo nitori ti o ti wa siwaju mi emi ko si mo sugbon ki a le fi han fun Israeli nitori na le emi se wa ti mo n fi omi baptisi Joanu si jeri o wi pe mo ri emi so kale lati orun wa bi adaba o si bale emi ko si mo sugbon eni ti o ran mi wa lati fi omi baptisi o na ni o wi fun mi pe lori eni ti iwo ba ri ti emi so kale si ti o si bale o na le eni ti n fi emi mimo baptisi emi si ti ri emi si ti n jeri pe eyi ni omo Olorun ni ijo keji ewe Joanu duro ati meji ninu awon omo eyin re o si wo Jesu bi o ti rin o si wi pe wo odo agutan Olorun awon omo eyin meji na si gbo nigba ti o wi won si to Jesu leyin nigba na ni Jesu yi pada ori won to ohun leyin o si wi fun won pe kini eyin n wa won wi fun pe rabbi itumo eyi ti je oluko ni nibo ni won gbe o wi fun won pe e wa wo won si wa won si ri bi ti o n gbe won si ba joko ni ijo na nitori ti o je iwon wakati kewa ojo okan ninu awon meji ti o gbo oro Joanu ti o si to Jesu leyin ni Anderu arakunrin Simoni Peteru ohun tete kori Simoni arakunrin ohun ti kara re o si wi fun won pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa ni a o si ma pe o itumo eyi ti je Peteru ni ojo keji Jesu n fe jade lo si Galilee o si ri Filipi o si wi fun pe ma to mi leyin ara Bethsaida ni Filipi ise ilu Anderu ati Peteru Filipi ri Nathanieli o si wi fun pe awa ti ri eni Timose ninu ofin ati awon woli ti kowe re Jesu ti Nazareti omo Josefu Nathanael si wi fun pe ohun rere kan a le ti Nazareti jade. Philip wi fun pe wa wo. Jesu ri Nathanael n bo wa sodo re. O si wi nipa re pe wo omo Israeli ni toto ninu eni ti etan ko si. Nathanael wi fun pe nibo ni iwo ti mo mi? Jesu dahun o si wi fun pe ki Philip to pe o nigbati iwo wa labe igi opoto mo ti ri o. Nathaniel dáhùn, ó sì wí fún un pé, Rabbi, ìwọ ni ọmọ Ọlọ́run, ìwọ ni ọba Israẹli. Jesu dáhùn, ó sì wí fún un pé, nítorí mo wí fún ọ pé mo rí ọ lábẹ́ igi ọ̀pọ̀tọ́ ni ìwọ ṣe gbàgbọ́, ìwọ ó rí ohun tí ó pọ̀ jù wọ̀nyí lọ. Lóòótọ́, lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin ó rí ọ̀run ṣí sílẹ̀, àwọn áńgẹ́lì Ọlọ́run yóò sì máa gòkè, wọ́n sì máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn. Ìhìnrere ti Jòhánù, orí ìkejì. Ní ijọ́ kẹta, a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà àti Galilee. Ìyá Jésù sì ń bẹ níbẹ̀. A sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún un pé wọn kò ní wáìnì. Jésù wí fún un pé kí ni ṣe tèmi tìrẹ, obìnrin yìí, wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe é. Ìkòkò òkúta omi mẹ́fà ni a sì gbé kalẹ̀ níbẹ̀, gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀nù àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò méjì tàbí mẹ́ta. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọn ni, wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù ú jáde ní ìsinsìnyí kí ẹ sì gbé e tó olórí àsè lọ. Wọ́n sì gbé e lọ. Bí olórí àsè sì ti tó omi tí a sọ di wáìnì wò tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀. Olórí àsè pe ọkọ ìyàwó, ó sì wí fún un pé olúkúlùkù ènìyàn máa kọ́ gbé wáìnì rere kalẹ̀, nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán. Nígbà náà ní mú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá, ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà àti Galilee, ó sì fi ògo rẹ̀ hàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. Lẹ́yìn èyí, ó sọ̀kalẹ̀ lọ sí Kapanaumu, òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọn kò sì gbé ibẹ̀ ní ọjọ́ púpọ̀. Àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé, Jésù sì gòkè lọ sí Jerusalemu. Ó sì rí àwọn tí ń ta màálùú àti àgùntàn àti àdàbà ní tẹ́ḿpìlì àti àwọn onípàṣípàrọ̀ owó jókòó. Ó sì fi okùn tẹ́ẹ́rẹ́ ṣe pàṣán, ó sì lé gbogbo wọn jáde kúrò nínú tẹ́ḿpìlì àti àgùntàn àti màálùú. Ó sì da owó àwọn onípàṣípàrọ̀ owó nù, ó sì bi tábìlì wọn ṣubú. Ó sì wí fún àwọn tí ń ta àdàbà pé ẹ gbé nǹkan wọ̀nyí kúrò níhìn-ín, ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ọjà títà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì rántí pé a ti kọ́ pé ìtara ilé rẹ̀ jẹ mí run. Nígbà náà ni àwọn Júù dáhùn, wọ́n sì wí fún un pé àmì wo ni ìwọ fi hàn wá tí ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí. Jésù dáhùn, ó sì wí fún wọn pé ẹ wú tẹ́ḿpìlì yí palẹ̀ ní ijọ́ mẹ́ta, èmi ó sì gbé e ró. Nígbà náà ni àwọn Júù wí pé ọdún 1964 ni a fi kọ́ tẹ́ḿpìlì yìí, ìwọ á sì gbé e ró ní ijọ́ mẹ́ta, ṣùgbọ́n ó ń sọ ti tẹ́ḿpìlì ara rẹ̀. Nítorí náà, nígbà tí ó jíǹde kúrò nínú òkú, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn, wọ́n sì gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí Jésù ti sọ. Nígbà tí ó sì wà ní Jerusalemu ní àjọ ìrékọjá lákòókò àjọ náà, ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe. Ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn, nítorí tí ó mọ gbogbo ènìyàn. Òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun, nítorí tí òun mọ ohun tí ń bẹ nínú ènìyàn.
0: DCLM Radio. The spiritual warfare is our concern.
1: Ìrere ti Jòhánù, orí ìkẹta. Ọkùnrin kan sì wà nínú àwọn Farisi tí a ń pè ní Nikodemu, ìjòyè kan nínú àwọn Júù. Òun náà ni ó tọ Jésù wá ní òru, ó sì wí fún un pé, Rabbi, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ṣe, nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Nikodemu wí fún un pé a ó ti ṣe lè tún ènìyàn bí nígbà tí ó di àgbàlagbà tán, ó a lè wọ inú ìyá rẹ̀ lọ nígbàkejì kí a sì bí i. Jésù dáhùn wí pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Èyí tí a bí nípa ti ara, ara ni, èyí tí a sì bí nípa ti ẹ̀mí, ẹ̀mí ni. Kí ẹnu kí ó má ṣe yà ọ́, nítorí mo wí fún ọ pé a kò lè ṣe aláìtun yín bí. Afẹ́fẹ́ ń fẹ́ sí ibi tí ó gbé wù ú, ìwọ sì ń gbọ́ ìró rẹ̀, ṣùgbọ́n ìwọ kò mọ ibi tí ó ti wá àti ibi tí ó gbé ń lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí a bí nípa ti ẹ̀mí. Nikodemu dáhùn, ó sì wí fún un pé nǹkan wọ̀nyí yóò ti ṣe lè rí bẹ́ẹ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé ṣé olùkọ́ni ní Ísíráẹ̀lì ni ìwọ ṣe, o kò sì mọ nǹkan wọ̀nyí. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, àwa ń sọ èyí tí àwa mọ̀, a sì ń jẹ́rìí èyí tí àwa ti rí, ẹ̀yin kò sì gba ẹ̀rí wa. Bí mo bá sọ ohun tí ayé yìí fún yín tí ẹ̀yin kò sì gbàgbọ́, ẹ̀yin ò ti ṣe gbàgbọ́ bí mo bá sọ ohun ti ọ̀run fún yín. Kò sì sí ẹni tí ó gòkè rí ọ̀run bí kò ṣe ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, àní ọmọ ènìyàn tí ń bẹ ní ọ̀run. Bí Mósè sì ti gbé ejò sókè ní aginjù, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyà àìnípẹ̀kun. nitori Olorun fi araye to be ge ti o fi omo bibi re kan soso fun ni ki enikeni ti o ba gba agbo ma ba segbe.

0: òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sí ilẹ̀ Judea, ó sì dúró pẹ̀lú wọn níbẹ̀, ó sì baptisí. Yohánù pẹ̀lú sì ń baptisí ní Ainoni ní agbègbè Salimu, nítorí tí omi pípọ̀ wà níbẹ̀. Wọ́n sì ń wá a sì baptisí wọn, nítorí tí a kò tíì sọ Yohánù sínú túbú. Nígbà náà ni iyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn Yohánù pẹ̀lú Júù kan ní ti ìwẹ̀nù. Wọ́n sì tọ Yohánù wá, wọ́n sì wí fún un pé, Rabbi, ẹni tí ó ti wà pẹ̀lú rẹ lókè odò Jọ́dánì tí ìwọ ti jẹ́rìí rẹ̀. Wò ó, ó ń baptisí, gbogbo ènìyàn sì ń tọ̀.
1: Ọlọ́run wa tí ó ga, bàbá wa dúpẹ́ lọ́wọ́ ní òwúrọ̀ yìí. A dúpẹ́ fún àǹfààní tí a ní láti wá síwájú yín láti jọ́sìnsìn. Bàbá, à ń gbàdúrà pé ní orúkọ Jésù, ẹ̀mí mímọ́ yín yóò gba ìṣàkóso gbogbo tá ó ṣe lónìí ní orúkọ Jésù. Bí a ṣe fẹ́ lọ sínú gbígbàdúrà sí ẹ̀yin Ọlọ́run báyìí, mo gbàdúrà pé ẹ̀mí yóò darí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ wa, ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó wà ní ẹ̀mí àdúrà bí a ṣe fẹ́ kànú orin Dáfídì. Bíbélì wípé, èmi ó yìn ọ́ Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi, èmi ó sì máa fi gbogbo iṣẹ́ ìyanu rẹ hàn. Báyìí inú wa dùn, inú wa yóò dùn, ó sì máa yin orúkọ rẹ ní òwúrọ̀ yìí. A ti wá sí ọ̀dọ̀ yín, a fẹ́ yọ̀ níwájú Ọlọ́run fún ore rẹ̀, fún ìfẹ́ rẹ̀, fún ore. Mo fẹ́ kí o bẹ̀rẹ̀ pẹ̀lú yín Olúwa pẹ̀lú gbogbo ọkàn rẹ, kó wá bẹ̀rẹ̀ sí gbéga ní òwúrọ̀ yìí. Ẹ jẹ́ yin orúkọ rẹ̀, ẹ jẹ́ ká gbéga ìjọ, ẹ jẹ́ ká gbóhùn wá sókè, ká yin Olúwa, torí pé Ọlọ́run wa dára. N ò gbọ́ pé ká máa gbàdúrà. Olórin Dáfídì yìí pé, èmi ó yin Olúwa, ìwọ náà gbọ́dọ̀ yin Olúwa, àwa náà gbọ́dọ̀ yin Olúwa. Ẹ jẹ́ ká yin Olúwa pẹ̀lú nítorí ore rẹ̀, ẹ jẹ́ ká yin Olúwa nítorí títóbi rẹ̀, ẹ jẹ́ ká gbé e ga, ẹ jẹ́ ká wá síwájú rẹ̀ pẹ̀lú ayọ̀, torí pé ó ti pa ọmọ, ó dẹ̀ pa mímọ́ títí àkókò yìí. Yẹ inú rẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí nínú rẹ kó yin Olúwa, nítorí pé títóbi ni Olúwa. Àwa tá a sì jẹ́ ènìyàn rẹ̀, a ní láti yin Olúwa, ká fi gbogbo ògo fún orúkọ rẹ̀. Ẹ jẹ́ ká yin Olúwa, ká fi ògo fún, torí pé kò sí Ọlọ́run tó dàbí Ọlọ́run wa yìí, ó dára sí wa. Ẹ jẹ́ ká dúpẹ́ fún ìfẹ́ ìyọnu rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ fún ẹni tí ṣe Bíbélì pé, títóbi ni Olúwa, ó sì tóbi láti yìn.

sọ fún Olúwa, yin Olúwa ìwọ kan mi, àtún gbogbo tó wà nínú mi, yin orúkọ rẹ̀. Ọlọ́run dára sí ọ, Ọlọ́run dára sí wa, Ọlọ́run dára sí wa gẹ́gẹ́ bí ìjọ, a fẹ́ yin Olúwa fún ìjọ rẹ̀, a fẹ́ ya inú wa ara. Ẹ jẹ́ ká dúpẹ́ fún òun ńlá tí Olúwa ń ṣe fún wa gẹ́gẹ́ bí ìjọ. Ẹ jẹ́ fi ìmoore wa hàn fún Olúwa, fún ààbò rẹ̀, fún ìpamọ́ rẹ̀, àtún gbogbo tó ń ṣe fún wa nú ìjọ yìí. Ó tó àkókò láti yin Olúwa. Gbé ohùn rẹ sókè kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìjọ ń ò lè gbóyin báyìí. Gbé Olúwa ga pẹ̀lú mi. Ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀ papọ̀. Ẹ jẹ́ ká fi ìbùkún fún Olúwa. Ẹ jẹ́ ká fi ọlá fún Olúwa, fún ìfẹ́ rẹ̀, fún oore rẹ̀, fún àánú rẹ̀. Arákùnrin mi, arábìnrin mi, o fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé tiẹ̀ fúnra rẹ, nítorí pé Ọlọ́run ń tọ́jú rẹ, o wà láàyè títí dọjọ́ òní. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe kó ṣèṣe o, oore ọ̀fẹ́ Ọlọ́run, òun ló ń pa ọmọ láti oṣù kínní ọdún títí àkókò yìí. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Ọlọ́run pa wá mọ́ títí àkókò yìí. Ẹ jẹ́ dúpẹ́ fún gbogbo tó ń ṣe nínú ayé wa.

Ni orúkọ Jésù ni a gbàdúrà. Bíbélì wí pé níwájú Ọlọ́run ni ẹ̀kúnrẹ́rí ayọ̀ wà. Níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni ìbùkún wà títí láéláé. Ọlọ́run wà ní ìlónìí. A fẹ́ fi ìjọsìn òwúrọ̀ ilé Olúwa lọ́wọ́ pé agbára Olúwa yóò farahàn. Bẹ́ẹ̀ ni yóò sì jẹ́ òkodoro fún gbogbo olùjọsìn ní òwúrọ̀ yìí. Yẹ inú rẹ kó gbàdúrà. Ó ní ká béèrè lọ́wọ́ òun. Bí a ti ń béèrè yóò sì dá wa lóhùn. Ẹ jẹ́ ká béèrè fún agbára ìwà pẹ̀lú ẹni Ọlọ́run kó wà pẹ̀lú wa ní òwúrọ̀ yìí. Yẹ inú rẹ kó gbàdúrà.

ẹ jẹ́ ká fi ìjọsìn tí òwúrọ̀ ilé olúwa lọ́wọ́ pé agbára ọlọ́run ìfarahàn ọlọ́run yóò ní agbára lórí gbogbo àwọn tí ó ṣe ìránṣẹ́ fún wa ní òwúrọ̀ yìí ẹ̀jẹ̀ agbàdúrà yìí pé gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tí òwúrọ̀ yìí olúwa fún wọn ní ohun fún wọn ní agbára fún wọn ní ìmísí bí ọ̀rọ̀ ọlọ́run ló ti máa jáde ní òwúrọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run yóò ráàyè nínú gbogbo wa bí ọ̀rọ̀ ọlọ́run yóò ṣe máa jáde yóò ṣe gbogbo wa lóore.

ni orúkọ Jésù ni a gbàdúrà. Ọlọ́run wa tí ó tóbi àti bàbá wa ní ọ̀run adúpẹ́ lọ́wọ́ yín ní òwúrọ̀ yìí. A mọ rírì yín torí pé ẹ wà ní iná, a sì dúpẹ́ torí pé ẹ wà níyìn láti ṣe oore fún wa. Bàbá, a fi ara wa lé lọ́wọ́ ní òwúrọ̀ yìí pé bí a ti wá Olúwa, a wá pẹ̀lú kólòbó wa, oore ọ̀fẹ́ àti agbára láti gbé olùsọ ọ̀rọ̀ yín. Ẹ fún olúkúlùkù wa ní orúkọ Jésù Kristì. Bàbá, bí a ṣe ń fi ìjọsìn àti ìsìn fún lónìí, Olúwa, ẹ gba gbogbo ìjẹ wa lónìí ní orúkọ Jésù. Ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀, Olúwa, a dúpẹ́ torí pé ẹ ti gbọ́ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmì. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká tẹ́tí sí ìfilọ̀ yìí nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. A ó mọ rírì wa pé kí a má pàtẹ́wọ́ nígbà tá bá pe àwọn àlejò tàbí nígbà tí àwọn akọrin bá kọrin, a gbọ́dọ̀ pàtẹ́wọ́. Ẹ jọ̀wọ́, a fẹ́ kí ẹ dáhùn sí èyí dáradára. A máa wà nídìí sún bẹ̀ bá ṣe kọrin láti ìwé orin wa, orin 260. Ẹ̀mí orí ọ̀fẹ́ bá mi gbé, ẹ̀mí olóore máa bọ̀, wá sọ mí di ẹni rere pẹ̀lú inú rere rẹ. Fi èyí hàn nínú mi kí n lè máa fi ìgboyà sọ̀rọ̀ Kristi káàkiri. Ẹ̀mí òótọ́ bá mi gbé, ẹ̀mí odò lóòótọ́ pẹ̀lú ọgbọ́n látòkè. N ó fi ẹwà rẹ hàn, n ó fi ìfẹ́ òótọ́ hàn sí àwọn arákùnrin. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ bá mi gbé, fún mi lọ́kàn ìrẹ̀lẹ̀, pa mí mọ́ ní ọwọ́ rẹ ní àkókò ìdánwò. Jẹ́ kí òòrùn ìfẹ́ rẹ máa tàn nù mi títí. Ẹ̀mí agbára máa bọ̀, sọ mí di alágbára kí n lè ṣẹ́gun. Níbi gbogbo èèyàn bá ń kùnà, kí n ní ìrètí tó dájú kí n lè máa lépa lọ́kíkan. Ẹ̀mí mímọ́ bá mi gbé, sọ mí di ẹni mímọ́ kí n lè máa yà fún ẹ̀ṣẹ̀, kí n lè yan ohun rere. Ohun tí mo bá sì ní, n ó fi fún ọ, Olúwa.

Bíbélì wí pé má se gbẹ́kẹ̀lé ìmọ̀ ti ara rẹ nínú gbogbo ọ̀nà rẹ mọ̀. A gbàdúrà ní òwúrọ̀ yìí, Olúwa tọ́ mi nínú ìgbéyàwó yẹn, tọ́ mi Olúwa. Bó ṣe ń gbàdúrà ní òwúrọ̀ yìí, Ọlọ́run yóò máa fẹ́ ara rẹ̀ hàn ọ́. Gbàdúrà fún ìtọ́ni Ọlọ́run ní ìgbéyàwó rẹ, gbàdúrà fún ìtọ́ni Ọlọ́run nínú okòwò rẹ, gbàdúrà fún ìtọ́ni Ọlọ́run nínú iṣẹ́ àṣejẹun rẹ, ohun gbogbo tó o bá ń ṣe, ìpinnu tó o fẹ́ ṣe nínú ẹbí rẹ yẹn, níbi iṣẹ́ rẹ. Gbàdúrà ní òwúrọ̀ yìí, Olúwa tọ́ mi, Jehovah tọ́ mi, n ò fẹ́ ṣe àṣìṣe, Olúwa tọ́ mi, Olúwa yóò sì tọ́. Níyìn ó wà níwájú Ọlọ́run, bí o ṣe ń gbàdúrà, Olúwa yóò dáhùn. O nílò ìtọ́ni Ọlọ́run. Má gbẹ́kẹ̀lé ìmọ̀ra rẹ ní gbogbo ọ̀nà rẹ mọ̀. Gbàdúrà pé kí Olúwa kó tọ sọ́nà ìpinnu tó o fẹ́ mú yẹn lọ́la, sí Ọlọ́run ti tọ, sí Ọlọ́run ti darí rẹ. Gbàdúrà ní òwúrọ̀ yìí, ní ọ̀nà tirẹ, bóyá ohun tiẹ̀ le koko fún ọ láti mọ ohun tí jẹ́ ìtọ́ni sọ́nà Ọlọ́run, Ọlọ́run yóò tọ ọ, wà á sì mọ̀. Ọlọ́run yóò bá ọ sọ̀rọ̀ ní èdè tí ó máa yí ọ. Ohun tó nílò láti ṣe ni pé kó o bá sọ̀rọ̀ ní àdúrà ní òwúrọ̀ yìí, Olúwa tọ́ mi, n ò fẹ́ ṣe àṣìṣe nínú ìgbéyàwó, Olúwa tọ́ mi, nínú okòwò yẹn, n ò fẹ́ ṣe àṣìṣe, Olúwa tọ́ mi, ní ohun tí wọ́n ṣe. Gbàdúrà kí Ọlọ́run kó tọ ọ, Ọlọ́run yóò ṣiṣẹ́ léyìí fún ọ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó gbàdúrà fún àwọn adarí nínú ìjọ pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ nínú yíyan àwọn òṣìṣẹ́. Ní ọjọ́ ẹ̀tì tó kọjá, a ní ìfọ̀rọ̀wálẹ́nuwò fún àwọn òṣìṣẹ́. Ẹ̀jẹ̀ a gbàdúrà pé Ọlọ́run fúnra rẹ̀ yóò yan àwọn èèyàn tí ó ṣiṣẹ́ ní ìjọ rẹ̀. Ẹ̀jẹ̀ a gbàdúrà fún ìjọ Ọlọ́run. Ká gbàdúrà fún àwọn adarí wa pé Ọlọ́run yóò darí wa, yóò tọ́ wa ní yíyan àwọn adarí, yíyan àwọn òṣìṣẹ́ tí ó ṣe nǹkan tàbí òmíràn ní ìjọ, torí pé Olúwa ń wọ ọkàn ènìyàn. Gbàdúrà pé nínú ìpinnu ṣíṣe wa, Ọlọ́run yóò máa tọ́ wa, Ọlọ́run yóò tọ́ wa. Gbàdúrà Ọlọ́run ran Samuel lọ́wọ́, Ọlọ́run yóò ran àwọn adarí wa bákan náà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún èèyàn Ọlọ́run. Samuel ti wà níhìn-ín, wòlíì wa pé Ọlọ́run yóò wà pẹ̀lú wọn, pé Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa tọ́ wọn, pé Ọlọ́run yóò jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wọn kó ṣe rere. Bí Ọlọ́run ṣe wà pẹ̀lú Samuel, Ọlọ́run yóò wà pẹ̀lú bàbá wa ní Olúwa, olùtọ́ni sọ́ni wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ gbàdúrà fún wọn. Yẹnu rẹ kó gbàdúrà. Olúwa ṣe fún wa, ó ṣe fún Ísíráélì, ó fún wọn ní Samuel. Olúwa ṣe fún wa, ó tọ́ Samuel sọ́nà. Olúwa yóò tọ́ olùṣọ́àgùntàn wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà pé Ọlọ́run yóò wà pẹ̀lú olùṣọ́àgùntàn wa nínú gbogbo ìpinnu tó máa ṣe. Gbogbo ayé ló ń wò wọ́n, gbajúgbajà káàkiri gbogbo ayé ni wọ́n. Ẹ jẹ́ ká gbàdúrà, Olúwa ran olùṣọ́àgùntàn wa lọ́wọ́, ran bàbá wa ní Olúwa lọ́wọ́ nínú gbogbo tó máa ṣe ní orúkọ Jésù. Ní orúkọ Jésù tí ó lágbára ni a gbàdúrà. Bàbá wa, dúpẹ́ lọ́wọ́ yín fún òwúrọ̀ yìí, ẹ ti bá ọkàn wa sọ̀rọ̀, a sì ń gbàdúrà. Olúwa, mo gbàdúrà ní òwúrọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ tó ti padà sẹ́yìn, ṣùgbọ́n lónìí tí wọ́n ń ké pè ọ́, tí wọ́n ti kábàámọ̀ torí kíkọ̀ láti kọ̀ wọ́n, ẹ ó dá àdúrà wọn. Gbogbo àwọn padà sẹ́yìn, ẹ dá wọn padà lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ dàbí Dáfídì, ẹni náà, ẹni bí ọkàn Ọlọ́run, bí wọ́n ṣe wáyé wọn, tí wọ́n sì mọ̀ pé àwọn ò ní ìbáṣepọ̀ kan pẹ̀lú rẹ, wọ́n ì ti gbàdúrà pé wọ́n fẹ́ di àtúnbí. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní òwúrọ̀ yìí, wọn ò ní padà sílé lọ́wọ́ òfo. Ẹ parí iṣẹ́ ìgbàlà yín nínú ayé wọn kán tó lọ lórúkọ Jésù. Olúwa, a fi ìjọ wa lé ọ lọ́wọ́, ẹ máa darí wa nípa ẹ̀mí yín, ẹ máa tọ́ wa nípa ẹ̀mí yín. Bàbá, dúpẹ́ tó pẹ̀ nípa ti dá wa lóhùn. Ní orúkọ Jésù tí ó lágbára ni a gbàdúrà.

A wà ní ìdédó síbẹ̀ bí a ó sì fi ara wa lé Olúwa lọ́wọ́. Orin tí a rẹ̀ kọ́, a nílò láti ronú lé lórí. Ṣé o wà ní àrọ́wọ́tó fún iṣẹ́ ìsìn Olúwa? A wí pé mo ṣetán fún iṣẹ́ Olúwa. O nílò láti fi ara wa lé Olúwa lọ́wọ́ kí a sì tún fara wa jì fún Olúwa lẹ́ẹ̀kan sí i, pé ìtara fún ọ̀pọ̀lọpọ̀ ọkàn tó ń kú ní àyíká wa, kí Ọlọ́run kó fi fún wa lákọ̀tún. Nígbà tá a bá ń sọ pé iṣẹ́ ìsìn fún Olúwa, ṣé o wà lárọ̀ọ́wọ́tó láti sìn fún Olúwa? Ẹ jẹ́ ká fara wa lé Olúwa lọ́wọ́ ní òwúrọ̀ yìí. Àkókò láti gbàdúrà rèé. Àkókò láti sọ fún Olúwa rèé. Olúwa ti pè ọ́. Ó gbà mí là, ó gbà ọ́ là fún èrè ìdí kan láti sìn. Ṣé à ń sìn bí? Ohun tó ń retí lọ́wọ́ wa, ṣé à ń ṣe? Àkókò nìyí láti ronúpìwàdà kọ́ sọ pé Olúwa ràn mí lọ́wọ́, láti ràn ọ́ lọ́wọ́. Ìtara náà kí Ọlọ́run kó fún olúkúlùkù wa. A ó sì tún wá fi ara wa jì lẹ́ẹ̀kan sí i. Ibi tí o bá fẹ́ kí n lọ, Olúwa, n ó lọ. O tí orin yẹn tó sọ nìyí, béèrè fún orí ọ̀fẹ́, béèrè fún ipá, kò tó. Wípé mo mọ̀ nínú ẹ̀kọ́, ṣùgbọ́n a ní láti lọ ká ṣe é. Béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ní àti gbogbo ọdún yìí, àwọn alájọgbé rẹ, àwọn tó wà ní òpópónà rẹ, kí ló ń ṣe nípa wọn? Mo múra tán fún iṣẹ́ ìsìn Olúwa, gbàdúrà kó sọ fún Olúwa. Olórin ni sọ wípé n ó lọ sí ibikíbi tí o bá rán mi. Ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀? A nílò láti béèrè fún irú ẹ̀mí bẹ́ẹ̀ nínú ọkàn wa. Ìránṣẹ́ náà tó bá mọ ìfẹ́ Olúwa rẹ̀ tí ò bá ṣe é, ìránṣẹ́ náà la ó nà ní ẹgba púpọ̀. A mọ ìfẹ́ Olúwa, a pè wá ní ẹlẹ́rìí fún Olúwa, a pè wá ní ikọ̀ fún Kristi, ní ìjọ àdúgbò wa, ní ìjọ ẹkùn wa tí a wà, ẹ yá gbàdúrà kọ́ sọ fún Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Kọ́ríntì kínní orí kẹrìnlélógún ẹsẹ̀ kejì sọ pé ní ọjọ́ kínní ọ̀sẹ̀ kí olúkúlùkù sílẹ̀ ní apá kan bí Olúwa ti ṣe oore fún un. Ó tó àkókò báyìí láti fi ọrẹ àti ìdámẹ́wàá fún Olúwa. Ohunkóhun tí o bá mú wá gbé sókè báyìí, bá ó ṣe gbàdúrà. Bàbá wa ní ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní láti fi díẹ̀ sílẹ̀ nínú púpọ̀ tẹ fún wa. Mo gbàdúrà pé kẹ́ ẹ gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. Mo gbàdúrà pé gbogbo rẹ̀ a ó lò fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. A dúpẹ́ pé ti gbọ́ mi, Olúwa, ní orúkọ Jésù ni mo gbàdúrà. À ń gbé àwọn àpò kan kọjá. Ẹ jẹ́ ká fi ọrẹ wa àti ìdámẹ́wàá wa sílẹ̀. Bí a ti ṣe léyìí, ẹ jẹ́ ká tẹ̀síwájú nú ẹ̀mí àdúrà. A fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè wa báyìí. Bíbélì sọ pé a gbọ́dọ̀ gbàdúrà fún àlàáfíà Jerusalemu. Ṣé a ní ìfẹ́ sí àlàáfíà orílẹ̀-èdè wa bí? Olúwa ti ṣèlérí pé òun ó bùkún fún wa. Ẹ jẹ́ ká fi orílẹ̀-èdè ilé Olúwa lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà pé àlàáfíà Ọlọ́run yóò jọba, yóò máa jọba ní orílẹ̀-èdè yìí. Àlàáfíà Ọlọ́run yóò jọba ní ayé tí a wà ní ààfin àwọn ọba. Gbogbo ogun, gbogbo àìbalẹ̀ ọkàn, gbogbo wàhálà ní orílẹ̀-èdè yìí, a fẹ́ gbàdúrà kí Ọlọ́run ọ̀run fúnra rẹ̀, kí gbogbo wàhálà, gbogbo ohunkóhun tó bá mú ogun wá sí orílẹ̀-èdè tàbí àjálù wá sí orílẹ̀-èdè, kí Ọlọ́run kó já wọn kulẹ̀ yẹnu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nífẹ̀ẹ́ sí ogun, wọ́n nífẹ̀ẹ́ sí ìjà, wọ́n nífẹ̀ẹ́ sí wàhálà. Ẹ̀jẹ̀ gbàdúrà pé gbogbo ìlàkàkà wọn, gbogbo ète wọn, kí Ọlọ́run kó bàá jẹ́. Ẹ̀jẹ̀ gbàdúrà pé àlàáfíà yóò wà ní orílẹ̀-èdè yìí. Àlàáfíà yóò wà ní orílẹ̀-èdè yìí.
owo olorun ti o ga yo wa lori orilede yi a fe gbadura fun orilede yi awon adari orilede yi pe owo olorun yo wa lori won olorun yo dari won lati se leyi ti o tona yenu re ko gbadura eyin ara e je ka gbadura ka so fun oluwa

ní orúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún bàbá wa ní Olúwa. A fẹ́ wò nú ìwé mímọ́. Lákòótán ara, ẹ máa gbàdúrà fún wa kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè máa ní ọ̀nà tí ó sàn gaara, kí ó sì lè jẹ́ àyìnlé ògo àní bí ó ti wà láàrin yín. A fẹ́ gbàdúrà fún bàbá wa ní Olúwa pé ọwọ́ Ọlọ́run alágbára yóò wà lórí wọn, pé ọ̀rọ̀ Ọlọ́run yóò máa sàn gaara nínú ayé wọn àti nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Bí wọ́n ṣe ń lọ nínú àti lóde orílẹ̀-èdè yìí, pé Ọlọ́run yóò wà pẹ̀lú wọn. Ẹ̀jẹ̀ á gbàdúrà fún okun. Ẹ̀jẹ̀ á gbàdúrà fún ọ̀rọ̀ Ọlọ́run kó máa sàn gaara nínú ayé wọn. Ẹ̀jẹ̀ á gbàdúrà pé Ọlọ́run yóò gbà wọ́n lọ́wọ́ gbogbo àwọn ènìyàn búburú tó yẹ pé wọ́n ń ṣe lòdì sí ìhìn rere. Ààbò Ọlọ́run, ìpamọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run yóò wà lára wọn. Bí wọ́n ṣe ń lọ lójú òfurufú, lójú omi, ní ilẹ̀, kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn. Apọ́sẹ̀lì Pọ́ọ̀lù wípé ẹ máa gbàdúrà fún wa, ẹ jẹ́ gbàdúrà fún wọn. Ẹ jẹ́ gbàdúrà yìí pé bí Olúwa bó ṣe sílẹ̀kùn fún wọn, Ọlọ́run yóò fún wọn ní okun, Olúwa yóò fún wọn ní agbára, Olúwa yóò fún wọn ní ìmúlọ́kànlé nípa èso tí ó ń wọlé wá sínú ìjọba Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún ìjọ wa. A fẹ́ gbàdúrà fún gbogbo ìjáde lọ ti alákòóso àgbà wa. Ìpàdé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní India. A fẹ́ gbàdúrà pé Ọlọ́run yóò bomi rin èso ọ̀rọ̀ náà nínú ọkàn àwọn èèyàn ní India àti ní ibi gbogbo. Yóò sì ṣèso lọ́pọ̀lọpọ̀ lọ́nà gọrọ́rọ̀rùn. Ẹ jẹ́ gbàdúrà, ọ̀rọ̀ Ọlọ́run ti jáde lọ. Ẹ jẹ́ gbàdúrà pé kí Ọlọ́run kó mu ṣèso. Ẹ jẹ́ gbàdúrà fún ìjọ pé Olúwa yóò fún wa lókun ní ìjọ yìí. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní ìjọ yìí. A jẹ́ olùgbọ́, a sì jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ọlọ́run wa àti bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ torí pé rí pé nígbà tá à ń ké pè yín lọ́wọ́lọ́wọ́, ẹlẹ́yin ò gbọ́ wa. Ohun gbogbo tí a ti bèèrè lọ́wọ́ yín ní òwúrọ̀ yìí, mo gbàdúrà ní orúkọ Jésù. Ìdáhùn yóò wá kíákíá ní orúkọ Jésù. Bí a ṣe ń tẹ̀síwájú ní ìjọsìn yìí, ẹ ó ràn wá lọ́wọ́ Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ ṣe, ẹ lè jókòó. Ẹ kẹ́ Alleluia. A fẹ́ kí olúkúlùkù wa káàbọ̀ sí ìsìn àṣepọ̀ yìí lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run, ìjọsìn tá a wà yìí, ó jẹ́ ìjọsìn tiwa. Bí a ti wá, Ọlọ́run ọ̀run tó dára yóò wà pẹ̀lú wa ní orúkọ Jésù. Mo fẹ́ kí gbogbo àwọn àlejò tó wá sọ́dọ̀ wa lónìí fún ìgbà àkọ́kọ́, àwọn tí ó fàyè wọn fún Olúwa láti inú àwọn ìpàdé tá a ti ní látẹ̀yìn wá. Ibikíbi tẹ bá jókòó sí, a fẹ́ mọ̀ yín, a fẹ́ kẹ́ dìde dúró. Tẹ bá wà ń bí ẹgbẹ́ ọwọ́ yín sókè, ẹ ṣe o, ṣé a lè rí ọwọ́ yín lókè? A nílò láti pàtẹ́wọ́. Ẹ jẹ́ gbé ọwọ́ wa sókè, gbogbo ẹ̀yin àlejò tẹ wà ń bẹ̀. Tẹ́ ẹ bá bìkítà, ẹ dìde ká lè dá yín mọ̀. A fẹ́ mọ̀ yín, kí a lè jẹ́ àǹfààní fún yín. Ẹ ṣe, Olúwa yóò bùkún fún yín. A kí yín káàbọ̀ sí inú ìjọ Deeper Life. Inú òṣìṣẹ́ àgùntàn wa dùn pé ẹ wà níyìn lónìí ní òwúrọ̀ yìí. Wọ́n sì ń fẹ́ kí n sọ fún yín pé kẹ tẹ̀síwájú láti máa wá bí ẹ ṣe ń wá ìbùkún Olúwa. Yóò máa tẹ̀síwájú, yóò máa ṣèso nínú ayé yín. Bí ẹ ṣe rí tó ń ṣèso, tó ń tẹ̀síwájú nínú ayé ọ̀pọ̀lọpọ̀ tẹ rí níyìn, Olúwa yóò bùkún yín bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù.
bi e se wa ni iduro sibe awon asona yin awon asona wa wa legbe yin nibe won fun yin ni iwe kekere kan e jowo e gba lowo won gbogbo ohun ta nbere nibe e ko sibe ki e si fi fun won pada ki e si joko e se oluwa yo bu fun yin leyin ijosin gbogbo eyin alejo e jowo e lo si waju nibi ti e joko yen awon olusagutan wa kan yo ba yin pade won si ba yin soro e se e ja teti si ifilo ye ni gbogbo ojo isinmi a ma ni ijosin wa ni ye ijosin wa si ma bere ni ago mejo ku iseju medogun ki se ni nikan o ni gbogbo ijo elekun jekun wa ti ni ijo adugbo wa ni irole ojo isinmi a ma ni o ti a npe ni ipade oju ile to n se itoju ni kereje kereje nibi ti a ti n se ijosin ka le ba dodo yin ka si le mu idapo sumo odo yin to ba wa nbi to o si inu ipade oju ile kankan o se ohun ti o dara tori na darapo mo ipade oju ile kan awon omo kekere ati odo won ni ipade ti won lototo ipade oju ile ti won ni ago merin ni gbogbo irole nigbati ta won agbalagba ma nwaye ni ago marun irole ni gbogbo ojo aje a ma ni eko bibeli o je akoko titupale oro olorun eleyi ti baba wa ni oluwa tan ma npo wa nipase ore ofe olorun ni ola o tun je ojo miran eko bibeli ti ola yo wa fun awon ara orile ketu gbagada ati somolu won pade ni olu ijo niyin ni ola ago mefa ku iseju meedogun ejo we je ka fi eleyi sokan ni gbogbo ojobo a ma ni ipade ojobo wa eleyi ti o ma n waye ni gbogbo elekun jekun ati ni gbogbo ijo adugbo wa mo fe so fun wa pe ni gbogbo ojobo keta o je akoko ti agbara olorun ma n wa si ori wa nitori na ojobo keta osu ye eleyi o wa nbe ifilo pataki nipasẹ ori ofe olorun ni ojo satide eleyi ti se ojo 16 osu ye ani isodotun gbogbo awon onigbagbo eleyi ti yo waye ni agbajo pekun wa atijo eleyi o wa fun gbogbo awon onigbagbo ki se fun awon omo ijo wa nikan o gbogbo awon olusagutan gbogbo awon omo ijo gbogbo awon olusagutan ijo miran je ka pe won wa bi a tin se leyi oluwa yo wa pelu akoko agogo mesan owuro ni ojo satide agogo mesan owuro ni ojo satide loni nipasẹ ore ofe olorun ani ipade iko lenujo fun awon alejo ati gbogbo awon ti o faye won fun oluwa papa julo awon alejo ti won wa si ipade awon obirin eleyi ti a se ni aipe yi eleyi a o se loni fun gbogbo awa ti a wa ni isin keji yi yo wa ni ago meta osan ejo re je ka wa ni be awon egbe akoko mo se ti won ni ago meji osan sugbon awa ago meta osan ba ti se gbogbo eyi oluwa olorun orun yo wa pelu wa ni oruko jesu e se oluwa yo bukun fun yin.

Ṣáájú ìwàásù ọjọ́ ìsinmi tòní, a ó ní ẹ̀kọ́ bílẹ̀ kíkà díẹ̀. Kọ́rìntì kínní orí kínní, Pọ́ọ̀lù, ẹni tí a pè láti jẹ́ apóstélì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run àti sostenet arákùnrin wa sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́rìntì, àwọn tí a sọ di mímọ́ nínú Kristì Jésù, àwọn ẹni tí a pè ní ènìyàn mímọ́ pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristì Olúwa wa níbi gbogbo, ẹni tí ṣe tiwọn àti tiwa, oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Olúwa wa Jésù Kristì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín, torí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún yín nínú Jésù Kristì, nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti sọ yín di ọlọ́rọ̀ ní ohun gbogbo, nínú ọ̀rọ̀ sísọ gbogbo àti nínú ìmọ̀ gbogbo, àní gẹ́gẹ́ bí a ti fi ìdí ẹ̀rí Kristì kalẹ̀ nínú yín tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kò fi rẹ̀yìn nínú ẹ̀bùnkẹ́bùn tí ẹ sì ń retí ìfarahàn Olúwa wa Jésù Kristì, ẹni tí yóò fi ìdí yín kalẹ̀ títí dé òpin, kí ẹ̀yin kí ó lè já aláìlẹ́gàn ní ọjọ́ Olúwa wa Jésù Kristì. Olódodo ni Ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín nínú ìdàpọ̀ ọmọ rẹ̀ Jésù Kristì Olúwa wa. Mo sì bẹ̀ yín ará ní orúkọ Olúwa wa Jésù Kristì, kí gbogbo yín máa sọ̀rọ̀ nǹkan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè sọ yín pọ̀ ní inú kan àti ní ìmọ̀ kan náà, nítorí a ti fi hàn mí nípa tiyín ará mi láti ọ̀dọ̀ àwọn ará ilé Cleo pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ni mo ń wípé olúkúlùkù yín wípé èmi ni ti Pọ́ọ̀lù àti èmi ni ti Àpólò àti èmi ni ti Kéfà àti èmi ni ti Kristì. A pín Kristì bí, ṣé Pọ́ọ̀lù ni a kàn máa gbélébù fún yín bí, tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi kò baptisi ẹnikẹ́ni nínú yín bí kò ṣe Crispu àti Gehu, kí ẹnikẹ́ni kí ó má ṣe wípé mo ti baptisi ní orúkọ èmi fúnra mi, mo sì baptisi àwọn ará ilé Sefana pẹ̀lú. Lẹ́yìn èyí èmi kò mọ̀ mí mo baptisi ẹlòmíràn pẹ̀lú, nítorí Kristì kò rán mi lọ baptisi bí kò ṣe láti wá sí ìrere, kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀ kí a má ṣe sọ àgbélébù Kristì di aláìlágbára, nítorí pé wéré ní ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ń ṣègbè, ṣùgbọ́n sí àwọn tí à ń gbàlà agbára Ọlọ́run ni. Torí tí a ti kọ́ pé èmi ò pọgbọ́n àwọn ọlọ́gbọ́nrun, èmi ó sì sòye àwọn olóye di asán. Ọlọ́gbọ́n náà á da, akọ̀wé náà á da, òjiyàn ayé yìí náà á da, Ọlọ́run kò wá ti sọgbọ́n ayé yìí di wèrè, nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run níwọ̀n bí ayé kò ti mọ̀ ọ́n, nítorí ọgbọ́n ó wu Ọlọ́run nípa wèrè wàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là, nítorí pé àwọn Júù ń béèrè àmì, àwọn Eléni sì ń sáfẹ́rí ọgbọ́n, ṣùgbọ́n àwa ń wàásù Kristì tí a kàn mọ́ àgbélébù ìkọ̀sẹ̀ fún àwọn Júù àti wèrè fún àwọn Eléni, ṣùgbọ́n fún àwọn tí a pè àti Júù àti Eléni, Kristì ni agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run, torí pé wèrè Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ, àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ. Ẹ sáwo ìpè yín ará bí ó ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n èèyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni a pè, ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tí ó ní agbára, àti àwọn ayé tí kò níyìn àti àwọn ayé tí a kẹ́gàn ni Ọlọ́run sì ti yàn, àní àwọn ohun tí kò sí láti sọ àwọn ohun tí ó wà di asán, kí ó má ṣe ṣe ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀, ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ kí ẹ̀yin wà nínú Kristì Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọjí mímọ́ àti ìdáǹdè fún wa, pé gẹ́gẹ́ bí a ti kọ́ ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa. Orí kejì, àti èmi ara nígbà tí mo tọ̀ yín wá, kì í ṣe ọ̀rọ̀ gíga àti ọgbọ́n gíga ni mo fi tọ̀ yín wá, nígbà tí èmi ń sọ ohun ìjìnlẹ̀ Ọlọ́run fún yín, torí mo pinnu rẹ̀ pé èmi kì yóò mú nǹkan láàrin yín bí kò ṣe Jésù Kristì, ẹni tí a kàn mọ́ àgbélébù. Èmi sì wà pẹ̀lú yín ní àìlera àti ní ẹ̀rù àti ní ọ̀pọ̀lọpọ̀ ìwárìrì, àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tí a fi ń yí ni lọ́kàn padà bí kò sí nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára.
ki igbagbo yin ki o ma se duro ninu ogbon eniyan bi ko se ninu agbara olorun sugbon awa nsoro ogbon laarin awon ti a pe sugbon ki se ogbon ti aye yi tabi ti awon olori aye yi ti oje asan sugbon awa nsoro ogbon olorun ni ijinle ani ogbon ti o farasin eyi ti olorun ti lana sile saju ipile se aye fun ogo wa eyi ti enikeni ninu awon olori aye yi ko mo tori iba se pe won ti mo won iba ti kan oluwa ogo ma gbelebu sugbon bi a ti ko pe ohun ti oju ko ri ati ti eti ko gbo ti ko si wo ke eniyan lo ohun won ni ti olorun ti pese sile fun awon ti o fe sugbon olorun ti si won paya fun wa nipa emi re tori pe emi ni nwaje ohun gbogbo ani ohun ijinle ti olorun nitori na nitori ta ni ninu eniyan ti o mo ohun eniyan bi ko se emi eniyan ti o wa ninu re be ni ko se eni ti o mo ohun olorun bi ko se emi olorun sugbon awa ti gba ki se emi ti aye bi ko se emi ti se ti olorun ki awa ki o le mo ti a fi fun wa ni ofe lati odo olorun wa ona ti awa si nso ki se ninu oro ti ogun eniyan ti nko ni sugbon eyi ti emi mimo fi nko ni eyi ti o nfi ohun emi we ohun emi sugbon eyan nipa ti ara ko gba ohun ti emi olorun won ni tori pe were ni won ja si fun ohun ko si le mo won nitori nipa ti emi ni a fi nwaji won sugbon eni ti o wa nipa ti emi nwaji ohun gbogbo sugbon ko si enikeni ti o nwaji re nitori pe ta ni o mo inu oluwa ti yoo si ma ko sugbon awa imo na kristi ki olorun ki o ran wa lowo lati le je oluse oro na amen.

Ah.

0: The world defines power by how many people serve.
1: Ọ̀rọ̀ náà nípa agbára Ọlọ́run. Ọ̀run nípa agbára Ọlọ́run wá.
0: Throughout history, when humanity has faced its darkest God has not sent
1: Ọlọ́run.
0: He has not sent
1: kìí ṣe ẹni tí
0: àdá,
1: kìí ṣe ẹni tí a rán, ṣùgbọ́n ẹ̀dá ni olóran ènìyàn. A rí Mose, ọlọ́kan tútù jùlọ nínú ayé. Ẹrù orí Ísíráẹ̀lì ó rù fún 40 ọdún, kìí ṣe nítorí iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n torí ìgbọràn rẹ̀. A rí Pọ́ọ̀lù, ẹni náà tí ó kọ ohun gbogbo tó ní sílẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹrú Kristi. Bákan náà la tún rí Jésù Olúwa wa fúnra rẹ̀, olùgbàlà wa, nítorí pé òun ló ga jùlọ. Olè tí ó bá máa ga, á di ẹni tó kéré. Ẹni náà tí ó bá sìn, á di ẹni tó jẹ́ wípé ó kéré ní ìjọba náà. Ẹ rí òun wẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Pastor W. Ekumu yìí. Ìránṣẹ́ Ọlọ́run, ẹni tí a rán sí orílẹ̀-èdè yìí ní ọdún 1964 náà dé ní ìgbàlà. Wọ́n sì rántí ní ọjọ́ náà gan, ní alẹ́ ọjọ́ náà, ní ago 8 kọjá ìṣẹ́jú 15 sí ago 8 àbọ̀. Wọ́n rántí o, wọ́n lè rí báyìí bí tán dúró. Wọ́n lè rí 20 ìní náà tí a gbé síwájú wọn, ìgbàlà nípasẹ̀ orí ọ̀fẹ́, nípa orí ọ̀fẹ́. Wọ́n ti ń lọ sí ìjọ káàkiri oríṣiríṣi ìjọ ṣáájú àkókò yìí. Wọ́n ti ń ka ọ̀pọ̀ ipa bíbélì kan, ṣùgbọ́n lọ́jọ́ náà gan ó tọ̀ wọ́n wá pé wọ́n ní láti ní ìgbàlà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ náà o. Wọ́n ronú pìwàdà, wọ́n sì gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Wọ́n ní ẹ̀rí ẹ̀mí mímọ́ nínú ọkàn wọn. Wọ́n di àtúnbí láti àkókò náà. Ìgbé ayé kò rí bákan náà mọ́. Nínú àkókò tí a wà yìí, kìí ṣe nípa ìgbéraga, ṣùgbọ́n nípa ọkàn tútù láti ìgbà kékeré wọn, nígbà tí wọ́n jẹ́ olùkọ́ àgbà ní yunifásitì. Wọn a máa lépa ohun ayé tàbí gbajúmọ̀. Wọn a máa wá gbígbajúmọ̀ tàbí ipa látọ̀dọ̀ àwọn ènìyàn, ṣùgbọ́n ìgbọràn. Wọ́n dúró níwájú ọ̀pọ̀lọpọ̀, wọ́n sì wá sí ìrere láti túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, láti pín ọ̀rọ̀ Ọlọ́run ní wẹ́wẹ́wẹ́wẹ́ sí àwọn ènìyàn, fún àwọn àgbẹ̀ ní Nome, fún àwọn tọ́kàwé gboyè ní Kenya, ní Chicago, sí àwọn oníṣègùn òyìnbó káàkiri. Ìránṣẹ́ Ọlọ́run yìí ní Pakistan pẹ̀lú, ní Áfíríkà pẹ̀lú Togo àti gbogbo ẹ̀ lọ, wọ́n ń yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà. Ní India, ní Falluntu, Canada, wọ́n jẹ́ ìrìnsẹ̀ Ọlọ́run tó jẹ́ pé wọn kì í sinmi títí dìgbà tí iṣẹ́ náà bá di ṣíṣe. Wọ́n jẹ́ ìbùkún fún ọ̀pọ̀lọpọ̀ ara Kristi, kìí ṣe ní inú ìjọwa nìkan, ṣùgbọ́n káàkiri gbogbo àgbáyé. Wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run wẹsẹ̀ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni wọ́n pèsè ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni wọ́n fi ẹsẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run múlẹ̀, wọ́n dẹ̀ fún wọn lókun. Kìí ṣe ìfagagbága, ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọba náà ni o. Báyìí a fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run ọkùnrin náà tó jẹ́ pé wọ́n fẹ́ láti jẹ́ ìbùkún fún ọ̀pọ̀lọpọ̀ ní ìran tiwọn. Ẹ̀yin ará lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká dìde dúró pẹ̀lú ọlá láti pe ìránṣẹ́ Ọlọ́run sórí àga ìwáṣù Pastor W. Ekumu yìí.
2: Kí gbogbo èèyàn, gbogbo ènìyàn kí aleluya. adupe lowo oluwa fun mimu wa wa papo ninu isin ajumosepo wa toni mo dupe lowo olohun fun o mo so wi pe mo dupe lowo olohun fun o asi yin oluwa fun ohun gbogbo eyi ti o nse sugbon opolopo siku si yo se nipase re ati nipase gbogbo alapapo ni oruko Jesu mo n gbadura wi pe nibi gbogbo ta ba wa loni ti e n gbo oro yi pe olorun orun olugbala olurapada Jesu eyi ti o ran jade si wa nipase emi yo wo inu okan olukuluku wa lo yo si mu ki a gide pelu itara ati ete lati se ohun ti oluwa pe olukuluku wa si lati se ni oruko Jesu pe ki olorun ki o le da okunrin tuntun jade lati inu re obirin tuntun jade lati inu re ati iranse olorun tuntun jade lati inu re bẹẹni iṣẹ iranse tuntun yo wa yo si ran o lọwọ lati se ni oruko Jesu emi gba eyi ki a fi ese re mule nu aye re baba a dupe lọwọ yin tori pe ni ete fun aye olukuluku a si n dupe lọwọ yin wi pe agbara yin lati se yo jonti o se ri ninu aye olukuluku wa loruko Jesu koni si omo ojo to ma je alai wulo ninu ara Kristi olukuluku wa ni kinji lai ju enikeni sile ipa agbara iforoyan ti oluwa yo wa lori re lati se ohun to ti ni ete fun o ni aye raye pe wa se wa de jebe mo gbadura pe igbe aye re yo je igbe aye imuse igbe aye aseyori igbe aye to ni ere ati iboriyin wa lati orun ni oruko Jesu oluwa dupe fun idahun ni oruko Jesu ni agbadura olu ami olu ijo loni awa si Samuel kini ori ketala ese ikerinla 13:14 sugbon nisisiyi ijoba re ki yo Saulu lo nba wi Saulu okunrin na to ni ife ori kunkun Saulu okunrin ti o ni awon iwa ipa irunu Saulu okunrin to ni iwa ti ko duro soju kan okunrin to ni awon irisi iwa ilofin Olorun wa wi pe nitori olori kunkun yi to wa nibe ohun ni po je olori kunkun ayi o je n to ni iwa ipa o ni iwa jagidijagan iwa buruku lati ma wa Dafidi kaakiri o je ni to ni iwa ti ko da to tun wa je enikan to nwa lati gbemi Dafidi o tun se ife nu ara e o nso n tohun o nka o mu iwe ofin aka a lo fun ara re o je ni ti ko lo fin nitori idi eyi la se wa so wipe sugbon nisisiyi ijoba re ki yo duro pe oluwa ti wa fun ara re okunrin ti o wu ni okan re o so wipe oluwa pase fun ki o se olori kun awon eniyan re nitori pe iwo ko pa o se aibo o se igboran o kiyesi ohun ti oluwa ti pase fun o ko se oluwa ti wa okunrin kan okunrin to ni bi okan re bayi ni gbo se ni ori kerin din ni ogun ese ketala o wa so fun wa wi pe nigba na ni Samuel mu iwo ruro o si bi ya si oto Davidi laarin awon arakunrin re emi oluwa o si bale Davidi lati ojo na lo emi oluwa o fororo yan awu oro yi loni ta pe ni ifororo yan fun awon onigbagbo eni bi okan lorun okunrin okunrin ti igbagbo onigbagbo okunrin tabi eni ti o ni okan lorun ninu re ifuroyan onigbagbo yi onigbagbo eni bi okan olorun ogun meta la fe gbe yewo akoko wiwa ati yiyan eni bi okan olorun ikeji ohun ni emi ati ifi joba yen ni pe a fi joba gbe oyele lori eni ti o ni okan oniwa bi olorun iketa iwa iranse ati awon abuda ti eni na ti o ni okan ajikin rere eje ki a wo akoko ohun ni wiwa ati yiyan okunrin tabi eni na eni bi okan olorun ninu iwe Ezekieli ori keji le ni ogun 22:30 nibe ni olohun tin so wi pe emi si wa enikan laarin won loni o si wa eniyan o nwa enikan to ma mu ete re se eni ti o ma se ife re eni ti o ma se ojuse ta ti yan fun o ni emi si wa enikan laarin won ti ki ba tun odi na mo ti ba duro ni bi ti o ya na ni waju mi fun ile na ki emi ma ba parun o nwa okunrin kan o nwa enikan eyi ti o ma se ohun to wu o wa so pe yo gba okan la yo gba ebi la yo gba orilede la ori keta ise won apostoli ninu wiwa olorun o wa ri okunrin kan ise awon apostoli 13:22 ise awon apostoli 13:22 nigbati o si mu kuro o mu Saulu kuro o gbe Davidi dide ni oba fun won eni ti o si jeri re pe mori Davidi o ti n wa kakiri o ti wo gbogbo eya won o wa ri gbogbo adugbo o wa gbogbo be titi o fi ri Davidi omo Jesse eni bi okan mi ti yo se gbogbo ife mi ohun ti Oluwa n wa kakiri niyi Oluwa tun si n wa eyi loni fun okunrin tabi obinrin tabi eni na to je pe o ni iru okan ti re ti yo si se ife olorun ohun meta la tun fe wo labe koko kini ninu wiwa okunrin sise awari eni bi okan olorun ikeji yiyan eni ti o ni okan oniwa bi olorun iketa ohun aimotare ni nikan ti eni na ti o ni okan ti a n dari e je ka wo akoko akoko wiwa eni bi okan olorun bi o ti n wo oro olorun iwo yo ri pe olorun o n fe eniyan ki se angeli lati se ise re leyin ti Jesu Kristi ti wa si aye ti o fi ara e rubo lori igi agbelebu ni Calvary o wa pese igbala fun gbogbo eniyan to n be lori ile aye ni gbogbo iran bayi o wa bere si wa okunrin obinrin eniyan eda to ma gbe ikirele lo so fun olukuluku eniyan gbogbo igba lo ma nwa kakiri Jeremiah ori karun Jeremiah 5:1 ori karun ese kini erin kiri laita Jerusalem ja ki e si wo nisisiji ki e si mo ki e si wa kiri ki e wa kakiri ni bi gbigboro re bi e ba le ri enikan eda kan bi enikan wa ti nse idajo ti o nwa otito emi yo si dariji oluwa o tun se nwa loni fun awon eniyan ti won feran kristi ti won ni ikirere lowo won ti won korira iwa ibi to ma dide lati mu okan re oro re ife re ona re lo si odo olukuluku to wa lajika wiwa orin dafidi 14:2 oluwa bojuwo lati orun wa sara awon omo eniyan lati wo bi enikan wa ti oyeye ti o si nwa olorun o tun si nwa kakiri wiwa okunrin tabi eni bi okan olorun ibere na wa ni pe se wa wa larowo to so ma ri o to ba nwa o so ti deni igbala so ti muratan lati sin ki se nipa ironu nipa ara re bayi sugbon ironu nipa eto olorun eto igbala ati nipa ite olorun idi ti kristi fi ku lori igi agbelebu ni calvary wiwa abala keji labe koko kini yiyan eni ti o ni okan oni wa bi olorun ki se eni to ni okan eniyan lasan ki se okan elerun ara ki se okan ese sugbon okan eni ta ti fowo kan ta ti sodo tun nipa olowa orin dafidi ori kokan le la dota 51:10 o so fun wa nipa dura ife okan ati ipongbe dafidi oni da aya tuntun sinu mi olorun ki o si tun okan diduro sisin se sinu mi bayi o ti ni o ti nwa olorun pelu itara o ti nlepa ohun gbogbo ti oluwa nfe ninu okan re o wa mo wipe leyin tohun ba ti sako lo ohun to oluwa tun si ma wa yo je okan to ntele olorun o wa ni olorun dariji mi we mi nu fo mi mo ki o wa da aya tuntun sinu mi olorun olorun si le se yi olorun yo si se yi fun olukuluku eni to ba n wa oluwa pelu gbogbo okan wa pelu gbogbo aya wa wipe iwo o fe ji okunrin tabi obinrin eni to ni okan oni wa bi olorun Ezekiel 36 ori kerin din logo jese ke dogbon nigba na ni emi yo fi omi mimo won yin eyin yo si mo emi yo si weyin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin o je ise olorun sugbon a nfe a npinu re a wa ni itara ti ipo kaka fun pe iru okan bayi la fe wipe a o wa ni arin gungun a o si ni afojusun lori ohun to nfe se ife olorun ese 24:26 ese 26 emi yo pi okan tuntun kun yin pelu o nfe lati se yi nitori pe ti o ba se yi ko le lo wa okan ti o je pe o da lori ife nu ara re okan ti o je wi pe o sa nfe ohun ti aye bo ti se le ni to iru okan be a o le lo fun ogun olorun sugbon okan to ba fi gbogbo okun e sinu ohun ti se ogun olorun o ni okan tun emi yo fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin imi yo si mu okan okuta kuro lara yin ki lo fa to fi so be nitori wi pe eleyi lohun to mu ki Saul subu okan okuta okan agidi okan ife inu ara eni keyan ma wa ogo ti ara re e bola fun mi fi ogo fun mi ni kwaju awon eniyan sugbon o ti sako lo o ti se be ni mo mo Samueli mo ti che sugbon pelu gbogbo e mo si nilo igbera eni ga ife inu ara eni ohun lo gbe gba oroke nu aye e ogo ara eni lo gbe gba oroke nu aye e idi niji to fi je wi pe ta ba fe dabi Saul o wa fe mu okan okuta kuro lara yin imi yo si fi okan eran fun yin Samueli kini ori kerin din ni ogun 16:7 sugbon Oluwa wi fun Samueli pe ma se wo oju re tabi giga re yani bo se ga bo se sigbon le si nitori pe emi ko awata je niyan oju inu wa kuru aje ni ti ara to be debi wi pe on ta koko ma nwo ta ba ti riyan fun igba koko bayi oju e la ma wo awo bo se ga si awo bo se sigbon le awo gbogbo to nje eyan re nigba to ba wa lenu e lati soro wa wo ona ibani soro ati ogbon to fi nbani soro wa ri we ma a ma wo talent to ni nipa tara to ba rin a ma wo bo se rin to ba se onkohun erin ni o erin musa ati ona ta gba fi da leko ti inu lohun sugbon okan re ko si ko da bi okan olorun ki sokun ni wa bi olorun ki se okan to deni gbala ta ti sodo tun Samuel papa owo giga o wa so wi pe nitori ti eni famoroyan wa lowo mi o wa ni waju mi o lo wa bi pe e ma wo giga re be ni ko ma wo oju re nitori ti oluwa ki wo bi eniyan tin wo eniyan a ma wo oju ode ara sugbon oluwa a ma wo okan to lorun ba wo e ohun to ma wa ni yi so ti deni igbala sa ti we omo sa ti fo onu so fara eji fun ogo olorun ati ogo re nikan soso ewo iketa labe koko kini ai motare ni nikan ti eni na to ni okan ti a ndari okan ti a ndari okan ti a ndari a so wi pe opolopo nkan lo wa ninu aye ti emi ko mo sugbon ta lo mo la kini mo mo ni pojo iwaju mo ba fe se onko agbodo ma dari mi eni ti mo ri awon to wa saye ka mi awon to dabe ni pe won tele mi awon to dabe ni wi pe won kori ozana ti won wa yin okunrin yi loni kini mo mo kini mo to ma so lola okan ti a ndari anilu eleyi a okan ma wa iwo oju eniyan lasan ati awon ileri lanla ti won se fun wa nipa sise se to nbenu aye won ati awon ikuwa si rere ton le ni nigba ti a ba nfi kulukun pelu won e wo Davidi nigba to nso eri re nipa ohun ti oluwa ti se nipase re Samuel kini ori 17 ese kerin le 1734 Davidi si wi fun Saul pe nigbati iranse re ń sọ àgùntàn bàbá rẹ̀ ìránṣẹ́ rẹ̀ ń sọ àgùntàn bàbá rẹ̀ ǹjọ́mọ̀ tó bá rí ọkùnrin kan tí ó ní àìsàn ọpọlọ tó bá rí ọkùnrin kan tí kò ní ẹ̀mí ọlọ́run tó bá rí ọkùnrin kan ní orí tó ti síwájú orí kẹrìndínlógún tó ní ẹ̀mí èṣù tó ń dá a lóró ṣùgbọ́n síbẹ̀ ọba ni wọ́n wá mú dáfídì wá dáfídì ni ẹni náà tí ó ti fi dùrù kọ orin tí ọlọ́run wá lo orin tá a mí sí yìí láti dá Sọ́ọ̀lù nídè lákòókò náà ara ẹ̀ yá ara ẹ̀ bọ̀ sípò dáfídì yìí ló wá lọ sí ọ̀dọ̀ ọkùnrin tí ó banilẹ́rù tó kún fún ìwárìrì ọba yìí ó wá sọ pé ìránṣẹ́ rẹ kò gbé ara rẹ̀ ga rárá ga ju Sọ́ọ̀lù lọ nítorí ohun tó mọ̀ nípa Sọ́ọ̀lù eléyìí ni ọkùnrin náà tí ọlọ́run máa lò kì í ṣe pé ó máa dé ọ̀dọ̀ ara rẹ̀ a máa wá fi ipò ọlá ara rẹ̀ síwájú àìmọta ẹnìkan ó ní ìránṣẹ́ rẹ̀ ń sọ àgùntàn bàbá rẹ̀ kìnní kan sì wá àti àmọ̀tẹ́kùn kan ó sì gbé ọ̀dọ́ àgùntàn kan láti inú agbo ọ̀dọ́ àgùntàn kan láti inú agbo ẹsẹ̀ karùndínlógójì ẹsẹ̀ 35 mo sì jáde tọ kìnìún àti àmọ̀tẹ́kùn náà lọ mo sì lù ú mo sì gbá ìyẹn ọ̀dọ́ àgùntàn náà kúrò ní ẹnu rẹ̀ nígbà tí ó sì dìde sí mi mo gbá irùngbọ́n rẹ̀ mú mo sì lù ú mo sì pa á eléyìí ni ọkùnrin náà tí kò bọlá fún ẹ̀mí ara rẹ̀ àti ààbò ara rẹ̀ àti ìpamọ́ ara rẹ̀ eléyìí ni ọkùnrin náà tí kò ní í sá nígbà tí ó bá rí àwọn kìnìún apanirun adúkokòmọ́ni tó gbé ọ̀dọ́ àgùntàn kan ẹyọkan péré tó ń sá lọ tó bá jẹ́ pé ó ń wá àbò ti ara rẹ̀ ni a ní ṣe bẹ́ẹ̀ yọkan ni péré ni mi ní fi ẹ̀mí ara mi wéwu nítorí ọ̀dọ́ àgùntàn kan péré tàbí nítorí àgùntàn kan péré ẹ jẹ́ kí ẹ máa lọ jàre ó dá bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀dọ́ kìnìún yẹn á wá a tún gbé mi a tún wá a tún gbé mi bíárì yẹn á wá a tún gbé mi lẹ́yìn ọ̀rẹ́yìn kò wà ní jẹ́ olùṣọ́ olóòótọ́ lórí àgùntàn àti agbo bàbá rẹ̀ mọ́ ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ẹni tí kò mọ tara ẹ̀ nìkan ó wá fi gbogbo ara rẹ̀ sílẹ̀ ọlọ́run wá ń tọ́ ẹsẹ̀ kẹrìndínlógójì ẹsẹ̀ 36 ìránṣẹ́ rẹ̀ gbogbo ìgbà ni ìránṣẹ́ rẹ̀ ìránṣẹ́ rẹ̀ ìránṣẹ́ rẹ̀ pa àti kìnìún àti àmọ̀tẹ́kùn náà aláìkọlà fílísítíìnì yìí yóò sì dàbí ọ̀kan nínú wọn kí ló fà á nítorí pé gòláyàtì òmíràn ni ó ti wá kìí ṣe àgùntàn kan ṣo ló wá gbé kìí ṣe ọmọ ìjọ kan ló wá gbé lára àwọn ọlọ́tọ̀ ilé ìsírẹ́lì ó wá láti wá gba ògo ọlọ́run kúrò lọ́wọ́ ìsírẹ́lì ó ń fọ́nu ó ní ẹran ọkùnrin kan sí mi orí tí n bá pa ọkùnrin yìí ìsírẹ́lì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yóò di ẹrú wa àwa la máa ṣàkóso ayé yín pẹ̀lú àwọn ìlànà aláìlọ́lọ́run wa gòláyàtì wá láti wá jí ògo ọlọ́run lọ ìgbẹ́kẹ̀lé àwọn ènìyàn ọlọ́run wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹ̀rù bẹ́ẹ̀ ni wọ́n ń wárìrì nínú ibi tí wọ́n wà nítorí náà ó wá sọ wípé kò ní ìjà kan pẹ̀lú ẹnikẹ́ni kò ní wàhálà kankan pẹ̀lú gòláyàtì ó ní làásìgbò pẹ̀lú ọlọ́run olódùmarè ó wá ń pe àṣẹ àti jíjẹ́ ni tí ọlọ́run jẹ́ níjà ìdí nìyẹn tí dáfídì fi wá ó jẹ́ ẹni tí kò tó ń fi ara ẹ̀ rúbọ ẹni bí ọkàn ọlọ́run eni to ni okan ti olorun ati okunrin na ti okan ti andari lati odo olorun oni oni ewo bi o ti oni tori pe ohun ti gbe ogun olorun laye ni ija idi ni yi ti dafidi fi wa lati doju ija ko ewo ni dafidi orin ogoji ese kejo orin dafidi orin ogoji ese kejo o so wipe inu mi dun lati se ife re olorun mi ife yen ohun ni lati pagu layati o ni mo se to lati se yi ife yi ife olorun yi o le je lati gboji fo ohun ti awon egbon re okunrin so pe agberaga ni o nitori igberaga okan re lo se wa kilo wa se nbe pada sile o bori eyi nitori botle je wipe eliaibu egbon re oye o so wipe ko ha ni idibi ati foroyan mi ni ori to koja lo ori kerin din ni ogun se ko ha si idi fun iforoyan yi ta lo mo ta lo le so pe golayati ota israeli o le de israeli o nduro ni ori to tele o wa wipe eleyi ni ipe olorun eleyi ni ete iforoyan na o so wipe inu mi dun lati se ife re olorun mi o akiyesi o ni iriri ti ara eni pelu olorun o ti o so o ti denigbala oluso agutan mi apata mi o di mi olorun mi ni tooto ofin re nbe ni aya mi ofin re nbe ni aya mi to ba wa sinu ma jemu tuntun ohun to luwa nfe ni yi o nfe okan to ma jo wa ara isile fun oluwa awon eso ti emi wa awon ebun ti emi wa pelu awon eniyan kan wa won a gboju fo ebun ti emi da ohun ti won sa jele jele toile ohun ni ebun emi njo ti emo arakunrin ati arabirin o sese ki enikan ko ni awon ebun ti emi ti o ba ni eso ti emi sibe ko le de orun o sese ki enikan ko ni eso ti emi o le ma ni awon ebun ti emi iru eni be a de orun korinti kini ori ketala ese kini korinti kini ori ketala ese kini bi mo ti le nfo oniruru ede ati ti angeli ti emi ko si ni ife ife olorun ife to ti oke wa ninu okan emi dabi de ti ndun tabi bi kimbali olongoro ewese keji oni bi mo si ni ebun isotele ti mo si ni oye gbogbo ohun ijinle ati gbogbo imo bi mo si ni gbogbo igbagbo to be ti mo le si awon oke nla nipo ti emi ko si ni ife ife atoke wa ife olorun ninu okan mi emi ko je nkan ese keta bi mo si nfi gbogbo ohun ni mi bo awon talaka bi mo si fi ara mi fun ni lati sun ti emi ko si ni ife ko ni ere kan fun mi ewese kerin o di awon eso ti emi ife ayo alafia ipamora iwa tutu igbagbo ati iwa rere ati isakoso ara ni imotar o je awon eso ti emi yi ohun ni eri wipe a ni ife olorun ninu okan wa a ni okan to ni itara to npongbe fun oluwa o ni ife a ma mu suru a si ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ewe se karun ki huwa aito ki wa ohun ti ara re ko mo tara enikan ninu ai mo tara enikan yi eyi lo nfi kan wi pe okan wa ti sodo tun lati odo Oluwa wa a ki mu binu ki si o ninu fufu ninu iwa re gbogbo igba lo ma nfe ja o se ton lati ja pelu enikeni ki enikeni to ba ti fohun sokan pelu e ninu on kekere bayi o se ton lati ja ki be ni ki gbero ohun buburu e je ki a lo sinu koko keji ani emi ati ipijoba emi ifese mule emi yi lori okunrin na ti o ni okan onewa bi olorun Samuel kini ori kerin din ni ogun ese ketala 16:13 o ni nigba na ni Samuel mu iwo ororo o si fi ya si oto laarin awon arakunrin re ranti jo Samuel ko gbe iwo ororo yen lo ma lo kaakiri ni gbogbo koroko ndu ko ma wa tu le gbogbo eniyan lori Samuel ko ni igororo kokan lowo eyi to ti gbadua le lori ni bikibi to ba nlo ninu oko ero ninu oko oju rin ni ibudoko ko ma wa da oro le won lori rara o eleyi olorun o ti wa okunrin kan fun ara re olorun o ti yan okunrin kan fun ara re lori eni ti a yo ti a wa kiriji ohun ni olorun so pe eleyi ni okunrin na fororo yan eleyi lo da oro le lori emi oluwa si ibale dafidi lati ojo na lo Samuel si dide o si lo si rama ape wo ohun meta ni keji akoko emi rele ninu okan irele ikeji emi mimo lori okan mimo iketa emi ti orun fun okan ti o ni orun lokan e je ka wo akoko ohun ni emi rele ninu okan irele eleyi so nipa Samuel nje mo o so nipa David lo fe daruko David o wa sile Jesse oni Samuel lo sile Jesse oni ko gbogbo awon omo re wa Olorun ti ran lati foroyan lati yan oba to ba ko meje ninu wo wa o mo wi pe David omo ohun ni sugbon ninu okan e o ka David se ni ti o ti e je o da lati ma toju awon agutan ati agbo mi e je ko wa nibe awa nso nipa nkan to se pataki ni keji o ohun ko a wa ka mu ara awon omo e awon to ku awon omokunrin e to ku won wa ran ti David lati ran baba won leti pe bawo ni David nkan sohun oni wa ni rara o ba gbogbo won baba ati omo ebi won lero wi pe David ko ye ni gbo se no ba pe David wa David o so wi pe ke lo de te tete pe mi se isin yi e ti e ri nkan te ma se mo e wa ngwa mi kaakiri o da mi o wa e ti pa mi ti sinu papa lati ma toju agutan o ti e da be o nte ba fe se e ma se o emi o wa o awon onirele okan ki se be awon onirele eniyan won ni so pe won ronu mi tele o se emi ni won ro te pe ngba ton ba re lomi emi lo ma wa e wa mu mi wole awon to ba nirele won ki soro be o won de ronu be aso fun wa Samuel kini ori kerin din ni ogun ese ikokanla Samuel si bi Jesse lere pe gbogbo awon mo re ni o wa ni kin bi ohun si dahun wi pe abi keyin won ni o ku sawo o nso agutan samuel si we kun jese pe ranse ki o si mu wa nitori pe awa ki yo joko titi ohun yo fi de igiji ewese kejila ese kejila o si ranse o si mu wa o si mu wa ohun si je eni pupa ti o lewa loju o si dara lati ma wo lati ma gboju si lara nje oyaji o wi pe ba se ndagba awon odo e wa ri odo mo kekere kan to lewa gbogbo eyan ni gbogbo gba ton ba ti ri omo yen won ni ah ah o ma da o iwo da be ni pe o rewa ju ti mo ti ri ninu ni gbogbo ojo aye mi iru eni bi awa de agberaga awa lero wi pe gbogbo eyan lo mo riri bo hun se ri ati bo hun se lewa to ati bo hun se ri ati bo hun se ri firigun ati bo se si ara re nitori na wa di agberaga nje wa ri odomo bere kan to ndagba nje mo tawon eyan ba wa ri omo bere yi won ani jo wa o dabe ni pe mi o ti ele pa bi ara binu mi se du si o to ah ah o lewa o wo bo se rewa wo bo se riru butu o dabe ni pe to ba dagba kokon ye ko fe nikan o eni ti ti eni tawon eyan moju ni le lo ye ko fe iru eni bi awa di agberaga igba ku gba yo ti ba ju a ma wa lu opolopo akoko ni waju digi ju lilu akoko nu adura lo yen ki se dafidi o ele ni okunrin na to ni rele to ni emi rele ninu okan irele awa so fun wa wipe oluwa wa wipe dide ki o si fi ororo yan nitori ohun ni yo si die ni akoko ni orilede na nje mo leyin ifororoyan yi ko le Saul jade lesekese be ni ko dite mo Saul ko so be ni ko so wipe emi lo baba yi o oduro di akoko ti re ile ni emi rele ninu okan irele o wa wipe orin kokan le lo la doje 131 orin kokan le la doje 131 ese kini oluwa aya mi ko gbega be ni oju mi ko gbe soke be ni emi ko fi owo mi le oran nla tabi le ohun ti o ga ju mi lo eleyi ni iru okan ti oluwa nfe ki gbogbo nigbagbo ni emi rele ati okan irele aso fun ni sise awon aposteli ori ogun 2019 ise awon aposteli ori ogun ese kokan din logun ki a ma sin oluwa pe aposteli o sin oluwa o sin oluwa ju gbogbo awon apostle ta ba ko gbogbo papo lo sugbon pelu irele ti awon elomi o ti riri orin kiko lasan ninu ogba ewon ohun ati sila ilekun ile tubu si sile isele nla se ile tubu mi tititi de ipele sugbon sibe o sin olorun pelu irele gbogbo ari okunrin yi ni listra o so pe dide lori ese re okunrin yi ko de ti iriri o okunrin yen ba dide lo ba dide lo ba bere si rin awon eyan wa wi pe awon orisa won ti to wa wa won ti efe se irubo si gege bi orisa sugbon rara o so wi pe eniyan bi ti wa leyin bi ti yin la wa na eleyin re lo okan ele lo n toluwa n fe ka wa na gbewo ki a si pamo bi o ti le je wi pe o ti yan wa bayi a wa ninu ise iranse Jeremiah 45 ese karun ori karun din la dota ese ikarun iwo asi nbere ohun la fun ara re oruko nla fun ara re ise iranse.

ṣe tí wọ́n fi ń ṣàníyàn o ní ìgbéraga ti inú ti ara rẹ nínú ọkàn rẹ ìyẹn ti wá mú o ti wá ní ẹ̀bi sóhun gbogbo táwọn èèyàn bá ṣe nígbà tí ọlọ́run kò ka ẹ̀ṣẹ̀ sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́rùn ìbínú nígbà tó bá ń ronú jù lórí ohun tó fẹ́ wọn tẹ̀lé nǹkan tí mo fẹ́ kán ṣe wọn tẹ̀lé nǹkan tí mo fẹ́ kán ṣe bẹ́ẹ̀ ni ohun tí mo ń ṣe wọn ti ẹ̀ fogó fún ìdí nìyẹn tí inú fi ń bí ọ ìbínú máa ń bí ẹ̀mí mímọ́ nínú ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ 32 ẹ máa ṣoore fún ọmọ ní kejì yín eléyìí máa mú inú ẹ̀mí mímọ́ dùn ó sọ wípé ẹ ní ìyọ̀nú tó bá ní ìyọ̀nú tó ní ìyọ̀nú sí àwọn ọ̀dọ́ tó ní ìyọ̀nú sí àwọn àgbàlagbà tó ní ìyọ̀nú sí gbogbo àwọn nǹkan tó tiẹ̀ ṣe nǹkan tó tiẹ̀ fẹ́ rárá ó mọ ìdí tán fi ṣe ìdí ni pé wọn gbọ́n tó ẹni wọn mọ ọ̀nà bí wọn ṣe ń wò ni bẹ́ẹ̀ ni wọn ronú nípa ẹsẹ̀ àti orí tí wọn ronú nípa ẹ̀ wọn mọ ẹsẹ̀ ìwé mímọ́ èyí tí wọn ronú nípa ẹ̀ ìdí nìyẹn tán fi ṣe ohun tí wọn ṣe tó bá jẹ́ pé àwọn náà ń ronú bó ṣe ń ronú ni tán bá ń ronú lórí ẹsẹ̀ bíbélì tí wọn ronú lé lórí tán bá ní irú ìwà àgbà bí tiẹ̀ tán bá ní ojú inú bí tiẹ̀ wọn á ṣe ohun tó máa ṣe gẹ́lẹ́ ohun tó bá ń retí gan ni wọ́n sì máa ṣe jẹ́ kí gbogbo kùdìẹ̀kudiẹ jẹ́ kó kúrò ọkùnrin yìí ń fi ààyè gba ọkùnrin yìí arábìnrin yìí ó ń dàgbà nítorí náà kò tí ì mo ohun gbogbo tí mo mọ̀ nínú ìyọ̀nú wà á ràn wọ́n lọ́wọ́ ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín báyìí ni a ti ń pa ẹ̀mí mímọ́ mọ́ nínú ọkàn mímọ́ Tẹsalónika kìíní orí kẹrin ẹsẹ̀ keje nítorí ọlọ́run kò pè wá fún ìwà èérí ṣùgbọ́n ní ìwà mímọ́ ẹsẹ̀ kẹjọ ó sọ wípé nítorí náà ẹnikẹ́ni tí ó bá kọ̀ kò kọ́ ènìyàn bí kò ṣe ọlọ́run ẹni tí ó fún yín ní ẹ̀mí mímọ́ rẹ̀ pẹ̀lú àwa sí abala kẹta lábẹ́ kókó kejì ẹ̀mí tí ọ̀run fún ọkàn tí ó ní ọ̀run lọ́kàn a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ọ̀run lọ́kàn a ó wà ní ẹ̀mí tí ọ̀run yìí ẹ̀mí tá a rán láti ọ̀run wá ìṣe àwọn apọ́sítélì orí kejì ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n 233 nítorí náà bí a ti fi ọwọ́ ọ̀tún ọlọ́run gbé e ga tí ó sì ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ bàbá ẹ̀yìn ẹ̀mí mímọ́ ó tú èyí sílẹ̀ tí ẹ̀yìn rí tí ẹ sì gbọ́ ẹsẹ̀ kẹtàdínlógójì ẹsẹ̀ kejìdínlógójì ẹsẹ̀ 38 ẹsẹ̀ 38 pétérù sì wí fún wọn pé ẹ ronú pìwàdà kí a sì bamtí sí olúkúlùkù yín ní orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ kọkàndínlógójì ẹsẹ̀ 39 nítorí fún yín ní ìlérí náà ṣùgbọ́n lóye o ẹ̀mí mímọ́ kò ní gbé nínú ibùgbé tàbí ọkàn tí kò mọ́ ọkàn tí kò jẹ́ olódodo ìdí nìyẹn tá a fi ronú pìwàdà ìdí nìyẹn tá a fi ń tún wa dá ìdí nìyẹn tá a fi ń tún wa ṣe ìdí nìyẹn tá a fi ń tù wá lára ìdí nìyẹn tí a fi ń sọ wá dọ̀tún ìdí nìyẹn tá a fi ní ká jẹ mímọ́ kí a bá lè ní ọkàn mímọ́ èyí tí ó múra sílẹ̀ fún ìlú mímọ́ ti ọ̀run yìí fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yẹn àti fún gbogbo àwọn tí ó jìnnà ìrírí àti gbogbo àwọn tí olúwa ọlọ́run wa yóò pè Jòhánù orí kẹrìnlá 14 ẹsẹ̀ kẹrìndínlógún Jòhánù 14:16 èmi yóò sì béèrè lọ́wọ́ bàbá
òun yóò sì fún yín ní olùtùnú mìíràn kí ó lè máa bá yín gbé títí láéláé. Ìfẹ́ Olúwa òun ni pé ká ní olùtùnú, ká ní ẹ̀mí mímọ́, kí a sì máa mọ rírì ìwà pẹ̀lú ẹni rẹ̀ nínú ọkàn wa. A wà ní ṣe ohunkóhun tó máa mú ẹ̀mí Ọlọ́run bínú, kí a bá lè mọ pé ó lè máa bá wa gbé títí láéláé. Ẹsẹ̀ 17, ẹsẹ̀ 17, àní ẹ̀mí òtítọ́ ni ẹni tí aráyé kò lè gbà. Wọ́n jẹ́ ẹni tí ayé tó bẹ́ẹ̀ gẹ́, wọ́n jẹ́ ẹni tí kò mọ́, wọ́n jẹ́ aláìṣòdodo, wọ́n jẹ́ ẹni tó dọ̀tí, eléèrí ni wọ́n. Nítorí wípé wọn ní ọkàn fún ìwà mímọ́, ẹ̀mí mímọ́ kò lè wá, kò lè máa bá wọn gbé, bẹ́ẹ̀ ni kò lè gbé inú wọn. Nítorí tí kò rí, bẹ́ẹ̀ ni kò sì mọ́, ṣùgbọ́n ẹ̀yin mọ́ ọ, nítorí tí ó ń bá yín gbé, ó ti dẹni ìgbàlà. Ẹ̀mí mímọ́ ó ń jẹ́ ẹlẹ́rìí pé ó jẹ́ ọmọ Ọlọ́run, àti sọ ẹ́ di mímọ́, ó jẹ́ ìsọdi mímọ́ ti ẹ̀mí. Ẹ̀mí yẹn ó ń bá yín gbé, yóò sì wà nínú yín. Nígbà tá bá bamtisí rẹ tá a rì ọ́ tó kún fún ẹ̀mí mímọ́, orí 15 Jòhánù ẹsẹ̀ 24:15-26, ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi yóò rán sí yín láti ọ̀dọ̀ bàbá wá, ìyẹn ni pé lẹ́yìn tóun bá ti lọ sí ọ̀run, àní ẹ̀mí òtítọ́ ni. Tó o bá fẹ́ràn òtítọ́, ẹ̀mí òtítọ́ a máa gbé inú mi, èmi yóò sì jẹ́ olótítọ́ síbẹ̀. Ẹ̀mí mímọ́ ó ń gbé inú mi, èmi ìwọ́n ó sì jẹ́ ẹni mímọ́. Ẹ̀mí agbára ó ń gbé inú mi, èmi pẹ̀lú yóò sì jẹ́ alágbára. Ó ní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi. Kò ní jẹ́rìí ara rẹ̀, ẹ̀mí mímọ́ kò ní wá. Kó máa wá sọ nípa ara rẹ̀, a máa jẹ́rìí nípa Kristi. A fi ẹni tí Kristi jẹ́ hàn, àti ohun tó ti ṣe, àti ohun tó ń tẹ̀síwájú láti máa ṣe. Ẹsẹ̀ 17, ẹsẹ̀ 27, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá. Jòhánù 16, ẹsẹ̀ 12, orí 16, ẹsẹ̀ 12, mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí. Onígbàgbọ́ tó ti dẹni ìgbàlà, tá a ti sọ di mímọ́, tó ń kà, tó ń kẹ́kọ̀ọ́ nínú ìwà mímọ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n lérò wípé àwọn ti mọ gbogbo nǹkan báyìí, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn wọ́n ti wà pẹ̀lú Kristi, ẹni tó jí ọ̀rọ̀ fún rárá ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ ó wípé ó ní ẹ ò tí ì mọ ohun gbogbo tó yẹ kẹ́ ẹ mọ̀. Ó wá sọ ní ẹsẹ̀ 13, ó sọ wípé ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ni bá dé, yóò tọ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀. Ẹnikẹ́ni yóò tí ì bàjẹ́ tí ẹ̀mí mọ́ bá ń gbé inú rẹ̀, kò ní sọ ti ara rẹ̀, kò ní máa fọn rere ara rẹ̀ ní gbogbo ìgbà. A máa tọ́ka sí Kristi ní ìgbà tó tẹ̀lé, ó tún wá ń sọ nípa ara rẹ̀, a sọ nípa ara rẹ̀, àwọn àmúyẹ tó ní ìrúbọ rẹ̀, àṣeyọrí tó ti ní ète rẹ̀ nínú ayé, ohun gbogbo a máa sọ nípa ara rẹ̀ ju ohun tó ń sọ nípa Kristi, ẹni tó gbàálà, tó sọ di mímọ́, tó ń fún ní ẹ̀mí mímọ́ lọ. Bí ẹ̀mí mímọ́ bá wà níbẹ̀, ẹ̀mí mímọ́ á dá ọ lẹ́kun. Tó o bá tiẹ̀ ti ṣe àṣìṣe nípa ara rẹ, ara mi, tó ń bá dé, kò ní sọ nípa ti ara rẹ̀. Ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́, òun ni yóò máa sọ
yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. A wá sínú kókó kẹta báyìí, kókó kẹta ìwà ìránṣẹ́ àti àwọn àbùdá tí ẹni náà tí ó ní ọkàn ajíhìnrere. Ṣóye ayé ọ pé Dáfídì nínú Májẹ̀mú láéláé ó sìn ọkàn rẹ̀ ni láti sin àwọn ènìyàn Ọlọ́run, àwọn ènìyàn Ísírẹ́lì. Òun ó sìn ní onírúurú ọ̀nà láì bìkítà ohun tí Míkà ọmọ Sọ́ọ̀lù tó lè sọ, tàbí kí ó fojú tẹ́ḿbẹ́lú òun, tàbí kó kéré òun. Eléyìí ni ọkàn tó fẹ́ ṣiṣẹ́ ìsìn. Àwọn àbùdá tí ó ní òun ni àbùdá ọkàn oníkìnrere. Orin ogójì, orin ogójì 40 ẹsẹ̀ kẹjọ. Inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run mi, nítòótọ́ òfin rẹ ń bẹ ní àyà mi. Ẹsẹ̀ kẹjọ, èmi ti wàásù òdodo nínú àwùjọ ńlá. Kíyèsí, èmi kò pa ètè mi mọ́, Olúwa ìwọ mọ́. Wíwàásù ìkìnrere, wíwàásù ọ̀rọ̀ náà, wíwàásù ohun tó mú inú Ọlọ́run dùn, òun ló wà nínú ọkàn ẹ̀, ohun tó fẹ́ ṣe nìyí. Yóò sìn lákòókò náà. Báwo, mélòó mélòó wá ní àwátàwà ní Májẹ̀mú tuntun? Mélòó mélòó ni àwátàwà ní Májẹ̀mú tuntun báyìí? Wípé ó yẹ ká ní ọkàn ajíhìnrere. Ẹ jẹ́ ká wo ohun mẹ́ta níkin yìí. Òun ní ìfaraẹnijì sí ìyípadà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ìkejì, òun ni ẹ̀dùn ọkàn fún pípa àwọn ènìyàn mímọ́ mọ́. Ìkẹta, ìpè fún ìtẹ̀síwájú pẹ̀lú olùgbàlà. Eléyìí ni ìkìnrere. Eléyìí ni ẹni náà tó ní ọkàn ajíhìnrere. Ẹ jẹ́ ká lọ sí abala àkọ́kọ́. Ìfaraẹnijì sí ìyípadà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ó sọ fún wa orin Dáfídì, orin 111:2 ẹsẹ̀ 12. 51:12. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Wẹ́sẹ̀ kẹtàlá, nígbà náà ni èmi yóò máa kọ́ àwọn olùre kọjá ní ọ̀nà rẹ, àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Eléyìí ló wà lọ́kàn ẹ̀. Irú ọkàn tó yẹ pé akáwa náà níyì, ó ní ayọ̀ ìgbàlà àti àlàáfíà tó ń wá pẹ̀lú ìgbàlà. Ó ní ìṣẹ́gun tó ń wá pẹ̀lú ìgbàlà tó bá wá rí bẹ́ẹ̀. Ó yẹ kó wàásù ọ̀rọ̀ rẹ̀, kí o kó àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí Olúwa. Orin Dáfídì, orin 19:7. Orin 19 ẹsẹ̀ ìkeje, òfin Olúwa pé ó ń yí ọkàn padà. Ó sọ wípé òun ò rí ẹ̀sùn tàbí àṣìṣe kan nínú òfin Olúwa, ní ọ̀rọ̀ Olúwa. Nítorí náà, pẹ̀lú ìgboyà, a wá mú ọ̀rọ̀ Olúwa àti òfin Olúwa yìí, a lọ fi sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀. Nítorí pé òfin Olúwa pé ó ń yí ọkàn padà, ẹ̀rí Olúwa dáni lójú, ó ń sọ òpè di ọlọ́gbọ́n. Ohun tí àfojúsùn wa jẹ́ lónìí nìyí. À á pe ẹlẹ́ṣẹ̀, a ní ọkàn ajíhìnrere, à ń fẹ́ kí wọ́n wá, kí wọ́n ní ìyípadà sí Olúwa. Iṣẹ́ àwọn Apọ́stélì, orí kẹta ẹsẹ̀ 19:3. Nítorí náà, ẹ ronú pìwàdà kí ẹ sì tún yí padà. Ohun tá ń wàásù nìyí. Eléyìí ni àfọkànsí wa. Ohunkóhun tá ń ṣe, à ń fẹ́ kí ìṣe rẹ, ìgbésí àti ìhùwà àti ọ̀nà tá ń gbàgbé ìyáyé wa, ìwàásù àti ìkọ́ni àti bó ṣe ń túmọ̀ ìwé mímọ́, láti mú ìrònú pìwàdà àti ìyípadà ọkàn wá fún àwọn ènìyàn. Kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura bá a lè ti iwájú Olúwa wá. Ẹsẹ̀ 24, ẹsẹ̀ 26. Nígbà tí Ọlọ́run jí, Jésù ọmọ rẹ̀ dìde, ó kọ́ rán sí yín láti bùsí fún yín.
nipa yiji olukuluku yen pada kuro ninu iwa buburu re. Jacob ori karun ese kokan di logun Jacob ori karun ese kokan di logun 519 ara bi enikan ninu yin ba sina kuro ninu otito ti enikan si yi pada eleyi ni okan re okan re ki se lati da po mo awon eniyan tabi enikeni to ti sina kuro ninu otito ton wa gberaga ninu isina won won gberaga ninu iwa ibi won won so pe on to ye ko se ki se lati darapo mo won lati tun ma mu won lokan le ninu isina won wa yi won pada ese ogun ese 20 ja ki o mo pe eni ti o ba yi elese kan pada kuro ninu isina re yo gba okan kan la kuro lowo iku yo si bo opolopo ese mole eje ka wo ikeji ohun ni edun okan fun pipa awon eniyan mi momo ti awon lese ba ti ni iye pada okan a fe pa won mo a fe pa won a fe so won di omo eyin ki won ki o ma ba pada sinu aye eleyi ni edun okan olorin dapidi o ni edun okan lati pa awon eniyan mi momo o ni kokan le logbon 31:23 o ni kokan le logbon ese ketale logun e fe oluwa gbogbo eyin eniyan re mi mo o n ba awon eniyan mi mo soro awon to ti mo oluwa na o so wi pe e fe oluwa gbogbo eyin eniyan re mi mo oluwa n pa onigbagbo mo nitori na o fe ki won je onigbagbo o ni o si so ni opolopo fun eni tin se igberaga ese kata di ori kata di logoji ori 37:28 ori 37:28 nitori ti oluwa fe idajo ko si ko awon eniyan mi mo re sile idi niyan ti o fi n gba won niyanju lati je eniyan mi mo ki won ma se mi mo a si pa won mo lai lai sugbon iru omo awon eniyan buburu ni a o ke kuro oni adota 50 ese ikarun ko awon eniyan mi mo mi jopo si odo mi won ti 30 si itoni olowa dafidi eleyin tohun to wa lokun e lati pa awon eniyan mi mo olorun yi mo toluwa ti to ta ti dari ko awon eniyan mi mo mi jopo si odo mi awon ti o fi ebo ba mi da majemu orin dapidi orin karun din ni adorun 85:8 emi yo gbo bi o olorun oluwa yo ti wi ko fe ki n padanu idapo awon olododo nitori pe mo fe gbo ohun ti olorun oluwa yo ti wi nitori idapo ojule oluwa n ba wa soro nibe o de n to wa nibe ma lo o n fe ko lo si idapo ojule o lo nitori pe awon adari wa won se filo pe kin lo be ni o ye ka gboran tori pe awon adari wa so be sugbon nitori ohun toluwa n fe niyen ko si fe ki a ko ipejopo ara wa sile nitori na okunrin yi wi so wi pe olorun dapidi so wi pe emi yo gbo bi olorun oluwa yo ti wi nitori ti yo so alafia si awon eniyan re ati si awon eniyan mi mo re ati si awon eniyan mi mo re nitori pe o ma wa so alafia to ma soro iwa mi mo to ma so ilo si waju emi yo lo sugbon ki won ki o ma tun pada si were eleyin to n wa lokun e eleyin ni edun okan e ti dafidi ni lati pa awon eniyan mi mo iketa labe koko keta ipe fun itesiwaju pelu olugbala eleyin ni ohun to wa ni okan dafidi yi eleyin ni okan eni bi ti olorun o so fun wa orin dafidi orin karun orin kef orin kerindinladofa ese 21
106:21 won gbagbe olorun olugbala won bi ohun kan ba wa to dun dafidi titi de okan ohun ni wi pe awon omo israeli awon to ti de ni igbala won gbagbe olorun olugbala won ti o ti se ohun nla ni ile egypti oluwa nfe ki awa ko duro pelu ohun ohun to ti gba wala ohun to ti dariji wa ohun to ti se ohun nla to ti wo wa san orin iketa le ni 100 ese keji 103 ese ikeji fi ibukunkun oluwa iwo kan mi ma fi se gbagbe gbogbo re re kini awon ore na wo ese iketa eni ti o dari gbogbo ese re ji eleyi ni igbala ti o ni o so wipe ohun nfe ki awon ta ti deni igbala awon eniyan mi mo awon eniyan olorun pelu olugbala ki won si ma ranti wipe eni ti o dari gbogbo ese re ji eni ti o si tan gbogbo arun re eleyi ni ohun to wa ni okan kristi johanu ori kejo ese kokan le logbon johanu 8:31 nitori na jesu wi fun awon ju ti o gba gbo pe bi eyin ba duro ninu oro mi nigba na ni eyin je omo eyin mi ni toto oni okan kristi so fun awon eniyan olorun ohun ti kristi ti so fun wa je ki a tesi waju ninu oro re ki a si duro ninu gege bi omo eyin re ise awon apostle ori kerinla ese keji le ni ogun 14:22 won mu awon mu eyin ni okan le won gba won niyanju lati duro ni igbagbo e je ka ma mu eyan niyanju ka gba won niyanju e ma de ka mu won dalagara e je ka mu won ki e ma de ka ti won subu e je ka fi okan yonu fun won ta ba ri enikeni ti ko rin ni ona ti olorun ona to ye ki o ma rin ki se akoko lati mu egba lati ma wa lo ase kan gege bi awon eyanu aye ti ma nse rara o akoko iyonu leleyi akoko ife niyan akoko ni lati mu won pada wale lati mu won pada si to ye ki won wa se won la ijiriwo koja iponju idowo koja eleyi o wa ti mu ki aye ko fe su won ri daju pe awon kan yen oni won mu awon mu eyin ni okan le won gba won niyan lati duro ni igbagbo ati pe ninu iponju pupo ni ninu isoro ijiriwo pupo ni awo fi wo ijoba olorun ni ni ati wo dafidi ti olorun pe ti olorun yan nitori pe o je ni bi okan olorun oluwa ni inu didun ninu ru awon eniyan be olohun wa okunrin tabi obinrin tabi eni na ti o ma je eni bi okan olorun yo se ohun gbogbo to mo lati se ki o ba le wa si akoko kan ti a ma fi ororo yan o ife ororo yan yen yo je agbara ati ase mi mimo iwo yo si je ohun gbogbo to da o fun to gba o la fun ni oruko jesu ki se kekere ninu ileri olorun ki se kekere ninu ipese olorun ohun lo ma padanu ninu aye re wa je ohun to ye ko je wa se ohun gbogbo to ye ko se ori re ko ni se alaini iferoyan yo fi ororo yan ori re agore akun akunwo sile wa je omo ijo to wulo ninu ara kristi wa fowo kan aye eniyan wa mu awon to ti sako lo pada bo wa je ibukun fun iran ta wa yi ni oruko jesu e je ki a dide duro ka ba oluwa soro ninu adura ka so pe oluwa emi niji mo ti wa larowo to je n to wa larowo to je n to wa larowo to nitori wipe David wa larowo to iwo pelu wa larowo to loni ojo re ni fun iforoyan yo fun iforoyan lakotun ba oluwa soro ninu adura.

0: Oluwa ti pe o, o ti pe emi na, o ti sise ranse fun wa ni owuro yi. Akoko ni yi fun o lati tu okan re jade si Oluwa. Olorun si nwa awon eyan sibe. O nwa okunrin kan eni bi okan re. Ibere na ni wipe se o ti ri o so fun Oluwa emi ni yi Oluwa ran mi Oluwa fe lu o o gbogbo to tin gbin sinu aye re oni wipe ki o le ba jade lo fun gbadura gbadura si Oluwa. Fi okan re le Oluwa lowo. Se o ti so kan re di funfun bi. Se o ti di atun bi. Se o je omo Olorun. Ma se fi bi sile. Lai se wipe o ba jowo aye re fun Olorun kepe ni owuro yi. Bere lowo re ki o sanu fun o. O mo okan re. Mu okan re wa si odo Oluwa fun iwenu mo patapata. Oluwa yo se. Oluwa yo we omo. O se leyin fun Dafidi. O se leyin fun awon elomiran. Yo se fun iwo na pelu. Ranti o. Ki se to soju saju enikeni. Sibe, o si fe lu o. Lati ipilese aye, o ti se eto fun o. So pe Oluwa emi ni ye. O n gbogbo ti o mo. Ti o mu okan dibaje. Jowo re fun Oluwa ko so pe Oluwa. Sanu fun mi. Oluwa n wa okunrin kan pelu okan ti o ni jeje Olorun ni ibere pepe Olorun da eniyan ni aworan ara re ohun ti o n wa lowo re ni eleyi o ati fun emi na loni aworan iwa mimo ododo okan eni wa bi ti Olorun o le je ti eni owuro ye okan ti a wenu mo o le je ti eni owuro ye ti o ba le wa swaju Oluwa ki o yara re soto fun gbogbo idibaje yen a o mu kuro be ni Oluwa n pe o pe Saulu be ni o pe Dafidi sugbon o nilo okan irele eleyi to jowo ara re lowo fun Olorun patapata so fun Oluwa ni owuro ye ki o rera re sile ni waju re yo si we omo yo si lu o Oluwa n wa eni na ti o je alaimo ti ara re nikan. So Dafidi o je nti o mo ti ara re nikan. Saulu o je oni mo ti ara re nikan. Iru eyan o ni wo fe je se nti ko mo ti ara re nikan ni abi en to je eni ti o mo ti ara re nikan. Ti o ba je alai mo ti ara re nikan Oluwa yo ma wa pelu re yo ma to okan ti a n to o na ni okan to je pe o je alai mo ti ara re nikan bo Olorun so laaro yi gege bi Olorin Dafidi so wa ni inu didun lati se ife Olorun Oluwa o fe ni inu didun si o sugbon iwo na gbodo ni inu didun si Oluwa nipa jija lai mata enikan Oluwa yo fi emi re fun àwọn ọkàn tí ó di onírẹ̀lẹ̀. Sọ fún Olúwa, ràn mí lọ́wọ́. Mo fẹ́ jẹ́ onírẹ̀lẹ̀, kìí ṣe fúngbà díẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, jíjẹ́ onírẹ̀lẹ̀ níwájú Olúwa. Má ṣe fi àyè gba ìgbéraga ní ọ̀nàkọ́nà rántí o ẹ̀bùn tálẹ́ǹtì tí o ní lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dọ̀ Olúwa ló ti wá o kò so kóhun tí a nílò láti gbéraga fún fi ara rẹ lé Olúwa lọ́wọ́ pé Olúwa ràn mí lọ́wọ́ láti máa rìn pẹ̀lú rẹ ní ìrẹ̀lẹ̀ títí dé òpin Olúwa yóò sì ṣe é. Bó tilẹ̀ pé Dáfídì ó jẹ́ ẹni gíga síbẹ̀ ó sì jẹ́ onírẹ̀lẹ̀ níwájú Ọlọ́run. Ẹ̀mí mímọ́ yóò wá sí ọkàn tó bá jẹ́ mímọ́ nìkan ṣoṣo. Ó jẹ́ mímọ́. Ó sì fẹ́ máa gbé nínú ọkàn mímọ́. Pé pé orúkọ Olúwa. Yóò sì jẹ́ kí ọkàn rẹ̀ jẹ́ mímọ́. Ẹ̀mí àti ọ̀run wá fún ẹni náà tó ní ọkàn ti ọ̀run. Má jẹ́ kí ọkàn rẹ̀ kí ohun ayé yìí kó gbà kan. Ẹ máa kó àkọlé kan yín sí ohun tí ń bẹ ní ọ̀run. Kìí ṣe ohun tí ń bẹ nú ayé yìí. Olúwa ń pè ọ́ láti jọwọ́ ara rẹ pátápátá fún ní òwúrọ̀ yìí. Yóò mú ọ làájá. Ṣé o ní ìfaraẹnijì sí ìyípadà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ bí o ti gbóhun gbogbo tí Olúwa ti bá wa sọ ní òwúrọ̀ yìí. O nílò láti jáde lọ pẹ̀lú ọkàn. Pé kí Ọlọ́run kó lè lò ọ́ láti mú àwọn ẹlòmíràn wá sí ọ̀dọ̀ ara rẹ̀ gbàdúrà. Bèrè lọ́wọ́ Olúwa pé kí Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́. Olúwa èmi nìyí. Olúwa yóò sì lò ọ́ rántí o. Ohun tí ó ti ṣètò tí ó ti pète fún tí ó fi gbà ọ́ là ní eléyìí pé kí ó lè bá lò ọ́. Láti jáde lọ fún Jésù wípé ẹ máa sòwò títí èmi yóò fi dé. Bí Ọlọ́run ti ń lù ọ́. Wàá fi ara rẹ lé lọ́wọ́ pé nípasẹ̀ rẹ o. Àwọn ẹlẹ́sẹ̀ wọn ó yí padà sí Olúwa a ó sì pa wọ́n mọ́ nínú Olúwa. Olúwa fẹ́ kí gbogbo wa ká tẹ̀síwájú ní òpin. Má ṣe jẹ́ kí ohunkóhun kó pe àfíèsí rẹ. Ohun tí àwọn èèyàn tán ń ṣe má jẹ́ kó pe àkíyèsí rẹ. Má jẹ́ kí ohun tí àwọn èèyàn ń ṣe má jẹ́ kó gba ọkàn rẹ kan ní àfojúsìn. Tẹ̀síwájú ọ̀rọ̀ náà. Tẹ̀síwájú ohun tí ṣe ti Ọlọ́run. Ọlọ́run yóò sì dì ọ́ mú. Pẹ̀lú ọwọ́ ọ̀tún òdodo rẹ̀. Olúwa wa Jésù Kristì wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́. Ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ó wípé tí kò bá rí bẹ́ẹ̀ èmi ò bá ti sọ fún yín. Ó wípé èmi ń lọ láti pèsè àyè sílẹ̀ fún yín. Ó ní nígbà tí mo bá parí o wọn ó tún padà wá. Èmi yóò sì gbà ọ́ sí ọ̀dọ̀ ara mi pé níbi tí èmi bá wà kí ẹ̀yin kí o lè wà níbẹ̀ pẹ̀lú arákùnrin àti arábìnrin. Olúwa ti pèsè ibìkan sílẹ̀ fún gbogbo wa. Má ṣe jẹ́ kí ohunkóhun kí ó já ọ lólè. Ilé ológo ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa lókè lọ́hùn-ún. be lọwọ Oluwa ko ran lọwọ o ni kuna ireti Olorun wa pari daada ni oruko Jesu ni oruko Jesu ni agbadura baba wa ti Olorun wa a fi more wa han si yin a gbe oruko yin ga a si yin a dupe lopolopo Oluwa fun gbogbo ti se se ranse fun wa ni owuro yi a dupe fun awon anfani fun anfani ti a ni Oluwa ti e ti fi fun wa ninu ijoba yin baba dupe fun eto yin ati ete yin fun olukuluku aye wa ko kan ti e tori pe a wa sinu aye yi e ti ni eto ati ete fun wa Oluwa ni la wa ni waju yin a nbere Oluwa pe ki e tesi waju lati ma ran wa lowo lojojumo lati ma rin ni itewogba titi di opin ni oruko Jesu Olorun Olodumare baba yeraye gbogbo awon emi ti ma npe afiese eni kuro gbogbo emi to ba fe pe afiese wa kuro e mu ko nu aye wa ni oruko Jesu Oluwa Olorun wa e so yi pe e nwa okunrin kan baba ni la wa ni waju yin o e mo kan wa e ma aye wa Olorun Olodumare baba yeraye mo ngbadura yi pe opolopo to wa yin loni ti won ti wa sodo yin ta so pe Oluwa emi ni yi we okan mi mo baba we olukuluku won nu ni oruko Jesu Olorun Olodumare baba yeraye gbogbo okan ta ti wenu e so won di funfun ki e si je ki won je mimo ni oruko Jesu baba wa ti Olorun wa e so ipe emi mimo yo wa sori okan ti o je mimo be ni Oluwa a fi ara wa le lowo pe emi mimo Oluwa yo wa sori wa yo si ma je ka ma sise pelu yin ni oruko Jesu Olorun baba olododo irin ajoye ti e ti fese wale o gbadura pe ko si on ko un ti o je ka pada seyin lati tele yin di opin ni oruko Jesu adupe baba tori pa npe ti da wa lohun baba wa Olorun wa a fe dupe lowo yin fun baba wa nu Oluwa ti e ti lo fun wa lati je ibukun fun wa Olorun baba olododo awa mu wa siwaju yin a mo lore o Olorun wa pe lekan si ati lekan si e tun tokun won se baba wa Olorun ayeraye e tesi waju lati ma gbe won ro titi di opin ni oruko Jesu baba wa ati Olorun wa iranse yin ni won je awon de ni baba wa nu Oluwa baba onko tan ba so onko ti awon ibade ma so ni ati lohun agbadura pe e o pa won mo titi di opin ni oruko Jesu Olorun baba wa Olodumare e tesiwaju ma tokun won se ni owuro e wa pelu won ni osan e wa pelu won ni ale e wa pelu won ni oru nigba tan ba kepe yin baba e o da won lohun kia kia ni oruko Jesu edun okan won fun wa Oluwa e je die ki edun okan won fun wa ko tesiwaju lati ma wa si imose ni oruko Jesu adupe baba to pa npe ti da wa lohun bi a se nlo lati yin lo e ma ba wa lo e ran wa lowo lati ma sasaro siwaju asiwaju lori oro yin adupe to pe ti da wa lohun ni oruko Jesu ni agbadura
1: Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa sumo

lọ́dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa, ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a rí Jésù, kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà ìyè yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy 2 orí 3 láti ẹsẹ̀ 1, ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wù yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkọ ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkùpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀ rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin tí ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin tí ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ni ìwà aláìlófin, ìwà àìwà bí Ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa. Gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́, ewu púpọ̀ ni ó dojúkọ wá, àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnà sí àwa tí a wà nínú ayé. Nítorí àwọn àpẹẹrẹ tí a ń rí lójoojúmọ́, a ní láti máa ṣọ́ra. Nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà, ọmọ iléèwé tàbí abilékọ, tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà, tàbí ẹni tí kò mọ̀ kankan, ohun tí a rí ni wípé ìwà àìlófin, ìwà jàgídíjàgan, ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò, òun ló kún ayé lóde òní. Nítorí èyí ni Paulu tí a tọpasẹ̀ rẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Timothy tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́, èyí jẹ́ ìgbà tí a wà yìí, wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀lọ́pọ̀. Ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó tàbí agbéraga, tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu, àwọn aláìmọ́, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin Ọlọ́run. Bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn. Kìí ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́

yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta ìkíní àìbìkítà fún òfin ọlọ́run ìkejì ìbínú tàbí ìdájọ́ ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ ìkẹta ọ̀nà àbáyọ ìkíní àìbìkítà fún òfin ọlọ́run bí a bá wo àwọn onídàájọ́ orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kíní ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Éfraimu orúkọ ẹni tí jẹ́ Míkà wọ̀ṣẹ̀ karùn-ún ọkùnrin náà Míkà sì ní ilé òrìṣà kan ó sì ṣe éfódù àti tẹ́ráfímù ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀ ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀ ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀ èyí ni à ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin ọlọ́run mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yọ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì àwọn tí a ti fún ní òfin ọlọ́run májẹ̀mọ́ ọlọ́run ìlànà ọlọ́run àti àṣẹ ọlọ́run tí ó yẹ kí wọ́n kí ó tẹ̀lé ní àti àkókò Mósè ni a ti fún ọ ní ìlànà tí ó pé ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo ọlọ́run á sì wúni lórí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú ọmọ Ísírẹ́lì tí a ti rà padà ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí o bá wo òfin mẹ́wàá tí a gbé lé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ olúwa lásán ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ olúwa sí mímọ́ láti rántí rẹ̀ láti sìn àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin ọlọ́run sẹ́yìn wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ ọlọ́run sẹ́yìn a rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Éfraimu tí ó kọ́ ilé òrìṣà tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí tí ó tún pe ọmọ rẹ̀ òun nìkan kò sí òrìṣà yìí ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà àwa tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀ bí o bá wo ayé nísinsìnyí ọmọ kò gbọ́ ti bàbá aya kò gbọ́ ti ọkọ ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́ àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n nítòótọ́ òfin ọlọ́run wà nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di wá létí ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀
bi atile ni awon ti o le to wa sona sibe sibe bi atile ni awon alufa sibe sibe bi atile ni awon ti o le koni sibe sibe bi atile ni ihirere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbese aye aibikita fun ofin olorun bi e ba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi o bi ise won atijo nitoto eyi so nipa awon omo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu agege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu agege bi eni ti ko si ilana tabi itoni fun o so we pe titi di oni yi won se bi ise won atijo mo ro we pe a le so yi kan na fun opolopo to je we pe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro we pe jesu ti ko fun wa lati ko ese wa lo wi pe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo we pe bi enikeni ba ninu christ jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o se se ki a ri awon wonyi ki a si le so nipa awon wi pe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alufa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo ju ile a ma nko won ni oro olorun titi di oni bi o tile je pe won kan ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihirere to ma n so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro ko lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye kokoro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro pe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o tile je pe won a fi osan wa si ilesi won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o se se ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni o lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orilede won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma n gbadura o dabi eni pe won ma n kepe olowa won tile ni bibeli sugbon o n so fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na n se titi di oni yi se a mo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si ilesin ni tooto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa
ni won gbe eko.

àìlófin àìtẹ̀lé ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kínní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kúfẹ́, àgbèrè, panṣágà, àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run, wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristì, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kìí ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah, tàbí o ka Jeremiah, tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew dé Mark dé Luke dé Johannu dé ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń kí wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà, ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n

Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí á dáríjì wọ́n? Wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè. Ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. O sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé, ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wù kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá wa lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run.
ẹnikẹ́ni tí ìbàjẹ́ ìbàjẹ́ wòlíì létí òkun ìbàjẹ́ angẹ́lì pàápàá láti ọ̀run wá tí ó ń kí ọ lẹ́yìn wẹ́ pé jẹ́ kí aṣọ tí a bá fẹ́ ṣe kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì í yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe rántí dáfídì ó rí báṣẹ́bà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí nígbà tí ó ránṣẹ́ sí báṣẹ́bà ó dàbí ẹni wípé bóyá ọlọ́run ń sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bí o bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ ìdà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwọ́jú olówa bákan náà ni ìwà ọlọ́run lónìí má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Saulu ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má múlé púpọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́ yẹ ká wo májẹ̀mú tuntun ní Kọ́rìntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn
bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyin ki wa ni lo we pe bi atile wa ni akoko ori ofe bi o tile je we pe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa we pe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju we pe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo Hebrew ori kewa Hebrew ori kewa ese kokan le logbon ohun ero ni lati shubo si owo olorun alaye ohun ero ni lati shubo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti danieli nso fun oba ni ni we pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a ti le fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo onina kuna bi ko ba mo we pe ibi ti o n wa ile ajeji ti o n wa we pe bi o n ba n lo bi ohun ti n se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni we pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo we pe agbere panṣaga ma n fa ibinu olorun ki o mo we pe eni ti o n pe ni abanideṣe ki e se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni ikokan ni abole ni tabi ni okunkun we pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile isin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni to n se tibi tabi tohun o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro
ma so wepe baba mi ni o deshe iya mi lo deshe awon eniyan wa lo deshe sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ninu mi ri olorun so wepe wa pelu otito ko esere sile so fun olorun wepe o mo wepe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je wepe anu olorun ati idariji latodo re yo je tire o jacobo jacobo ori kerin lati ese ikefa sugbon o fun ni ore ofe si nitori na le o se wipe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wipe ko sewo ko sese ko se asedede tabi asododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wipe ko si ese ni owo ohun o je agberaga o ni olorun koju ija si awon agberaga sugbon o fi ore ofe fun awon onirele okan nitori na e teriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun oyin o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile ri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile ri ni waju olorun o nso wipe ewe owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wipe ewe owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ke se gba awe e je wepe ki a kaanu ba ti o so pe ki a gba awe ohun ti o so ni wepe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wepe ese ti a da o je ohun ti o buru iwaju olowa oni ki a se sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe osibi osohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wipe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu era yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wepe bi a ba je ewo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wepe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijoba olorun yoo si je ki alaafia olorun ki o je tiwa ki wa ni o ye ki o se nisinsin ohun ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a sọ fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi o ro wepe agbere ati panṣaga ti o je iwa re o ro wepe olorun wa foju wepe olorun ori o ori o o mo igbesi aye re ohun ti o se nsọ fun o ni osan yin ni pe ki o le ronu pada ki o le sọ fun olorun wepe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile
òun fẹ́ ké pe ọlọ́run òun fẹ́ sọkún kíkorò ó sì fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ dìde dúró sọ fún ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá kí ó sọ fún ọlọ́run wípé òní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin àìwà bí ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ wípé ó fẹ́ kàn wọ́n sílẹ̀ ó fẹ́ jẹ́ ti ọlọ́run ó fẹ́ jẹ́ ti ọlọ́run ó fẹ́ jẹ́ ti ọlọ́run gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ ó fẹ́ kàn wọ́n sílẹ̀ ó fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run pátápátá bí kìí bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí kìí bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronú pé padà bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run ó dájú wípé yóò gbọ́ yóò dáríjì ọ́ yóò fún ọ ní ìgbàlà tòótọ́ yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀ tí a ń láti wọ ojú ọlọ́run tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwà bí ọlọ́run ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa kí a lè kọ̀ wọ́n sílẹ̀ kí a lè jẹ́ olóòótọ́ olódodo ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù ẹni tí ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káànú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí ọlọ́run kí ó lè dáríjì wá kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára ọlọ́run ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀ ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run o kò ní padà sínú wọn mọ́ bí a bá ti wẹ̀ ọ́ nù tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà ìwà mímọ́ ìwà òdodo àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo sọ fún ọlọ́run oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì mu ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káànú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí ọlọ́run kí ó lè dáríjì wá
ki o si fun o ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo. Bi o ba re ara re sile labe agbara Olorun, o daju wi pe idariji yo je ti re. O si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo. Bi abati we onu ti a se we omo pelu eje Jesu, o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si Oluwa wi pe pelu ore ofe re iwa ododo, iwa otito, iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo, yala ni ile tabi lode, yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa. Iwa mimo, iwa ododo, aire koja ni o ma wa lowo re ni igba gbogbo. So fun Olorun, ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu Bibeli mu. Eni ti o bo ese re mole ki o se rere, sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba.

0: èdè àìyedè ni ó fẹ́ wà láàrin ìwọ àti ẹnìkan kí ẹnì kejì tí o ń bá sọ̀rọ̀ yìí kí ó fìjà pẹ́ ta kí ó bẹ̀rẹ̀ sí ní kígbe lé ọ lórí pé ẹ̀ báyìí ni òun fẹ́ òun á bá ọjà òun á ṣe tí bóun á ṣe tọ̀hún kí ó tó lè dá lóhùn kí ó tó lè sọ̀rọ̀ ó yẹ kí o béè lọ́wọ́ rẹ̀ wípé nínú ipò tí mo wà yìí nínú ìjàngbọ̀n wàhálà tí ó délẹ̀ yìí kí ni ó yẹ kí n sọ tí ó mú ògo ọlá bá olúwa ẹni tí ó pè mí kúrò nínú ayé wá sínú ìjọba rẹ̀ nítorí bẹ́ẹ̀ onígbàgbọ́ kì í ṣe ohunkóhun láì ronú jinlẹ̀ bóyá nǹkan tí òun ṣe yìí yóò mú ògo àti ọlá àti ìyìn bá orúkọ olúwa ẹni tí ó pè wá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn rẹ̀ wò kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun kò dá kankan sí kò yọ ẹ̀kankan sílẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn òye yìí kò yé àwọn ènìyàn púpọ̀ ènìyàn fi máa rí wípé ojúsàájú àti àgàbàgebè ó pọ̀ nínú nǹkan tí wọ́n máa ń ṣe ènìyàn fi máa rí wípé bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn ó ń bọ̀ wọ́n máa sásìyìn wọ́n máa sásọ̀hún wọ́n máa ṣe bí áńgẹ́lì bí wọ́n bá rí wípé kò sí olùṣọ́ àgùntàn nítòsí wọ́n burú ju nǹkan míì lọ ṣùgbọ́n ó sọ fún wa ó ní kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ó ní kì í ṣe wípé à ń ṣe nǹkan kan à ń ṣe fún àlùfáà à ń ṣe fún olùṣọ́ àgùntàn à ń ṣe fún adarí tàbí à ń ṣe fún ìjọ ẹlòmíràn bí a bá sọ wípé kí ó darí ìdàpọ̀ ojúlé ohun tí a máa ń rí ni wípé bí ó bá rí wípé kò sí àwọn tí ń ṣe ìbẹ̀wò kò ní tètè débẹ̀ àwọn nǹkan tí ó yẹ kí ó ṣe kò ní ṣe é dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe é nítorí kíni nítorí irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe ojú ṣáájú ojú ènìyàn ni irú ẹni bẹ́ẹ̀ ń wò ṣùgbọ́n ó ń sọ fún wa ó ní bí a bá ní jésù olúwa gẹ́gẹ́ bí alákòóso gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ wa ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn àwọn ẹlòmíràn èyí ni a fi máa rí pé wọ́n jẹ́ aláìṣòótọ́ sí ọkọ wọn ọ̀rọ̀ tí wọ́n bá àwọn ọkùnrin mìíràn sọ ní ìgboro ọkọ wọn ò gbọ́dọ̀ gbọ́ kí ni ṣe nítorí wọn ò mọ ìpè tí a fi pe onígbàgbọ́ wọn ò mọ̀ wípé ọ̀rọ̀kọ́rọ̀ tí a bá ń sọ iṣẹ́kíṣẹ́ tí a bá ń ṣe ohunkóhun tí a bá ń ṣe ó yẹ kí a máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ọkọ kì í ṣe fún aya kì í ṣe fún ènìyàn àwọn ẹlòmíràn bí ó bá jẹ́ wípé o lè ṣọ́ àgùntàn gangan ni ó wá sí ìjọ tí ó ń sọ wípé ohun tí a ní láti fi tọrẹ fún iṣẹ́ olúwa kí a nà sókè kí a gbàdúrà wọ́n fi owó gọbọi wọ́n fi sílẹ̀ nítorí pé olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ ni ó ń sọ ṣùgbọ́n bí ó bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run mìíràn nínú ìjọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin ni ó ń sọ nǹkan wọ̀nyí wọ́n fi nǹkan tí kò jọjú wọ́n fi sílẹ̀ nítorí kíni wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà ìgbàkigbà tí ì bá jẹ́ ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn wò kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run ẹni ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ bí a bá ń rí ìgbésí ayé àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé ní ìrọ̀lẹ́ wọn a jókòó sídìí ayò àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé wọn a jókòó sídìí lúdò bí o bá sì rí wọn wọ́n jẹ́ ẹni tí ń ka bíbélì kí a tó wàásù nínú ìjọ wọn wọn a sì bẹ̀rẹ̀ sí ń dápara wọn a máa ṣépè wọn a máa sọ ọ̀rọ̀ tí kò dára níbi tí wọ́n ti ń tayò tí wọ́n ti ń ta lúdò wọn a máa bú ìyá ara wọn bí o bá sì rí ẹnìkan nínú wọn tí o bá sọ wípé arákùnrin mo rò wípé ìwọ ni ìkan nínú àwọn díákónì nínú ìjọ rẹ̀ a ní bẹ́ẹ̀ ni a ní ojúṣe sunday ojúṣe. se ojo isimi ojo aiku niyan sugbon nihin ati parisi nitori be ani lati gbadun ara wa ko ye won wi pe bi abanje tabi bi abamu ohun ko ti abanse ke a ma se fun ogo olorun se o wa fun ogo olorun be abanbu ara wa be abanda para be abantayo be abanso awon nkan ti a ko gbodo gbo lenu omo olorun bi aba wa ninu ilesin a ma ka iwe mimo bi aba jade kuro ni ilesin a ma so oro agalamasa oro ti ko dara ko ye ki o ri be oni nitori be boya njeun ni o ye ki o wa fun ogo olorun awon elomiran ije kuje imukumu o wa lowo won won ma ti oju lede oju le won ma jebo won ma je sahara won ma je ebo awon ebo awon keferi awon papa awon osese ki won tun ma je awon nkan miran ti o je wipe awon elesin miran e ti won fi nrubo ge fun idarije ese won tun ma gba lo won ma je eyi o si fun ogo olorun eyi o fi han wipe awon kristi awon miran o ti nko emu nko ogogoro nko ti won mu won si so wipe awon je omo olorun ko ye ki o ri be oni nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohun kohun ti eyin ba nse o se se ki o je akoko idana akoko igbeyawo a o ri awon elomiran ohun ti won ma je ohun ti won ma mu won ma so wipe o je akoko igbeyawo nitori inu wa n dun nitori be ani lati je ohun ti a fe ani lati mu ohun ti a fe bi o ba je omo olorun bi o ba je eni ti a ti fi eje jesu kristi ra pada bi o ba je eni ti o je ayan fe nitooto eniyan mimo ati olufe ohun kohun ti eyin ba n se ni igbakigba ti iba je o ye ki a ma se nkan wonyi li oruko Oluwa ati fun ogo Olorun e ki a tun pada si Kolose ori keta Kolose ori keta ese iketa din logun ohun kohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa apa keji e ma fi ope fun Olorun baba nipase re fifi imore han si Olorun nipase Kristi e ni apa keji ti a wo nihin apa keji yi o je ki o ye wa wi pe ani lati ma fi ogo fun Olorun ki a ma fi ope fun Olorun ki a ma fi iyin wa han ni igba gbogbo si Olorun o ye ki a se ohun gbogbo le oruko Kristi ki gbogbo igbe aye wa ki gbogbo oro enu wa ki gbogbo ise wa ki o ba le ma fi imore han si Olorun nipase Kristi bi a ba n so nipa idupe awon elomiran oye oye won nipa wipe ki a ma dupe lowo Olorun a ma n ri awon elomiran bi won ti n se bi o ba je wipe won ni omo Olorun pese omo fun won won ma so fun wa wipe awon fi ojo kan sile ti won fe fi imore han won fe dupe lowo Olorun fun ohun ti Olorun ti o ti se fun won ohun ti won si n se yi ohun ti a ri ni wipe won a ma fi owo sile won ro wipe bi won ba ti fi owo sile bi awon ti le mu oti amupara bi awon ti le n se ohun ti ko to bi awon ti le n ja awon ti fi imore won han rara ko ri be o ye ki o ye wa gege bi eni ti a ko leko ihin rere ti o si gba eko ihin rere wipe ki se kobo tabi naira ti a fi sile nikan ni a fi n dupe lowo Olorun irin wa iwoso wa ise wa a fi ma n dupe lowo Olorun awon elomiran won a so wipe awon n dupe lowo Olorun awon egba owo egba orun awon nkan miran ti o je wipe awon ologun awon keferi ni o ma n lo nkan wonyi awon aborisa ni o ma n lo nkan wonyi won a ko korun won a ko kora won ma wa si lesin ti a wa so pe ewo lo wa se a ni eni ni ojo idupe ni o ko nkan ti awon aborisa ti won wo ni o ko kora ko ye ko ri be elomiran bi a ba so wipe won dupe lowo Olorun won a pe apeje won ma fi owo sopo won ma lulu won ma jo won ma korin won ma muti won ma so wi pe awon dupe lowo olorun o ki a pin kan won yi sile fun awon ti o ni eko irere idupe lodo olorun o wa ni ojojumo nipa oro enu wa o ye ki a ma dupe lowo olorun nipa ise wa o ye ki a ma dupe lowo olorun nipa irin ese wa o ye ki a ma dupe lowo olorun nipa isore lojojumo fun awon ti ko ni nkan lowo to wa o ye ki a ma dupe lowo olorun nipa iwa iteriba nipa ka bibeli nipa adura gbigba nipa igbese aye wa ti a fi sowo olorun lati ma wo oro olorun gege bi o ye ki a ti mu oro olorun lo eyi ni a fi dupe lowo olorun sugbon oye ko ye awon elomiran nitori be ani lati yin olorun ninu gbogbo ibi kika wa yi o nso fun wa nipa iru ipo ti a gbodo fi olorun si nigba ti a ba nfi ope fun a gbodo ri gege bi baba ohun gbogbo ti a ni ni agba lowo re gege bi baba ninu kristi oluwa wa ifara eniji wa ni gbogbo ise wa ati ise wa o ye ki o wa fun ogo olorun ki a ba le fi emi ati ami imore wa han si olorun nitori be e ma fi ope fun olorun nipase jesu kristi o ye ki o ye wa nigba na we pe ohun ti a nse oro ti a nso lenu irin ti a rin awon nkan wonyi o sese ki won ki o ma taboko si olorun tabi ki won ki o ma fi ope fun olorun ninu orin dafidi ori ogofa dikan o kan esan orin dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo o le merin ese ogojo o le merin o kan efa erin nigba meje lojo le mi yin o nitori ododo idajo re o ti o so fun anihin ni o pe ni igba gbogbo laaro ni losan ni lale ni ati ni igba miran ni ojojo ni o ye ki a ma yin oruko olowa bi a rije ki a yin olowa bi a orije ki a dupe lowo olorun fun eyi ti a rije lana eyi ti a rije ni odun ti o koja bi ise wa lowo wa ki a yin olowa bi o ba dabi eni wipe ise o to lowo wa ni isisi ki a dupe wipe ohun lo sa ti mu wa duro ohun lo ti n gbe wa duro ohun lo n pese fun wa lati igba ti a o ti nise ki a dupe lowo olorun bi a ba n yo ninu kristi ti a ri wipe olorun gbadura ileri re o muse fun wa ki a ma dupe lowo olorun bi o ba dabi eni wipe nkan kan fale die ki a ma dupe lowo olorun ki a ma so fun olorun wipe a o mo idi re ti o fi dabi eni wipe a ni nkan ti o fale die sugbon sibe ki a ma dupe lowo olorun ninu tesalonika kini ori karun ni a ti n wo ese ikejidini ogun tesalonika kini ori karun ese ikejidinlogun e ma dupe ninu ohun gbogbo o ni e ma dupe ninu ohun gbogbo se o ranti wipe gba ti a gbe paulu ohun sila sinu tubu ti a ju won sinu tubu won n dupe lowo olorun ni ma dupe ninu ohun gbogbo bi o ba dabi eni pe inu nibi ni wa lati odo awon ota agbelebo e ma dupe ninu ohun gbogbo bi o ba si dabi eni wipe ko si inu nibi ni nkan lo daadaa fun wa e ma dupe ninu ohun gbogbo a ni wahala die ninu ebi ni ki a ma fi were pe olorun lejo e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe ayo wa ninu ebi ireko wa ninu ebi isokan wa ninu ebi e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe awon onigbagbo ni won rogba yi wa ka ti gbogbo won dabi ore fun wa ti won toju wa e ma dupe ninu ohun gbogbo o si dabi eni pe nigba miran awon ti o wa larowo to wa won ri wa won o mo isoro ti a n la koja won o mo omi jinjin afonifoje ti a rin koja sibe e ma dupe ninu ohun gbogbo ki a ma raun ki a ma so oro ti ko dara ni akoko iponju o ni nitori eyi ni ife olorun ninu kristi jesu fun yin olorun ti ko wa loni o ti se alaye ohun pupo fun wa o ti je ki oro yi ese oro yi kan soso ki o ye wa wipe ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise ki e ma se gbogbo won le oruko Jesu Olowa e ma fi ope fun Olorun Baba nipasẹ Jesu Christi e je ki a dede duro ki a so fun Olorun wi pe gba ti oro yi ti ye wa ti o ti la aye wa bayi wi pe a o se ohun gbogbo gege bi o ti nko wa wi pe ohun ko ti a o se oro koro ti o jade lenu wa irin ti a o rin ibi ti a o lo aso ti a o wo ounje ti a o je ohun ti a o mu egbe ti a o ba dore egbe ti a o ba rin ohun gbogbo ti a o se a o ma se won fun ogo Oluwa a o ma se won labe isakoso eko oro Olorun a o je ki oro Olorun ki o je odiwon igbesi aye wa ni igba gbogbo bi o ba ti ni igbala so fun Olorun je wa awon ese ki o kan won sile patapata ki a ba le da onide ki a ba le gba okan re la eni ti a ti pa Olorun bi ki deshe nitori ko le deshe ati pa Olorun bi iru Olorun gbe inu re nitori be so fun Olorun ki ori wi pe o ti di eda otun o ti di eniyan oto oro enu re ise re iwo so re irin ti o rin ohun gbogbo ti o nse lati sisin lo fi ara re di fun Olorun wi pe won wa fun ogo Olorun ati wi pe iwa re yo fi han wi pe o dupe lowo Olorun ni igba gbogbo
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Lele ti Joanu, ori ikarun, leyin nkan wonyi ajo awon ju kan ko, Jesu si goke lo si Jerusalemu, adagun omi kan si wa ni Jerusalemu leti ibodi aguntan ti a npe ni Bethesda, ni ede Eberu ti o ni iloro marun. Ninu wonyi ni opo awon abirun eniyan gbe dubule si, awon afoju, aro ati awon gbigbe, won si nduro de riru omi. Nitori angeli a ma digba sokale lo sinu adagun na a si ma ru omi leyin igba ti a ba ti ru omi na tan enikeni ti o ba ko wo inu re adi alara dida ninu arun karun ti o ni okunrin kan si wa nibe eni ti o wa ni ailera re ni odun 18 ni Jesu ti ri ni idubule ti o si mo pe o pe ti o ti wa be o wi fun pe iwo fe ki a mo olara da bi abirun na da lohun wi pe ogbeni emi ko li eni ti ba gbe mi sinu adagun nigba ti a ba ru omi na bi emi ba ti n bo wa elomiran so kale sinu re siwaju mi Jesu wi fun pe dide gbe akete re ki o si ma rin logan asi mo okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi nitori na awon ju wi fun okunrin na ti a mu larada pe ojo isimi le oni ko to fun o lati gbe akete re o si da won lohun wi pe eni ti o mu mi larada oni o wi fun mi pe gbe akete re ki o si ma rin nigba na ni won bi ilere wipe okunrin wo le eni ti o wi fun o pe gbe akete re ki o si ma rin eni ti a mu larada na ko si meni ti se nitori Jesu ti kuro nibe nitori awon eniyan pupo wa nibe leyin na Jesu ri ni tempili o si wi fun pe wo a mu o larada ma se dese mo ki ohun ti o buru ju yi lo ki o ma ba ba o okunrin na lo o si so fun awon juu pe Jesu le eni ti o mu ohun larada nitori eyi ni awon juu si n se nu nibi ni si Jesu won si n wo ona ati pa nitori ti a n se nkan wonyi ni ojo isinmi sugbon Jesu da won lohun wipe baba mi n sise titi di isisin yi emi si n sise nitori eyi ni awon juu tubo n wo ona ati pa ki se nitori pe o ba ojo isinmi je nikan ni sugbon o wi pelu pe baba ohun ni Olorun ise o mu ara re ba Olorun dogba nigba naa ni Jesu dahun o si wi fun won pe looto looto ni mo wi fun yin omo ko le se ohunkohun fun ara re bi ko se ohun ti o ba ri pe baba n se nitori ohunkohun ti o ba n se wonyi ni omo si n se bee gege nitori baba fẹran ọmọ o si fi ohun gbogbo ti ohun ti kara re n se han ohun o si fi iṣẹ ti o tobi ju wọnyi lọ han ki ẹnu ki o le ya yin nitori pe gẹgẹ bi baba ti n ji oku dide ti o si n sọ wọn di aye bẹẹ ni ọmọ si n sọ awọn ti o fẹ di aye nitori pe baba kii se idaju ẹnikẹni ṣugbọn o ti fi gbogbo idajọ le ọmọ lọwọ ki gbogbo eniyan ki o le ma fi ọla fun ọmọ gẹgẹ bi wọn ti n fi ọla fun baba ẹni ti ko ba fi ọla fun ọmọ ko fi ọla fun baba ti o ran looto looto ni mo wi fun yin ẹnikẹni ti o ba gbọ ọrọ mi ti o ba si gba ẹni ti o ran mi gbọ o ni iye ti ko ni pẹkun ohun ki yoo si wa si idajọ ṣugbọn o ti re ikukọja bọ si iye looto looto ni mo wi fun yin wakati na nbo o si de tan ni isisin yi nigba ti awon oku yo gbo ohun omo olorun awon ti o ba gbo yo si ye nitori pe gege bi baba ti ni iye ninu ara re gege be ni o si fi fun omo lati ni iye ninu ara re o si fun ni ase lati ma se idajo pelu nitori ti ohun ise omo eniyan ki eyi ki o ma se ya yin le enu nitori pe wakati nbo ninu eyi ti gbogbo awon ti o wa ni isa oku yo gbo ohun re won si jade wa awon ti o se rere si ajinde iye awon ti o si se buburu si ajinde idajo emi ko le se nkan fun ara mi bi mo ti n gbo mo n dajo ododo si ni idajo mi nitori emi ko wa ife ti emi ti kara mi bi ko se ife ti eni ti o ran mi bi emi ba n jeri ara mi eri mi ki se otito elomiran le eni ti n jeri mi emi si mo pe otito ni eri mi ti o je eyin ti ranse lo sodo Johanu oun si ti jeri si otito sugbon emi ko gbo eri lodo eniyan sugbon nkan won yi le mi n so ki eyin ki o le la oun ni fitila ti o n jo ti o si n tan mole eyin si fe fun saa kan lati ma yo ninu imole re sugbon emi ni eri ti o poju ti Johanu lo nitori ise ti baba ti fi fun mi lati se pari ise na papa ti emi n se ni jeri mi pe baba ni o ran mi ati baba ti o ran mi ti jeri mi eyin ko gbo ohun re nigba kan ri be ni e ko ri awo re e ko si ni oro re lati ma gbe inu yin nitori eni ti o ran mi o ni eyin ko gbagbo eyin wa inu iwe mimo nitori eyin ro pe ninu won ni eyin ni iye ti ko ni pekun won yi si ni awon ti n jeri mi eyin ko si fe lati wa sodo mi ki eyin ki o le ni iye emi ko gbo ogo lodo eniyan sugbon emi mo yin pe eyin ti kara yin ko ni ife olorun ninu yin emi wa ni oruko baba mi eyin ko si gba mi bi elomiran ba wa ni oruko ara re o ni eyin o gba eyin o ti se le gbagbo eyin ti n gba ogo lodo ara yin ti ko wa ogo ti o ti odo olorun nikan wa e ma se ro pe emi o fi yin sun lodo baba eni ti n fi yin sun wa ani mose eni ti eyin gbekele nitori pe eyin iba gba mose gbo eyin iba gba mi gbo nitori o ko iwe nipa ti emi sugbon bi eyin ko ba gba iwe re gbo eyin o ti se gba oro mi gbo

wé ajá tí ó padà sínú èébì rẹ̀ ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀ níbo ni yóò ti lo ayérayé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí líòde lè àwọn ajágbé wà. Bí o bá padà sínú ẹ̀ṣẹ̀ ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ Jésù lólówa bí o bá padà sínú èébì rẹ bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá ó sì ń sọ fún wa pé nítorí líòde lè àwọn ajágbé wà àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń bora èké nítorí bẹ́ẹ̀ à ń sọ fún wa pé a ní láti jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Ohun tó jẹ́ kí obìnrin yìí kí ó padà kí ó bojú wẹ̀yìn ni wípé ọkàn rẹ̀ wà nínú àwọn afẹ́fẹ́yẹyẹ ìgbádùn Sodomu àti Gomorrah lọ́rọ̀ kan ó fẹ́ràn ayé nítorí àsọfún wa ẹni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá Ọlọ́run nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ̀yin ipa ṣága ọkùnrin àti ipa ṣága obìnrin ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run bí o bá sì jẹ́ ọ̀tá Ọlọ́run ó yẹ kí o mọ̀ wípé nígbà tí Jésù bá dé o kò ní lè bá lọ nítorí àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run àwọn tí ó rìn nínú ìwà mímọ́ ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ rele nínú Jòhánù kìíní orí kejì láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀ nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé ìfẹ́ kò fẹ́ ara ìfẹ́ kò fẹ́ ojú àti ìrera ayé kìí ṣe ti bàbá bí kò ṣe ti ayé ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé nítorí bẹ́ẹ̀ àpẹẹrẹ ohun tí a rí nípa tí obìnrin yìí ni wípé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀ tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni tó wo nkoko máyé bí ajá wo mégogo ẹran tó ń jayé àjẹfẹ̀yìntì ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ìgbà ò lọ bí òréré ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́ ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí déémà tàbí gẹ́gẹ́ bí ayalọ́ọ̀tì à ń sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́ ìdájọ́ tí ó sì wà fún irú àwọn bẹ́ẹ̀ ni ìdájọ́ tí ó wá bá ayalọ́ọ̀tì nítorí wípé ìwọ tí ó jẹ́ kìrìsìtẹ́nì bí o bá bá ayé rẹ ó di bí òbu iyọ̀ tí a ó dànù tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn aráyé ó ní bí o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run kí o kọ ayé àti ìfẹ́kúfẹ́ inú rẹ̀ sílẹ̀ àwọn ènìyàn wa máa ń sọ fún wa pé aláṣọ àlà kìí lọ sísọ elépo nítorí bẹ́ẹ̀ bí a bá ti fọ aṣọ rẹ mọ́ tí o sì jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́ ibi àwọn ohun ìdọ̀tí ayé èérí ayé ìjẹkújẹ ayé ìmúkímọ̀ ayé àti ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé bí o má jẹ́ wípé nítòótọ́ ni o ní aṣọ àlà tí o mọ̀ wípé a ò gbọdọ̀ bàjẹ́ a ò gbọdọ̀ fi sínú èérí ó yẹ kí o ṣọ́ra nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí o má bàa bá ayé lọ kí ni èrè tàbí kí ni àdánù tí ó bá aya lọ́ọ̀tì ẹ jẹ́ kí a wo Genesis orí ìkọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ni a ti ń wo ohun tí ó bá aya lọ́ọ̀tì Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ níhìn ni a ti rí ìdájọ́ tí ó dé bá obìnrin yìí èyí ni Jésù fi ń tẹnu mọ́ wípé nínú Luke orí ìkẹtàdínlógún

ẹsẹ ìkejìlé lọgbọn wípé ẹrántí aya Lọti. Lákọ̀ọ́kọ́, èyí jẹ́ kí a mọ̀ wípé ìtàn tí a kà nínú Genesis ó jẹ́ ìtàn òtítọ́. Ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀ nítorí wípé bí kì í bá ṣe wípé ìtàn tó ṣẹlẹ̀ kì í ṣe ohun tí Jésù yóò fi máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ̀rántí aya Lọti. Ìkejì ni wípé obìnrin yìí ó jẹ́ ẹni tí ó ní àǹfààní ìgbàlà. Àǹfààní wípé kí ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, ṣùgbọ́n kò mú àǹfààní yìí lò, nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ṣe ń sọ láti ẹnu Jésù wípé àwa tí a ní àǹfààní, àwọn tí ó ti jẹ́ ọmọ ẹ̀yìn, àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù, àwọn tí ó ti rán níṣẹ́ láti lọ wàásù ìhìn rere, àwọn tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè Ọlọ́run, wípé kì í ṣe pé àbọ̀ ayérayé lẹ́ẹ̀kan bí a bá ti ní ìgbàlà, ó dájú wípé ọmọ Ọlọ́run yóò máa jẹ ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lọ títí ó ní rárá. Ó ní kí a ṣọ́ra, kí a má padà sẹ́yìn nítorí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀. Bí ó bá tún bojú wẹ̀yìn, ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ̀rántí aya Lọti nínú Ebeeru orí kejì ní ìkìlọ̀ yìí ló ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí wípé bí a bá ti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, ṣé a ti di ẹni ìgbàlà? Bí a bá ti gbọ́ ti ìsọdí mímọ́, ṣé a ti di ẹni tí a sọdí mímọ́? Bí a ṣe a ti gbọ́ ọ̀rọ̀ nípa àtúnṣe, ṣé a ti tún ọ̀nà wa ṣe? Nínú Ebeeru orí kejì láti ẹsẹ̀ ìkejì, nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá ẹ̀gba àti àìgbọràn gba ẹ̀san tí ó tọ́, èyí jẹ́ kí a tún rántí aya Lọti wípé àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún un. Wọ́n sọ fún un wípé ìdájọ́ ń bọ̀. Wọ́n sọ fún un wípé kí wọn kí ó sá àsálà fún ẹ̀mí wọn. Ó wá ń sọ fún wa wípé bí àwọn ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bí ó bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá àti àìgbọràn, èyí ni ìṣelòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́ wa, èyí ni ẹ̀ṣẹ̀ dídá àìgbọràn sí ohun tí a ti gbọ́. Ó ní bí wọ́n bá gba ẹ̀sán tí ó tọ́, bí a ti rí ẹ̀sán náà lára aya Lọti, ó ní ní ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́. Ó ní ó yẹ kí a kọ̀bi ara sí àwọn tí a ti gbọ́, kí àìnáání àìfẹnipeni tí ó yọ obìnrin yìí lẹ́nu kí ó má bàa yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu, nítorí a rí ohun tí ó ṣẹlẹ̀ sí wípé ó ṣubú sínú ìdájọ́ Ọlọ́run, nítorí ìdájọ́ àìròtẹ́lẹ̀ ó débá, ìdájọ́ òjijì ó débá. A sì sọ fún wa wípé ìdájọ́ tí a kò lè fẹ́ ẹnu sọ, ìdájọ́ tó banilẹ́rù ló débá aya Lọti. Ò pé débá láìní àǹfààní àti ronúpọ̀àdà, ó lọ sí ọ̀run àpáàdì níbi tí ìṣẹ́ àti ìyà, ìpọ́njú, ẹ̀kún àti ìpayín keke ayérayé tí ó wà. Èyí ni Jésù fún ara olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ́ ìgbàlà tí òun ṣe, bí kò bá ní jẹ asán lórí ẹnì kọ̀ọ̀kan wa, a ní láti múra sílẹ̀, a ní láti ṣọ́ra wa, kí a má jẹ́ kí ẹ̀mí ìpadà sẹ́yìn tí ó ń bá àwọn kan lọ́jọ́ òní kí ó má dé bá ẹnì kan nínú wa. Nínú Ebeeru orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè, nítorí Ọlọ́run wa iná àjonirun ni. Ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀, kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe? Lákọ̀ọ́kọ́, fún àwọn tí kò tí ì ní ìgbàlà, fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tí ì gbà, fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronúpọ̀àdà ẹ̀ṣẹ̀ wa, tí wọn kò sì tí ì ronúpọ̀àdà ẹ̀ṣẹ̀ wọn, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá, láì falẹ̀, láì jáfara, láì dágun lámọ́ wípé kò séyìí tó kàn mí, nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀. Isaiah orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje, ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí, ó ní nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí a ń gbọ́ ìpè, nísinsìnyí tí ẹ̀kọ́ ẹ̀yìn rere tí ó tún jáde, tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀wàdà, ó yẹ kí a gba Ọlọ́run gbọ́, ó yẹ kí a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a wá Olúwa nígbà tí a lè rí i. Nígbà tí ó wà nítòsí, báwo ni a ṣe ń wá Olúwa bí o bá fẹ́ ní ìgbàlà? Ẹsẹ̀ ìkeje, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ẹ́ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa.
òun ó sì ṣàánú fún àti sí ọlọ́run wa, òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Bí ó bá jẹ́wọ́ pé ò fẹ́ bá Jésù pàdé, ò fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ tó ń bọ̀, ohun tí a ń sọ ni wí pé o ní láti fi ọkàn rẹ fún Ọlọ́run, o ní láti ronú pọ̀adà láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ǹjẹ́ bí ó bá jẹ́ pé o ti ronú pọ̀adà, o jẹ́ ti Ọlọ́run nísinsìnyí, a ti gba ọkàn rẹ là, a ti tún òbí, kí ni ohun tí Ọlọ́run retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹkun? Nínú ìwé òwe orí kẹrin ẹsẹ ìkejìdínlógún, ìwé òwe orí kẹrin ẹsẹ ìkejìdínlógún, ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan. Ó ń sọ fún awé pé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú, bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú, bí a bá ti fi ẹ̀mí mímọ́ Ọlọ́run kú ọ yẹ kí a tẹ̀síwájú, bí o bá jẹ́ ti Ọlọ́run tí ẹ rí ẹ̀mí Ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wé pé o jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, orúkọ rẹ wà nínú ìwé ìyè Ọlọ́run. Ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Jóòbù orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án ni a tún ti ń sọ fún wa. Ohun tí ó yẹ kó jẹ́ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ ti Ọlọ́run. Jóòbù orí ìkẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án, olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú, àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ bojú wẹ̀yìn, ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin, ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá síhìn-ín kí a dì í mú ṣinṣin, ìwà mímọ́ tí Jésù fúnra rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wa di mímọ́, ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa. Nínú orin Dáfídì 192, 1:1. Orin Dáfídì 192 ni a ń kà ní ẹsẹ ìkeje. Ó ní kì yóò bẹ̀rù ìhìn búburú, aya rẹ̀ ti mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ jẹ́ ṣekúṣẹyẹ, a ní láti di ọ̀nà kan yìí, ọ̀nà ìgbàlà, ọ̀nà ìrere, ọ̀nà ìwà mímọ́, a ní láti dì í mú. Ó ní aya rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí ni ohun tí a ní láti ṣe bí a bá fẹ́ dé ìjọba ọ̀run, bí a kò bá fẹ́ dàbí aya Lọ́ọ̀tì tí ó bojú wẹ̀yìn sí, tí ó sì di ọ̀wọ́n iyọ̀, tí ó ní ìdájọ́ Ọlọ́run tí ó débá nítorí ìfẹ́ ayé, nítorí a ti sọ fún wa wípé ẹni tí ó bá fẹ́ ayé dandan ni yóò bá ayé kọjá lọ. Nínú Filipi orí kẹta ẹsẹ ìkẹtàlá, ara èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan yìí lè mi ń ṣe, èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní ìṣáájú, èmi ń lépa àti dé òpin eré ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Jésù Kristì. Èyí sọ fún wa wípé Pọ́ọ̀lù Apọ́stélì ní tòótọ́ ó ní ìgbàlà, ó ní ṣùgbọ́n èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, èmi ń nàgà, èmi ń lépa, èmi ń tẹ̀síwájú ní ìgbà gbogbo. Ní tòótọ́ ni ó ní ìsọ̀rí mímọ́ àti agbára ẹ̀mí Ọlọ́run, ó sì ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí Apọ́stélì ní ìjọba Ọlọ́run. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba Ọlọ́run tí wọ́n ní ìgbàlà. Ó ní ṣùgbọ́n lẹ́yìn tí òun ti ṣe àwọn nǹkan wọ̀nyí, lẹ́yìn tí òun ti ní àwọn ìrírí onígbàgbọ́, èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan ṣoṣo lé èmi ń lépa, ohun kan ṣoṣo lé èmi ń ṣe, èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, nítorí pé ìbá ṣe iṣẹ́ rere tí a ti ṣe, ìbá ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá, tí ó ti kọjá lọ, tí Ọlọ́run ti dáríjì wá. Ó ní kí a gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, kí a sì máa nàgà, kí a máa lépa, kí a máa tẹ̀síwájú láti wo èyí tí ó wà níwájú. Èmi ń lépa láti dé òpin
iré ìje ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́. Ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun la ó gbàlà. Nítorí bẹ́ẹ̀ ni apọ́sìlì ṣe ń sọ fún wa wípé èmi ń lépa o, èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin iré ìje ni fún èrè ìpè yíga Ọlọ́run nínú Kristi Jésù. A ti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì. Ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan Ábráhámù, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí Ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀, tí ó rán àwọn áńgẹ́lì méjì sí ilé wọn, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè, tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣe iṣẹ́ ìyanu nínú ilé wa, tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú, tí Ọlọ́run ṣàánú fún wa, tí ó súnmọ́ wa tó bẹ́ẹ̀, wípé kò séwu bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn, àwọn àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun. A máa ń sọ fún wa nínú èdè Yorùbá wípé àrọ́ba fín lọ́ba ipa. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí kìí náání, ẹni tó rò wípé a ti ń wá sí dípà, ẹni tó rò wípé a ń ka bíbélì, ẹni tó rò wípé a jọ lọ sí àgọ́ ni, ìsí ìpàgọ́, tàbí mo jẹ́ òṣìṣẹ́, tàbí mo ń wá oúnjẹ fún ọ́nbẹ̀, tàbí mo ń tọ́jú eléyìí, mo ń tọ́jú èyí ni. Rántí wípé bí ó ṣe ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì, bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí ẹni tí ó bá jáfara, ẹni tí ó bá dagun láti ó rò wípé ìdájọ́ kò lè dé. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a ronú padà kí ó tó pẹ́ jù. Má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àti ìkìlọ̀ Ọlọ́run kí ó di àrífín tàbí àríṣá fún ẹnikẹ́ni nínú wa, kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dagunlá. Ó yẹ kí a tara ṣàṣà, kí a fi ìrònú padà, kí a fi já ẹ̀ṣẹ̀ wa sọ́nà. Bí àtúnṣe bá wà níwájú wa, kí a tún gbogbo ọ̀nà wa ṣe, kí a gba Jésù Kristì gbọ́, kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà, kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn, kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́, kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo, kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa, kí a sì mọ̀ wípé a ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòròrọ̀. Ló máa gbàdúrà sí Ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la, nígbàkúùgbà tí Jésù ìbá dé, Ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀, kí n má kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì yóò ṣẹlẹ̀ sí mi. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé ọjọ́ tí pè yóò bá dún wípé o gbọ́ lórúkọ Jésù, àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́, àwọn àyànfẹ́ ta ó paláradà, àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run. Bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya Lọ́ọ̀tì, kí ó dé bá, ó yẹ kí o dìde, ó yẹ kí o gbàdúrà, kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá. Mo ti ṣe ti bí, mo ti tọ̀hún, mo ti lọ sí ìpàgọ́, mo ti jẹ oúnjẹ alẹ́ Olúwa, a ti rì mí bọmi, a ti ṣe ti bí fún mi, a ti ṣe tọ̀hún, mo jẹ́ òṣìṣẹ́. Jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá, kí a máa ké pe Olúwa, kí a máa sọ fún Olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́, a ò fẹ́ bá ayé kọjá lọ, a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé. A ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya Lọ́ọ̀tì. Nítòótọ́, ó jáde kúrò ní Sódòmù, òun Gomorrah, ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ, kò dé ilẹ̀ ìlérí nísinsìnyí, yóò wà ní ọ̀run àpáàdì. Oúnjòro, oúnjẹ ìyà àṣìṣe, ìyà àìgbọ́ràn, ìyà àìkánisí, ìyà àìka ọ̀rọ̀ Ọlọ́run sí, ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí, képe Olúwa wípé kí ọ̀rọ̀ tirẹ̀ kí ó má ṣe rí bẹ́ẹ̀, kí o gba Ọlọ́run gbọ́, kí o jẹ́ ti Ọlọ́run, kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, kí o ní ìgbàlà tòótọ́, kí o sì jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kí a lè kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà, ẹni tí a ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè, ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin, kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí o gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ. Ó ní kí a tẹ̀síwájú, ó ní kí a máa lépa ìṣó, ó ní kí a máa bójú wẹ̀yìn, ó ní kí a di ohun tí a ní kí a dì í mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má bàa gba adé wa, kí ó má sì gba ìjọba Ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn, o ò ní báyé lọ, o ò ní báyé rẹ́, a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára. O ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí Sódòmù, òun Gomorrah, o jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́ títí di ọjọ́ ìkẹyìn. Gbàdúrà.

bí àtúnṣe bá wàlé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó ní ti iṣẹ́ ṣíṣe ní ti ìwà híhù sọ fún ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ ẹ̀mí ọlọ́run ti ń tọ́ni sọ́nà ẹ̀mí ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà gbọ́ràn sí ọlọ́run lẹ́nu

born on.

ìhìnrere ti Jòhánù orí ìkẹfà. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù kọjá sí apá kejì òkun Galilee tí í ṣe òkun Tiberia. Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ́ lẹ́yìn nítorí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn. Jésù sì gun orí òkè lọ, níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá ọdún àwọn Júù sì súnmọ́ etílé. Ǹjẹ́ bí Jésù ti gbé ojú rẹ̀ sókè tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀, ó wí fún Fílípì pé níbo ni a ó ti ra àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ. Ó sì sọ èyí láti dán wò nítorí tí òun ti kara rẹ̀ mọ ohun tí òun ó ṣe. Fílípì dá a lóhùn pé àkàrà igba owó idẹ kò tó fún wọn tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Andrew, arákùnrin Simoni Peteru, wí fún un pé ọmọdékùnrin kan bẹ ní èyí tí ó ní ìṣù àkàrà bálè márùn-ún àti ẹja kéékèèké méjì, ṣùgbọ́n kí ni wọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí bí èyí? Jésù sì wí pé ẹ mú kí àwọn ènìyàn náà jókòó. Koríko púpọ̀ sì wà níbẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó, ìwọ̀n 1,000 ènìyàn ní iye. Jésù sì mú ìṣù àkàrà wọn nì, nígbà tí ó sì ti dúpẹ́, ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín fún àwọn tí ó jókòó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́. Nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ kó àjẹkù tí ó kù jọ kí ohunkóhun má ṣe ṣègbé. Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ, wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà bálè márùn-ún náà kún agbọ̀n 12, èyí tí ó sì kù fún àwọn tí ó jẹun. Nítorí náà, nígbà tí àwọn ọkùnrin náà rí iṣẹ́ àmì tí Jésù ṣe, wọ́n wí pé lóòótọ́, èyí ni wòlíì náà ti ń bọ̀ wá ayé. Nígbà tí Jésù sì wòye pé wọ́n ń fẹ́ wá fi agbára mú òun lọ ìfìjọba, ó tún padà lọ sórí òkè òun nìkan. Nígbà tí alẹ́ sì lẹ́, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sínú òkun, wọ́n sì bọ́ sínú ọkọ̀, wọ́n sì ré kọjá òkun lọ sí Kapanaumu. Òkùnkùn sì ti kùn, Jésù kò sì tíì dé ọ̀dọ̀ wọn. Òkun sì ń ru nítorí ẹ̀fúùfù líle tí ń fẹ́. Nígbà tí wọ́n ń wọ ọkọ̀ tó bí ìwọ̀n fúlọ́ǹgì 25 tàbí 30, wọ́n rí Jésù ń rìn lórí òkun, ó sì súnmọ́ ọkọ̀, ẹ̀rù sì bà wọ́n, ṣùgbọ́n ó wí fún wọn pé èmi ni, ẹ má bẹ̀rù. Nítorí náà, wọ́n fi ayọ̀ gbà á sínú ọkọ̀. Lójú kan náà, ọkọ̀ náà sì dé ilẹ̀ ibi tí wọ́n gbé ń lọ. Ní ijọ́ kejì, nígbà tí àwọn ènìyàn tí ó dúró ní apá kejì òkun rí pé kò sí ọkọ̀ mìíràn níbẹ̀, bí kò ṣe ọ̀kan náà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ̀, àti pé Jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ náà, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni ó lọ. Ṣùgbọ́n àwọn ọkọ̀ mìíràn ti Tiberia wá létí ibi tí wọ́n gbé jẹ àkàrà lẹ́yìn ìgbà tí Olúwa ti dúpẹ́. Nítorí náà, nígbà tí àwọn ènìyàn rí pé Jésù kò sí níbẹ̀ tàbí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn pẹ̀lú wọ ọkọ̀ lọ sí Kapanaumu, wọ́n ń wá Jésù. Nígbà tí wọ́n sì rí ilé apá kejì òkun, wọ́n wí fún un pé, Rábì, nígbà wo ni ìwọ wá sí yìí? Jésù dá wọn lóhùn, ó sì wí pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin ń wá mi kì í ṣe nítorí tí ẹ̀yin rí iṣẹ́ àmì, ṣùgbọ́n nítorí ẹ̀yin jẹ ìṣù àkàrà wọn ni, ẹ̀yin sì yó. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí í ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di ìyà ìnípẹ̀kun, èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín, nítorí pé òun ni, àní Ọlọ́run Bàbá ti fi èdì dídì. Nígbà náà ni wọ́n wí fún un pé kí ni àwa wa ṣe kí a lè ṣe iṣẹ́ Ọlọ́run. Jésù dáhùn, ó sì wí fún wọn pé èyí ni iṣẹ́ Ọlọ́run, pé kí ẹ̀yin kí ó gba ẹni tí ó rán gbọ́. Nígbà náà ni wọ́n wí fún un pé iṣẹ́ àmì kí ni ìwọ ń ṣe kí àwa lè rí, kí a sì gbà gbọ́ iṣẹ́ kí ni ìwọ ṣe. Àwọn bàbá wa jẹ mánà ní aginjù, gẹ́gẹ́ bí a ti kọ́ pé ó fi oúnjẹ fún wọn jẹ láti ọ̀run wá. Nígbà náà ni Jésù wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, kì í ṣe Mósè ni ó fi oúnjẹ ẹ̀nì fún yín láti ọ̀run wá, ṣùgbọ́n bàbá mi ni ó fi oúnjẹ òtítọ́ ẹ̀nì fún yín láti ọ̀run wá. Nítorí pé oúnjẹ Ọlọ́run lé ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ó sì fi iyè fún aráyé. Nígbà náà ni wọ́n wí fún un pé Olúwa, máa fún wa ní oúnjẹ yìí títí láé. Jésù wí fún wọn pé èmi ni oúnjẹ ìyè, ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, ebi kì yóò pa á, ẹni tí ó bá sì gbà mí gbọ́, òrùngbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n mo wí fún yín pé ẹ̀yin ti rí mi, ẹ kò sì gbàgbọ́. Ohun gbogbo tí bàbá fi fún mi yóò tọ̀ mí wá, ẹni tí ó bá sì tọ̀ mí wá, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Nítorí èmi sọ̀kalẹ̀ láti ọ̀run wá, kì í ṣe láti máa ṣe ìfẹ́ ti èmi tìkára mi, bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Èyí sì ni ìfẹ́ bàbá tí ó rán mi, pé ohun gbogbo tí ó fi fún mi, kí èmi kí ó má ṣe sọ ọ̀kan nù nínú wọn, ṣùgbọ́n kí èmi kí ó lè jí wọn dìde níkẹyìn ọjọ́. Èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi, pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ, tí ó bá sì gbà á gbọ́, kí ó lè ní ìyà ìnípẹ̀kun, èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́. Nígbà náà ni àwọn Júù ń kùn sí, nítorí tí ó wí pé èmi ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Wọ́n sì wí pé Jésù àkọ́ èyí, ọmọ Jósẹ́fù, bàbá àti ìyá ẹni tí àwa mọ̀, èyí ti ṣe wí pé èmi ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Nítorí náà Jésù dáhùn, ó sì wí fún wọn pé ẹ má ṣe kùn láàrin ara yín, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá tí ó rán mi fà á, èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́. Aṣá ti kọ́ nínú ìwé àwọn wòlíì pé a ó sì kọ́ gbogbo wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ tí a sì ti ọ̀dọ̀ bàbá kọ́, òun ni ó ń tọ̀ mí wá. Kò ṣe pé ẹnìkan ti rí bàbá bí kò ṣe ẹni tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá, òun ni ó ti rí bàbá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, ó ní ìyà ìnípẹ̀kun, èmi ni oúnjẹ ìyè. Àwọn bàbá yín jẹ mánà ní aginjù, wọ́n sì kú. Èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá.
kí ènìyàn lè máa jẹ nínú rẹ̀ kí ó má sì kú. Èmi ni oúnjẹ ìyéènì tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí, yóò yè títí láéláé. Oúnjẹ náà tí èmi ó sì fi fúnni ní ara mi fún ìyè aráyé. Nítorí náà ni àwọn Júù ṣe ń bá ara wọn jiyàn wípé ọkùnrin yìí yóò ti ṣe fi ara rẹ̀ fún wa láti jẹ. Nígbà náà ni Jésù wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn kí ẹ̀yin sì mu ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀yin kò ní ìyè nínú yín. Ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ní ìyè tí kò ní pẹ̀kun, èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́. Nítorí ara mi ni ohun jíjẹ ní tòótọ́, àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu ní tòótọ́. Ẹni tí ó bá jẹ ara mi tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ń gbé inú mi, èmi sì ń gbé inú rẹ̀. Gẹ́gẹ́ bí Baba àlàyé ti rán mi, tí èmi sì yè nípa Baba, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ mí, òun pẹ̀lú yóò yè nípa mi. Èyí sì ni oúnjẹ náà tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Kì í ṣe bí àwọn baba yín ti jẹ mánà tí wọ́n sì kú. Ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò yè láéláé. Nǹkan wọ̀nyí ni ó sọ nínú sínágógù bí ó ti ń kọ́ni ní Kapanaumu. Nítorí náà nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé ọ̀rọ̀ tí ó le ni èyí, ta ní lè gbọ́ ọ. Nígbà tí Jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn sí ọ̀rọ̀ náà, ó wí fún wọn pé èyí jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí. Ǹjẹ́ bí ẹ̀yin bá sì rí tí ọmọ ènìyàn ń gòkè lọ síbi tí ó gbé ti wà rí ńkọ́, ẹ̀mí ní sọ ní di àyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni. Ṣùgbọ́n àwọn kan wà nínú yín tí kò gbàgbọ́. Nítorí Jésù mọ̀ láti ìbẹ̀rẹ̀ wá ẹni tí wọ́n ń ṣe tí kò gbàgbọ́ àti ẹni tí yóò fi ohun hàn. Ó sì wí pé nítorí náà ni mo ṣe wí fún yín pé kò sí ẹni tí ó lè tọ̀ mí wá bí kò ṣe pé a fi fún un láti ọ̀dọ̀ bàbá mi wá. Nítorí èyí, ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́. Nítorí náà, Jésù wí fún àwọn méjìlá pé ẹ̀yin pẹ̀lú ń fẹ́ lọ bí. Nígbà náà ni Símọ́nì Pétérù dá lóhùn wí pé Olúwa, ọ̀dọ̀ ta ni àwa ó lọ? Ìwọ lé oní ọ̀rọ̀ ìyà ẹ̀ nípẹ̀kun, àwa sì ti gbàgbọ́, a sì mọ̀ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Jésù dá wọn lóhùn pé ẹ̀yin méjìlá kọ́ ni mo yàn, ọ̀kan nínú yín kò a sì ya èṣù. Ó ń sọ ti Júdásì Ìsikáríòtù, ọmọ Símọ́nì, nítorí pé òun ni ẹni tí yóò fi hàn, ọ̀kan nínú àwọn méjìlá.

pé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí jẹ́ kí ó tún yé wa wípé bí a bá dúró nínú ìfẹ́ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa nítorí wípé ìṣe Ọlọ́run ni. Nínú Timotiu kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì lé èrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn Ọlọ́run kí ó lè pé. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tí kì í ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ Bíbélì, kò ní ṣe é ṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé. Nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa, yóò fi hàn wá àwọn ìlérí Ọlọ́run, yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, yóò fi hàn wá bí a ṣe lè di ìlérí Ọlọ́run mú nínú àdúrà wa. Àti wípé nígbà tí a bá sì lọ síwájú Ọlọ́run láti gbàdúrà, ẹ̀jẹ̀ Jésù tí ń wẹ ni mọ́ sísìn sọ́ni dọ̀tun yóò jẹ́ kí a di pépé. Bí a ti mú ẹ̀kọ́ wa wá sí òpin lónìí, mo fẹ́ kí ẹsẹ̀ méjì kan kí ó wà nínú ọkàn wa kí a lè dì mú bí a ti ń lọ sílé. Ìkíní ni a rí nínú orin Dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Máa kíyèsí ẹni pípé, kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà lè òpin ọkùnrin náà. Ó ń sọ fún wa ìsopọ̀ tí ó wà láàrin àlàáfíà àti ọkàn pípé, àlàáfíà àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, àlàáfíà àti dídúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní kí a má fara mọ́, kí a má sì fi ara wa ṣe àfiwé àwọn tí ó rìn ní ọ̀nà pípé, kí a má jẹ́ kí àwọn ọ̀rẹ́ koríko sàn wa, kí ó jẹ́ àwọn tí ó ń dágunlá ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó sọ wípé mo mọ̀ pé wọn ò pè, mo mọ̀ wípé eléyìí ò dáa, ṣùgbọ́n èèyàn ni mi ò kì í ṣọlọ́run. Ó ní kí a kọ ìsọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀, kí a kọ̀ ọ́ sílẹ̀. Ó ní kí a máa ṣe àkíyèsí ẹni pípé, kí a sì máa wo ẹni dídúró ṣinṣin. Ó ní nítorí àlàáfíà lè òpin irú ẹni bẹ́ẹ̀, kí a wà pàápàá kí a bá lè ní ohun tí ó máa fún wa ní ìwúrí tàbí ìpeninìjà wípé Ọlọ́run tí ó fún arákùnrin yìí ní orí ọ̀fẹ́, Ọlọ́run tí ó fún arábìnrin yìí ní orí ọ̀fẹ́ láti máa rìn nínú ìfẹ́ Ọlọ́run, láti máa ṣe ohun tí ó wà ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, ó ṣeé ṣe kí ó ṣe é fún èmi náà. Nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí, ẹ múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti àìlábùkù lé ojú rẹ̀. Mo rí i wípé ohun méjì tí a tẹnumọ́ lónìí, àlàáfíà àti àìlábàwọ́n àti àìlábùkù, ó ń sọ wípé kò ṣe kì í ṣe wípé kí a ní lónìí kí a máa ní lọ́la. Ó ní kí a dì í mú, kí a jẹ́ kí ó wà ní ìgbésí ayé wa títí Jésù yóò fi dé, nítorí wípé Jésù Kristì ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì. Nítorí náà olùfẹ́, àwa tí a ti di ọmọ ẹ̀yìn Kristì, ẹbí Ọlọ́run, bí ẹ̀yin ti ń retí bíbọ̀ Jésù irú nǹkan wọ̀nyí, ẹ múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí wa, àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò wa, àti kí a wà ní àìlábàwọ́n àti àìlábùkù ní ojú rẹ̀. Mo gbàgbọ́ wípé bí a bá gbàdúrà tọkàntọkàn, Olúwa yóò ṣe nǹkan wọ̀nyí fún wa lórúkọ Jésù. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé, àní Olúwa wa Jésù, kí o mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀, kí a máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà, kí a máa fi ìgbà kankan ṣe ohun tí kìí ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, kí a máa ṣe ohun tí ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé. Mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa, ìrìn ẹsẹ̀ wa, ọ̀rọ̀ ẹnu wa, ohun gbogbo tí a ń ṣe, kí ó máa mú ògo bá Ọlọ́run Olúwa wa àti Bàbá.

0: ìrere ti Jòhánù. Orí ìkeje. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù ń rìn ní Galilee nítorí tí kò fẹ́ rìn ní Judea, nítorí àwọn Júù ń wá ọ̀nà àti pa á. Àjọ àwọn Júù ti ṣe àjọ ìpàgọ́ súnmọ́ etílé tán. Nítorí náà, àwọn arákùnrin rẹ̀ wí fún un pé, lọ kúrò ní ìyí kí o sì lọ sí Judea, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú kí ó lè rí iṣẹ́ rẹ tí ìwọ ń ṣe. Nítorí pé kò sí ẹnikẹ́ni tí ṣe ohunkóhun níkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, fi ara rẹ hàn fún aráyé, nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́. Nígbà náà ni Jésù wí fún wọn pé àkókò tèmi kò tíì dé, ṣùgbọ́n àkókò tiyín ní múra tán nígbà gbogbo. Ayé kò lè kórira yín, ṣùgbọ́n èmi ni ó kórira, nítorí tí mo jẹ́rìí gbé pé iṣẹ́ rẹ̀ burú. Ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí, èmi kì yóò tí gòkè lọ sí àjọ yìí, nítorí tí àkókò tèmi kò tíì dé. Nígbà tí ó ti sọ nǹkan wọ̀nyí fún wọn tán, ó dúró ní Galilee síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán, nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú, kì í ṣe ní gbangba, ṣùgbọ́n bí ẹni pé níkọ̀kọ̀. Nígbà náà ni àwọn Júù sì ń wá kiri nígbà àjọ wípé níbo ni ó wà. Kíkùn púpọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀. Nítorí àwọn kan wípé ènìyàn rere ní ṣe, àwọn mìíràn wípé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ó ń tan ènìyàn jẹ ni. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó ń sọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn Júù. Nígbà tí àjọ dé àárín, Jésù gòkè lọ sí tẹ́ḿpìlì, ó sì ń kọ́ ni. Ẹnu sì ya àwọn Júù, wọ́n wípé ọkùnrin yìí ti ṣe mọ ìwé nígbà tí kò kọ́ ẹ̀kọ́. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wípé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà, bí bá ṣe ti Ọlọ́run, tàbí bí èmi bá ń sọ ti ara mi. Ẹni tí ń sọ ti ara rẹ̀ ń wá ògo ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ń wá ògo ẹni tí ó ran, òun ni olóòótọ́, kò sì sí àìṣòdodo nínú rẹ̀. Mósè kò a fi òfin fún yín, kò sì sí ẹnikẹ́ni nínú yín tí ó pa òfin náà mọ́, èé ṣe tí ẹ̀yin fi ń wọ ọ̀nà láti pa mí. Ìjọ ènìyàn dáhùn wọ́n sì wípé, ìwọ ní ẹ̀mí èṣù, ta ní ń wọ ọ̀nà láti pa ọ́? Jésù dáhùn, ó sì wí fún wọn pé, kìkì iṣẹ́ àmì kan ni mo ṣe, ẹnu sì ya gbogbo yín. Nítorí èyí ni Mósè fi ìkọlà fún yín, kì í ṣe nítorí tí í ṣe ti Mósè, ṣùgbọ́n ti àwọn baba. Nítorí náà, ẹ sì ń kọ ènìyàn ní ìlà ní ọjọ́ ìsinmi. Bí ènìyàn bá ń gba ìkọlà ní ọjọ́ ìsinmi kí a má bàa rú òfin Mósè, ẹ a ti ṣe ń bínú sí mi nítorí mo mú ènìyàn kan lára dáṣáṣá ní ọjọ́ ìsinmi. Ẹ má ṣe ìdájọ́ nípa òde ara, ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ òdodo. Nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerusalemu wípé ẹni tí wọ́n ń wá ọ̀nà àti pakọ́ yìí ti wò ó, ó ń sọ̀rọ̀ ní gbangba, wọn kò sì wí nǹkan kan sí i. Àwọn olórí amọ̀ nítòótọ́ pé èyí ni Kristi náà, ṣùgbọ́n àwa mọ ibi tí ọkùnrin yìí gbé ti wá. Ṣùgbọ́n nígbà tí Kristi bá dé, kò sí ẹni tí yóò mọ ibi tí ó gbé ti wà. Nígbà náà ni Jésù kígbe ní Jerusalemu bí ó ti ń kọ́ni wípé ẹ̀yin mọ̀ mí, ẹ sì mọ ibi tí mo ti wá, èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi, ẹni tí ẹ̀yin kò mọ̀. Ṣùgbọ́n èmi mọ̀ ọ́, nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá, òun ni ó sì rán mi. Nítorí náà, wọ́n ń wọ ọ̀nà àti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e, nítorí tí wákàtí rẹ̀ kò tíì dé. Ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn sì gbà á gbọ́, wọ́n sì wí pé nígbà tí Kristi náà bá dé, yóò ṣe iṣẹ́ àmì jù wọ́n yìí lọ tí ọkùnrin yìí ti ṣe. Àwọn Farisi gbọ́ pé ìjọ ènìyàn ń sọ nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ nípa rẹ̀. Àwọn Farisi àti àwọn olórí àlùfáà sì rán àwọn oúnjẹ lọ láti mú un. Nítorí náà, Jésù wí fún wọn pé níwọ̀n ìgbà díẹ̀ sí ni èmi wà pẹ̀lú yín, èmi ó sì lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Ẹ̀yin yóò wá mi, ẹ̀yin kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Nítorí náà ni àwọn Júù ń bá ara wọn sọ pé níbo ni ọkùnrin yìí yóò gbé lọ tí àwa kì yóò fi rí i. Yóò lọ sáàrin àwọn eléni tí wọ́n fún káàkiri, kí ó sì máa kọ́ àwọn eléni bí. Ọ̀rọ̀ kí ni èyí tí ó sọ yìí? Ẹ̀yin yóò wá mi, ẹ kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ ńlá àjọ, Jésù dúró, ó sì kígbe wípé bí òrùngbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tíì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tíì ṣe Jésù lógo. Nítorí náà, nígbà tí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n wí pé lóòótọ́, èyí ni wòlíì náà. Àwọn mìíràn wí pé èyí ni Kristi náà, ṣùgbọ́n àwọn kan wí pé kí ńlá, Kristi yóò àti Galilee wá bí? Ìwé mímọ́ kò wá wí pé Kristi yóò ti inú irú ọmọ Dáfídì wá, àti Bẹ́tílẹ́hẹ̀mù ìlú tí Dáfídì ti wà? Bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin ìjọ ènìyàn nítorí rẹ̀. Àwọn mìíràn nínú wọn sì fẹ́ láti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé. Nítorí náà, àwọn oúnjẹ padà tó àwọn olórí àlùfáà àti àwọn Farisi wá, wọ́n sì wí fún wọn pé èé ṣe tí ẹ̀yin kò fi mú un wá. Àwọn oúnjẹ dáhùn wí pé kò sí ẹni tí ó tíì sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. Nítorí náà, àwọn Farisi dá wọn lóhùn pé ahatan ẹ̀yin jẹ pẹ̀lú bí? Wá sí ẹnìkan nínú àwọn ìjòyè tàbí àwọn Farisi tí ó gbà á gbọ́? Ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú. Nikodemu sì wí fún wọn pé ẹni tí ó tọ Jésù wá lóru, ó jẹ́ ọ̀kan nínú wọn. òfin wá ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀ àti kí ó tó mọ ohun tí ó ṣe bí wọ́n dáhùn wọ́n sì wí fún un pé ìwọ pẹ̀lú ń ṣe ara Galili ǹdan wá kiri kí o sì wò nítorí kò sí wòlíì kan tí ó ti Galili dìde wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Jòhánù, orí ìkẹjọ. Jésù sì lọ sí orí òkè Ólífì, ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀. Gbogbo ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀, ó sì jókòó, ó ń kọ́ wọn. Àwọn akọ̀wé àti àwọn Farisí sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a mú nínú panṣágà, nígbà tí wọ́n sì mú un dúró láàrin. Wọ́n wí fún un pé olùkọ́ ni, a mú obìnrin yìí nínú panṣágà, nínú ṣíṣe pàápàá. Ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa ṣùgbọ́n ìwọ àti wí èyí ni wọ́n wí wọ́n ń dán wò kí wọ́n bá lè rí ohun láti fi sùn ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ń bi léèrè síbẹ̀síbẹ̀ ó gbé ara rẹ̀ sókè ó sì wí fún wọn pé ẹni tí ó bá ṣe aláìlẹ́ṣẹ̀ nínú yín jẹ́ kí ó kọ́ sọ òkúta lù ú ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀ ó ń kọ̀wé ní ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ èyí wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó kẹ́yìn a sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrin níbi tí ó ti wà. Jésù sì gbé ara rẹ̀ sókè, ó sì wí fún un pé obìnrin yìí àwọn dà, kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi, ó wí pé kò sí ẹnìkan, Olúwa. Jésù sì wí fún un pé bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi, máa lọ láti ìgbà yìí lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ayé. Nítorí náà, àwọn Farisí wí fún un pé ìwọ ń jẹ́rìí ara rẹ, ẹ̀rí rẹ kì í ṣe òtítọ́. Jésù dáhùn ó sì wí fún wọn pé bí mo tilẹ̀ ń jẹ́rìí fún ara mi òtítọ́ ni ẹ̀rí mi nítorí tí mo mọ ibi tí mo ti wá mo sì mọ ibi tí mo ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ ibi tí mo ti wá àti ibi tí mo ń lọ ẹ̀yin ń ṣe ìdájọ́ nípa ti ara èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n bí èmi bá sì ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí èmi nìkan kọ́ ṣùgbọ́n èmi àti bàbá tí ó rán mi ẹ sì kọ́ pẹ̀lú nínú òfin yín pé òtítọ́ ni ẹ̀rí ènìyàn méjì èmi ni ẹni tí ń jẹ́rìí ara mi àti bàbá tí ó rán mi sì ń jẹ́rìí fún mi nítorí náà wọ́n wí fún un pé níbo ni bàbá rẹ wà Jésù dáhùn pé ẹ̀yin kò mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ kò mọ bàbá mi ìbá ṣe pé ẹ̀yin mọ̀ mí ẹ̀yin ìbá sì ti mọ bàbá mi pẹ̀lú ọ̀rọ̀ wọ̀nyí ni Jésù sọ níbi ìṣúra bí ó ti ń kọ́ni ní tẹ́ḿpìlì ẹnikẹ́ni kò sì mú un nítorí wákàtí rẹ̀ kò tí ì dé nítorí náà ó tún wí fún wọn pé èmi ń lọ ẹ̀yin yóò sì wá mi ẹ ó sì kú nínú ẹ̀ṣẹ̀ yín ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì yóò lè wá nítorí náà àwọn Júù wí pé òun wà pa ara rẹ̀ bí nítorí tí ó wí pé ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì yóò lè wá ó sì wí fún wọn pé ẹ̀yin ti ìsàlẹ̀ wá èmi ti òkè wá ẹ̀yin jẹ́ ti ayé yìí èmi kì í ṣe ti ayé yìí nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí kò ṣe pé ẹ bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí náà wọ́n wí fún un pé ta ni ìwọ ṣe Jésù sì wí fún wọn pé àní èyí ni tí mo ti wí fún yín ní àtètèkọ́ṣe mo ní ohun púpọ̀ láti sọ àti láti ṣe ìdájọ́ nípa yín ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ohun tí èmi sì ti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá wọ̀nyí ni èmi ń sọ fún aráyé kò yí wọn pé ti bàbá ni ó ń sọ fún wọn nítorí náà Jésù wí fún wọn pé nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fún ara mi ṣùgbọ́n bí bàbá ti kọ́ mi èmi ń sọ nǹkan wọ̀nyí ẹni tí ó rán mi sì ń bẹ pẹ̀lú mi kò jọ̀wọ́ èmi nìkan sí nítorí tí èmi ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo bí ó ti ń sọ nǹkan wọ̀nyí ọ̀pọ̀ ènìyàn gbà á gbọ́ nítorí náà Jésù wí fún àwọn Júù tí ó gbà á gbọ́ pé bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́ ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira wọ́n dá a lóhùn wí pé irú ọmọ Ábráhámù ni àwa ṣe àwa kò sì ṣe ẹrú fún ẹnikẹ́ni rí láé ìwọ àṣẹ wí pé ẹ ó di òmìnira Jésù dá wọn lóhùn pé lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ òun ni ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú kì í sì gbé ilé títí láé ọmọ ní gbé ilé títí láé nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ mo mọ̀ pé irú ọmọ Ábráhámù ni ẹ̀yin ń ṣe ṣùgbọ́n ẹ̀ ń wọ ọ̀nà àti pa mí nítorí ọ̀rọ̀ mi kò rí àyè nínú yín ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá ni mo ń sọ ẹ̀yin pẹ̀lú sì ń ṣe èyí tí ẹ̀yin ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá yín wọ́n dá wọn sì wí fún un pé Ábráhámù ni bàbá wa Jésù wí fún wọn pé ìbá ṣe pé ọmọ Ábráhámù ni ẹ̀yin ń ṣe ẹ̀yin ìbá ṣe iṣẹ́ Ábráhámù ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin ń wọ ọ̀nà àti pa mí ẹni tí ó sọ òtítọ́ fún yín èyí tí mo ti gbọ́ lọ́dọ̀ Ọlọ́run Ábráhámù kò ṣe èyí ẹ̀yin ń ṣe iṣẹ́ bàbá yín nígbà náà ni wọ́n wí fún un pé a kò bí wa nípa panṣágà a ní bàbá kan èyí ni Ọlọ́run Jésù wí fún wọn pé ìbá ṣe pé Ọlọ́run ni bàbá yín ẹ̀yin ìbá fẹ́ràn mi nítorí tí èmi ti ọ̀dọ̀ Ọlọ́run jáde mo sì wá bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi ṣùgbọ́n òun ni ó rán mi èyí ti ṣe tí èdè mi kò fi yé yín nítorí ẹ kò lè gbọ́ ọ̀rọ̀ mi ni. Tí èṣù bàbá yín ni ẹ̀yin ń ṣe, ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ sì ń fẹ́ ṣe. Apànìyàn ni òun ń ṣe láti àtètèkọ́ṣe, kò sì dúró ní òtítọ́, nítorí tí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ń ṣèké, nínú ohun tirẹ̀ ni ó ń sọ, nítorí èké ni àti bàbá èké. Ṣùgbọ́n nítorí èmi ń sọ òtítọ́ fún yín, ẹ kò sì gbà mí gbọ́. Ta ni nínú yín tí ó tì dá mi lé ẹ̀bi ẹ̀ṣẹ̀? Bí mo bá ń sọ òtítọ́, èyí ṣe tí ẹ̀yin kò fi gbà mí gbọ́. Ẹni tí í ṣe ti Ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́, nítorí ẹ̀yin kì í ṣe ti Ọlọ́run. Àwọn Júù dáhùn, wọ́n sì wí fún un pé, àwa kò wí ní tòótọ́ pé ará Samaria ni ìwọ ṣe, àti pé ìwọ ní ẹ̀mí èṣù. Jésù dáhùn wí pé, èmi kò ní ẹ̀mí èṣù, ṣùgbọ́n èmi ń bọlá fún bàbá mi, ẹ̀yin kò sì bọlá fún mi. Èmi kò wá ògo ara mi, ẹnìkan ń bẹ tí ó ń wá, tí ó sì ń ṣe ìdájọ́. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́, kì yóò rí ikú láéláé. Àwọn Júù wí fún un pé, nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ ní ẹ̀mí èṣù. Ábráhámù kú àti àwọn wòlíì. Ìwọ sì wí pé bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́, kì yóò tọ ikú wò láéláé. Ìwọ àpọ̀jù Ábráhámù bàbá wa lọ, ẹni tí ó kú, àwọn wòlíì sì kú. Ta ni ìwọ ń fi ara rẹ̀ pè? Jésù dáhùn wí pé, bí mo bá yin ara mi lé ògo, ògo mi kò jẹ́ nǹkan. Bàbá mi ni ẹni tí ń yìn mí lé ògo, ẹni tí ẹ̀yin wí pé Ọlọ́run yín ní í ṣe. Ẹ kò sì mọ̀ ọ́, ṣùgbọ́n èmi mọ̀ ọ́. Bí mo bá sì wí pé èmi kò mọ̀ ọ́, èmi ò di èké gẹ́gẹ́ bí ẹ̀yin, ṣùgbọ́n èmi mọ̀ ọ́, mo sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ábráhámù bàbá yín yọ̀ láti rí ọjọ́ mi, ó sì rí, ó sì yọ̀. Nítorí náà, àwọn Júù wí fún un pé ọdún rẹ kò tí ì tó 50, ìwọ sì ti rí Ábráhámù. Jésù sì wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, kí Ábráhámù tó wà, èmi ti wà. Nítorí náà, wọ́n gbé òkúta láti sọ lù ú, ṣùgbọ́n Jésù fi ara rẹ̀ pamọ́, ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì.

0: Kánò, orí ìkẹsàn-án. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé olùkọ́ ni, ta ní dẹ́ṣẹ̀? Ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ilé afọ́jú? Yéṣù dáhùn pé kìí ṣe nítorí tí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí iṣẹ́ ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà, ó sì wí fún un pé, lọ, wẹ̀ nínú adágún Siloamu, ìtumọ̀ èyí tí jẹ́ rán lọ. Nítorí náà, ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀, ó sì dé, ó ń ríran. Ǹjẹ́ àwọn aládùúgbò àti àwọn tí ó rí nígbà àtijọ́ pé alágbe ní í ṣe wípé ẹni tí ó ti ń jókòó ṣàgbékọ́ yìí, àwọn kan wípé òun ni, àwọn ẹlòmíràn wípé bẹ́ẹ̀ kọ́, ó jọ ọ́ ni, ṣùgbọ́n òun wípé èmi ni. Nítorí náà ni wọ́n wí fún un pé ǹjẹ́ ojú rẹ ti ṣe là? Ó dáhùn, ó sì wí fún wọn pé ọkùnrin kan tí à ń pè ní Jésù ni ó ṣe amọ̀, ó sì fi kùn mí lójú, ó sì wí fún mi pé lọ sí adágún Siloamu kí o sì wẹ̀. Èmi sì lọ, mo wẹ̀, mo sì ríran. Wọ́n sì wí fún un pé òun náà àdà, ó wí pé èmi kò mọ̀. Wọ́n mú ẹni tí ojú rẹ̀ ti fọ́rí wá sọ́dọ̀ àwọn Farisí. Ǹjẹ́ ọjọ́ ìsinmi lọ́jọ́ náà nígbà tí Jésù ṣe amọ̀ náà tí ó sì là á lójú? Nítorí náà, àwọn Farisí pẹ̀lú tún bí léèrè bí ó ti ṣe ríran. Ó sì wí fún wọn pé ó fi amọ̀ lẹ ojú mi, mo sì wẹ̀, mo sì ríran. Nítorí náà, àwọn kan nínú àwọn Farisí wí pé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, nítorí tí kò pa ọjọ́ ìsinmi mọ́. Àwọn ẹlòmíràn wí pé ọkùnrin tí ṣe ẹlẹ́ṣẹ̀ yóò àti ṣe lè ṣe irú iṣẹ́ àmì wọ̀nyí, ìyapa sì wà láàrin wọn. Nítorí náà, wọ́n sì tún wí fún afọ́jú náà pé kí ni ìwọ wí nítorí rẹ̀, nítorí tí ó là ọ lójú? Ó sì wí pé wòlíì ní í ṣe. Nítorí náà, àwọn Júù kò gbàgbọ́ nítorí rẹ̀ pé ojú rẹ̀ ti fọ́rí àti pé ó sì tún ríran, títí wọ́n fi pe àwọn òbí ẹni tí a ti là lójú. Wọ́n sì bí wọ́n léèrè wípé èyí ni ọmọ yín, ẹni tí ẹ̀yin wípé a bí ní afọ́jú, ẹ á ṣe tí ó ń ríran ní ìsinsìnyí? Àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé àwa mọ̀ pé ọmọ wa ni èyí, àti pé a bí ní afọ́jú. Ṣùgbọ́n bí ó ti ṣe ń ríran ní ìsinsìnyí, àwa kò mọ̀, tàbí ẹni tí ó là á lójú, àwa kò mọ̀. Ẹni tí ó gbọ́njú ní í ṣe, ẹbí léèrè yóò wí fún ara rẹ̀. Nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ, nítorí tí wọ́n bẹ̀rù àwọn Júù, nítorí àwọn Júù ti fi ohùn ṣọ̀kan pé bí ẹnìkan bá jẹ́wọ́ pé Kristi ní í ṣe, wọn ó yọ ọ́ kúrò nínú sinagogu. Nítorí èyí ni àwọn òbí rẹ̀ fi wí pé ẹni tí ó gbọ́njú ní í ṣe, ẹbí léèrè. Nítorí náà, wọ́n pe ọkùnrin afọ́jú náà lẹ́ẹ̀kejì, wọ́n sì wí fún pé fi ògo fún Ọlọ́run, àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí ṣe. Nítorí náà, ó dáhùn, ó sì wí pé bí ẹlẹ́ṣẹ̀ ni, èmi kò mọ̀. Ohun kan ni mo mọ̀, pé mo ti fọ́jú rí, mo ríran ní ìsinsìnyí. Nítorí náà, wọ́n wí fún un pé kí ni ó ṣe sí ọ? Ó ti ṣe là ọ lójú. Ó dá wọn lóhùn wípé èmi ti sọ fún yín ná, ẹ̀yin kò sì gbọ́. Nítorí kí ni ẹ̀yin ṣe ń fẹ́ tún gbọ́? Ẹ̀yin pẹ̀lú fẹ́ ṣe ọmọ ẹ̀yin rẹ̀ bí? Wọ́n sì fi ṣe ẹlẹ́yà, wọ́n sì wí pé ìwọ ni ọmọ ẹ̀yin rẹ̀, ṣùgbọ́n ọmọ ẹ̀yin Mósè ni àwa. Àwa mọ̀ pé Ọlọ́run bá Mósè sọ̀rọ̀, ṣùgbọ́n bí ó ṣe ti eléyìí, àwa kò mọ ibi tí ó gbé ti wá. Ọkùnrin náà dáhùn, ó sì wí fún wọn pé ohun ìyanu ṣáà ni èyí pé ẹ̀yin kò mọ ibi tí ó gbé ti wá, ṣùgbọ́n òun ṣáà ti là mí lójú. Àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí Ọlọ́run, tí ó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀, òní gbọ́ tirẹ̀. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò tí ì gbọ́ pé ẹnìkan la ju ẹni tí a bí ní afọ́jú rí. Ìbáṣepé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, kì bá ti lè ṣe ohunkóhun. Wọ́n sì dáhùn wí fún un pé nínú ẹ̀ṣẹ̀ ni a bí ìwọ pátápátá, ìwọ sì ń kọ́ wa bí? Wọ́n sì tì í sóde. Jésù gbọ́ pé wọ́n ti tì í sóde nígbà tí ó sì rí i, ó wí pé ìwọ gba ọmọ Ọlọ́run gbọ́ bí? Òun sì dáhùn wí pé ta ni Olúwa, kí èmi kí ó lè gbà gbọ́. Jésù wí fún un pé ìwọ ti rí i, òun náà sì ni ẹni tí ó ń bá ọ sọ̀rọ̀ yìí. Ó sì wí pé Olúwa, mo gbàgbọ́, ó sì wólẹ̀ fún un. Jésù sì wí pé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí? Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti ní ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin wí pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern. Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀run bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbà.

oríkejì ẹsẹ ìkọkàndínlógún. Ó ní ìwọ gbàgbọ pé ọlọrun kan ní bẹ, ó dára. Àwọn ẹmí èṣù pẹlú gbàgbọ, wọn sì wá rírì. Nítorí bẹ, bí ó bá jẹ wípé ìgbàgbọ tó ní, ìgbàgbọ wípé mo bẹ̀rù ọlọrun lóní, tó sì ní ìgbàlà tó gbà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ wípé lóòrọ̀ yìí o ní láti gbàdúrà kí a lè gbà ọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Bí o bá sì fi ọkàn ìgbàgbọ́ wá, ó dájú wípé ọlọ́run yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ìkẹta, ohun tí ìgbàlà kò jẹ́, ó ní kì í ṣe wípé a ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Àwọn mìíràn wọ́n máa ń rò wípé bí a bá lawọ́, bí a bá ń fún alágbe àti àwọn aláìní, bí a bá ń fún wọn lówó, èyí jẹ́ wípé a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àwọn farisí wọ́n ṣe ju tiẹ̀ lọ, wọ́n fún àwọn alágbe lówó ju bí o ti ń ṣe. Ṣùgbọ́n àwọn wọ̀nyí kò ní ìgbàlà, wọ́n ṣègbé nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí ó bá jẹ́ nǹkan náà ló gbójúlé tó ń sọ wípé o ní ìgbàlà, jẹ́ kí o yí ọ wípé a ń ṣe àánú, ìtọrẹ àánú, a fún alágbe lówó, èyí ò sọ wá di ẹni ìgbàlà. Ìwé mímọ́ tiẹ̀ jẹ́ kó yé wa nínú Kọ́rìntì kínní orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta, ó ní bí mo ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì ń fi ara mi fúnni láti san, bí èmi kò ní ìfẹ́, èyí ni ìfẹ́ tí ó ń ti inú ìgbàlà wá, ó ní kò ní èrè kan fún mi. Ìkẹrin, ìgbàlà kì í ṣe wípé mo màdúrà gbà, mo ń gbà àwẹ̀, mo ń gbàdúrà nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé àwọn ọmọ Ísíráẹlì, àwọn náà ń gbàdúrà, wọ́n sì ń gbà àwẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kò kúrò lọ́wọ́ wọn. Èyí ni ọlọ́run fún ara rẹ̀ ló fi ń fi wọ́n sùn, tó sì ń pè wọ́n níjà wípé ó yẹ kí wọ́n kí ó ronú, kí wọ́n kí ó mọ̀ wípé èyí tí wọ́n ń ṣe, wọ́n ń gbàdúrà ni o, wọ́n lọ sílé ìsìn ni o. Èyí ò túmọ̀ sí wípé wọ́n ti ní ìgbàlà, wọ́n ní láti wá láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, kí a lè wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kí ìgbàlà tòótọ́ kí ó ba lè jẹ́ tiwọn. Nínú Isaiah orí ìkejìdínlọ́gọ́ta, Isaiah orí ìkejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní, ó ní kí rara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ère kọjá, kí o fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Israel, ilé Jacob ẹ̀ṣẹ̀ wọn. Gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Gbọ́ bí wọ́n ti ń tiraka, tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tíì jẹ́ tiwọn. Nínú ẹsẹ̀ ìkejì, ó ní ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo, tí kò fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n wí pé ní ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí? Wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀, tó sì ń gbàdúrà, ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere, àwọn wòlíì ti Bíbélì, kí wọn kí ó kí rara, kí wọn kí ó má ṣe dá sí, kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀, láti fi ìré kọjá wọn, láti fi hàn wọ́n. Jẹ́ kí ó yọ nígbà náà wípé mò ń gbàdúrà, mò ń gbà àwẹ̀, mò ń lọ sílé ìsìn. Èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ìkarùn-ún, àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tó ń láàlá, àlá tamátàsé, a sì ń ríran, a ń sọ tẹ́lẹ̀, èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà. Rántí wípé Pharaoh náà láàlá, Nebuchadnezzar pàápàá láàlá, ṣe rántí aya Pilato, òun pàápàá ní láàlá. Àwọn wọ̀nyí, àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà. Ìgbàlà Ọlọ́run, ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kò jẹ́ tiwọn. Bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀, kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Balaamu aríran lọ. Òun náà sọ tẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń lálàá, mo ń ríran, mo ń sọ tẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà. Ìkẹfà, kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kì í jà.

omoluabi ti ki binu sugbon ni toto o se jeje lo de ara sugbon paramole nbe lodo ikun iru eni be a o le so wepe o ni igbala eyi ki se igbala ti jesu ntenumo pe o nfe fun enikokan wa ikeje ki se wepe mo je oloye ninu ijo bi baba egbe bi diakoni bi lay reader lai di atunbi tabi ki eniyan ki o ko ile isin opolopo lo sese fun won lati ko ile isin lai fi ese sile lai ni igbala awon miran ti le ma ngbeja esin won ni bi o ba bu igbagbo pere o ri popa oju omi iyen o so wipe o ti di eni igbala o nti an pe ni igbala ni wepe ki olorun fun ara re pelu ore ofe ati pelu eje ti Jesu ta sile lori oke Calvary ki o wo ese renu ki o so di eni otun eda otun ye ki a ton ka le kan si ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun si bi omokunrin kan Jesu ni wo pe oroko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won bi o ba je ti olorun ni toto a o ti gba ola kuro ninu ese re eyi ni an pe ni igbala nigbati eniyan ba ni iriri idani loju idariji gbogbo ese nipa igbagbo ninu Kristi eyi ni an pe ni igbala bi o ba ti to olorun wa o ti je wa awon ese re o ti ko won sile o si ti bebe we pe ki olorun ki o dariji o bi o ba je be o ni idani loju idariji e bi ese ko tun si ni okan re mo yi ni we pe o ti di eni ti adariji nitori lese kese bi ti o ba ti ronu po ada gbogbo ese re ti o se gbadura pelu igbagbo ninu Kristi olorun yo dari gbogbo awon ese won iji opatapata ni iseju aya yo o si wa ni alaafia on ti an pe ni ayo igbala yo je ti re idani loju wi pe o ti ba olorun laja yo si je ti re pelu ninu orin dafidi ni atiri ti olorin dafidi yi ti o ngbadura ti o si so fun wa abayorisi nigbati ababa olorun laja abayorisi nigbati igbala olorun ti o ba ti je ti wa orin dafidi ikokanleni adota orin dafidi ori ikokanleni adota ese ikejila mu ayo igbala re pada tomi wa bi o ba je toto ni o ti ni igbala o ri wipe ayo orun ayo wipe ati dariji o yo wa ninu okan re papa yo foye gbogbo ebi idadebi ti o ti wa tele tele awon mu won kuro o ni ayo wepe nisinsin yo ti je ti omo olorun e ki se ayo ti awon agabagebe ayo ti awon agabagebe ki pe nitori wepe o sese bi won ba ni ohun kan nisinsin yi won le sope won le dope won le fofayo sugbon ni iseju medogun tabi ogbon iseju leyin na ayo ti won ro pe won ni o ti fo lo nitori eyi ni Job se nso fun wa wo Job ori ogun ese ikarun pe orin ayo eniyan buburu igba kukuru ni ati pe ni iseju kan li ayo agabagebe bi abaje eni ti o ti ni igbala bi abaje eni ti ko ti gba Jesu gege bi olugbala wa gege bi eni ti o ti ni iwenumo ninu eje Jesu o sese ki a korin fun igba die o sese ki a ni ayo osan kan tabi orukan se mo so fun wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun wa pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti bani kale ayo ti wa ninu okan wa looro losan lale
lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomiwa dafidi ti o gbadura ni yi o ti ni ayo yi tele tele ṣugbọn o so ayo yi nu nitori o pada sinu ese o pada sinu agbere o pada sinu eke iro pipa o pada sinu ki a ma bo ese mole asusun fun wi pe eni ti o ba bo ese lo mole ki yo se rere ṣugbọn eni to ba jewo to ba ko sile ni yo ri anu gba nitori wi pe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele o lo se wa ngbadura wi pe olorun ni tooto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja aisododo ese idalebi mi nu kuro oni we mi ile awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo ire koja mi o nigba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to ton ni we pe oni lati jewo oni lati ko sile lai bo onko mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si foju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa nso fun awe pe mu ayo igbala re pada tomi wa mo ti padanu re sugbon mu pada tomi wa ki o si fi emi ominira re gbe mi ro o n bebe we pe ki igbala olorun ki o le je tohun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti n duro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni tooto ni a ni igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko eti ikun siru igbala nla bi eyi onitan je alaimori o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori oni anfani ati gba idariji oni anfani ati ni igbala sugbon nitori wi pe o ndimo nitori wi pe o nse agabagebe nitori wi pe o ndagunla eyi kokan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon ebero ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu ebero ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to npa wa lo ku yi to npa wa ko lo yi oni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi oni igbala ti a nso nipa re yi ti a tete ko bere si so lati odo oluwa o je eyi ti Jesu Kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je ti re mo si gbagbo we pe o ni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je ti re yo je ti re loruko Jesu anwo nisinsiyi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje kristi se iyebiye lati we ese wanu
Èyí ni Jésù fúnra rẹ̀ ló sọ fún wa nínú Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ó ní nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, kì í ṣe ti májẹ̀mú láéláé, ẹ̀jẹ̀ tí ó fún wọn ní ìdáríjì, ìgbàlà, ìdáǹdè nínú májẹ̀mú láéláé, ó jẹ́ ẹ̀jẹ̀ ẹranko, ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí òbókọ. Ṣùgbọ́n sọ wípé fún àwọn tí wọ́n ń gbé ní májẹ̀mú titun, lẹ́yìn tí Jésù Kristì tí ó ti kó fún wa, ó ní èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, ti ata sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ṣé o rántí wípé a ti sọ fún ọ, ìgbàlà ni wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ó wá ń sọ wípé ẹ̀jẹ̀ Jésù ni ata sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Wò ó ní Lefitiko orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, Lefitiko orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, ẹ̀mí sì ti fi fún yín láti máa ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ni, nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Bí o bá fẹ́ ètùtù tòótọ́, ẹ̀bọ àrókún àródà fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, bí o bá ń fẹ́ arọ́pò tí ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa, ó ń sọ fún ọ wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè gbà ọ́ kúrò nínú ìdájọ́ ìdálẹ́bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Nínú Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún, Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún, gbogbo ènìyàn lé ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run, kò sí ẹni tí ó lè wí àwíjàre, nítorí gbogbo ènìyàn lé ó ti ṣẹ̀ wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́, kì í ṣe wípé a ń sanwó fún ìgbàlà lọ́fẹ̀ẹ́, kì í ṣe wípé a bímí sílé ìsìn lọ́fẹ̀ẹ́, kì í ṣe wípé mo ń ṣe ohun gbogbo tí mo lè ṣe, àwọn rere tí mo ń ṣe wọ́n pọ̀ ju gbogbo tó wà lọ́wọ́ mi. Ó ní àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì. Wọ ẹsẹ̀ 25 ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀, Jésù Kristì tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láti fi òdodo rẹ̀ hàn, nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ àti fún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn. Nínú Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó sì fẹ́rẹ̀ẹ́ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin. Ó ń sọ fún wa ní wípé nígbà ayé òfin, nígbà ayé májẹ̀mú láéláé, ó ní ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù. Ní àkókò náà, ìbàjẹ́ olórí àlùfáà fúnra rẹ̀, ìbàjẹ́ àwọn ọmọ Léfì, ìbàjẹ́ àwọn ọmọ Ísíráélì, bí wọ́n bá dẹ́ṣẹ̀ sí Ọlọ́run gbogbo wọn pátá, ni à ń bèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n mú ẹ̀jẹ̀ ẹran tí a pa wá, tí yóò jẹ́ arọ́pò wọn, ẹ̀jẹ̀ tí a ó fi ṣe ètùtù fún wọn. A tilẹ̀ sọ fún wa wípé kì í ṣe àwọn ènìyàn nìkan, ṣùgbọ́n àwọn ohun èlò tí ó wà ní ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ni a fi ẹ̀jẹ̀ ẹran ni a fi ṣe ìyàsọ́tọ̀ ìwẹ̀nùmọ́ wọn, kí ohun tí a ṣe lórí àwọn pẹpẹ yìí kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Èyí ni a fi ń sọ fún wa wípé ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo, àtènìyàn àtohun èlò ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀ sílẹ̀ kò sí ìdáríjì. Èyí sọ fún wa wípé láì jẹ́ wípé a gba ẹ̀jẹ̀ Jésù, a gbà á gbọ́. Ohun tí Jésù ṣe lórí igi àgbélébó, a gbà á gbọ́. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀ kì yóò sí ìdáríjì. Ẹsẹ̀ tí a máa ń kà lọ́pọ̀ ìgbà, ó yẹ kó yé wa nínú Jọ́hánù 1 orí 1 ẹsẹ̀ 7 àti 9. Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀,
àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù kò sí nǹkan míì, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wàánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó ní bí àwa bá wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodoli òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wàánù kúrò nínú àìṣòdodo gbogbo. Àǹfààní wà fún ẹnì kọ̀ọ̀kan wa lónìí láti ní ìwẹ̀nùmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó dájú wípé bí o bá wá sọ́dọ̀ Olúwa yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti ṣe ìwẹ̀nùmọ́ ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo àbàwọ́n, gbogbo ẹ̀gbin, gbogbo àléébù, gbogbo àbùkù tó wà ní ìgbésí ayé rẹ. Kò sí ọṣẹ àbòfọ̀ kan láyé tó lágbára tó sì nípa tó ẹ̀jẹ̀ Jésù Kristi. Pẹ̀lú ìbùwọ̀n ẹ̀jẹ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run yóò wẹ̀nù. Ọlọ́run yóò dá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, yóò dà wọ́n sínú òkun ìgbàgbé rẹ̀. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ náà kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ìbá ṣe ẹ̀ṣẹ̀ àìgbọràn, ẹ̀ṣẹ̀ àgbèrè ni, tàbí ẹ̀ṣẹ̀ panṣágà, tàbí ẹ̀ṣẹ̀ olè jíjà, tàbí ẹ̀ṣẹ̀ fàyàwọ́ ṣíṣe, tàbí ẹ̀ṣẹ̀ jìbìtì, tàbí ìwà ìbàjẹ́ gbogbo. Ó ṣeéṣe kó jẹ́ ìjà jíjà, sìgá mímu, igbó mímu, ọtí mímu, tàbí tẹ́tẹ́ títa ní tirẹ. Ó ṣeéṣe kó jẹ́ ìbọ̀rìṣà, ó sì ṣeéṣe kó jẹ́ wípé òrìṣà tirẹ ní àwọn òkú ẹ̀gbẹ́ tí ó sọ wípé o máa yí ẹ̀yìn wọn padà. Ó sọ àgbà ilé tí ó ti kú, ó sọ wọ́n di òrìṣà tí a ń sin, ó sọ wọ́n di òrìṣà àkúndẹ̀bọ. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ni Ọlọ́run fẹ́ dáríjì ọ́. Bí o bá lè wá sí ẹsẹ̀ àgbélébò lónìí pẹ̀lú ìgbàgbọ́, rántí wípé o ti kú fún ọ kí o bá lè ní ìyè. A dá a lẹ́jọ́ kí a lè dá ọ láre, a kàn ọ́ mọ́gi kí a lè tú ọ sílẹ̀. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti gbà ọ́ là lọ́fẹ̀ẹ́. Bí o bá wá, bí o bá gbàdúrà, bí o bá tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, yóò fún ọ ní ìgbàlà, yóò sì fún ọ ní ìṣẹ́gun, ó sì lè wà pẹ́ títí pẹ̀lú Ọlọ́run ní ayérayé. Nísinsìnyí bí o ti lọ láti gbàdúrà, Ọlọ́run rán wa létí wípé kí a wò ó. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ, bí o bá fẹ́ kí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, dìde lórí ẹsẹ̀ rẹ. Kí o sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó o ti dá, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó ọ lẹ́rú, tó kó ọ lẹ́rù, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó di ẹrù wúwo sórí rẹ wípé o ń fẹ́ kí Ọlọ́run kí o mú o kúrò, rántí wípé ẹ̀jẹ̀ Jésù lè àti ta sílẹ̀. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ó sọ fún wa wípé bí a ti gbé ejò sókè ilé aginjù, bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má baà ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Ó ní èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀, ó ní ẹ̀jẹ̀ yìí ni ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn. Ó ní àwa ó ṣe là á, àwa ó ṣe bọ́, àwa ó ṣe kúrò nínú ìdájọ́ Ọlọ́run bí a kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí. Ó ní kí o ké pe Ọlọ́run, ó ṣe tán láti gbà ọ́ là. Ó ní ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Gbàdúrà ké pe Olúwa, àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Ó ní bí a bá dákẹ́, tara wa bá wa dákẹ́. Bí a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, a ò lè ṣe rere, ṣùgbọ́n bí a bá jẹ́wọ́, bí a bá kọ̀ ọ́ sílẹ̀, ó ní nígbà náà ni a ó lè rí àánú Ọlọ́run gbà. Ṣé o fẹ́ àánú Ọlọ́run? Ṣé o fẹ́ ìgbàlà tòótọ́? Ṣé o fẹ́ kí a mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò? Ṣé o fẹ́ ayọ̀ ìgbàlà Ọlọ́run? Ṣé o fẹ́ ìwẹ̀nùmọ́ láti òkè wá? Ó ní kí o képe Olúwa, képe Olúwa, nítorí wípé Jésù Kristi ti kú fún ẹnì kọ̀ọ̀kan wa kí ó ba lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, má bò wọ́n mọ́lẹ̀ o. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ àìgbọràn, ó ṣeéṣe kó jẹ́ ti àgbèrè, ó ṣeéṣe kó jẹ́ ti ìkóbìnrin jọ, ó ṣeéṣe kó jẹ́ ti panṣágà, ó ṣeéṣe kó jẹ́ wípé ti rọ́pípani, ó ṣeéṣe kó jẹ́ ti ìjà jíjà tàbí olè jíjà tàbí fàyàwọ́, ó ṣeéṣe kó jẹ́ wípé oníjìbìtì ni ọ́, ìwà ìbàjẹ́ ò kúrò nínú ayé rẹ. O sì ń lọ sílé ìsìn, ó ń sọ fún wa wípé ìgbàlà Ọlọ́run ó máa ń gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ wọ́n ti kọjá lọ, kíyèsí gbogbo wọn di ọ̀tun. Ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tun? Àbí o ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀? Àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà, ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́, ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà?
ti o je kan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa o ni ki o je wo fun olorun ki o je wo fun olorun bo je siga bo je oti bo je awon kan e lo ti ku oleru o ni ki o je wo fun olorun ki a ba le dariji o ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura lainu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala toto igbala ti mu ni lati aye lo si orun ki o je ti re.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ, wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsun dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákálá kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ̀ lọ, bí a bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sẹ́ẹ̀ lókè Káfárì, ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé o gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa. Jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa. Gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí. Ní orúkọ Jésù Kristì Olúwa. Mo ń fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 46. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló ń rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí, ṣùgbọ́n bí ó ṣe tiwa ni, àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sá kúrò lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn, tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyà wa ni a fi kọ́ sí orí igi àgbélébùú Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní ẹsẹ 46, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, nítorí náà lè àwa kì í ó bẹ̀rù. Bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, tí a sì ṣí àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó, tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ mì nípa ọwọ́ bíbì rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo, Ọlọ́run bẹ̀lé àárín rẹ̀, a kì yóò ṣí ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́, ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀, ayé yọ́, Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni samu ti o n se alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o n so wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o n so fun a wipe ko si enikeni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokunso ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o n so fun o wipe ma binu je ma si so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikayefe wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo niyi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo si bi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wo pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo sa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun be le arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le bura bura mu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o ti nji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keperi nbinu bi o ba ti mo tele tele ti o si ja fara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keperi nbinu si o awon wo ni an pe ni keperi awon tin ta fani awon ti won fe se oni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba o sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba aye raye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebe abo fun wa won ni o fo ohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacobu o ni abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won kole ile daradara ile mere mere ti akun daradara sugbon ki won ki o to wo inu re won wa le si enu ona won ri nkan kan mole won se ri nkan mole la ri awon papa mole lo bi won won ku láìtí ẹ̀ nídìí wọ́n sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbà wọ́n bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọn àwọn tí ò pa tápátápátá ó pa wọn ní àparọ̀ wọn ò jẹ́ ní ayé wọn ò jẹ́ ní ọrun ìgbà téèyàn bá lo ọdún márùn-ún ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ní ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ jésù kristi tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà ìrere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n ti ẹ̀sọ́ wá lórúkọ wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire ọlọ́run jákọ́bù ta ni ọlọ́run jákọ́bù ìgbà tí jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tanì lọ́wọ́ ísáù ilé ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni ọlọ́run wá bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ ọlọ́run jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ lábánì gbogbo ìyà tí lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí lábánì fẹ́ ṣe fún ọlọ́run gbà á nígbà tí ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ lábánì ni lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ fún lábánì pé jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni ísáù ránṣẹ́ padà wípé sọ fún wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni ọlọ́run tí ó dáàbò bo jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé ọlọ́run jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ olúwa irú aporo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé ìgbà tí jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹ́ kò ti rìn dọ́dọ̀ rẹ ò ti gbọ́rọ̀ jésù àti fi ìrere àti fi hàn ọ́ èyí ni ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun oyinja ni à ń pè bẹ́ẹ̀ ó sì ṣe ọkọ̀ oyinja náà nìyẹn ó ṣe sí méjì ó ké sí méjì ó fi kẹ̀kẹ́ ogun ó fi jóná ẹ̀dúró jẹ́ awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si se se ki iwo na ki o ti wa iru abo be ri awon abo ike Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti se akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja ki o de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaun se a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa oni ri wa bi o so ba ri eni le adaun se nbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa osu ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wi pe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa wi pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to se ogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jo kan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku laipe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona mi o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi ntemi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki foko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe àbò wa èké ni o má gbẹ́kẹ̀lé ajá ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yìí gan yóò jẹ́ ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ ìrọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ ìrọ́ lè ó fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta ti àdánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a ń sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun ló máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta egunlé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú àti òdodo lèmi ò fi lé òṣùwọ̀n yìnyín ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú jésù kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni o gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárí ààbò ni ó ń fi owó rẹ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò ré kọjá nígbà náà ni òun ó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò ré kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀ ohun tí a ń gbé káàkiri èyí tí a ń so mọ́rùn èyí tí a ń fi sí ìka ọwọ́ èyí tí a ń so mọ́dì ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù tí a sọ pé obìnrin ìbora rẹ da tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù àkókò ọyẹ gbé ẹ lọ ó lóun ní ju bẹ́ẹ̀ lọ ìwọ ronú ẹ ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù èyí tá ààbò tá a rò pa nínú ayé irú ẹ nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kì í jẹ́ ààbò tòótọ́ o si se se ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma n so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apoti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi majemu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si oye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba fe abototo an lati kuro ninu ese ke asigba Jesu Christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni Samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba Israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon Filistini eje ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wi pe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won ija okuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wi pe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wi pe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi wọn sọ pé kò sí ni bá a bá ti mú mi àdúrà gbogbo ẹ parí bínú rùn ọ́ bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára ó parí ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan èpè òkú.

àkókò yẹn. Ó sì ṣeé ṣe ká ṣe àgbélébù pẹ̀lú igi ká pínta tó bá ẹ̀kan àgbélébù ṣé kì í dẹ̀ṣẹ̀. Kò ti fi ọwọ́ ẹ̀ṣẹ̀ bá àgbélébù tí ó kàn fún ọjẹ́ wàá gbé sí ẹnu ọ̀nà wàá ní Jehovah Jireh Ọlọ́run ló pèsè rẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀ àìsàn ń ṣe ọ́. Pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n rú àwọn èèyàn jáde nínú irú ilé bẹ́ẹ̀ abo ekeni. Bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìṣẹ́ ò ní kúrò nílé wa. Bí a bá sì mọ̀ bẹ́ẹ̀ a ó sátọ Ọlọ́run lọ pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà wo àwọn èèyàn wọ̀nyí wọ́n sọ wípé nígbà tí àpótí ẹ̀rí yìí bá dé àárín wa. Èyí jẹ́ àmì wípé Ọlọ́run Olódùmarè àti alágbára wípé ó ti dé àárín wọn wọ́n sọ wípé kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Ṣílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa àwọn ọmọ ogun ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì Ofni àti Finihasi wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ́ẹ̀ tilẹ̀ mìtìtì inú wọn dùn. Ó lè máa wo àwọn ẹlẹ̀sìn àwọn àgàbàgebè àwọn tí wọ́n ń jà àwọn aluni àwọn ẹlẹ̀tàn àwọn ìkà àwọn alágbèrè àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi tí wọ́n bá bẹ̀ sí ní kọrin tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń pàtẹ́wọ́ tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí ti ọ̀tá parí ti oṣó parí ti ẹ̀jẹ̀ parí. Ìjà kúrò lọ́wọ́ wọn o ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbá àwẹ̀ kí wọ́n yíra nílẹ̀ kí wọ́n kí hallelujah kí wọ́n pàtẹ́wọ́ kí wọ́n ṣe kí nìyí ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀ ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n hóyè wípé ìṣẹ́gun ti dé. Ó tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun bó ò bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó ẹ̀rú sì bá àwọn Filistini. Wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé Sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo bíbélì ló gbé dání. Agbára tó wà nínú bíbélì tí ẹ̀kọ́ tó yè kooro tí ó máa ń jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú bíbélì ẹ̀páálí òfo ló gbé dání kò ságbára nú ẹ̀ mọ́ fún ọ. Àbímọ àgbẹ̀ sórí bẹ́ẹ̀dì àní àgbẹ̀ bíbélì tí a gbé síbi ìrọ̀rí ẹ̀ a sọ pé ẹ̀ mo gbé bíbélì síbẹ̀ o bó ṣó bá wá kó sá bí àjẹ́ bá kófò lọ kì í rí bẹ́ẹ̀. Ìgbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó bá kọ́ sílẹ̀ ni agbára tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ló máa ń lè jẹ́ fún èèyàn. Nítorí bẹ́ẹ̀ ẹ̀rú bá àwọn Filistini wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó wọ́n sì wípé àwa gbé. Nítorí pé irú nǹkan báyìí kò sí rí àgbẹ̀ ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyí. Àwọn wọ̀nyí lé Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíptì lójú lé aginjù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀ ni wọ́n sọ wípé ẹ jẹ́ alágbára ẹ ṣe bí ọkùnrin ẹ̀yin Filistini kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Heberu bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Filistini sì jà wọ́n sì lé Ísírẹ́lì wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpani sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Ísírẹ́lì jẹ́ 1,500 ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì gba àpótí ẹ̀rí wọn. Ó tán o ṣé o ti gba sáàmù lọ́wọ́ ẹ àjẹ́ o ti gba bíbélì lọ́wọ́ ẹ. Gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru ka orin.

Fídì ìkẹtàlélógún ní ẹ̀ẹ̀mẹje wọn ti gbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ́ àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn ìgbẹ́kẹ̀lé wọn ohun tó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn wọn sọ fún wa wípé wọn sì gba àpótí ẹ̀rí ọlọ́run tí a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbọ́ ohun tí ọlọ́run sọ fún wa ní orin Dáfídì ìkọkànléní àádọ́rùn-ún 91 ìkọkànléní àádọ́rùn-ún 91 nínú bíbélì wa bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ọlọ́run jákọ́bù ni ó jẹ́ ààbò wa tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi tí ó jẹ́ tí ó nípọn tí ó sì ṣe iyebíye púpọ̀ bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún ọlọ́run wípé ọlọ́run jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé jésù kú fún mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn òǹdè àwọn òrùka àwọn ẹ̀gbà ọrùn gbogbo àwọn nǹkan tí a ń so mọ́ra fún ààbò tí a ti kọ̀ ọ́ sílẹ̀ tí a ti jó wọn nínú iná àwọn ìgbẹ́kẹ̀lé wa nínú àwọn bàbá ìsàlẹ̀ tàbí babaláwo tàbí oníṣègùn kan tí a ti jù ú sílẹ̀ tí a sì ń sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí Jésù Kristì èyí sì ni ìdákọ̀rọ̀ mi wípé ìgbẹ́kẹ̀lé mìíràn mi ò ní àpáta ayérayé èyí tí a ń pè ní Jésù Kristì ó ní ibi ìsádi mi ẹ̀jẹ̀ rẹ̀ tí ó sì ti ha rẹ̀ yọ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó ní ààbò fún mi bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó dájú wípé ààbò rẹ̀ yóò dájú lórí rẹ̀ èyí ni àwọn ẹni ìgbàlà ọlọ́run àwọn tí wọ́n jẹ́ wẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n kọ́ sílẹ̀ àwọn tí wọ́n rí ìgbàlà Jésù gbà lọ́fẹ̀ẹ́ torí ọ̀fẹ́ ni a kì í fowó rà á ó kàn gbà wípé a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ́ sílẹ̀ kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa àwọn wọ̀nyí ni ọlọ́run fi sí ibi ìpamọ́ ó sọ wípé ẹni tí ó jókòó kò sọ wípé alárìnkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn ọjọ́ sunday a tún lọ sí ilé ìsìn àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ ẹ̀ka àtijọ́ àwọn àgbèrè wọ̀nyí ni ó ń bá agbára ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé pàṣán ìyà pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ ọlọ́run á tún tẹ̀lé ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn àwọn tí wọ́n ń sin ọlọ́run lé ẹ̀mí àti lé òtítọ́ àwọn tí irọ́ èké tí ò tún sílé ẹnu wọn mọ́ àwọn tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wọn wípé wọ́n ti di ọmọ ọlọ́run ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo àwọn ni ó ń gbé abẹ́ òjìji olódùmarè èmi ó wí fún ọlọ́run pé ìwọ́lé ààbò àti ó di mí ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí a ń pè ní tí wọ́n ń pè ní ẹ̀rọ ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ṣé epo lásánlàsàn ó ń lé èṣù lọ o mọ̀ wípé bí àìsàn bá dé èṣù ló wà ń di ẹ̀ ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀ bọnú ìgò tó fi rọ tó fi sí àtàrí ọmọdé ṣé òun ló ń lé èṣù lọ ìfọ́jú ọkàn ni ó ní ọlọ́run olódùmarè ẹni gíga ẹni ayérayé ẹni ìgbàanì ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ àwọn tafàtafà àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àṣà àti àpáta rẹ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán
tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ilé òkùnkùn tàbí fún ìparun ti ń pani tí ń runi ilé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ rẹ. Àwọn tí kò ní ààbò nìyẹn o, àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ohun tí ó wà nínú ayé, wọ́n a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹgbẹ́ rẹ àti lé ẹgbàárún lé apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ, kìkì ojú rẹ. Bí ó bá jẹ́ pé o ti fi Jésù ṣe ààbò rẹ, bí ó bá ti bá jẹ́ pé Jésù ti di olùgbàlà fún ọ, tí a ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìjà, kúrò nínú asọ̀, kúrò nínú ìrìnkìrìn, kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni, o sọ fún ọ wípé kìkì ojú rẹ ni ìwọ fi máa rí, ni ó fi máa rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ, má tanra ẹ jẹ o, ṣé Ọlọ́run ni ààbò rẹ, ṣé Olúwa lé ààbò rẹ, tàbí èyí tó so sílé, èyí tó fi sí abẹ́ ibùsùn rẹ, èyí tí o fi sí inú àpótí rẹ, ṣé òun ni ibi ààbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ, gbàtẹ́ èèyàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ̀, atare àti aláǹgbá tí a jó nínú iná, tí a so sínú awọ àgùntàn, gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ́ níre, àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ, ká máa sanra. Àwọn èèyàn wọ́n tún sọ di nǹkan míì, wọ́n sọ di ẹrù jẹ̀jẹ̀, wọ́n tún mú awọ rẹ̀, wọ́n tún di èédú kan sínú ẹ̀, wọ́n tún fi sínú ilé. Bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ, abájọ tí o lè ń kó ọ lẹ́rù. Àbí bó bá wà lọ́jà kí o lè tà, àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan, àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan, abájọ tí a gbé àgbà ná lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọ́n ni o kó sọnù, tí o sọ wípé Olúwa lè ààbò mi, ó sì ń ṣẹ́ṣọ lórí mi tó pé mo ṣe iyebíye ní ojú rẹ̀, ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ ni ó máa fi rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan, kì yóò ṣubú lù ọ́. Bẹ́ẹ̀ ni àrùkárùn kì yóò sún mọ́ ilé rẹ. Èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. Bámiwo Deuteronomy orí 23, Deuteronomy orí 23, 33, ẹ̀ẹ́ta, láti ẹsẹ̀ 26, títí dé 31. Nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye, ààbò tí ó dájú, mo ń fi hàn ó wọ́pọ̀ sí ọwọ́ rẹ. Bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ, Deuteronomy orí 23, láti ẹsẹ̀ 26. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run, ìwọ Jeṣuruni, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ lé ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ. Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà. Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ. Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ. Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ, ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ. Ó ní Ọlọ́run ayérayé ní ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ní apá ayérayé wà. Ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó ni. Ó wà ní òkè, ó dàbí ààbò fún ọ. Ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ, ọwọ́ ńlá rẹ, ọwọ́ tí gbani, ọwọ́ tí yọni nínú ọ̀fìn, ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ. Abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ. Òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ, ó sì wípé máa parun. Ísírẹ́lì sì jókòó lé àlàáfíà orísun Jákọ́bù nìkan ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì pẹ̀lú ọ̀run rẹ ń ṣe ìrísílẹ̀. Àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì, ta ló dàbí rẹ? Ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbalà,
je ko wa yi o nisinsin wo pe igba la se pataki ta le o da bi eni ti ati owo olorun gbala asa iran lowo re ati eni ti se ida olala re awon ota re yo si teriba fun o iwo o si ma te bi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa ni o so fun wa iru abu ti olorun pese fun wa abu ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile esho agbara ni oruko Oluwa iwe owo orikeje din ni ogun ni o ese ikewa oruko Oluwa ile esho agbara ni olododo sawo inu re o sila oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sawo inu re kise elese o kise elegan kise eni ti o ni fi oro olorun se sugbon olododo eni ti o ti jewo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile iso agbara ni olododo sawo inu re o sila oro oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni ohun ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko Oluwa le olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola I'll sit down need it. E sho Olorun yo si wa le ori re. Ki a to lo gbadura ni anwo Malaki. Ori keta. Malaki. Ori keta. Ese ikerin nini ogun. Malaki ni iwe ti o gbe ninu majemu lai lai. Ori keta. Ese ikerin nini ogun. Nigba na le awon ti o beru Oluwa nba ara won soro nigba kugba Oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru Oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni nikan le Oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o se da won si gege bi eniyan ti ma da omo re si ti o nsin olorun so wi pe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se owo se itoju re ohun o je abo fun o bi o ba je wi pe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti a nwa ti a so fun a wi pe ki a wa ko eko oro olorun ke a wa gbo ti Oluwa ki Olorun ki o le gbo ti wa ke se lasan bi o ba wa ni ojojo aya oni ti a fi eko bibeli ti Yoruba si bi o ba nwa ti o ngbo eko oro Olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro Olorun o so pe ke se lasan we pe ohun a ni o gege bi ni ohun a ma seso lori re ohun a si je ibi abo re ki Olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti a sapamo sabere o se pataki wipe ki a ko won sile ki a si so fun Olorun wipe Olorun iwo le abo ati agbara mi
iwo le lowo lowo iran lowo ni igba ekanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi atile si aye ni idi ti a si se awon oke nla nipo e si inu okun bi omi tile nho ti o si ru bi oke tile bi tile mi nipa owo bibi re odo nla kan wa kishan yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun be le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omogun wa pelu wa olorun jacobo le abo wa ati je ki o di mo pon ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani tile le ojo eponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo si abe re ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti a so morun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro soju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wi pe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bi ni bi o ba so fun olorun o daju wi pe yi o gbo ti re kepe nigba ti o wa nitosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wahala ba wa fun o so fun jesu bi o ba tin fi abo ike se isadi re je wo nkan woyi fun olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wi pe psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti aya si mimo loro wipe yo je ibi abo fun o tabi ile ti a ko si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni eyi ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju

ẹjẹ́ rẹ̀ ni a ti sa ni a sì ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀. Képe kí ó lè gbà ọ́, kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe. Wá sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Képe Olúwa, yóò sì gbà ọ́. Jẹ́ kí aṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́, nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n à ń bẹ̀ ọ́, bí a ti ṣe olóríire tó, tí o sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rá ní padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ìríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá képe ọ́, fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa.
apa ayeraye ti o so fun wa wipe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa wipe kiki oju wa le opin ma ri ere awon eniyan buburu wipe arun karun ki o sun ma go wa nitori wipe ati fi olorun ayeraye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wipe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n jelerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada ase be owe pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan enikokan wa ki o mu si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹ́bẹ̀ mọ́. Ó di kí a máa ka Bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka Bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka Bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ t'Ọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù? Ìwọ kọ́ ló ń ṣe? Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá. Parí ìjà pẹ̀lú lágbájá. Ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí, nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì. Láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè purọ́ mọ́, bó jẹ́ ọmọdé ni. Bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀, tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀, tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí ilé o. Ọmọ tó ti nígbàlà, a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó, mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà, màmá wà nílé. Màmá wọn ń bèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá, mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o. Ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà, a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, ò ti Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹnì kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí ná ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run, pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ẹdí bàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí màá fi ojú mi rí Jésù, owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Títí màá fi ojú mi rí Jésù, ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀, ni ó ṣeé ṣe kí o fẹ́ wá iṣẹ́. Wọ́n á sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí, ó ń wá iṣẹ́. O mọ bọ́n ti ń ṣe ni? Mo mọ bọ́n ti ń ṣe, mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni. O ò ríṣẹ́ ń gbà náà. Tàbí kò wáṣẹ lọ síbi kankan sọ pé iṣẹ́ wa. Ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa? Mo ti rí wọn. Ìyẹn kọ́ la ń sọ. A mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́, ṣùgbọ́n ṣé o ti rí wọn lé? Báwo, ọmọdé ni ọ ni, o mọ bọ́n ṣe rí àgbàlagbà? Wà ní ó ti bébí máa pa mí kú, mo ti búra síbi ara mi, mi ò sì ní yí padà. Àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn. O ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà, tàbí tó sọ pé

láé mi ò jẹ́ jẹ gbèsè léèsì mọ́ tàbí pé olókùú sìnkú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn bàbá ń joró lọ́rùn àpáàdì àwa láyé o bá ti ní náírà méjì tó tún lè wá ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálùú bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn-ín ṣùgbọ́n pé ẹni tó ti donígbàgbọ́ pé ó ti o bọ́n ṣe lójú ilé wàá tilẹ̀kùn ẹwà máa ka bíbélì wọ́n á kanlẹ̀kùn ǹjẹ́ wọ yóò gba wèrè mẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n ní paul orí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́júbà lórí jẹ́ bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn wọ́n sọ fún jésù wọ́n dúró níta wọ́n ní kan bá wa mú ó dẹ̀ ti díta ṣẹ́jù bọ́n ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wàá lọ fi náírà kan dá àjọ ó lè wàá fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà gbà tán máa kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wàá sílé ẹ wàá lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀ lágbájá tó kó àjọ ń kọ́ ó ti kúrò ń lù lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kínní lọ ìwà olè kò sì kúrò lọ́wọ́ ẹ̀ onígbàgbọ́ kì í bá wọn dájọ́ báǹkì wà wọ́n máa ń fowó pamọ́ sí ọgbọ́n ayé ni ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó a kò gbowó jọ a gba ọgọ́rùn-ún lọ́wọ́ lágbájá ọgọ́ta lọ́wọ́ lágbájá ìgbà lọ́wọ́ lágbájá a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn a ní èlò ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan a yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn onígbàgbọ́ kọ́ yẹn ọ̀lẹ kò lè ṣiṣẹ́ kò lè dáko kò lè ránṣọ òun ló máa kó account káàkiri iṣẹ́ kọ́ yẹn a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀ ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé mo gbàgbọ́ wípé o wá sí yìí lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́ ọjọ́ ìdájọ́ wà níwájú èní jẹ́ ọjọ́ àánú èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀ èní jẹ́ ọjọ́ àdúrà èní jẹ́ ọjọ́ ká lè kégbe pé jésù wípé ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ gba mí mo ṣe ríra mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run ṣùgbọ́n mo dúpẹ́ pé jésù ò bá mi ní ipò àìmọ̀kan ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ kọ̀ọ́lẹ̀ má tanra ẹ̀ jẹ́ o bó bá mẹ̀bí ẹ tó gbàdúrà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀ ọlọ́run á dáríjì ọ́ ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé ọlọ́run àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dà ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé táwọn àjẹ́ ń lé ìwọ nìkan náà rí ni bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ ṣé wọ́n á rí ẹ ọlọ́run bàbá mi ni ò dáa bàbá ẹ ò dáa lóòótọ́ ìwọ dáa àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn ìwọ pàápàá fẹ́ gbádùn ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn
bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o jebi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo lorun pe olorun mo jebi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje Jesu Christ we o tori pe Johannes so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele ke pe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan won yi

谢我的猫，谢我给在家来些事嘞。谢罗阿提给提苦罗列奴嘞。àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe di aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, ó ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, ó ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú, wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ wípé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́, nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ́ mú títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò ṣe so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pín ìyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re fi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberimo ni oruko Jesu se ise agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa ewa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa do tun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti n so fun won ki a si n gbadura pelu won ki a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọkan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni oruko Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lai ri ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati isinsin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Ìrere ti Jòhánù orí ìkẹwàá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn, ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè, òun náà ni olè àti ọlọ́ṣà. Ṣùgbọ́n ẹni tí ó bá bá ti ẹnu ọ̀nà wọlé, òun náà ní í ṣe olùṣọ́ àgùntàn. Òun ni olùdènà sílẹ̀kùn fún, àwọn àgùntàn sì gbọ́ ohùn rẹ̀, ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ, ó sì ṣe àmọ̀nà wọn jáde. Nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde, ó ṣíwájú wọn. Àwọn àgùntàn sì ń tọ̀ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀. Wọn kò jẹ́ tó àlejò lẹ́yìn, ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí tí wọn kò mọ ohùn àlejò. Òwe yìí ni Jésù pa fún wọn, ṣùgbọ́n òye ohun tí nǹkan wọn nìjẹ́ tí ó ń sọ fún wọn kò yé wọn. Nítorí náà Jésù tó wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, èmi ní ilẹ̀kùn àwọn àgùntàn, olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wà síwájú mi, ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. Èmi ní ilẹ̀kùn, bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé, òun ni a ó gbàlà, yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. O lè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Èmi wá kí wọ́n lè ní iyè àní kí wọ́n lè ní in lọ́pọ̀lọpọ̀. Èmi ni olùṣọ́ àgùntàn rere, olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn ṣùgbọ́n alágbàṣe tí kìí ṣe olùṣọ́ àgùntàn ẹni tí àwọn àgùntàn kìí ṣe tirẹ̀ ó rí ìkookò ń bọ̀ ó sì fi àwọn àgùntàn sílẹ̀ ó sì sá lọ ìkookò sì mú àwọn àgùntàn ó sì fún wọn káàkiri alágbàṣe sá lọ nítorí tí ṣe alágbàṣe kò sì náání àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo sì mọ àwọn tèmi sì mọ̀ mí gẹ́gẹ́ bí baba ti mọ̀ mí tí èmi sì mọ baba mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn èmi sì ní àwọn àgùntàn mìíràn tí kìí ṣe ti agbo yìí àwọn ni èmi kò lè ṣe aláìmú wá pẹ̀lú wọn sì gbọ́ ohùn mi wọn sì jẹ́ agbo kan olùṣọ́ àgùntàn kan nítorí náà ni bàbá mi ṣe fẹ́ràn mi nítorí tí mo fi ẹ̀mí mi lélẹ̀ tí èmi kí ó lè tún gbà á ẹnìkan kò gbà á lọ́wọ́ mi ṣùgbọ́n mo fi í lélẹ̀ fún ara mi mo ní agbára láti fi í lélẹ̀ mo sì ní agbára láti tún gbà á àṣẹ yìí ni mo ti gbà láti ọ̀dọ̀ bàbá mi wá nítorí náà ìyapa tún wà láàrin àwọn jù nítorí ọ̀rọ̀ wọ̀nyí ọ̀pọ̀ nínú wọn sì wípé ó ní ẹ̀mí èṣù orí rẹ̀ sì bàjẹ́ èṣe tí ẹ̀yìn gbọ́rọ̀ rẹ̀ àwọn mìíràn wípé wọ̀nyí kìí ṣe ọ̀rọ̀ ẹni tí ó ní ẹ̀mí èṣù lè la ojú àwọn afọ́jú bí ó sì jẹ́ àjọ ọdún ìyàsí mímọ́ ní jerusalemu ìgbà òtútù ni jésù sì ń rìn ní tẹ́ḿpìlì ní ìloro solomoni nítorí náà àwọn jù wá dúró yí i ká wọ́n sì wí fún un pé ìwọ ó ti mú wa ṣe iyèméjì pẹ́tó bí ìwọ ní ṣe kristi náà wí fún wa gbangba jésù dá wọn lóhùn wípé èmi ti wí fún yín ẹ̀yin kò sì gbàgbọ́ iṣẹ́ tí èmi ń ṣe lé orúkọ bàbá mi àwọn ní ń jẹ́rìí mi ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́ nítorí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi gẹ́gẹ́ bí mo ti wí fún yín àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi èmi sì mọ̀ wọ́n wọn a sì máa tọ̀ mí lẹ́yìn èmi sì fún wọn ní ìyà ìnípẹ̀kun wọn kì yóò sì ṣègbé láéláé kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi bàbá mi ẹni tí ó fi wọn fún mi pọ̀ ju gbogbo wọn lọ kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ bàbá mi ọ̀kan ni èmi àti bàbá mi já sí àwọn jù sì tún he òkúta láti sọ lù ú jésù dá wọn lóhùn pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo fi hàn yín láti ọ̀dọ̀ bàbá mi wá nítorí èwo nínú iṣẹ́ wọn ni ẹ̀yin ṣe sọ mí ní òkúta àwọn jù sì dá lóhùn wípé àwa kò sọ ọ́ ní òkúta nítorí iṣẹ́ rere àti nítorí ìwọ tí í ṣe ènìyàn fi ara rẹ ṣe ọlọ́run jésù dá wọn lóhùn pé a kò àti kọ́ nínú òfin yín pé mo ti wí pé ọlọ́run ni ẹ̀yin ṣe bí ó bá pè wọ́n ní ọlọ́run àwọn ẹni tí a fi ọ̀rọ̀ ọlọ́run fún a kò sì lè ba ìwé mímọ́ jẹ́ ẹ̀yin à ń wí ní ti ẹni tí baba yà sí mímọ́ tí ó sì rán sí ayé pé ìwọ ń sọ̀rọ̀ òdì nítorí tí mo wí pé ọmọ ọlọ́run ni mí bí èmi kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí èmi bá ṣe wọ́n bí ẹ̀yin kò tilẹ̀ gbà mí gbọ́ ẹ gba iṣẹ́ náà gbọ́ kí ẹ̀yin kí ó lè mọ̀ kí ó sì lè yé yín pé baba wà nínú mi èmi sì wà nínú rẹ̀ wọ́n sì tún ń wọ́ ọ̀nà láti mú un ó sì bọ́ lọ́wọ́ wọn ó sì tún kọjá lọ sí apá kejì Jọ́dánì síbi tí Jọ́hánù ti kọ́ baptist sí níbẹ̀ ni ó sì jókòó àwọn ènìyàn púpọ̀ sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí pé Jọ́hánù kò ṣe iṣẹ́ àmì kan ṣùgbọ́n òtítọ́ ni ohun gbogbo tí Jọ́hánù sọ nípa ti ọkùnrin yìí àwọn ènìyàn púpọ̀ níbẹ̀ sì gbà á gbọ́.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Rere ti Jọ́hánù, orí ìkọkànlá, ara ọkùnrin kan sì ṣe aláìdá Lásàrù ará Bẹ́tánì tí í ṣe ìlú Màríà àti Màtá arábìnrin rẹ̀. Màríà náà ni ẹni tí ó fi òróró ìkunra kun Olúwa tí ó sì fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù. Arákùnrin rẹ̀ ni Lásàrù ìṣe, ara ẹni tí kò dá. Nítorí náà, àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé Olúwa, wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. Nígbà tí Jésù sì gbọ́, ó wípé àìsàn yìí kìí ṣe sí ikú ṣùgbọ́n fún ògo Ọlọ́run kí a lè yan ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀. Jésù sì fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásàrù. Nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá, ó gbé ijọ́ méjì sí i níbìkan náà tí ó gbé wà. Ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé Rábì, ńlọ́ọ̀lọ́ yìí lé àwọn Júù ń wá ọ̀nà àti sọ ọ́ ní òkúta, ìwọ sì ń tún padà lọ síbẹ̀. Jésù dáhùn pé wákàtí méjìlá kí n bẹ nínú ọ̀sán kan. Bí ẹnìkan bá rìn ní ọ̀sán, kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí. Ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òru, yóò kọsẹ̀ nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Nǹkan wọ̀nyí ni ó sọ. Lẹ́yìn èyí ni ó sì wí fún wọn pé Lásàrù ọ̀rẹ́ ẹ wá sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí dèdè nínú ọrùn rẹ̀. Nítorí náà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa, bí ó bá ṣe pé ó sùn, yóò sàn. Ṣùgbọ́n Jésù ń sọ ti ikú rẹ̀, ṣùgbọ́n wọ́n rò pé ó ń sọ ti ọrùn sísùn. Nígbà náà ni Jésù wí fún wọn gbangba pé Lásàrù kú. Èmi sì yọ̀ nítorí yín tí èmi kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀. Nítorí náà Tómásì, ẹni tí a ń pè ní Dídímù, wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé ẹ jẹ́ kí àwa náà lọ kí a lè bá a kú pẹ̀lú. Nítorí náà nígbà tí Jésù dé, ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ijọ́ mẹ́rin náà. Ǹjẹ́ Bẹ́tánì súnmọ́ Jerusalemu tó fúlọ́ǹgì 15? ọ̀pọ̀ nínú àwọn Júù sì wá sọ́dọ̀ Màtá àti Màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn. Nítorí náà, nígbà tí Màtá gbọ́ pé Jésù ń bọ̀ wá, ó jáde lọ ìpàdé rẹ̀, ṣùgbọ́n Màríà jókòó nínú ilé. Nígbà náà ni Màtá wí fún Jésù pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi kìbá ti kú. Ṣùgbọ́n ní ìsinsìnyí náà, mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá bèèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò fi fún ọ. Jésù wí fún un pé, arákùnrin rẹ̀ yóò jíǹde. Màtá wí fún un pé, mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde nígbẹ̀yìn ọjọ́. Jésù wí fún un pé, èmi ni àjíǹde àti ìyè. Ẹni tí ó bá gbà mí gbọ́, yóò tilẹ̀ kú, yóò yè. Ẹnikẹ́ni tí ó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́, kì yóò kú láéláé. Ìwọ gba èyí gbọ́. Ó wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, èmi gbàgbọ́ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run, ẹni tí ń bọ̀ wá ayé. Nígbà tí ó sì ti wí èyí tán, ó lọ, ó sì pe Màríà arábìnrin rẹ̀ sẹ́yìn wípé, olùkọ́ni dé, ó sì ń pè ọ́. Nígbà tí ó gbọ́, ó dìde lọ́gán, ó sì wá sọ́dọ̀ rẹ̀. Jésù kò sáà tí wọ ìlú, ṣùgbọ́n ó wà níbì kan náà tí Màtá pàdé rẹ̀. Nítorí náà, àwọn Júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé, tí wọ́n ń tù nínú, nígbà tí wọ́n rí tí Màríà dìde kankan, tí ó sì jáde, wọ́n tẹ̀lé, wọ́n ṣe bí ó ń lọ sí ibojì lọ ìsọkún níbẹ̀. Nígbà tí Màríà sì débi tí Jésù gbé wà tí ó sì rí, ó wúlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó wí fún un pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi kò bá má kú. Ǹjẹ́ nígbà tí Jésù rí tí ó ń sọkún àti àwọn Júù tí ó bá wá ń sọkún pẹ̀lú rẹ̀, ó kérora ní ọkàn rẹ̀, inú rẹ̀ sì bàjẹ́, ó sì wí pé, níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí? Wọ́n sì wí fún un pé, Olúwa, wá wò ó. Jésù sọkún. Nítorí náà, àwọn Júù wí pé, ṣáwò bí ó ti fẹ́ràn rẹ̀ tó. Àwọn kan nínú wọn sì wí pé, ọkùnrin yìí, ẹni tí ó la ojú afọ́jú, kò lè ṣe kí ọkùnrin yìí má kú bí. Nígbà náà ni Jésù tún kérora nínú ara rẹ̀, ó wá sí ibojì, ó sì jẹ ihò, a sì gbé òkúta lé ẹnu rẹ̀. Jésù wí pé, ẹ gbé òkúta náà kúrò. Màtá, arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé, Olúwa, ó ti ń rùn ní ìsinsìnyí, nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú. Jésù wí fún un pé, èmi kò ti wí fún ọ pé, bí ìwọ bá gbàgbọ́, ìwọ ó rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé, Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo, ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó kígbe ní ohùn rara pé, Lásàrù, jáde wá. Ẹni tí ó kú náà sì jáde wá, tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀, a sì fi gèlè dì í lójú. Jésù wí fún wọn pé, ẹ tu, ẹ sì jẹ́ kí ó máa lọ. Nítorí náà ni ọ̀pọ̀ àwọn Júù tí ó wá sọ́dọ̀ Màríà, tí wọ́n rí ohun tí Jésù ṣe, wọ́n gbà á gbọ́. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tu àwọn Farisi lọ, wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisi pe ìgbìmọ̀ jọ, wọ́n sì wí pé, kí ni àwa ń ṣe? Nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì. Bí àwa bá jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀, gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́, àwọn ará Rómù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. Ṣùgbọ́n Káyáfà, ọ̀kan nínú wọn, ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà, ó wí fún wọn pé, ẹ̀yin kò mọ ohunkóhun rárá. Bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn, kí gbogbo orílẹ̀-èdè kí ó má baà ṣègbé. Kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí, ṣùgbọ́n bí ó ti jẹ́ olórí àlùfáà ní ọdún náà, ó sọ tẹ́lẹ̀ pé Jésù yóò kú fún orílẹ̀-èdè náà. Kì í sì ṣe kìkì fún orílẹ̀-èdè náà nìkan, ṣùgbọ́n pẹ̀lú kí ó lè kó àwọn ọmọ Ọlọ́run tí a ti fọ́n káàkiri jọ ní ọ̀kan ṣoṣo. Nítorí náà, láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbìmọ̀pọ̀ láti pa á. Nítorí náà, Jésù kò rìn ní gbangba láàrin àwọn Júù mọ́, ṣùgbọ́n ó ti ibẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù sí ìlú ńlá tí à ń pè ní Efraimu. Níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé, ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko wá sì gòkè lọ sí Jerusalemu ṣíwájú ìrékọjá láti ya ara wọn sí mímọ́. Nígbà náà ni wọ́n ń wá Jésù, wọ́n sì ń bá ara wọn sọ bí wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé ẹ̀yin ti rò ó sí pé kì yóò wá sí àjọ. Ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisi ti pàṣẹ pé bí ẹnìkan bá mọ ibi tí ó gbé wà, kí ó fi hàn kí wọn kí ó lè mú un. Ìrere ti Jòhánù, orí ìkejìlá. Nítorí náà, nígbà tí àjọ ìrékọjá ku ijọ́ mẹ́fà, Jésù wá sí Bẹ́tánì níbi tí Lásàrù wà, ẹni tí ó ti kú, tí Jésù jí dìde kúrò nínú òkú. Wọ́n sì ṣe àsè alẹ́ fún un níbẹ̀. Màtá sì ń ṣe ìránṣẹ́, ṣùgbọ́n Lásàrù jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì pẹ̀lú rẹ̀. Nígbà náà ni Màríà mú òróró ìkunra nádì òṣùwọ̀n lítrà kan, aláìlábùlà, olówó iyebíye. Ó sì ń fi kun Jésù ní ẹsẹ̀, ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù. Ilé sì kún fún òórùn ìkunra náà. Nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Judas Iscariotu, ọmọ Simoni, ẹni tí yóò fi hàn wípé, èyí ṣe tí a kò ta òróró ìkunra yìí ní 300 owó idẹ kí a sì fi fún àwọn tálákà. Ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí tí ó ná ní àwọn tálákà, ṣùgbọ́n nítorí tí í ṣe olè, òní ó sì ní àpò, a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀. Nígbà náà ni Jésù wípé, ẹ jọ̀wọ́ rẹ̀, ó ṣe é sílẹ̀ dé ọjọ́ ìsìnkú mi. nígbà gbogbo ni ẹ̀yin sàní tálákà pẹ̀lú yín, ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo. Nítorí náà ìjọ ènìyàn nínú àwọn Júù ni ó mọ̀ pé ó wà níbẹ̀, wọ́n sì wá kìí ṣe nítorí Jésù nìkan, ṣùgbọ́n kí wọ́n lè rí Lásàrù pẹ̀lú ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa Lásàrù pẹ̀lú, nítorí pé nípasẹ̀ rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Ní ìjọ kejì, nígbà tí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sí àjọ gbọ́ pé Jésù ń bọ̀ wá sí Jerusalemu, wọ́n mú ìmọ̀ ọ̀pẹ, wọ́n sì jáde lọ ìpàdé rẹ̀, wọ́n sì ń kígbe pé Hosanna, olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa, ọba Israẹli. Nígbà tí Jésù sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan, ó gùn ún gẹ́gẹ́ bí a ti kọ̀ wípé, má bẹ̀rù ọmọbìnrin Sioni, wò ó ọba rẹ̀ ń bọ̀ wá, ó jókòó lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Nǹkan wọ̀nyí kò tètè yí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n nígbà tí a ṣe Jésù lógo, nígbà náà ni wọ́n rántí pé akọ̀wé nǹkan wọ̀nyí ní tirẹ̀, àti pé òun ni wọ́n ṣe nǹkan wọ̀nyí sí. Nítorí náà ìjọ ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó pe Lásàrù jáde nínú ibojì rẹ̀ tí ó sì jí dìde kúrò nínú òkú, wọ́n jẹ́rìí. Nítorí èyí ni ìjọ ènìyàn sì ṣe lọ ìpàdé rẹ̀, nítorí tí wọ́n gbọ́ pé ó ti ṣe iṣẹ́ àmì yìí. Nítorí náà àwọn Farisi wí fún ara wọn pé ẹ kíyèsí bí ẹ kò ti lè borí ní ohunkóhun, ẹ wo bí gbogbo ayé ti ń wọ̀tọ́. Àwọn ilé nìkan sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ. Àwọn wọ̀nyí ni ó tọ Filipi wá, ẹni tí í ṣe ará Bethsaida ti Galili. Wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé alàgbà àwa ń fẹ́ rí Jésù. Filipi wá, ó sì sọ fún Andrew. Andrew àti Filipi wá, wọ́n sì sọ fún Jésù. Jésù sì dá wọn lóhùn wípé wákàtí náà dé tí a ó ṣe ọmọ ènìyàn lógo. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wúrú àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú, ó wà òun nìkan. Ṣùgbọ́n bí ó bá kú, a sì so ọ̀pọ̀lọpọ̀ èso. Ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ nù. Ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ títí fi di ìyà àìní pẹ̀kun. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn, àti níbi tí èmi bá wà, níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, òun ni Bàbá yóò bu ọlá fún. Ní ìsinsìnyí ni a ń pọn ọkàn mi lójú. Kí ni èmi ó sì wí? Bàbá, gbà mí kúrò nínú wákàtí yìí, ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe wá sí wákàtí yìí. Bàbá, ṣe orúkọ rẹ lógo. Nítorí náà, ohun kan ti ọ̀run wá wípé èmi ti ṣe é lógo ná, èmi ó sì tún ṣe é lógo. Nítorí náà ìjọ ènìyàn tí ó dúró níbẹ̀ tí wọ́n sì gbọ́ wípé àrá sán, àwọn ẹlòmíràn wípé áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. Jésù sì dáhùn wípé kìí ṣe nítorí mi ni ohun yìí ṣe wá, bí kò ṣe nítorí yín. Ní ìsinsìnyí ni ìdájọ́ ayé yìí dé, ní ìsinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde. Àti èmi, bí a bá gbé mi sókè kúrò ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. Ṣùgbọ́n ó wí èyí, ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú. Nítorí náà àwọn ìjọ ènìyàn dá lóhùn wípé àwa gbọ́ nínú òfin pé Kristi wà títí láíláí. Ìwọ ṣe wípé a kò lè ṣàì má gbé ọmọ ènìyàn sókè, ta ní ṣe ọmọ ènìyàn yìí? Nígbà náà ni Jésù wí fún wọn pé nígbà díẹ̀ sí ni ìmọ́lẹ̀ wà láàrin yín, ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, kí òkùnkùn má ṣe bàlé yín. Ẹni tí ó bá sì ń rìn ní òkùnkùn kò mọ ibi tí òun gbé ń lọ. Nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, ẹ gba ìmọ́lẹ̀ gbọ́ kí ẹ lè jẹ ọmọ ìmọ́lẹ̀. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì jáde lọ, ó fi ara rẹ̀ pamọ́ fún wọn. Ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí ní ojú wọn, wọn kò gbà á gbọ́ kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà lè ṣẹ, èyí tí ó sọ pé Olúwa, ta ni ó gba ìwàásù wa gbọ́, àti ta ni a sì fi apá Olúwa hàn fún? Nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́, nítorí Àìsáyà sì tún sọ pé ó ti fọ́ wọn lójú, ó sì ti sé àyà wọn le, kí wọ́n má bàa fi ojú wọn rí, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kí èmi má bàa mú wọn láradá. Nǹkan wọ̀nyí ni Àìsáyà wí, nítorí ó ti rí ògo rẹ̀, ó sì sọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú, ṣùgbọ́n nítorí àwọn Farisi wọn kò jẹ́wọ́ rẹ̀ kí a má bàa yọ wọn kúrò nínú sinagogu, nítorí wọ́n fẹ́ ẹ̀yin ènìyàn ju ẹ̀yin ti Ọlọ́run lọ. Jésù sì kígbe, ó sì wí pé ẹni tí ó bá gbà mí gbọ́, èmi kọ́ ni ó gbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ó rán mi, ẹni tí ó bá sì rí mi, ó rí ẹni tí ó rán mi. Èmi ni ìmọ́lẹ̀ tí ó wá sí ayé, kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kí ó má ṣe wà ní òkùnkùn. Bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi tí kò sì pa wọ́n mọ́, èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀, nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé, bí kò ṣe láti gba ayé là. Ẹni tí ó bá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi, ó ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀, ọ̀rọ̀ tí mo ti sọ, òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ nígbẹ̀yìn ọjọ́. Nítorí èmi kò dá ọ̀rọ̀ sọ fún ara mi, ṣùgbọ́n Bàbá tí ó rán mi, òun ni ó ti fún mi ní àṣẹ ohun tí èmi ó sọ àti èyí tí èmi ó wí. Èmi sì mọ̀ pé ìyè àní pẹ̀kun ni òfin rẹ̀, nítorí náà ohun ọ̀nì tí mo bá wí gẹ́gẹ́ bí Bàbá ti sọ fún mi, bẹ́ẹ̀ ni mo wí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Baba wa ti nbe le orun, a dupe lowo yin wepe awa siwaju yin
3: ise be ni kan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni wo pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu olowa an bebe wo pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti an ka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa anta se wa ju ninu eko wa o to ose die ti ati wa lenu eko wa yi ninu epistle ti Paulu ti apostoli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wipe asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul apostoli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Christiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fiyesi ohun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na bi o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan Olorun ninu ete Olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke akunkun so wipe bi ati le nka bi ati le nri bi ati le ngbadura ti a sin ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti ari ninu ise awon aposteli ori kokan dilogun ise awon aposteli ori kokan dilogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo we pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wi pe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wi pe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wi pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi a wo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a nso fun awon wonyi wi pe a ti se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma nso wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma nso wi pe o wa ninu ile a ma nso wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si n wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a si toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigbati a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi Olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti asipe mu wo inu ile ki abali so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a nje ese bi eni jeun awa ti a nsogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ke a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o nso nipa Jesu we pe be ba wo inu Jesu be ba wa sinu ijoba Jesu be ba kuro ninu okunkun be ba kuro ninu ose be ba gbe isise irunupo ada ati igbagbo adi eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironupo ada ki a wa sinu Kristi ki a gbadura titi a ofiri wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi e ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu ti o pi esi on ti anka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iyi ninu Kristi ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti koruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to ti nje gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketadinlogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo a ri Kristi ki o to ri a ri wi pe ati bo pelu eje Jesu pelu ore ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbesi aye re ore ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisha tele tele bi enikeni ba wa ninu Kristi o

ti wọ inú Kristi tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ ti wọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn? Ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Aesaiah orí 40 ẹsẹ̀ ìkẹtàdínlógún. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Yohánù orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, ó ní yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 6, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù, a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristi nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristi gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristi lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristi, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí, nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristi, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 12,

ní àkókò náà. Ẹ̀yin wà láì ní Kristi. Ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni láì ní ìrètí láì ní Ọlọ́run ilé ayé. Ẹni tí ó bá wà láì ní Kristi, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristi, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristi Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wá nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristi, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Wo Kolose orí kẹta, Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa, òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi, kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi, tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa, tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi jẹ́, Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀, nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi. Jésù sì wí fún un pé fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé èyí ti rí, tí ìwọ fi tí í ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria. Nítorí tí àwọn Júù kì í bá àwọn ara Samaria lòpọ̀, Jésù dáhùn, ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi ìyè fún ọ. Obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi. Bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà? Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n
omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbese aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi o ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wi pe a ti fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo we pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o n so niyi wepe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wepe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe
àwọn ẹsẹ ọ̀rọ̀ lọ́rùn wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi, wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí angẹ́lì lè ṣe, tàbí tí Mose tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi Olúwa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan, tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá, a rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá sọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí ẹ bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá sọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti alẹ́ láti mọ̀ ní wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lẹ́ àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni, bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi, tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí 2 ẹsẹ̀ 10, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn
wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà, kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọ́n fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí 14 láti ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyè àníkẹ̀kùn ni, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa, a kò sí ìsọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀ síbẹ̀, a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà ni èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀dí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹde, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ 14, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní Lọ́run, ààyè Lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èéṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run
bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wá jí, tí ó fi iná mí, tí ó fi jó gbogbo tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí pé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èyí ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára Ọlọ́run, a ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èyí ṣe tí a kò fi béèrè, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22. Ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ jí, kí ó wá sọ ọ jí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10 wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristì wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristì, a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún ni agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristì lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé a ti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristì. Èé ṣe tí a fi ń ṣe bí tálákà? Èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èé ṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá?
ese ti a fin se bi eni wo pe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wi pe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni ti rẹ ni bi o ba le duro ti ọlọrun ki o se gbadura ti ti agbara yi o fi sọkalẹ o fẹ ibukun atọrun wa o fẹ iwosan ni ohun kan ti ibajẹ ati se wa ni kikun ninu rẹ ti wa ni pe ki a gbagbọ ki a bi ilere ọlọrun mu ki a gbadura o daju wipe yoo gbọ ti wa.

ṣe o gbọ́ ìbéèrè yìí, ó ní kí ni dé kí ló ṣe tó jẹ́ wípé o lè ṣàánú fún ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí èmi pàápàá ti ṣàánú fún ọ. Olúwa rẹ̀ sì bínú, ó sì fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó ti jẹ. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi ti ń bẹ̀lé ọ̀run yóò ṣe fún yín. Bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ jí àwọn arákùnrin rẹ̀, bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jí. Nítorí bẹ́ẹ̀ ohun ti Ọlọ́run béèrè lọ́wọ́ wa ni wípé kí a gba àwọn ìlérí òun gbọ́ wípé àánú wà fún àwọn aláàánú, àti pé ó wà fún ẹni tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Kí a fi ọkàn ìmoore hàn, báwo ni Ọlọ́run ṣe fẹ́ kí a ṣe àánú, kí ló ń retí lọ́wọ́ rẹ̀ àti lọ́wọ́ mi kí a ba lè jẹ́ aláàánú, kí ni àwọn nǹkan tí a lè ṣe tí yóò fi hàn wípé àwa pàápàá a jẹ́ aláàánú. Rántí wípé ìpìlẹ̀ wípé à ń ṣàánú ni wípé àwa pàápàá ti rí àánú gbà láti ọ̀dọ̀ Ọlọ́run wá, àti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, àti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àti di àtúnbí nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀. Ó ti fi oore ọ̀fẹ́ hàn fún wa, ó wá jẹ́ ojúṣe tiwa nísinsìnyí láti fi àánú hàn fún àwọn ẹlòmíràn. Báwo ni a ṣe lè fi àánú hàn fún àwọn ẹlòmíràn? Wo Luke orí kẹfà ẹsẹ̀ 36. Ǹjẹ́ kẹ́yìn kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú, kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú. Bí a bá ń ka Bíbélì, ó yẹ kí a gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe ìtumọ̀ Bíbélì fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń rí àwọn ẹlòmíràn, ó ṣeéṣe wọ́n ti fẹ́ ìyàwó, wọ́n á pe ìyàwó wọn pé gbọ́, kí n tó fẹ́ ọ, mo mọ nǹkan tí bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n fojú mi rí, gbogbo nǹkan tí mo ní pátápátá tí mo ti ṣiṣẹ́ fún ni wọ́n gbà lọ́wọ́ mi kó tó délé. Nítorí bẹ́ẹ̀ yẹ kó yí ọ pé òdélé ná. Ṣùgbọ́n bí bàbá rẹ bó ṣe ṣe sí mi, tí ò ní ojú àánú, tí mo bẹ̀bẹ̀, tí ó tó dìgbà tó gba gbogbo nǹkan tí mo ní pátápátá láyé kó tó fi ẹ fún mi, ó yẹ kó mọ irú nǹkan tí wà bá nílé. Nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí bàbá ẹ fi mú mi, ọwọ́ bẹ́ẹ̀ ni màá fi mú ọ. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé àánú tiwa kìí ṣe bí bàbá ìyàwó bó ṣe ṣàánú fún wa. Àánú wa kìí ṣe wípé à ń gbẹ̀san lára ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá ẹ bó ṣe ṣe sí wa. Ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú. Àwọn ẹlòmíràn, wọ́n bá ń bá ẹlòmíràn ṣe nǹkan kan, wọ́n máa ń sọ wípé mo mọ bí lágbájá ṣe ń ṣe. Nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí lágbájá fi mú mi, ọwọ́ bẹ́ẹ̀ lèmi náà fi mú àwọn ènìyàn wọ̀nyí. A máa ń rí irú ìwà báyìí lọ́wọ́ àwọn tí wọ́n di adarí, àwọn tó jẹ́ wípé bóyá wọ́n ti wà ní adarí ní abẹ́ eléde gẹ̀ẹ́sì, eléde òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni tí ó wà ní eléde gẹ̀ẹ́sì tí a ń sọ yìí, nítorí wípé ṣé a mọ̀ a ń dàgbà sí lójoojúmọ́ ni. Nítorí pé ìwọ̀n ìgbàgbọ́, ìwọ̀n ìfẹ́, ìwọ̀n àánú, ìwọ̀n oore ọ̀fẹ́ tí adarí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní yìí tó ní, ó ní bó ṣe ń ṣe sí wọn, òun sì nígbà tí ó wá di adarí a sọ pé èmi náà ń sìn, mo ti di adarí. Nítorí bẹ́ẹ̀ àánú tí mo lè fi hàn, èmi náà mọ irú àánú tí mo ń rí lọ́dọ̀ adarí tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísinsìnyí tèmi náà di adarí, àánú tí mo lè fi hàn ó mọ níwọ̀n, nítorí pé mo mọ bí lágbájá ṣe ń ṣe. Bí lágbájá ṣe ṣe sí mi, bẹ́ẹ̀ náà ni èmi náà, bẹ́ẹ̀ ni màá ṣe sí ẹlòmíràn. Ó ní àánú wa, òdiwọ̀n àánú wa kìí ṣe bí àwọn ènìyàn ṣe ṣe sí wa, ó ní ṣùgbọ́n bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa, bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa ṣàánú. Bí o bá gbé nǹkan wọ̀nyí yẹ̀wò, bí o bá wo nínú ilé, àwa ẹlòmíràn bí a bá ń sọ nípa ti ìgbéyàwó, wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, wọ́n máa ní kí ni ìyàwó lè ṣe tí màá fi ní kókó gbá ẹ síta, kí ni ìyàwó lè ṣe tí màá sọ pé ká pín gàrí, wípé ó tó gẹ́, èyí tó ṣe nì, èyí tá a jọ gbé papọ̀ nì, wípé ó ti tó. Mo ti mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wípé mi ò lè fẹ́ ìyàwó mi, ṣùgbọ́n gbé tiẹ̀ lọ́tọ̀, kémi náà kí n gbé tèmi lọ́tọ̀. Kí ni ìyàwó lè ṣe tí a kò fi ní lè ṣe àánú fún ọ mọ́? Ó ní ìdáhùn ni wípé kí a máa ṣe àánú fún ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú.

fún wa ṣó ó yẹ kí àwa náà kí a mọ̀ wípé ìgbà tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan kò bákùn gbé àwọn nǹkan tí ó bí ọlọ́run nínú tí àwa náà ti ṣe ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́ nítorí àánú tí ọlọ́run dáríjì wá ó yẹ kí àwa pàápàá kí a mọ̀ pé bí a bá ti ṣe ọlọ́run tí ọlọ́run dáríjì wá bí aya bá ṣẹ̀ wá bí ọkọ bá ṣẹ̀ wá bí ọmọ bá ṣẹ̀ wá ó yẹ kí àwa náà kí a lè ní àánú kí a lè dáríjì ó ní kí ẹ̀yìn kí ó lé àánú àní bí baba yín lọ́run bí ó ti ṣe àánú fún yín ẹlòmíràn ó ṣe é ṣe ọmọ jẹ́ jàǹdùkú ènìyàn ọmọ jẹ́ olè ọmọ jẹ́ bí oníkúpani ọmọ jẹ́ ẹni tí ó ń kẹ́gbẹ́ búburú a sì ti kìlọ̀ fún ọmọ yìí ó tètè gbọ́ ìgbà tó wá yá bàbá wa pinnu wípé ọmọ yìí ò ní lè bá wa gbélé ó wá rán ọmọ jáde ó wá sọ fún yín pé láì ẹsẹ̀ ò gbọdọ̀ tẹnu ilé yìí mọ́ ó fẹ́ jẹ́ àsùnta lọ máa sùn ta ó ṣeé ṣe kí ó jẹ́ ìgbà yìí gan ni ojú ọmọ wa wálẹ̀ ó wá dọ̀ balẹ̀ pé bàbá ẹ dáríjì mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá sọ wípé kí n tó mú ìpinnu ló pẹ́ sí ìgbà tí mo ti mú ìpinnu wípé ò ní bá wa gbénu ilé yìí mọ́ kò sóhun tó tún lè gbẹ́bẹ̀ kò sóhun tó lè bẹ̀ mí kí n gbẹ́bẹ̀ ìyá kúnlẹ̀ a ní ẹjẹ́ àdáríjì ẹjẹ́ ẹ̀ẹ̀kan yìí kí a tún wọ ọwọ́ ẹ̀ a sọ pé ó tì í pé òun ò ní lè dáríjì àwọn aládùúgbò àwọn ará nínú jésù wọn tún wá wọn ní ẹjẹ́ àdáríjì ọmọdé yìí ó sọ wípé òun ti fẹ́ ronú padà òun fẹ́ gba ọlọ́run gbọ́ òun fẹ́ tẹ̀lé ọlọ́run ó ní ó ti o rárá ọmọ yìí ò ní bá gbénu ilé mọ́ kí ló dé ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí bàbá fi fẹ́ wa irú àánú yìí gan-an ló yẹ kí àwa náà kí a ní ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a ò mọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè é wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá a sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóhun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan-an ìgbà yìí gan ló máa ń dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yìí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wà sùn ire kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yìí gan ni àwọn oníbàárà tòun ìgbà yìí náà máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ́ ẹni tí ó lé àánú bí a bá jẹ́ ẹni tí ó mọ̀re ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ 37. Ẹ má ṣe dáni ilé ẹjọ́ a kì yóò sì dá yín ilé ẹjọ́ ẹ má ṣe dáni lẹ́bi a kì yóò sì dá yín ilé ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín ó ń sọ níhìn-ín ó ní kí a má ṣe dáni ilé ẹjọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá ti gbọ́ ohun kan nípa ọkọ lágbájá ọkọ arábìnrin tẹ̀mẹ̀dù wọ́n ti sọ pé lágbájá bó ṣe ń ṣe nìyẹn ọ̀rọ̀ dá lẹ́nu ẹ èèyàn burúkú ni ó ti ẹ̀yà mí lẹ́nu pé ní gbogbo ìjọ bí gbogbo ìjọ ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ lórí fẹ́ nígbèsè ayé ẹ nǹkan tó wá náà lórí ìgbà tó ti fẹ́ lágbájá mo mọ̀ ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìpàdé ojú ilé òun ni ó jẹ́ bí ọ̀gá ní ibi ẹkùn wa lágbájá lé èèyàn burúkú pátápátá gbà ni àwọn olùṣọ́ àgùntàn ọmọ lágbájá ni wọ́n á mọ̀ wípé lágbájá ò nígbàlà lágbájá ò lóore ọ̀fẹ́ ọlọ́run ó ní ká má ṣe dáni ilé ẹjọ́ ó ní bí a bá ti ń gbọ́ nípa ọkọ arábìnrin tàbí aya arákùnrin kí a má ṣe dáni ilé ẹjọ́ kí a má bàa dá àwa náà ilé ẹjọ́ ó ṣeé ṣe kí ó jẹ́ wípé nínú ẹkùn ni a ti rí wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnì kejì ẹnì kíní á sọ tiẹ̀ fún wa láì gbọ́ ti ẹnu ẹnì kejì a ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ gbàtà máa rí lágbájá tá a máa rí pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa bó dẹ̀ kí wa
ohun agan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi abati so igbalanu ke a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ke a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu ati aba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe ah won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati n dajo lai gbo ti enu eni ti an da lejo ko dara be oni bi abaji alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo a o ni dani lebi ki a ma ba da wa lebi o se se ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala lo ni ko ti leko igbala lo ni ko ti mo bibeli lekun rere o se se ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihinrere awa ti a ni igbala ti a si tun keko ihinrere o ye ki a le so fun wi pe ah igba ti olorun ti dariji o won ki soro baba eni be gba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won e lo ye ko jade lenu eni to ni igbala to si ni eko ihinrere sugbon awa ti a ro wi pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti n soro baba re ni buburu o soro iya re ni buru be la apa a ma ba dakun a so ah eyan buburu ni won awon elese won o le se ohun to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa n so pe ki a dariji ki a ba le dariji o o ni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba se wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko se se ki a ma se ara wa o se se ki a te omole o se se ki a gbo o se se ki o dabi eni wi pe nkan o se to ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabirin o ni a le se ara wa eyi o je wi pe a n jale eyi o so wi pe a tun lo muti eyi o so wi pe a tun lo n sagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe o ni igbagbo o se se ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mimu siga ki se nipa kikobirin jo sugbon o se se ki a se ara wa mo ro pe nkan ti mo n so ye yin mo ni so ye yin nigba ti a mo wi pe a le se ara wa o ni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pele pele si ara wa ki a si ma se ara wa lore se oranti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta won yi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun wi pe eni ti o saanu fun ni jesu si wi fun pe lo ki iwo ki o si se be gege jesu so wi pe bi a ba ti to ebon orun wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran wi pe ki a ma fun awon alagbe awon alaini wi pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a n da loro ki a ri wi pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni wi pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu
ye kin fi pele pele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti an so nipa ti alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile pere pere bi won ba n soro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa o biwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka akasori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka akasori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro wi pe ah wi pe ati ba eni olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore iso yinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo nbere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 orin dafidi ori 37 lati ese ke 25 emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma winni a si ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese ke 25 wi pe iru eni be a ko le ko sile lati orun wa ati wi pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o ni igba gbogbo eniyan se oni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabinrin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba n wa oju rere awon elomiran ti oye oye won ma n lo se ogun won ma n lo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya awon wa se ni boya awon wa nkan kan lodo enikan abi lodo elomiran wo pe bi awon ba fi nkan yi weju bi awon ba fi omi adura we bi awon ba fi ton we wo pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni wo pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan wo pe ki anu ati otito ki o ma se fi o sile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti a ti ko ninu bibeli ti o se fi anu olorun pelu re o ni anu ati oju rere ati ona rere ko ni fi o sile ninu owe ori ogun owe ori ogun ese ikejidinlogbon anu ati otito pa obamo
anu le a ti fin di itere mu anu ati otito pa oba mo ya ba nso ni pa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atun bi ni oba ati alufa ni waju olorun aya to si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon ti oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi won yi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito ni pa oba mo anu nisin fi di ite re mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti ani ninu ijo ti ani ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe ani lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati koro olorun ye ki nfi nkan kan han o ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu anu nsogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu o ye ki a mo wi pe ojo idajo nsurebo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a nfi ojo kan ojo kokan somole ni a nfi ojo kokan somo ojo idajo o ni bi a ba se se anu nisinsiyi a se anu fun awon ara ninu olowa a se anu fun awon alejo awon ti ko mo olorun a se anu fun awon ti a o ba pade ri a se anu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba tin se anu nisinsiyi e ni o mu ki olorun ki o se anu fun wa ni ojo idajo ati gba anu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma se anu fun awon elomiran bi a ba nfi anu nisinsiyi lati odo olorun ki a si nfe ki olorun ki o fi oju anu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa paapa ki a ba le ni anu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a ma di alaanu ibikibi ti a ba nlo a ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu be ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe olorun o daju pe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayan fe oni nitori be bi a ba n reti ore ofe olorun anu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapa ki a fi anu han nisinsiyi se a n fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a ni anu gege bi baba ti ni anu si wa se a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun won ni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wo pe ki olorun ki o ba le fi awon ibukun lati anu re opolopo anu re ki o ba le fi fun wa wi pe awa paapa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wi pe anu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wi pe o fe ni igbala pe ki o dariji o nitori anu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni idariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa ti n be le orun bi o ti di alaanu.

ẹ̀tẹ̀ríba fún àwọn àgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ́ ẹ̀yin ọmọdé ẹ̀tẹ̀ríba fún àwọn àgbà. Láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà. Ó ṣeni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà. Ó rí ọmọkùnrin kan bóyá ó jẹ́ ọmọ 20 ọdún. Ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 60 ọdún àgbàlagbà tí ó ti ewú lórí, tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ 20 ọdún yìí. Bí ó bá fẹ́ pe ara wa nínú Olúwa, àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí 60 ọdún ni ó máa sọ pé broda ọmọ 20 ọdún tí ó ń pe ẹni 60 ọdún ní broda kì í ṣe bàbá wa ni. Bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ẹni tí ó hewú lórí, ẹni tí ó jẹ́ àgbà bàbá ló jẹ́ fún wa. Ìgbà mìíràn a ó rí ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ọdún 25 ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé. Kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 ọdún. Èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda Samson. Ẹni tó ń pè ní Samson yìí ni ẹni tí ó jẹ́ 80 ọdún o. Ẹ̀yin lẹ́ ó ka bíbélì fún wa o. Kò bójú mu bẹ́ẹ̀. Ó yẹ kí àwa tí a jẹ ọmọdé, ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹríba, kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà. Nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa. Ó ṣeéṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi. À ń wá inú ìwé mímọ́, a sì ń fẹ́ pe arábìnrin kan, ẹni tí ó jẹ́ màmá, ẹni tí ó tó màmá fún wa, bí a bá sọ nípa ti ara. A fẹ́ pè ó pé kí ó ka àkọsórí, a kàn yọwọ́ sí, a ní ìwọ dìde kí ó kà á, a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa. Kò bójú mu bẹ́ẹ̀. Tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí. Ẹni tí ó tó bàbá fún wa, ẹni tí ó tó màmá fún wa, tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́, ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà. Jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí. Ó ní àní gbogbo yín, ẹ máa tẹríba fún ara yín, kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ, nítorí Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa. Ó yẹ kí a máa tẹríba fún ara wa, ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa, kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kẹta jẹ́ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní, nítorí ó ṣe pàtàkì púpọ̀. Ẹsẹ̀ ìkẹrin la ń lọ, ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín, pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó, ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé, ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé. Ó máa ń ṣeni láàánú, ó sì máa ń bani lọ́kàn jẹ́. Bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí, wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀, ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni? Ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, ẹni tí kì í ṣe onígbàgbọ́, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba, kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní. Nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín, tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde, ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀, ohun tí a ń sọ níhìn-ín, ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀. Ìgbà mìíràn ó ṣeéṣe kí o ṣe ọkọ rẹ, èyí tí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì, èyí tí ò bá fi ní ìtẹríba, èyí tí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, kí o ní ìwà.

0: rẹ̀lẹ̀. Ohun tí ó ṣe ni wípé ó mọ̀ wípé inú ọkọ ọdùn. Ṣùgbọ́n ó mọ irú irun dídì tí ọkọ tí ó máa ń fẹ́. Èyí tí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi ó lọ dirun. Tàbí ó mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí. Ó rò wípé irun dídì, aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́. Ó rò wípé èyí ni yóò múnú ọkọ dùn. Nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó. Ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára. Kí o wọ aṣọ tí yóò tẹ lọ́rùn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn. Ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀. Wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrun dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa. Nítòótọ́ ni o mọ aṣọ wọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí. Ṣùgbọ́n kí o jẹ́ ti ẹni tí o farasinlé ọkàn. Nínú ọ̀ṣọ́ àìdibàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù, èyí tí í ṣe iyebíye níwájú Ọlọ́run. Ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ. Ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ. Ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ. Ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìwà tútù. Èyí ni ó ṣe iyebíye níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀. Ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ní ìkọ̀ọ̀kan láti Kólósè orí kẹta, láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá. Ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú títù, ìpamọ́ra, ó yẹ kí a máa fara dà á fún ara wa. Kí a ní ìpamọ́ra. Ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé, òun ò lè dúró nínú ìjọ, òun ò lè ṣe tibí, òun ò lè ṣe tọ̀hún, wọ́n ti ṣẹ̀mí púpọ̀, wọn ò lè dáríjì. Ó yẹ kí a ní ìpamọ́ra. Ìkẹfà, ó ń sọ wípé ó yẹ kí a máa fara dà á fún ara wa. Ìkeje, ó yẹ kí a máa dáríjì ara wa. Ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe, ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí, wọ́n sì dáríjì wa. A ti ṣe Ọlọ́run, ó sì dáríjì wa. Ó yẹ kí a máa dáríjì ara wa. Èyí ni ó mú wa lọ sí ìkoríkejì, ìfẹ́ kìrìstíẹ́nì. Wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé. Ó yẹ kí a ní ìfẹ́. Ìfẹ́ yìí ó ṣe pàtàkì. Ẹ kí a wo Kọ́rìntì kínní, orí kẹjọ, ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní, orí kẹjọ, ẹsẹ̀ kínní. Ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀. Ìmọ̀ a máa fẹ̀, ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró. Ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́, ìfẹ́ yóò gbé wa ró. Ìbàjẹ́ nínú ìjọ, ìbàjẹ́ nínú ilé, ìbàjẹ́ ní ibi iṣẹ́. Níbikíbi tí a bá wà, ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró. Bí wọ́n tilẹ̀ ṣubú, ìfẹ́ wa ni yóò gbé wọn dìde. Bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀, ní ọ̀nà kan tàbí òmíràn, ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde. Ìfẹ́ a máa gbé ni ró. Yẹ kí a wo orí kẹrìnlá, ẹsẹ̀ ìkíní. Ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀. Ohun tí a fẹ́ fi hàn níhìn-ín nísinsìnyí ni ti ìfẹ́. Ẹ máa lépa ìfẹ́. Èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́, pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́. Bí a bá fẹ́ ṣe ohun kan, bí a bá fẹ́ sọ̀rọ̀ kan, bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan, kí a bèè lọ́wọ́ pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́. Bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀, bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni, ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni, kí a má ṣe ṣe. Kí a rí wípé a ń lépa ìfẹ́. Ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́. se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma nse be ni pe aran eniyan lowo sugbon awon elomiran tan ma nlo si ile enikeji won ah mo ni ki wa ran yin lowo ni o mo ni ki wa ran yin lowo ni o sugbon iran lowo ti won fun wa yi igba miran iran lowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni po je wahala fun wa bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se onko bi won tin jade ni won so pe ah odo lagbaja ni mo tin bo ara ile e o mo we pe lagbaja nkan to nla ko jansin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so kin gbo be ni ki lo se o mo lagbaja kokun ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibele o ti en ko ni leko bibele sugbon lagbaja ko le shanfani ba de tin lagbaja e ba oni nkan o mo ni ki wa ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba nse se mo tun le wa ni ose ti o nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife mi a ba ri wi pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju le ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa amo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a ber sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a ber sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini Thessalonica keji se ga fa fun mi Thessalonica keji ori kini ese keta ise wa ni lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wi pe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wi pe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo Petero lakoko ki a tun lo wo Korinti kini Petero ori kerin Petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba n gbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o n so nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si n so wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o seese boya enikan se oro so si wa ki o so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti a ni yoo bo asise be yoo bo mole o seese boya eni ti o n ko wa leko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o n so fun wa wipe oro kan wa ninu Marku a si mo wipe ko si ninu Marku wipe inu ise awon aposteli ni oro naa wa èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọn gbọ́n sórí àga wàásù wọn kúkú mọ̀rọ̀ sọ wọn kúkú lè ṣe nǹkan yìí àlùfáà wa olùṣọ́àgùtàn wa ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rábí wọ̀nyí nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni po nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo ndoju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ran ti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin dipalai ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni oloriire wo bi ijo se ri wo eko oro olorun a wa ti boya si se wa ninu ijo yi ijo dara dara ni sugbon o sese ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wi pe ah ninu ijo ti mo wa won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so wi pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala lo to la so pe a de atunbi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a de atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo corinthi kini ori ketala lati ese ikerin o n so fun wa nipa ife ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won ti so di adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o si feran aya re sugbon mo o ti de iya n so fun awon ebi abi n so fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o tin reti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki ife ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele boya nkan kan sele o si mo kilo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a ti n gbo ni okere we pe eni ti o je alakoso wa tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boya o dese agbere ni o boya o se ti boya o ji owo ijo ni o amo kilo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boya o jale boya o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi atile da enikan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se asododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alafia ikeji didupe ni apa kan ari alafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alafia ki a si je ki alafia ki o wa ni igbese aye wa ki a je ki alafia ki o wa ni oro enu wa ki a je ki alafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a ndupe ninu gbogbo onko wahala ti a le ni abi nkankan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a ndupe loni ni olorun ti je ki o ye wa wo pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi abati di atunbi we pe a nfe fi ore ofe ti a ti ni a nfe fi han a si nfe ki iwa yi ki o wa ni igbese aye wa ikanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe afe je ti olorun a si nfe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je oni igbese aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wala ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbese aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Lẹ́rẹ́ ti Jọ́hánù orí ìkẹrìnlá ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba Ọlọ́run gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín èmi ó tún padà wá èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú ẹ̀yin sì mọ ibi tí èmi gbé ń lọ ẹ sì mọ ọ̀nà náà tó má sì wí fún un pé olúwa a kò mọ ibi tí o gbé ń lọ a ó àti ṣe mọ ọ̀nà náà jésù wí fún un pé èmi lé ọ̀nà àti òtítọ́ àti iyẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí ẹ̀yin ìbá ti mọ bàbá mi pẹ̀lú láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ọ́ ẹ sì ti rí i fílípì wí fún un pé olúwa fi bàbá náà hàn wá ó sì tó fún wa Jésù wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀ Fílípì ẹni tí ó bá ti rí mi ó ti rí bàbá ìwọ àti ṣe wípé fi bàbá hàn wá ìwọ kò wá gbàgbọ́ pé èmi wà nínú bàbá àti pé bàbá wà nínú mi ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín èmi kò dáa sọ ṣùgbọ́n bàbá tí ń gbé inú mi òun ní ṣe iṣẹ́ rẹ̀ ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú bàbá bàbá sì wà nínú mi bi ko se be e gba mi gbo nitori awon ise na papa looto ni mo wi fun yin eni ti o ba gba mi gbo ise ti emi nse ni o na yo se pelu ise ti o tobi ju won yi lo ni yo si se nitori ti emi nlo sodo baba ohun ko nti eyin ba si bere li oruko mi o na ni emi o se ki a le yin baba logo ninu omo bi eyin ba bere ohun ko ni oruko mi emi o se bi eyin ba feran mi e o pa ofin mi mo emi o si bere lowo baba ohun o si fun yin ni olutunu miran ki o le ma ba yin gbe titi lai lai ani emi o ti to ni eni ti araye ko le gba nitori ti ko ri be ni ko si mo sugbon eyin mo nitori ti o n ba yin gbe yo si wa ninu yin emi ki o fi yin sile ni alai ni baba emi o to yin wa nigba die si aye ki o si ri mi mo sugbon eyin o ri mi nitori ti emi wa laye eyin o wa laye pelu bi ojo na ni eyin o mo pe emi wa ninu baba mi ati eyin ninu mi ati emi ninu yin eni ti o ba ni ofin mi ti o ba si n pa won mo o ni eni ti o feran mi eni ti o ba si feran mi a o feran re lati odo baba mi wa emi o si feran re emi o si fi ara mi han fun judas wi fun pe ki se iskariotu oluwa e ati se ti wo fi ara re han fun awa ti ki o si se fun araye yesu dan o si wi fun pe bi enikan ba feran mi yo pa oro mi mo baba mi yo si feran re awa o si to wa a o si se bugbe wa pelu re eni ti ko feran mi ni ko pa oro mi mo oro ti eyin gbo ki si se ti emi sugbon ti baba ti o ran mi nkan wonyi ni emi ti so fun yin nigba ti mo n ba yin gbe sugbon olutunu na emi mimo eni ti baba yo ran ni oruko mi oni yo ko yin ni ohun gbogbo yo si ran yin leti ohun gbogbo ti mo ti so fun yin alaafia ni mo fi sile fun yin alaafia mi ni mo fi fun yin ki se gege bi aye ti fi fun ni emi fi fun yin e ma se je ki okan yin daru e ma si je ki o wariri eyin sa ti gbo bi mo ti wi fun yin pe emi nlo emi o si to yin wa iba se pe eyin feran mi eyin iba yo nitori emi nlo sodo baba nitori baba mi to bi ju mi lo emi si ti so fun yin nisisiyi ki o to se pe nigba ti o ba se ki e le gbagbo emi ki o ba yin soro pupo nitori alade aye yi wa ko si ni nkan kan lodo mi sugbon nitori ki aye le mo pe emi feran baba gege bi baba si ti fi ase fun mi be ni emi nse e dide e je ki a lo kuro ni yi
3: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébùú, wípé nítòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lorúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́ tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ó kọ́ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là, ìgbésí ayé tí ó yí ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ròdó lé lórí àgbélébùú àti ìgbàlà wa. Àgbélébùú àti ìgbàlà wa nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà. Ó ní lóòótọ́ ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìná rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bi agutan olukuluko wa tele ona ara re olowo si mu aise dede wa gbogbo pade lara re ninu maje mo titun ni petero kini ni astinka ori keji petero kini ori keji ese ikerin le logun eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi yi ni lori igi agbelebo pe ki awa ki o le di oku si ese ki asidi aye si ododo nipa ina eni ti amoyin larada bi a ba nso nipa agbelebo ki se wepe igi ti Jesu ku lori igi ti Jesu ku nikan la nsoro re bi a ba nso nipa agbelebo yi ti o je ogunagbongbo fun igbala enikokan wa a nso nipa ijiya Kristi nipa ijaporo Kristi nipa ifarada irora Kristi ikerora ikoro ati irobo Kristi ti o se fun wa lori igi ibanoje kan ti a npe ni agbelebo lori oke kan ti a npe ni Calvary besi ni iku oro ti a nso nipa re yi eyi ni iku oro Jesu Kristi lori igi agbelebo ko se si rara nitori ati so tele nipa re lati atete ko se ninu bibeli bi o ba je ni ti o nka bibeli dara dara o ri wepe lati ibere nigbati eniyan ti sobo ni ati so nipa iko Jesu ati le so wipe se ni okan Jesu Christi mogi bi o ba wo Genesis ori keta Genesis ori keta ese ike dogun oni emi o se fi ota saarin iwo ati obirin na Olorun ba satani ti o fi ara han ni ebi bi ejo nihi oni emi o fi ota saarin iwo ejo ejo lailai ni ti se esu ati obirin na ati saarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyi n toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti a nso nipa agbelebo ati igbala wa wipe ki se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Kristi ki o to de ninu ori Dafidi ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeje fun o rara o ni olorun mi e se ti iwo fi ko mi sile o ranti we pe awon oro won yi ni Jesu Kristi Oluwa wa nigbati o ku lati se ise ase pe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi nfi mi rerin eleya won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele Oluwa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si iyi ni bi won fi bi won tin se eleya Jesu nitori we pe o ku ikoro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o nso we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese wipe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso Eyin toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun oni won pin aso mi fun ara won won si ise keke le aso ileke mi gbogbo nkan won yi ni ari ewe pe o sele lori igi agbelebo eni o nje ki awa ti agbagbo ninu Jesu awa ti ati fi eje re ra pada awa ti Olorun se lore ti o mo ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eni o je ki a mo we pe ohun ti agbagbo ki se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti asimose ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa ye ki atun wo ikan ninu akosile ti ati se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalemu won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiyi eyi ni ohun ti o sele nigbati Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sofo re gege bi eniyan ti sofo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta npe Jesu ni omo bibi Olorun kan soso o wa so fun awe pe awon mo Israeli won ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso won si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyin toka si Jesu Kristi ti o ku lori igi agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu Olorun ti o wa tele be na ni Olorun se eto fun igbala wa nitori we pe Olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku Jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba Olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo Olorun bibi kan soso omo bibi Olorun kan soso Jesu alai lese alai laboko eni mimo alai laba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o sese fun enikan lati sanwo irapada re eti ba fi je we pe ko leto fun Jesu tabi ko se dandan fun Jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin Dafidi ni Dafidi ti je ki o ye wa pelu imisi emi Olorun orin Dafidi ori ikokan din ni adota orin Dafidi ori kokan din ni adota lati ese ikefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si niye lori to be to je we pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti o na fun irapada wa yi la fi n ko lorin we pe Jesu nikan lorin wa o ni olugbala olowosan oba ti n bo lekeji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun we pe Jesu ni olugbala wa o ru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary o ri wepe gbogbo ese re ati idalebi ati iri ese ni yo mokoro ni igbesi aye re awo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikomogi Kristi ni Calvary igbala nipase ikomogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etutu eje Kristi iwenumo gbogbo ese pelu etutu eje Kristi ki awo ni ikokan ikini answer lori irobo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigbati a ko tempili awon Jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon nihi la nso fun wa wi pe bo se ti Jesu Kristi ni we pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun olorun e je we pe ebo yi je itewogba lodo olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigbati a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keji ti a ti ka tele ki a tun ka le kan si Peteru kini ori keji ese ikerinlelogun eni ti ohun ti ka ara re fi ara re ru ese wa lori igi o n so fun wa wi pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Kristi o ru fun wa lori igi agbelebo eni o je wi pe Jesu di aropo fun enikokan wa o wa n so wi pe bi o ba je be wi pe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ni ese ikerinlelogun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo o wa n so fun awe pe nipa ina Jesu yi kan na ni amu wa larada ni Korinti kini ori karun ese ikeje Korinti kini ori karun ese ikeje nitori na emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa oni nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa bi a ba nso nipa ire koja itumo meji ni a le fun ire koja bi enikan ba fa ilasile bi a ba da ilaye koja ni ise lodi si ofin ti a ti fun wa an pe ohun ti a se yi ni ire koja we pe a ti fun wa ni ofin a ti fun wa ni ilana a ti fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti a la sile bi a ba koja ala yi o je we pe a koja aye wa o je we pe a se si ofin olorun ohun ti a si se yi ni a pe ni ire koja ṣùgbọ́n ìre kọjá yìí ó tún ní ìtumọ̀ mìíràn èyí ni a rí nínú Exodus 12 ní ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá rántí ohun tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ kí a lè ní ìtumọ̀ tí ó kún ìtumọ̀ tí ó yé ni nípa ìre kọjá nítorí ó sọ wípé a ti fi Kristi ìre kọjá wa àti fi rúbọ fún wa nínú Exodus yìí orí kejìlá ẹsẹ ìkejìlá ó ní nítorí èmi ó la ilẹ̀ Íjíptì já lí òru náà èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíptì tí ti ènìyàn àti ti ẹranko àti lára gbogbo òrìṣà Ísíráẹlì lí èmi ó sì ṣe ìdájọ́ èmi lé olúwa wọ́sẹ̀ kẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá èyí ni a ń sọ nípa ìtumọ̀ kejì ìkíní ni wípé àwa jẹ́ ẹni tí ó ti rí òfin ọlọ́run kọjá a jẹ́ ẹlẹ́ṣẹ̀ a jẹ́ ẹlẹ́bi a jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fún ara rẹ̀ nígbàtí ó ń kọjá ní Íjíptì tí ó sì ń fi ìyà ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n ó wá ń sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé kí àwọn wọ̀nyí kí wọ́n kí ó pa ẹran fún ìgbàlà wọn ẹran yìí jẹ́ ẹran aláìlẹ́ṣẹ̀ aláìlábòkò àwọn ẹran wọ̀nyí ni ó jẹ́ arọ́pò fún àwọn ọmọ Ísíráẹ̀lì ó wá sọ wípé bí wọ́n bá lo ẹ̀jẹ̀ ẹran yìí èyí tí ṣe àpẹẹrẹ Jésù nítorí pé Jésù ni ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ ó ní bí òun bá ti rí ẹ̀jẹ̀ náà òun ó mọ̀ wípé arọ́pò kan ti kú fún wọn ó ní òun ó sì ré wọn kọjá èyí ni ìtumọ̀ kejì ti ìré kọjá ìwọ tí o ti ré òfin ọlọ́run kọjá bí o bá wo Jésù Jésù yóò di ìré kọjá fún ọ nípa wípé nígbàtí a bá rí àmì ẹ̀jẹ̀ Jésù nípa ti ẹ̀mí ní orí àtẹrígbà ilé rẹ a ó rí ọ kọjá ikú yóò rí ọ kọjá ìdájọ́ yóò rí ọ kọjá àti ìjì ayérayé pẹ̀lú yóò rí ọ kọjá lórúkọ Jésù kí a lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ àti òye nínú ohun tí a kà yìí nípa ìré kọjá ní Íjíptì pẹ̀lú àwọn ọmọ Ísíráẹ̀lì a wo ohun méje tí a kọ́ nípa ìrúbọ ìré kọjá náà bí a ti ń wo àwọn ohun méje yìí kí ó yé wa wípé àwọn nǹkan wọ̀nyí ni a fi ń ṣe ẹ̀kọ́ kọ́ nínú ohun tí Jésù tó ti ṣe fún wa ìkíní ìrúbọ kan ṣoṣo náà ni a ṣe fún ìgbàlà gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì ní alẹ́ ọjọ́ yìí tí a ti sọ fún ọ wípé kí wọ́n fi ẹran yìí rúbọ wípé bí mo bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá ìrúbọ kan ṣoṣo tí a ṣe yìí ló fún gbogbo wọn ní ìgbàlà bákan náà ni ìrúbọ Jésù Kristi kan ṣoṣo tí ó ti ṣe níbi ẹgbà ọdún sẹ́yìn tàbí ẹgbàjì ọdún sẹ́yìn ìrúbọ kan yìí ni ó wà fún gbogbo àgbáyé ìkejì ìrúbọ kan ṣoṣo yìí tó fún tòlówó ti tálákà ti ọ̀mọ̀wé ti púrúntù ó yẹ kó yé wa wípé ọ̀nà ìgbàlà kò pé méjì ọ̀nà àti bá ọlọ́run làjà kò pé méjì ọ̀nà láti lọ sọ́run láti gbé pẹ̀lú ọlọ́run kò pé méjì ó ní kí a wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ó ní ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ àbá jẹ́ olówó tàbí ajẹ́ tálákà ọ̀mọ̀wé ni wá ni tàbí púrúntù bí abásà ti gbàgbọ́ nínú Jésù Kristi tí ó kú fún wa a ó rí wípé ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ àti ìjẹgàba ẹ̀ṣẹ̀ lórí wa gbogbo re ni yo kuro loruko Jesu. Eko keta ti ari ko ni wepe eje re se etutu kikun ni igba na ki se wepe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni koto nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti atasile lo fun oni etoto kikun fun ese won iketa abi ikerin nisisin yi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkankan na fun olukuluku won aso fun won wipe aigbodo mase o wa lori won wipe ni gbogbo ojo yi won ko gbodo lo iwokara iwokara yi ni o nse apere ese eyi ni o so fun awe pe bi aba wa ni aiwokara ani lati ronupo ada ke ko gbogbo ese sile asi to so fun awe pe ironupo ada nikan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile fun wa ikarun won bo lowo iku nitori pe odo agutan gba iku won ku odo agutan yi je aropo ti ko ni ese aso fun anipa Jesu Kristi we pe o je olugbala wa o je odo agutan ti apa o je aropo fun wa aropo ti ko ni ese eni o fi je ki o yi o wi pe ko si enikankan yala ninu ile isin tabi ni igboro ti o le gba o kuro lowo ese bi abanilo aropo aropo yin lati je eni ti ko ni ese nitori we pe elese kan ko le ru ese elomiran bi o ba ma gba idajo idajo ese tire ni yo gba sugbon Jesu Christi to je eni pepe eni mimo eni ti o laba won oni o ku fun gbogbo ese wa nitori we pe ohun o nilo lati ru idajo tabi lati gba idajo kankan nitori ese tire nitori ohun ko ni ese ikefa irobo pipe to je ite ogba yi lotu olukuluku amo Israeli sile nigba na kuro ninu eru isiro won irobo pipe ti Jesu na lotu wa sile kuro ninu isiro kikoro ese lo ja ajaga ese kuro lorun wa ikeje awon mo Israeli ti an so nipa re nigba na won di ominira patapata to be to je we pe won ko tun pada sinu isiro Egypt mo nigba ti a ba gba wahala ti eje Jesu ti o sise ribiribi ni igbesi aye wa ti a si ni igbagbo we pe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wi pe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura we pe iru ominira yi ati agbara ti bo lowo ese ki Olorun ma sai fun enikankan wa o nso fun wa nitori na we pe iku ifa eni robo ti Jesu ko fun wa on lo fun wa ni idariji ese on lo fun wa ni ominira ko lowo ese asidi ominira ko lowo idajo ati igbekun ese ati ti iku bi ati nfi apa kini yi si opin ki a to lo si apa keji eje ke ranti wo pe agbelebo Jesu lo mu wa bori ese gbogbo irubo Jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunnu ipalara Jesu lo fun wa ni idariji ati iwenomo iku re lo fun wa ni iye iponju Jesu lo fun wa ni isodotun ati iwa mimo irora re lo fun wa ni itura ina Jesu lo fun wa ni ilera ijiya re lo si fun wa ni isegun bi o ba nfe isegun isodotun iwa mimo iye inipekun idariji iwenomo igbala toto ohun ti o nilo gege bi enikan ni lati gba Jesu Kristi gbo eni ti o ku fun wa lati ko ese wa lo bi o ba ti gbagbo o ri wipe igbala ti a nso yi yo ti je tire ṣùgbọ́n bí o bá ti gbàgbọ́ aye wa anfani wa fun o lati pe Jesu ti o ku fun o ti o je aropo re yo si dariji o loroko Jesu an lo si ikoko keji ninu eko wa igbala nipase ikomogi Christi ni Calvary igbala nipase ikomogi Christi ni Calvary o ye ko ye wa wi pe igbala je ohun ti o se pataki bi enikeni ba nwa si lesin tabi enikeni wa si ipago bi ko ba ni igbala o je wi pe o ba won wa ni o wa lasan yo je eni ti o padanu ninu ni ayeraye sugbon mo nbe olorun wi pe ninu anu re yo je ki eti wa ki o gbo ki okan wa ki o gba lati ni igbala kikun ti Jesu Christi ti o tira fun gbogbo wa pelu eje re ninu ise awon aposteli ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikejila bi atin ka awon ese olorun ti o ma kayi ni ki o ma fi ye ba lo lati wo bi atin daruko igbala ki o si ma wo ni kokan ohun ti iwe mimo npe ni igbala nitori wo pe opo lo nso wo pe ati gba ohun la sugbon ti oye tabi itumo igbala ti ko ye won wo ni kokan ise awon aposteli ori kerin ese ikejila oni ko si igbala lodo elomiran ko si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ko si igbala lodo elomiran bi o ba ti gbekele ohun miran fun igbala tabi elomiran fun igbala o je we pe o ntan ara re je nitori wo pe ko si igbala lodo elomiran ninu Matthew ori kini ese ikokan lelogun Matthew ori kini ese ikokan lelogun eyi ni angeli nso fun Joseph nigba ti o ri we pe Maria loyun lati owo emi mimo oni yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oroko re nitori oni yo gba awon eniyan re la nitori ohun ati onikan ni yo gba awon eniyan re la kuro ninu ese won yo gba awon eniyan re la elomiran bi o ba ni jamba moto sugbon ti o je wi pe ada emi re si ani igbala nla nla ti olorun fun mi ko se fenu so eyi ki se igbala ti a n soro re nitori o ye wa ni iwe pe bo ba gba wa la o gba wa la kuro ninu ese kuro ninu idalebi kuro ninu idajo ayeraye yo gba awon eniyan re la kuro ninu ese won ninu Titu ori keji ese ikokanla ati ikejila an wo ohun ti igbala jasi ti igbala je ninu aye awon ti o ba ti di omo igbala Titu ori keji ese ikokanla nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise esin wa lo mu igbala wa ki se we pe abimi si lesin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti a ko ni ile iwe ki se aso ti a nwo sara o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise esin wa lo mu igbala wa ki se we pe abimi si lesin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti a ko ni ile iwe ki se aso ti a nwo sara ki se awon ojuse ti a nse ninu ile isin lo fun wa ni igbala oni nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o nko wa pe ki a se aiwa bi olorun ati ife ko fe aye ati ki a si ma wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Irere ti Juanu, ori ike dogun, emi ni ajara tooto, baba mi si ni olusogba. Gbogbo eka ninu mi ti ko ba so eso, ohun a mu kuro. Gbogbo eka ti o ba si so eso, ohun a we mo ki o le so eso si. Eyin mo ni isisiyi nitori oro ti mo ti so fun yin. E ma gbe inu mi, emi o si ma gbe inu yin. Gege bi eka ko ti le so eso fun ara re. Bi ko se pe o ba gbe inu ajara. Bẹ́ẹ̀ni ẹ̀yin bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi èmi ní àjàrà ẹ̀yin ní ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òun yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan bí ẹnìkan kò bá gbé inú mi a gbé sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka a sì gbẹ wọn a sì kó wọn jọ wọn a sì sọ wọn sínú iná wọn a sì jóná bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín. Inú èyí ni ayin baba mi lógo pé kí ẹ̀yin kí ó máa so èso púpọ̀ ẹ̀yin ó sì di ọmọ ẹ̀yìn mi gẹ́gẹ́ bí baba ti fẹ́ mi bẹ́ẹ̀ ni èmi sì fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin baba mi mọ́ tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ayọ̀ mi kí ó lè wà nínú yín àti kí ayọ̀ yín kí ó lè kún èyí ni òfin mi pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ bí ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe bí ẹ bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́ nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́ nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá mo ti fi hàn fún yín kì í ṣe ẹ̀yin ni ó yàn mí ṣùgbọ́n èmi ni ó yàn yín mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ kí ẹ sì so èso àti kí èso yín lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi kí ó lè fi yín fún yín nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín bí ayé bá kórira yín ẹ mọ̀ pé ó ti kórira mi ṣáájú yín ìbáṣepé ẹ̀yin ṣe ti ayé ayé ìbá fẹ́ àwọn tirẹ̀ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé nítorí èyí ni ayé ṣe kórira yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwa rẹ̀ lọ bí wọ́n bá ti ṣe inúnibíni sí mi wọ́n ṣe inúnibíni sí yín pẹ̀lú bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́ wọ́n sì pa tiyín mọ́ pẹ̀lú ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ṣe sí yín nítorí orúkọ mi nítorí tí wọn kò mẹni tí ó rán mi ìbáṣepé mi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n di aláìrèwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórira mi ó kórira bàbá mi pẹ̀lú ìbáṣepé mi kò ti ṣe iṣẹ́ wọn ní láàrin wọn tí ẹlòmíràn kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n ti rí wọ́n sì kórira àti èmi àti bàbá mi ṣùgbọ́n èyí ṣe kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn kí ó lè ṣe pé wọ́n kórira mi lé àìnídìí ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wá àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá.

Ìwọ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láì ṣiyè méjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin ná. Ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́. Ìwòsàn dé láṣáálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu, ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún wípé ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ̀, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ̀, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ láradá, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ láradá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí ègún ìdílé tàbí ègún àjogúnbá ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń képe Olúwa, bí o bá ti ń gba Ọlọ́run gbọ́, bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára, yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti gba iṣẹ́ ìyanu, àkókò tó láti rí ìwòsàn, àkókò tó kí a tuwọ́ sílẹ̀, àkókò tó fún afọ́jú láti ríran, àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn, àkókò tó fún àwọn tó ń síwí láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn, àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwí láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó, àkókò tó, àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀, àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá, àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́, àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà.
àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pé, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Lele ti juanu, ori ikeni jini ogun, un kan wa yini moti sofun yi, kia ma ba mu yin kose, un yon yin kuro ninu sinagogu, ani akuku mbo ti eni keni tu ba pa yin, yoro kwe o unshe si fun o lorun, un kan wa yini wansi she, nitori ti wanko mamba ba, wanko si mame, shuma un kan wa yini moti sofun yin pe, nigbati wakati yin ba de, keli ranti yin wanko moti wifun yin, ṣùgbọ́n èmi kò sọ nǹkan wọ̀nyí fún yín láti ìpilẹ̀ṣẹ̀ wá nítorí tí mo wà pẹ̀lú yín. Ṣùgbọ́n ní ìsinsìnyí èmi ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Kò sì sí ẹnìkan nínú yín tí ó bi mí léèrè pé níbo ni ìwọ ń lọ. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbínú jẹ́ kun ọkàn yín. Ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín, àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ. Nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá. Ṣùgbọ́n bí mo bá lọ, èmi ó ràn sí yín. Nígbà tí òun bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo. Àti ní ti ìdájọ́, ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́, ní ti òdodo nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá, ẹ̀yin kò sì rí mi mọ́, ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí. Mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n ní ìsinsìnyí. Ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀. Ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́, òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. Òun ó máa yìn mí lógo nítorí tí yóò gbà nínú ti èmi, yóò sì máa sọ fún yín. Ohun gbogbo tí bàbá ní tèmi ni, nítorí èyí ni mo ṣe wípé òun ó gbà nínú tèmi, yóò sì sọ fún yín. Nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi, àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ ó sì rí mi, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. Nítorí náà, òmíràn nínú àwọn ọmọ ẹ̀yin rẹ̀ ń bá ara wọn sọ pé, kí ni èyí tó ń wí fún wa yìí, nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi, àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin ó sì rí mi, àti nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. Nítorí náà wọ́n wípé kí ni èyí tí ó wí, nígbà díẹ̀ àwa kò mọ tí ó wí. Yéṣù sáti mọ̀ pé wọ́n ń fẹ́ láti bi òun léèrè, ó sì wí fún wọn pé ẹ̀yin ń bi ara yín léèrè ní ti èyí tí mo wí pé nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi, àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin ó sì rí mi. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin ó máa sọkún, ẹ ó sì máa pohùn réré ẹkún. Ṣùgbọ́n àwọn aráyé yóò máa yọ̀, inú yín yóò sì bàjẹ́, ṣùgbọ́n ìbìnújẹ́ yín ni yóò sì di ayọ̀. Nígbà tí obìnrin bá ń rọbí, a ní ìbìnújẹ́, nítorí tí wákàtí rẹ̀ dé. Ṣùgbọ́n nígbà tí ó bá ti bí ọmọ náà tán, òun kì í sì rántí ìrora náà mọ́ fún ayọ̀, nítorí a bí ènìyàn sí ayé. Nítorí náà, ẹ̀yin ní ìbìnújẹ́ ní ìsinsìnyí, ṣùgbọ́n èmi ó tún rí yín, ọkàn yín yóò sì yọ̀, kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ yín. Àti ní ijọ́ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi, òun ó fi fún yín. Títí di ìsinsìnyí, ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi, ẹ béèrè, ẹ ó sì rí gbà, kí ayọ̀ yín kí ó lè kún. Nǹkan wọ̀nyí ni mo ti fi òwe sọ fún yín, ṣùgbọ́n àkókò dé, nígbà tí èmi kì yóò fi òwe bá yín sọ̀rọ̀ mọ́, ṣùgbọ́n èmi ó sọ ti bàbá fún yín gbangba. Ní ọjọ́ náà, ẹ̀yin ó béèrè ní orúkọ mi, èmi kò sì wí fún yín pé èmi ó béèrè lọ́wọ́ bàbá fún yín, nítorí tí bàbá ti kára rẹ̀ fẹ́ràn yín, nítorí tí ẹ̀yin ti fẹ́ràn mi, ẹ sì ti gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni èmi ti jáde wá. Mo ti ọ̀dọ̀ bàbá jáde wá, mo sì wá sí ayé, ẹ̀wẹ̀ mo fi ayé sílẹ̀, mo sì ń lọ sọ́dọ̀ bàbá. Àwọn ọmọ ẹ̀yin rẹ̀ wí fún un pé, wò ó, nígbà yìí ni ìwọ ń sọ̀rọ̀ gbangba, ìwọ kò sì sọ ohunkóhun ní òwe. Nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ mọ ohun gbogbo, ìwọ kò ní kí á bí ọ léèrè. Nípa èyí ni àwa gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni ìwọ ti jáde wá. Yéṣù dá wọn lóhùn pé ẹ̀yin gbàgbọ́ wà yìí, kíyèsí wákàtí ń bọ̀, àní ó dé tán ní ìsinsìnyí tí a ó fún yín káàkiri, olúkúlùkù sí ilé rẹ̀, ẹ ó sì fi èmi nìkan sílẹ̀. Ṣùgbọ́n kì yóò sì ṣe èmi nìkan, nítorí tí bàbá ń bẹ pẹ̀lú mi. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé.

0: ni oruko Jesu Christ Oluwa wa baba wa tin be le orun atun de lasale yi pelu awon eruwowo pelu aisan pelu awon wahala ti o wa ni igbesi aye wa nitori amo wi pe bi a ba toyin wa eruwowo yo dopin ni igbesi aye wa aisan ko gogun yo pare ni igbesi aye wa awon oke ti o ti wa yo shidi ni igbesi aye wa nitori be ni a se nbebe ni asale yi wi pe gbogbo oke gbogbo aisan gbogbo egun gbogbo ijegaba satani gbogbo idani loro satani e mu won kuro loruko Jesu wi pe ilopo ilopo ilopo eri yo gbenu wa kan loruko Jesu bi oro yin yo ti ma jade an be yin wi pe pelu agbara pelu iwosan pelu idande pelu idani sile e se fun wa loruko Jesu adupe pe ti gbo a o si ri pelu oje wa a o ni imo lara re loruko Jesu Christ Oluwa wa e joko ni asale yi ti o je asale ti o keyin ninu ipago wa an so lori agbara atobijo Olorun ati awon oke wa agbara atobijo ti Olorun ati awon oke wa Olorun le se ohun gbogbo abi be ko ko si ohun kan ti o nira fun Olorun lati se ohun gbogbo ni sise pelu re gbogbo ipa gbogbo agbara gbogbo ola ti Olorun ni ibere kan lo waye ninu Genesis ori keje dilogun ese ikerinla lati ese iketala Oluwa si wi fun Abraham pe nitori kini Sarah se nrerin wi pe emi o ha bimo ni toto eni ti o ti gbotan ohun kan ha soro fun Oluwa Olorun bi o se bere lowo Abraham o ni se ohun kan soro fun Oluwa lati se o wa nso fun o wi pe li akoko ti a da emi o pada to wa ni iwoye amodun Sarah yo si li omokunrin kan Olorun so yi kan na fun o bi o ba je ni ti o yagan o so wi pe ko si ohun to soro fun lati se o ni ni iwoye amodun iwo na o gbe omo tuntun ti re jo loruko Jesu ninu Jobu ori keji le ni ogoji Jobu ori keji le logoji ese ikeji omo isoro wahala aisan ti Jobu ni sugbon lese kese ti Jobu fun are so wi pe emi mo pe iwo le se ohun gbogbo ati pe ko si iro inu ti a le fi ti a le fa seyin kuro lodo re ni ori yi kan na ni ojo yi kan na ti Jobu so wi pe emi mo wi pe iwo le se ohun gbogbo ni ojo na ni igbekun aisan ti o wa lara re lo dopin ojo ti iwo fun are ti o ba gbagbo wi pe iwo na mo gege bi asale yi wi pe ko si ohun ti o soro fun Olorun lati se iru ojo asale be ni gbogbo wahala re ati awon oke ti o wa ni igbese aye re won yo dopin loruko Jesu ninu Jeremiah ori kejile logbon Jeremiah ori kejile logbon ese iketadinlogun oni Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohunkohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wi pe oke ti o wa ni igbesi aye re yo kuro lasale yi loruko Jesu nitori Olorun ti a n gbadura si o ni oba lori ohun gbogbo bawo ni o ti yi o si wi pe Olorun ni a tobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati Olorun da gbogbo
1: agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon olorun wa oni lo ohun ko ohun lati fi seda ohun gbogbo ti a nri loni ini a fi so fo wa ti a fi ran ara wa leti we pe olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto o tun ni anisheko oni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo olorun oba lori ohun gbogbo o ko ni ri ohunkohun ni igbesi aye re ti o soro ju fun olorun lati se o si ri wepe ni asale yi gbogbo ko seese ni igbesi aye re yo di siseese loruko jesu ni kiakia a o ma wo koko meta lori iwaaso ti ale yi ikini olubori agbara nla ti olorun wa olubori agbara nla ti olorun wa ikeji oke nla nla to nsidi nipase olorun wa oke nla nla to nsidi nipase olorun wa iketa oniruru ise iyanu anu lati odo olorun wa ikini olubori agbara nla ti olorun wa wo exodio orike dogun exodio orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi olorun wa se lagbara to tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni a nso fun ninu chronicle kini ori kokande logbon lati ese ikokanla si ikeji lati re olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire olowa asi gbe oleke li ori ohun gbogbo li ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati li owo re ni siso ni di nla wa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbesi aye re loni akaikatan ni awon ohun ti olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni olorun ti a nsin nigbati a ba moye iru agbara nla ti olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ifoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajiji loju eni kankan wa loruko jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede enu wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti a npe ni olorun ti o si mo we pe o ni atobi ju o ni o ni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbesi aye re a o so de petele bi a ba se oloju nipa ti emi lati ri asiri ijile atobi ju agbara olorun aye re ko ni ri bakan na mo olorun atobi ju to da aye ati eniyan lai nilo iranlowo enikeni yo sise yo dabira ni igbesi aye re nitori wo pe agbara olorun ko ni afiwe ninu Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikarun di logbon nje tani eyin o hafi miwe tabi tali emi o badogba li emi mimo wi gbe oju yin soke sibi giga ke se wo tali o da nkan won yi tali o da won moni tali o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won ni oroko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ko ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti gbo pe olorun ayeraye oluwa eleda gbogbo ipekun aye ki saare moni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbese aye re lasale yi loroko jesu ninu efeso ori keta efeso ori keta o ye ki o ma fi okan ro o nlanla ti olorun yo se fo ni asale yi bi a tin wo agbara atobiju olorun wa efeso ori keta ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara tin sise ninu wa o so fun a wi pe agbara yi agbara olorun yo sise ninu re o si so fun a wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko jesu o wa so pe oju be lo wi pe olorun alagbara atobiju ti si oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro o ni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile monise o mura sile nitori wipe loni olorun yo sise ara ni igbese aye re nitori agbara nla to ji jesu christi dide lati inu oko o setan lati sise ni igbese aye re eyi ni o mu wa lo si koko keji nsin o nso nipa oke nla nla to nsidi nipase olorun wa oke nla to nsidi nipasẹ olorun wa ninu matthew ori keta delogun matthew ori keta delogun lati ese ikokan delogun nigba na le awon omo ehin jesu to wa leyin won bi pe ese ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin jesu sugbon won o le se won o le emi esu jade sugbon nigba ti jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustard bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustard eyin o we fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si lasale yi yo si gbogbo oke to wa ni igbese aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu marko ori kokanla marko ori kokanla ese iketa le logun marko ori kokanla ese iketa le logun lo to kì í ṣe ti ọ̀rọ̀ eré lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ọmọ ọlọ́run ẹnikẹ́ni nínú àwọn tí ó bá gbàgbọ́ ẹnikẹ́ni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ Jésù ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí ò ń wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún ṣùgbọ́n ìbéèrè kan ló jẹ wá lógún kí ni à ń pè ní òkè òkè ni àwọn ìṣòro àti làásìgbò tó lágbára jù wá lọ tí a kò lè fúnra wa mú kúrò tí ó sì nira púpọ̀ láti gbà mọ́ra tó sì ṣe pé gbogbo agbára wa àti ti àwọn olùrànlọ́wọ́ wa lápapọ̀ já sí òtúbáńtẹ́ òkè yìí jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn tàbí ìṣòro tàbí wàhálà tó takú tó ní òun kò ní lọ fún ẹni tí ó ní irú òkè bẹ́ẹ̀ iwájú kò ṣe é lọ bẹ́ẹ̀ ni ẹ̀yìn kò ṣe é padà sí ó dàbí èyí tí àwọn èèyàn wa máa ń sọ wípé ọba ran ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣe é má jẹ́ odò ọba kò sì ṣe é rọ́lù bí òmùwẹ̀ òkè ni ẹrù tí èṣù gbèrú ènìyàn ọrùn wọ ẹlẹ́rù kò sí ẹni tí yóò sọ ọ́ kalẹ̀ ṣùgbọ́n láṣáálẹ̀ yìí gbogbo ẹrù lọ́rùn rẹ lórí rẹ a ó sọ ọ́ kalẹ̀ lórúkọ Jésù kí o lè yé wa dáradára ohun tí a ń pè ní òkè àti ohun tí a ń gbàdúrà ní àṣálẹ̀ yìí wípé yóò ṣídì yẹ kí n ṣe àwọn àpẹẹrẹ díẹ̀ fún ọ ìkíní bí àwọn òkè ṣe ga ju ènìyàn gíga yòówù láyé lọ bẹ́ẹ̀ ni àwọn ìṣòro náà ga ju ìmọ̀ ọgbọ́n àti agbára ẹ̀dá lọ ohun tí a ń pè ní òkè ó ga ju ẹnikẹ́ni yòówù láyé bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro àwọn àìsàn àwọn àjogúnbá ló ga ju ọgbọ́n àti agbára ẹ̀dá lọ wọ́n jẹ́ ìṣòro tàbí àìsàn tó díjú tó ta kókó tó súnisú tàbí tó gọntí ọ ìkejì àwọn òkè wọ́n jẹ́ àdáyébá bí a bá ń pe nǹkan kan lókè ó jẹ́ wípé àdáyébá ni wọ́n ti wà níbẹ̀ kí a tó bí wa gẹ́gẹ́ bí òkè àpáta olúmọ ní ìlú ẹ̀gbá bí ó ti wà níbẹ̀ kí a tó bí lágbájá tí òkè ṣápátì ti wà ní ìbàdàn kí a tó bí làkáṣègbè bẹ́ẹ̀ náà ni kí a tó bí arúgbó tí ń bẹ ní abúlé wa ìgún ìdílé ti wà èyí ni a ń pè ní òkè àwọn nǹkan wọ̀nyí tí ó ti wà nínú ẹbí tó jẹ́ àìsàn àjogúnbá bí wárápá bí àtọ̀gbẹ bí àìsàn búburú mìíràn tí kò ṣe é fẹnu sọtọ́ àwọn nǹkan wọ̀nyí ni a ń pè ní òkè ṣùgbọ́n láṣáálẹ̀ yìí wọ́n pòórá lórúkọ Jésù ìkẹta bí òkè ṣe máa ń jẹ́ ìdènà tó takú síbẹ̀ tó ń ṣe ìdíwọ́ fún ìtẹ̀síwájú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àrùn ọjọ́ pípẹ́ àti ìdálóró ẹ̀mí èṣù ń dènà ìtẹ̀síwájú ẹbí àti àṣeyọrí lẹ́nu iṣẹ́ pẹ̀lú irú òkè bẹ́ẹ̀ ayé ènìyàn nínú ayé ènìyàn bí wọ́n bá fàá kì í tó ara wọn ṣùgbọ́n láṣáálẹ̀ yìí yóò tó ara wọn lórúkọ Jésù gẹ́gẹ́ bí òkè tí a kò lè ṣí nídìí àwọn ẹlòmíràn ní ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ ni tó jẹ́ wípé wọ́n ti jìjà káàdì pẹ́ púpọ̀ nínú àgbèrè nínú tàbí nínú àlèyàn tàbí nínú tẹ́tẹ́ títa ṣùgbọ́n tí wọn ò bọ́ láṣáálẹ̀ yìí a ó tù ọ sílẹ̀ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àṣà bárakú tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró bí igbó mímu tàbí sìgá tàbí ọtí mímu tàbí tábà ṣùgbọ́n láṣáálẹ̀ yìí ó dòmìnira lórúkọ Jésù tí ẹlòmíràn tó jẹ́ òkè ní ìpadà sẹ́yìn ìgbà gbogbo kí ènìyàn kí ó di ìgbèkùn fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ati ti osile ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wipe lati igba na ni onitorun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ki orire wipe bi o ti wa nihin lasa le yi gbogbo re yo dopin loruko Jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni oso tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo wipe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise oshi to dogo tini to dabi eni wipe o je igbese to taku to pinu wipe owo ba okale ijakule eru to je wipe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wipe iku ya je si lo sugbon lasale yi loruko Olorun loruko Jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loruko Jesu iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa oniruru ise iyanu anu lati odo Olorun wa Matthew ori kedogun Matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe Oluwa ran mi lowo sugbon o da wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni Oluwa awon aja a ma je ninu erun ti o ti ori tabili Oluwa won bo sile on ti Jesu so nihin ni wipe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni wipe o ye o to o pe lati ri ise iyanu yi gba o so fun wipe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo on ti Jesu so o wa so wipe be ni Oluwa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili Oluwa won bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe Olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo ti nfe gege bi iwo ti nfe se o fe nkan kan lodo Olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo ti nfe a si mu omo birin re larada ni wakati kan na ninu ise awon aposteli ni mo fe ka oro kan fun o mo gba dura we pe ki Olorun ki o se oloju emi lati ri itumo ti o se iyebiye ninu ti an ka yi ise awon aposteli ori kerindinlogun lati ese ike dogbon de ikerin de logbon sugbon laarin oganjo Paul ohun si la ngbadura won si nkorin iyin si Olorun awon ara tubu si tete si won lojiji isele nla sise to be ti ipele ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ran ti we pe awon elewon won yi won o to won o ye ki a tu ide won sugbon gere ti Paul o sila ti won gbadura ti won si nkorin yin ni agbo wi pe ide gbogbo awon onitubu awon ti won wa nile tubu ide won tu sile iwo na lasale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi a ba tin gbadura nitori anu Olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko Jesu yeran leti we pe balogun orun ijosi ko ye
0: síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ láradá èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú obìnrin ara kẹ́nání tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú ọlọ́run síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀ kò yẹ kò lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú ọlọ́run obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́ bí ọ̀rẹ́ bí olùrànlọ́wọ́ bí alágbàwí bí ẹwà bí òkìkí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan síbẹ̀síbẹ̀ a mú u láradá lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé àkókò tìrẹ ti dé gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ò pòórá lórúkọ jésù ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a ó mú wọn kúrò gẹ̀gẹ́ ọrùn ni a ó mú wọn kúrò jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a ó mú wọn kúrò ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun a ó mú wọn kúrò bí ó sì jẹ́ ìfọ́tí ìfọ́jú ìyadi ìdítí ìyarọ ikọ́fe arúmọléegun a ó mú wọn kúrò lórúkọ jésù dídí kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ ègún àjogúnbá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gba ààwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá iṣẹ́ àánú ni o iṣẹ́ ìyanu àánú ni kìí ṣe wípé o lẹ́tọ̀ọ́ sí kìí ṣe wípé o pé kìí ṣe wípé o lóhun kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí nìṣe fún mi iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa òkè rẹ yóò ṣídì wàhálà rẹ yóò dópin àìsàn yóò kúrò a ó tu ọ sílẹ̀ a ó mú ọ láradá a ó da ọ ní ìdè múra sílẹ̀ iṣẹ́ ìyanu ti dé múra sílẹ̀ àánú ọlọ́run pọ̀ múra sílẹ̀ kò sí kò ṣeé ṣe pẹ̀lú ọlọ́run wa múra sílẹ̀ gbogbo àìsàn gbogbo ìṣòro gbogbo wàhálà tó dàbí òkè ni ọlọ́run yóò mú kúrò
2: gba ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí o bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí o bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò sì rí bẹ́ẹ̀ fún un

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni tàbí ohun